0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Jueli, ori iketa, nitori na kiyesi, li ojo wani ati li akoko na, nigbati emi otumu igbe kun Juda ati Jerusalem upadabo, emi oko bubo rile de jopelu, emi osi muwa wasi afoni fojije o shafati, emi osi bawa wijo nibe, nitori awen ni yami, ati nitori Israeli ini emi, ti wanti fanka saari awon rile de, wansi tipin ile emi. Wọ́n sì ti di ìbò fún àwọn ènìyàn mi, wọ́n sì ti fi ọmọdékùnrin kan fún panṣágà obìnrin kan, wọ́n sì ti ta ọmọdébìnrin kan fún ọtí wáìnì fún wọn kí ó lè mú. Nítòótọ́, àti kílẹ̀ ẹ̀yìn ní fi mí ṣe, ẹ̀yìn Tire àti Sidoni àti gbogbo ẹkùn Palestina, ẹ̀yìn wàá san ẹ̀san fún mi, bí ẹ̀yìn bá sì san ẹ̀san fún mi, ní kankan àti ní kóyákóyá, lèmi ó san ẹ̀san yín padà sórí ara yín, nítorí tí ẹ̀yìn ti mú fàdákà mi àti wúrà mi, ẹ̀yìn sì ti mú ohun rere dáradára mi lọ sínú tẹ́ḿpìlì yín. Àti àwọn ọmọ Juda àti àwọn ọmọ Jerusalemu ni ẹ̀yin ti tà fún àwọn ará Gíríkì kí ẹ̀yin bá lè sìn wọ́n jìnà kúrò lé agbègbè wọn. Kíyèsí, èmi ó gbé wọn dìde kúrò níbi tí ẹ̀yin ti tà wọ́n sí, èmi ó sì san ẹ̀san yín padà sórí ara yín. Èmi ó sì ta àwọn ọmọkùnrin yín àti àwọn ọmọbìnrin yín sí ọwọ́ àwọn ọmọ Juda, wọ́n sì tà wọ́n fún àwọn ará Sábíà fún orílẹ̀-èdè kan tí ó jìnà réré, nítorí Olúwa yóò ti sọ ọ́. Ẹ kéde èyí ní àárín àwọn kèfèrí, ẹ ya ogun sí mímọ́. Ẹ jí àwọn alágbára, ẹ súnmọ́ tòsí, ẹ gòkè wá gbogbo ẹ̀yin ọkùnrin ológun, ẹ fi rin ọkọ́ ìtulẹ̀ yín rọ idà àti dòjé yín rọ ọ̀kọ̀. Jẹ́ kí aláìlera wípé ara mi le koko. Ẹ kó ara yín jọ, sì wá gbogbo ẹ̀yin kẹfẹ̀rí, ẹ sì gbá ara yín jọ yí káàkiri, níbẹ̀ ni kí o mú àwọn alágbára rẹ sọ̀kalẹ̀ Olúwa. Ẹ jí, ẹ sì gòkè wá sí àfonífojìjì o ṣáfátì ẹ̀yin kẹfẹ̀rí, nítorí níbẹ̀ lé èmi ó jókòó láti ṣe ìdájọ́ àwọn kẹfẹ̀rí yí káàkiri. Ẹ tẹ dòjé bọ̀ ọ́ nítorí ìkórè pọ́n, ẹ wá, ẹ sọ̀kalẹ̀ nítorí ìfún tíkún, nítorí àwọn ọpọ́n kúnré kọjá, nítorí ìwà búburú wọn pọ̀. Ọ̀pọ̀lọpọ̀ lé àfonífojì ìdájọ́, nítorí ọjọ́ Olúwa kù sí dẹ̀dẹ̀ ní àfonífojì ìdájọ́. Oòrùn àti òṣùpá yóò ṣú òkùnkùn, àti àwọn ìràwọ̀ yóò fa títàn wọn sẹ́yìn. Olúwa yóò sì ké rámúramù láti Sioni wá, yóò sì fọ ohun rẹ̀ jáde láti Jerusalemu wá. Àwọn ọ̀run àti ayé yóò sì mì, ṣùgbọ́n Olúwa yóò ṣe ààbò àwọn ènìyàn rẹ̀ àti agbára àwọn ọmọ Ísírẹ́lì. Bẹ́ẹ̀ ni ẹ̀yin ó mọ̀ pé èmi ni Olúwa Ọlọ́run yín ti ń gbé Sioni òkè mímọ́ mi. Nígbà náà ni Jerusalemu yóò jẹ́ mímọ́, àwọn àlejò kì yóò sì là á kọjá mọ́, yóò sì ṣe lé ọjọ́ náà. Àwọn òkè ńlá yóò máa kan ọtí wáìnì tuntun sílẹ̀, àwọn òkè kéékèèké yóò máa ṣàn fún wàrà, àti gbogbo odò Júdà yóò máa ṣàn fún omi. Orísun kan yóò sì jáde láti inú ilé Olúwa wá, yóò sì rin àfonífojì Ṣítímù. Íjíptì yóò di ahoro, Édómù yóò sì di aginjù ahoro, nítorí ìwà ipá sí àwọn ọmọ Júdà, nítorí tí wọ́n ti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ ní ilẹ̀ wọn. Ṣùgbọ́n Júdà yóò jókòó títí láé àti Jerusalemu láti ìran dé ìran, nítorí èmi ò wẹ ẹ̀jẹ̀ wọn nù tí èmi kò ti wẹ̀ nù, nítorí Olúwa ń gbé Sioni. Èyí ni òpin Jueli.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, a dúpẹ́ wípé ẹ tún fà wá mọ́ra lónìí. A dúpẹ́ wípé a ní àǹfààní láti wá síwájú yín, láti kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti kọ́ ẹ̀kọ́ tí ó lè mú wa gbé ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín. A dúpẹ́ fún àǹfààní yìí. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. Bí a ti wá lónìí, à ń bẹ̀yìn wípé kí ẹ tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yín, kí ìtumọ̀ ọ̀rọ̀ yín kí ó lè yé wa, kí ẹ̀mí Ọlọ́run kí ó lè jẹ́ kí nǹkan wọ̀nyí kí ó yé wa tó bẹ́ẹ̀ gẹ́, tí a ó fi máa ṣe àwọn ohun tí ó tọ́ níwájú yín. Ẹ là wá lóye, kẹsẹ̀ kọ́ wa ní ẹ̀kọ́ ìhìnrere. Bí a ti wá lónìí, a dúpẹ́ wípé ẹ ti gbọ́. Lórúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa, nínú Epístélì ti Pọ́ọ̀lù Apọ́stélì sí àwọn ará Kólósè. Ní ọ̀sẹ̀ tí ó kọjá, a ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yìí ní orí kẹta. A ti kọ́ ẹ̀kọ́ lórí ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹrin. Lónìí, a ń wo ẹsẹ̀ ìkarùn-ún sí ẹsẹ̀ ìkeje. je kin ka si o leti bi iwo na bi o tin foju ba lo ninu bibeli re kolose ori keta lati ese ikarun de ese ikeje nitori na e ma pa eya ara yin tin beli ayerun agbere iwa eri ife kufe ife buburu ati oju kokoro ti se iborisha nitori ohun ti ibinu olorun fi nbo wa sori awon omo alaigboran ninu eyi ti eyin pelu ti rin nigba kan ri nigba ti eyin wa ninu nkan wonyi ese ikarun si ese ikeje ti atijoka yi ni afẹ ki eko wa ki o duro le lori loni bi ati so ni ese ikarun oni nitori na e ma pa eya ara yin tin bele ayerun eyi ni a fi pe akori eko yi ni iku eda ati joni eda ati joni iku eda ati joni ki awon ese wonyi ki o le ye wa e je ki a tun ran ara wa leti ohun ti a ti ko ninu ese ikini si ese ikerin o ni nje bi ati ji yin dide pelu kristi e ma saferi awon nkan ti nbe loke nibi ti kristi gbe wa ti o joko le owo otun olorun nihi ni paul aposteli nipa imisi emi olorun ni o ti ran wa leti o ni nje bi ati ji yin dide pelu kristi mo so ni ose ti o koja wi pe bi a ba wo ede ti a lo ni griki ni ti a fi ko bibeli ni ibere pepe o nso wi pe nigba ti a mo wi pe ati ji yin dide pelu kristi e je wi pe ati darapo pelu kristi ati faramo kristi ninu ijiya re ninu ikan ma gbelebo re ati ninu iku re ati pelu ninu ajinde re o ni nigba ti a ti ni iriri ohun ti o sele si jesu kristi nigba ti a ti to ebun orun wo nigba ti a ti fun wa ni iriri igbala nipa wipe ati gba okan wa la ati dariji wa ati di eda otun eni ti a so wipe ajidide pelu kristi o je eda otun bibeli wipe bi enikeni ba wa ninu kristi o di eda titun ati jidide pelu kristi o ni nitori na ki a ma saferi awon nkan ti nbe loke nibi ti kristi gbe wa le owo otun olorun o wa so ni ese ikeje wipe ki e ma ronu awon nkan ti nbe loke mo so ni ose ti o koja wipe gba ti o ni ki a ma saferi ki a ma lepa ki a ma fe awon nkan ti nbe loke bawo la se le saferi bawo la se le lepa awon nkan ti nbe loke e je wipe ki a ma ronu lori awon nkan ti nbe loke baba wa ti nbe le orun o je eni ti nbe loke jesu kristi ololufe okan wa olugbala wa ki a ma ronu nipa jesu kristi ti nbe loke nigba gbogbo emi olorun ti olorun fin kun awon omo ehin jesu kristi ti a ti gbala ti a ti so di mimo o ni ki a ma se aferi ki a si ma ronu awon nkan wonyi ti nbe loke ki se be nikan ile wa ti nbe loke awon ere ti a ti pese fun awon asegun ti nbe loke o ni ki a ma ronu awon nkan ti nbe loke ki a ma ronu wipe jesu to de ki a ma ronu wipe jesu kristi n pada bo ki a ma ronu wipe a o pa wa larada ki a ma ronu wipe a o gba wa soke pelu awon

tẹsẹ̀ wa nìkan tí a fi ń tẹ̀lẹ̀. Bí a bá wo iye tí àtẹ́lẹsẹ̀ wa kó nínú gbogbo ara wa, a ó rí wípé àtẹ́lẹsẹ̀ wa ó jẹ́ kékeré nínú gbogbo ara wa. Ó ní bí a ti ń fi àtẹ́lẹsẹ̀ tẹ̀lẹ̀, kí a jẹ́ kí ó jẹ́ pé ìwọ̀nba àtẹ́lẹsẹ̀ yìí lé a fi ń tẹ̀lẹ̀. Kí a fi ọwọ́ dẹngbẹrẹ, kí a fi mú nǹkan tí ó wà nínú ayé, kí ó jẹ́ wípé bí a bá ti fún ìpè, bí olórí angẹ́lì bá ti fún ìpè tí Jésù Kristì ti fáhàn wípé kò sí ohunkóhun tí ó lè mú wa wà nínú ayé yìí láì jẹ́ alábàápín nínú ìpalárada àwọn ènìyàn mímọ́. Ó wá sọ fún wa wípé bí a bá fẹ́ nípìn nínú àwọn nǹkan wọ̀nyí, bí a bá fẹ́ jẹ́ ẹni tí ó farahàn pẹ̀lú Kristì nínú ògo, nígbà tí Kristì yóò farahàn, ó ní a ní ṣe nǹkan kan, a ní ojúṣe kan láti ṣe. Ó ní a ní pa ẹ̀yà ara wa run, èyí tí ń bẹ lé ayé. Láti ẹsẹ̀ ìkarùn-ún, mo rò pé ó yẹ kó yé wa jù bẹ́ẹ̀ lọ nísinsìnyí. Ó ń sọ fún wa wípé ìró wa, ìfẹ́ wa, ìlépa wa, ohun tá ń ṣàfẹ́rí, ó yẹ kó jẹ́ nǹkan tó wà lókè. Ó ní bí a ó bá ṣe èyí tí a ó sì mú inú Ọlọ́run dùn, ó ní a ní láti ṣe nǹkan kan sí àwọn ẹ̀yà ara wa tí ń bẹ lé ayé. Nítorí náà, ẹ máa pa ẹ̀yà ara yín run tí ń bẹ lé ayé. Kí a ṣe àpèjúwe kí ọ̀rọ̀ yìí kí ó lè yé wa dáradára. Bí a bá ti mọ àgbẹ̀, tí a sì mọ iṣẹ́ tí àgbẹ̀ ń ṣe, tí òye iṣẹ́ àgbẹ̀ tí ó sì yé wa dáradára, a ó rí wípé bí àgbẹ̀ kí ó tó gbin nǹkan, bí ó bá ti dé oko, a kọ́kọ́ pa gbogbo àwọn koríko tí ó wà nínú igbó tí ó wà lórí ilẹ̀, yóò pa wọ́n run. Kí ló dé? Ó ń ṣe bẹ́ẹ̀ kí ó ba lè gbin àwọn èso dáradára, kí ó ba lè jẹ́ wípé àwọn nǹkan tó fẹ́ gbìn kò ní sí àwọn nǹkan tó ti hù lórí ilẹ̀ yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí yóò lè dì lọ́wọ́. A rí wípé bí ọkùnrin yìí tí ó jẹ́ àgbẹ̀, bí ó bá ti gé gbogbo koríko tí ó ti fà wọ́n tutí gbòǹgbò tí gbòǹgbò, a kó wọn sí apá kan, a jó wọn níná. Ìgbà tó bá ti jó wọn níná, a wá ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe lórí ilẹ̀ yìí, a sì bẹ̀rẹ̀ sí ní gbin bóyá ọkà, bóyá ẹ̀wà, bóyá ìrẹsì, bóyá gbàgùdá, bóyá iṣu. Ohunkóhun tó bá fẹ́ gbìn gẹ́gẹ́ bí èso èyí tí a lè jẹ sẹ́nu, yóò gbìn wọ́n sílẹ̀. Ǹjẹ́ bí a bá ti gbin nǹkan yìí, ṣé àgbẹ̀ a wá káwọ́ gbera? Kò ní dé oko mọ́. A sọ wípé òun ti gbin àwọn ewébẹ̀, òun ti gbin àwọn irúgbìn, nítorí bẹ́ẹ̀ kò síṣẹ́ mọ́. Bí a bá mọ iṣẹ́ àgbẹ̀ dáradára, a ó rí wípé lójoojúmọ́ ni àgbẹ̀ yóò máa padà dé oko yìí. Bí àgbẹ̀ ti ń lọ káàkiri, a tó bá rí àwọn èpò, a tó máa fà wọ́n tu. Bí ó bá rí àwọn nǹkan mìíràn tó fẹ́ jẹyọ, torí wípé ó lè dí ìdàgbàsókè ọkà tàbí irúgbìn rẹ̀ lọ́wọ́, a máa fà wọ́n tu. Kí ló ń ṣe? Ó ń pa àwọn nǹkan wọ̀nyí run tí ó lè dí àwọn irúgbìn rẹ̀, tí ó lè dí wọn lọ́wọ́. Jẹ́ kí a mú wá sí ìwà tiwa gẹ́gẹ́ bí onígbàgbọ́. Kí a tó mọ Jésù, ọkàn wa ó dàbí ilẹ̀, ilẹ̀ tí a kò ro, ilẹ̀ tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi nǹkan ló ń hù níbẹ̀. Àgbèrè hù jáde, ìwà ọ̀mùtí hù jáde, ìwà olè hù jáde, ìwà èérí hù jáde, ìjà ń kọ́. A sọ ká máa nodì, ká sọ wípé a ní ẹnìkan tí a ò ní kí, ìfẹ́kúfẹ́ ń kọ́, àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan mìíràn bí ojú kòkòrò, bí ìbọ̀rìṣà, àwọn nǹkan wọ̀nyí ló ń hù jáde. Ọjọ́ tí a bá Jésù pàdé, ọjọ́ yìí ni a ṣe bí àgbẹ̀ ti ń ṣe, ni a bẹ̀rẹ̀ sí ní mú àdá ọ̀rọ̀ Ọlọ́run, ìdà ọ̀rọ̀ Ọlọ́run, ni a ń ké gbogbo nǹkan wọ̀nyí kúrò, ni a ronú pọ̀adà, ni a ń fa àwọn jọ sí apá kan, ni a ń bẹ̀bẹ̀ wípé kí iná ẹ̀mí mímọ́, kí ó wá jó àwọn nǹkan wọ̀nyí. Bí a ti ń ronú pọ̀adà, tí a ti ń gbọ́ àwọn nǹkan wọ̀nyí tí gbòǹgbò tí gbòǹgbò, bẹ́ẹ̀ ni a ń sọ fún Ọlọ́run wípé kí Jésù Kristì ọmọ Ọlọ́run kí ó wá sí inú ayé wa. Bẹ́ẹ̀ ni a ń gbin ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí àgbẹ̀ ti ń gbin ọkà, bẹ́ẹ̀ ni a ń gbìn sínú ookan àyà wa. Ǹjẹ́ nígbà tí a wá ti di àtúnbí, nígbà tí a ti mọ Jésù, ṣé èyí wá jẹ́ wípé àwọn nǹkan tí a ti parun tẹ́lẹ̀ tẹ́lẹ̀ a ò tún ní ṣe nǹkan kan nípa wọn? Èyí ni Paul apostle fi ń sọ fún wa wípé gẹ́gẹ́ bí ẹni tí ó gbọ́n, gẹ́gẹ́ bí ẹni tí kò fẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó tún jẹyọ ní ìgbésí ayé wa, ó ní a ní ojúṣe kan láti ṣe. Ẹ máa pa ẹ̀yà ara yín tí ń bẹ lé ayé, ẹ máa pa wọ́n run. Èyí ni a fi fẹ́ wo nǹkan méje pàtàkì

inu eko ti an ko loni ikini ara ati eyara eyare ara ati awon eyare bi abaka nkan wonyi nitori na e ma pa eyara yin tin be le ayerun eni ti ko ba ni eko ihin rere ti ko mo ohun ti an so nihin a ma se ni kayefi we pe ewo la tun ri ka ninu bibeli nkan ti awa ti a mo si eyara ni apa ese eti enu imu awon gbogbo eyara bawo ni a se wa so fun wa nigba na we pe ki a ma pa eyara ti nbe le ayerun je kin koko so nkan kan fun o bi eniyan ko ba ni emi olorun ko le mo itumo oro olorun nitori we pe a ko oro olorun lati owo emi olorun lati imisi emi olorun eyi ni o fi je ohun isina ki agbe bibeli lo ba awon ti ko loye ihin rere bi enikan ba ka eyi o le ro wi pe nkan ti olorun so fun ani pe ki a ma ge apa wa sonu ki a ma ge ese wa sonu rara ki se be ohun ti olorun so fun ani hin o nfi ara gba to so wi pe ara o nfi we gbongbo ese o nfi we itakun ese ni igbese aye wa o nfi we okunrin ti inu ni ti ko ti iba Jesu Kristi pade o nfi we eyi irugbin ese ti o wa ninu okan olukuluku awon eyara ti o si nso ni awon nkan ti o njeyo awon ita awon eka igi to njeyo lati gbongbo ese eni o npe ni eyara yin ti nbele aye o si se alaye fun wa o so wi pe awon eyara ti an toka si ni agbere iwa eri ife kufe ife buburu oju kokoro ti se iborisha je ki a wo Romu ori kejo ese iketala si bibeli re kia kia Romu ori kejo ese iketala nitori bi eyin ba wa ni ti ara eyin oku sugbon nipa emi bi eyin ba n pa ise ti ara run eyin oye ohun kan na ni emi olorun tun toka si nihin wipe bi a ba wa nipa eni ti ara e je wipe eni ti ko ni emi olorun eni ti ko ti ni iyipada okan bi a ba je iru eniyan be wipe a o ku ki se ku ti ara lo nso o nso nipa iku ti emi wipe a o ya wa ya olorun a o ku wipe sugbon bi a ba n pa awon ise ti ara bi a ba n pa awon agbere bi a ba n pa awon iwa eri ife kufe ife buburu oju kokoro bi a ba n pa won run ti a o je ki won ki o tun gberi ni igbesi aye wa wipe yiye ni a o ye je ki a wo Galatia ori karun lati ese ikokanlelogun Galatia ori karun lati ese ikokanlelogun ikokandinlogun se gafara fun mi nje awon ise ti ara farahan ti se wonyi panshaga agbere iwa eri wobia iborisha osho irira eja ilara ibinu aso isote adamo arankan ipaniyan imoti para irede oru ati iru won ni awon ti mo nwi fun yin tele gege bi mo ti wi fun yin tele ri pe awon ti nse nkan ba won ni ki yo jogun ijoba olorun awon oro ti a ka wonyi lati gbe kolose ori keta ese karun lese awon ni o je ki o ye wa ede ti bibeli lo nigba ti o pe awon nkan wonyi ni eya ara wa ti nbele aye ti o si so fun wa wi pe ki a ma pa won run ye ki a tun pada si kolose ti a ti nba bo ori keta ese karun nitori na e ma pa eya ara yin ti nbele aye run
nítorí náà bí àwọn àgbà bí wọ́n bá ń sọ̀rọ̀ bí wọ́n bá fẹ́ fi òpin sí nǹkan tí wọ́n ń sọ tí wọ́n sì fẹ́ fi àákélé ìpinnu tí wọ́n mú lórí tí wọ́n ti ń bá sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n á sọ wípé nítorí náà èyí jẹ́ wípé nítorí èyí tí a ti sọ sílẹ̀ nítorí èyí tí a ti gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nítorí èyí tí lágbájá sọ tí tẹ̀mẹ̀dù pápá tí ó fi kun nítorí náà báyìí ni nǹkan tí a ó ṣe nígbà tí Pọ́ọ̀lù àpọ́sẹ̀lẹ̀ tó sọ wípé nítorí náà nítorí ìkíní ó ní nítorí wípé a ti jìyìn dìde pẹ̀lú Kristi lórí nínú ẹsẹ̀ kìíní nítorí wípé ó jẹ́ ìlépa ọkàn wa nísinsìnyìí láti máa ṣàfẹ́rí àwọn nǹkan tí ń bẹ lókè ẹsẹ̀ ìkejì ó ní nítorí ẹ ti fẹ́ láti máa ronú àwọn nǹkan tí ń bẹ lókè nítorí wípé ẹ kò ní inú dídùn sí àwọn nǹkan tí ń bẹ nínú ayé mọ́ ó ní nítorí ẹ̀yin ti kú àti nítorí a ti fi ìyẹ̀yìn pamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run nítorí wípé ń retí ìpadàbọ̀ Jésù Kristi lẹ́ẹ̀kejì ẹ sì ń retí wípé bí ó bá farahàn ẹ̀yin pàápàá yóò farahàn pẹ̀lú rẹ̀ nínú ògo ó ní nítorí náà bí a bá ní àwọn ìrètí nínú wa nítorí náà ẹ máa pa àwọn ẹ̀yà ara yín tí ń bẹ̀lé ayé kí ẹ máa pa wọ́n run ní ẹsẹ̀ karùn-ún yìí ni ó dárúkọ àwọn nǹkan márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ìkíní agbèrè ìkejì ìwà èérí ìkẹta ìfẹ́kúfẹ̀ẹ́ ìkẹrin ìfẹ́ búburú ìkarùn-ún ojúkòkòrò ojú kòkòrò yìí ni ó tún wá sọ fún wa wípé òun àti ìbọ̀rìṣà ọ̀kan náà ni wọ́n jẹ́ kí a wò wọ́n ní ìkọ̀ọ̀kan àwọn ohun tí Ọlọ́run pa láṣẹ fún wa àwọn tí ẹ̀mí mímọ́ kan dandan gbọ̀n fún wa wípé a ní láti parun a ní láti mú kúrò ní ìgbésí ayé wa ìkíní ó dárúkọ àgbèrè kí a kọ́kọ́ dúró níhìn-ín kí a sọ nǹkan kan láti ran ara wa létí wípé ó ṣe dandan láti máa ka ọ̀rọ̀ Ọlọ́run fúnra wa nítorí ọ̀pọ̀lọpọ̀ ìjọ ló wà ó jẹ́ mọ̀ wọn kìí fẹ́ dárúkọ àgbèrè bí wọ́n bá rí ẹnikẹ́ni tó ń wàásù tó ń dárúkọ àgbèrè wọ́n á ní èwo ni oníwàásù tó ń dárúkọ ẹ̀ṣẹ̀ gbajúmọ̀ ní àgbèrè àwọn wọ̀nyí ò sì ká sí ẹ̀ṣẹ̀ wọ́n rò wípé ìwà gbajúmọ̀ wípé kò sí ẹni tí ó lè ní ọ̀làjú nítòótọ́ tí kò ní nípa nínú àgbèrè èyí ni Ọlọ́run sọ fún wa wípé kí a má dá wọn lóhùn kí a má gbọ́ ti àwọn aláhesọ tí ó wà níta tí wọ́n rò wípé bí ènìyàn bá ti ń dàgbà wọ́n máa sọ wípé kò sí ẹnikẹ́ni tí ó lè dàgbà tó tójú bọ́ tí kò ní ní ẹ̀ṣẹ̀ àgbèrè ní ìgbésí ayé rẹ̀ nítorí àwọn kà sí ìwà ọ̀làjú nítorí bẹ́ẹ̀ ibòmíràn wà tó jẹ́ wípé wọn kì í dárúkọ àgbèrè èyí ni nínú àwọn ìjọ ẹlẹ́yàmẹ̀yà tí wọn ò dúró lórí kíkún ẹ̀kọ́ ìhìnrere ṣùgbọ́n ó ṣe wá láàánú láti tún sọ wípé àwọn mìíràn wà tí ó tilẹ̀ jẹ́ wípé àwọn jẹ́ oníhìnrere wọ́n máa ń sọ nípa ìgbàlà wọ́n máa ń sọ nípa ìrírí wípé kí a wẹ ẹ̀ṣẹ́ wa nù ṣùgbọ́n àwọn wọ̀nyí pàápàá wọn kì í fẹ́ dárúkọ àgbèrè wọ́n sì máa ń sọ fún wa wípé oníwàásù láti ṣọ́ra wọ́n máa ń sọ wípé oníwàásù tó bá ń dárúkọ àgbèrè nígbà gbogbo tí ò bá ṣọ́ra nǹkan tó ń dárúkọ tó ń laago mọ́ lójoojúmọ́ ni èṣù pàápàá ó lè fi nǹkan bẹ́ẹ̀ kọ́ lẹ́sẹ̀ kó fi gbé ṣubú nítorí bẹ́ẹ̀ àwọn máa ń sọ wípé àwọn kì í fẹ́ dárúkọ àgbèrè nítorí nǹkan ẹlẹgẹ́ ni àwọn ká àgbèrè sí ṣùgbọ́n kí a fetí wá sí ọ̀rọ̀ Ọlọ́run kí a gbójú kúrò nínú àgálámàṣà àwọn ẹlẹ̀sìn kí a mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run ó kàn án dandan gbọ̀n fún wa wípé a ní láti pa ẹ̀yà ara wa tí ń bẹ̀lé ayé run ìkíní ó dárúkọ àgbèrè jẹ́ kí a wo bíbélì kí a wo bí bíbélì pàápàá bí ó ṣe mẹ́nu kan àwọn nǹkan wọ̀nyí nínú Máàkù orí keje láti ẹsẹ̀ 21 nítorí láti inú ọkàn ènìyàn ní èrò búburú tí jáde wá panṣágà àgbèrè ìpànìyàn dúró níbẹ̀ ohun tí Jésù Kristi ọmọ Ọlọ́run tí ó kọ́kọ́ dárúkọ níhìn-ín nígbà tí ó sọ wípé èrò ń jáde wá láti inú ohun tí ó kọ́kọ́ dárúkọ tí ó jẹ́ àbáyọrí sí èrò búburú tó ń jáde yìí òun ni panṣágà
ati agbere nitori be bi oluwa olugbala wa bi eni ti o je jagun jagun asegun fun wa bi eni ti o je apere wa pipe bi o ba daruko agbere ti o sin ki awon omo ehin re nilo we pe won ko gbodo lowo si ohun tin je pan saga ati agbere bawo ni o se je we pe awa ti a je omo lehin re bawo ni a o se fenu menu ti a ko ni daruko ohun ti Jesu Kristi fun rara re ti o daruko ti o si kilo fun awon eniyan ya wo Romu ori kini Romu ori kini ese ikokandinlogbon won kun fun aisododo gbogbo agbere eka oju kokoro aran kan won kun fun ilara ipaniyan eja itanje iwa buburu afi oro kele banije ohun ti akoko daruko nihin ki a tun fiye si daradara o je agbere an so we pe ki a sora kini de ti bibeli ti o n daruko agbere nigba gbogbo ti o sin kilo fun awon ti won fe fi ojoba orun sere je edi eredi ti a fi n daruko re ni igba gbogbo ni wipe o je ohun ti o wopo bi o ba je eni ti o n foju sile bi o ba je eni to mo nkan to n lo ni gboro o ri wipe iwa agbere o je ohun to wopo ati le ma n ri laarin awon omo kekeke ti won sese n lo si ile eko alakobere a n ri iwa agbere laarin won bi abawo awon ti won tun ti dagba tan lojo lori die sugbon ti won o ti to bi omo ogun odun ti won se n lo sile iwe ese agbere o je ohun to bale je o je ohun to wa lowo awon omo kekeke won yi bi a ti n ri lowo oluko won be la n ri lowo awon akeko bi a ti n ri laarin awon omo kekeke be la n ri laarin awon to dagba ju won lo bi a ti n ri lodo awon eni to kawe be la n ri lodo awon kuruntu ti ko gbo kankan bi a ti n ri laarin ilu be la n ri labule nitori eyi ni olorun fi n tenu mo wi pe bi o tile je ohun to wopo wi pe ohun to le se ni lose ni ohun ti o le ko ijangbon ba eniyan ni ati ohun to le mu idajo olorun ti o le mu wa sori eniyan ni eyi ni bibeli ni o fi n tenu mo sugbon o se ni laanu wi pe ki n se lodo awon omo kekeke wonyi nikan ni ese buruku yi lo ti jinle si a tun ri lowo awon ti o tile ti se igbeyawo awon a ma se pansaga won a fi oko ti won sile won a tun ma kaakiri emi awon miran won a fi iyawo won sile won a tun ma wa awon elomiran won a ma wa won kaakiri won a ni ale nita owo ti won gba won o je ko dele sugbon awon ale to wa nita oni won na gbogbo owo won fun oni ki a sora o bi awon ese wonyi ti o ti n gbile kan ki a ma je ki awon ese wonyi ki o wa si igbesi aye wa ninu korinti kini ori kefa korinti kini ori kefa ese ikesan eyin ko mo pe awon alaise oto ki yo jogun ijoba olorun oni abi eyin ko mo we pe orun je ibi mimo ijoba olorun je ibi mimo olorun paapaa je ibi mimo awon angeli re je mimo bibeli papa je bibeli mimo awon ajogun igbala won lati je mimo o ni abi eyin ko mo wipe awon alaise oto ki yo jogun ijoba olorun o ni ki a ma se tan yin je opolopo ni a ti fi eko eke ni a ti fi tan won je opolopo ni awon woli eke ni won ti tan je o se ni laanu wipe bi a ba n daruko woli bi a ti ri awon woli awon woli ti igba isinsin yi ti won ma n ko ile isin won si eba okun si eti okun awon ni a ri wipe ese agbere o joba ni igbesi aye won o joba ninu ago won o ni ki a ma se tan yin je ki a ma se ro wipe tori pe woli lo ba o da ese agbere abi pansaga ki o ti ro wipe ko si nkan kan wipe idajo olorun ko ni de o ya wa lenu o si se laanu lati so wipe nigba miran owo bishopu lati n ri ese agbere o se ni laanu owo awon elesin lati n ri ese agbere iru awon be won ma so wipe ko se ko se n to mo pe bi olorun ba n sami ese ta ni o le duro
wo pe nitori be olorun lati sanu fun oni nitori pe ko seni to le wa laye yi ko ma da ese agbere oni ma je ki enikeni ki o tan oje ki a ma se tan yi je ki se awon agbere tabi awon aborisha tabi awon panshaga tabi awon alailera tabi awon tin fi okunrin ba ara won je tabi awon ole tabi awon olotu kokoro tabi awon omoti tabi awon elegan tabi awon aloni lowo gba ni yo jogun ijoba olorun oni ko da wa loju wi pe awon agbere awon panshaga awon tin fi okunrin ba ara won je awon tin fi obirin ba ara won je wi pe awon wonyi ki yo le jogun ijoba olorun ye ki awo heberu ori ketala ese ikerin ki igbeyawo ki o li ola laarin gbogbo eniyan ki akete se je alaile ri ki igbeyawo ki o li ola laarin gbogbo eniyan bi a ba nso we pe ki igbeyawo ki o ni ola elomiran itumo ti won ni ni we pe bi awon ba fe gbeyawo ki ile isin wa ki o se ifilo ki a si so fun tekuteye awon to wa nilu awon to wa loko gbogbo eniyan patagba we pe ki won ki o pese lati wa se ajoyo pelu eni tin se igbeyawo ki a je ki ilu ati ijo ati oti ati opolopo nkan ki o wa nibe e kon ni bibeli nso ara mi oni ki igbeyawo ki o li ola ki o ni owo laarin gbogbo eniyan ki a mo we pe igbeyawo o je ohun ti olorun fun ara re ti o pele oni ki a si je ki akete je alaile ri duro nibe nje o je mo opolopo igbeyawo ti won se ni awon ilesin kaakiri awon okunrin ati awon obirin wonyi won ti mo ara won tele tele o se se papa ki a fe sona ki o ti loyun o je wipe iru igbeyawo be ko lola o je wipe akete won je ile iri awon elomiran ti won ti loyun to ti je wipe ikun ti ga o ti je oyun osu meta merin marun ti a tun so fun wa wipe ki a tun a ma se iru isopo be ki a ma se ninu ile isin e je ohun ti o lodi si oro olorun oni nitori awon agbere ati awon panshaga li olorun yo da lejo awon agbere ati panshaga awon li olorun yo da lejo ye ki a lo wo kolose ori keta ese ikarun nitori na e ma pa awon eya ara yin tin bele aye e ma pa won run oni ki a ma je ki agbere ki o wa laarin wa ki a pa run bi a ba so pe ki a pa nkan run ede wa ni Yoruba o je ki o ye wa gba ti a ba pa nkan run bi eniyan ba ku ohun ti a ma nse ni pe a ma gbe won si tabi bi a ba pa awon koriko igbe bi a ba ke won lule ohun ti a ma nse ni we pe a ma jo won nina bi a ba pa awon eya ara won yi bi a ba pa won run agbere bi a ba pa run o je wi pe ati jewo re ati ko sile a si ti sin a ko je ki agbere ki o gberi ni igbesi aye wa mo bawo ni o se le je wi pe bawo la se le pa nkan won yin run ohun ti a le se ni wi pe akoko ki a jewo fun olorun ki a ko sile ki a bebe fun iwenumo ti o wa ninu eje Jesu Christi ki a bebe fun ore ofe pelu igbala olorun ki o je ti wa ki a ri wi pe a je eni ti o ti ni idariji eni ti o ti ni igbala eni ti o ni alaafia okan wi pe a ti bo ninu ese won yi sugbon ki se be nikan ohun ti a tun ni lati se ni wi pe bi a ba ri ohun kan ti o n fa wa sinu ese agbere ye ki n se apejuwe o seese ki o je omobirin ninu ile ti a fi se omo odo ti a ni ki o ma ran iyawo wa lowo omobirin yi bi iyawo ba ti jade boya iyawo lo soja tabi iyawo lo ponmi tabi iyawo lo ki awon obi re tabi o lo sibi kan o sese papa ki o je wipe iyawo je osise ninu ijo o lo pelu awon osise be ni eni ti obirin ti a fi se omo odo obirin ta ni ko ma ba o lo soja obirin ta ni ko ma ba iyawo shoshobo obirin ti a ni ko ma ba wa lota ko ma ba wa wanje obirin ti a gba wepe ki o ma ba wa gbalẹ ni obirin yi la ma se bi iyawo si oko
omo odo a tun ma se oju regberegbe bi eni wipe oun ni iyawo inu ile a di eni to je wipe a tun ma fa okunrin yi papa ti o mo ihin rere okunrin yi ti o je okunrin ti o je olooto si aya re a tun ma wole pelu obirin ti o je wipe omo odo ni ninu ile oni bi a ba fe pa eya ara wa to wa ninu aye bi a ba fe parun ohun kini tani lati koko se ni wo pe ke a so fun omo odo yi omobirin yi pe ko keru e wi pe ko ma lo sile awon obi e o se se ki yawo ma mo ki lo nsele ki yawo ma so pe ah ta lo ma ba mi shoshobo bi a ba le omobirin yi lo ta lo ma ba mi gbonje bi a ba le omobirin lo wa so fun pe ijo bi a ba fe de ijoba olorun bi a ba fe fi ijoba olorun sere je bi a ba fe ki obo le ki wa ni ojo idajo bi a ba fe ki nkan ki o ya wa lenu je ki obirin je ko omobirin ki o lo ki n ba le ni anfani lati mo olorun ti mo nsin nitori be lati pa awon eya ara wa ti n be ninu aye run ohun tani lati se niyi tabi o se se ni bi ise ki obirin kan ki o je pe bi a ba ti ni akoko die ni bi ise a wa joko sori table wa bi a ba fe jeun a so pe ah e ra oje fun mi ni o e sanu fun mi ni o e se bayi ni o wa so ah mo ti ni yawo ani ko se nkan kan bo ni yawo nko o le je yawo keji bo ti e je keta bo ti e je kerin ohun oko o le je keta o le je kerin bi o ba fe ka jo gbe ninu ile emi pelu iyawo emi pelu iyale o le gba ile fun mi nita iwo lo ma ja nkan yi ko lorun e lo ma sa fun esu nitori esu lo joko ti e esu lo wa ni pako e to fe ti o lo sorun apadi iwo lo ma sa wi pe o ti o iyawo kan ti to mi o nitori be mi o fe agbere tabi panshaga o si sese awon elomiran won lo ma wo filmu nigboro won ma lo sile cinema ile cinema ti won lo yi tabi ero amohunmaworan ti a n pe ni television ti won wo onu je ki irokuro ki o ma wa sokan won nkan to ni lati se lati fi ja nkan won yi kuro ni pe ti o ba fe pa eya ara ti n be ile aye run ki o gboju kuro ninu awon nkan won yi ki o ma je ki awon nkan won yi ki o wa si igbesi aye re elomiran o sese ki o so wipe ibi ti ohun ti ni wahala ju ni wipe bi o n ba wa ni inu oko ero tabi bi o n ba n lo ni igboro bi o n ba ri awon omobirin kan ti o je wipe bi won ti woso gbogbo ara won ni won fi sile awon nkan won yi si ma mu idanwo wa si okan ohun wipe kini eniyan le se nigba ti a so wipe ki a pa awon eya ara wa ti n be ile aye ki a pa won run kini a le se niru igba bee oro olorun o je ki o ye wa ninu Jobu ori kọkànlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní èmi ti bá ojú mi dá májẹ̀mú ǹjẹ́ èmi ó ha ṣe tẹjúmọ́ wúndíá ẹni tí ó bá fẹ́ fi ìjọba ọlọ́run ṣèrè jẹ ẹni tí ó bá fẹ́ lọ ní àkókò ìpaláradà àwọn ènìyàn mímọ́ ní àkókò tí a ó gba àwọn àyànfẹ́ sókè ó ní irú ẹni bẹ́ẹ̀ tí kò fẹ́ kí àgbèrè tàbí ìwàkiwà nínú ayé yìí tí kò fẹ́ kí ó jọba ní ìgbésí ayé òun ó ní oní láti bá ojú rẹ̀ dá májẹ̀mú èyí ni ọlọ́run fi ṣe wá ní olóríire wípé a ní nǹkan tí a ń pè ní ìpèǹpéjú bí o bá rí nǹkan tí o rí wípé nǹkan wọ̀nyí ó lè mú nǹkan mìíràn wá sí ọkàn rẹ wàá díjú ẹ wàá jẹ́ kí ìpèǹpéjú ẹ kí ó pajú dé kí o má bàá rí àwọn nǹkan tí ó mú ọ ṣìnà àwọn nǹkan tí yóò mú kí ọkàn rẹ kí ó fà sí ìfẹ́kúfẹ́ Jobu ló sọ wípé èmi ti bá ojú mi dá májẹ̀mú ǹjẹ́ èmi ó ha ṣe tẹjúmọ́ wúndíá jẹ́ kí n bí ọ́ ní béèrè kan ṣé nǹkan tí mo kà fún ọ yìí ṣé ó wà fún àwọn tí ò tí ì gbéyàwó àwọn tí ò tí ì lọ́kọ rárá ṣé o mọ̀ wípé Jobu ó jẹ́ ẹni tó ti níyàwó ó jẹ́ ẹni tí ó ti bímọ ó sì mọ nǹkan tí ó ṣẹlẹ̀ sí àwọn ọmọ rẹ̀ ṣùgbọ́n ìyàwó ṣì wà láàyè ó ní ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìdánwò máa ń dé bí òun bá rí àwọn wúndíá bí òun bá tẹjúmọ́ wọn wípé bí òun bá tẹjúmọ́ wọn ó ṣeé ṣe kí àwọn nǹkan mìíràn tí ọlọ́run kò fẹ́ kí ó tún jẹyọ ní ìgbésí ayé òun èlé ó fi sọ wípé òun dá májẹ̀mú pẹ̀lú ojú òun wípé kí òun kí ó má ṣe tẹjúmọ́ wúndíá àwọn wúndíá tí a ní ní àkókò ní ìgbà tiwa yìí àwọn obìnrin tí a ní ní àkókò tiwa yìí tí wọn kì í wọṣọ kanlẹ̀
awon ti o je wi pe bi won ba joko aso won afo soke bi aba sora bi aba lo wo bi ti o ye ki awo a o ma ri ihoho won oni nitori be iwo ti o fe fi ijoba orun sere je iwo ni oni lati da majemu pelu oju re wi pe bi awon wonyi ti won ko ma sowo awon wonyi ti won ko lolorun awon wonyi ti won ko mo bi ase toju ara eni bi won ba joko nitosi re bi won ba duro nitosi re tabi won wa nibi kibi ti won si fe je okun fa tabi won fe je idewo idanwo fun o iwo ni on lati ba oju re ati okan re damajemu wi pe oni lo sinu ese je ki a pada si kolose ori keta ese karun nitori na e ma pa awon eyara yin tin bele aye e ma pa won run igba miran o sese ki o je awon iwe ti a ti ya awon obirin to wa ni ho ti a ya won si awon miran won ma tan ara won je won a gbe iru iwe be won a gbe lowo won ma wo awon aworan ti o fa okan eni sinu ese bi elomiran ba nbo ti o je arakunrin bi elomiran ba nbo ti o je arabirin won a sare pa iwe na de ta lo ntan je afoju to diju to ni ohun oriran nigba ti ohun diju gba to laju le ta lori awa ti a tan ara wa je ti a nwo awon obirin ihoho awa ti a tan ara wa je ti a tun lo ngbe awon aworan aworan ti o dara aworan boya ri ninu iwe kan ti won ta boya ri ninu awon iwe iroyin ti a tun won lo nwo nkan wonyi ti okan wa ti o nkuro lodo olorun bi a ba fe fi ijoba olorun sereje on so fun awe pe ki a mu awon nkan wonyi kuro ni igbesi aye wa ati iwa iri iwa iri iwa obun oro ti ko dara a ma nri eyin obirin e tete sile ni ibi ti e ti lo ndirun bi o ba je pe ibi idirun awon ti o wa ninu aye ni ti o so fun arabirin wo pe arabirin ran mi lowo lati wa ba mi dirun ti o je pe o lo sibi ti won tin dirun ninu aye wa ri we pe oro ko bakun gbe oro ti ko dara iwa oro eri oro nipa nkan asiri laarin okunrin ati obirin won ma ma so nibe awon adirun awon ti o ndiri wonyi won si ma sefe won ma se won ma drenin won ma dapara wi pe e bayi bayi bayi bayi iwo ti o so pe o je omo olorun bi o ba njoko si iru ibi be o mo wi pe o le je ki nkan miran ki o wonu okan re tabi iwo ti o je okunrin ti o lo gerun ibi ti o tin gerun ni awon ti won gerun won ma so sokuso won ma dapara won ma so nkan miran ti ko dara tabi o sese ni di ayo ni di emu ni di oti ni di ludo ni won ma tin so awon nkan won yi ti ko dara fun eti onigbagbo lati gbo e ni a fi so fun awe pe ki a pa nkan won yi run ki a mu won kuro ni igbesi aye wa ki a ma ti le debe o ni ifekufe gba ti o ba ri alata loja iwo onile lona iwo ti o ti je eni to gbe yawo sile ti o tun lo fo okan leke ton pe e ba o lo se ri nbe ba o le o mo pe ifekufe niyan iwo ti o je wi pe eni ti o ngbe ninu ile pelu e ti o je obirin ni to to lo so pe ni to o je ara ile mi ara ile e to tun lo nye pata e wo nigba ti iyawo e sun o ri wi pe nkan mi ti n wa sinu okan e iyen na npe ni ifekufe ati ife buburu eyi to ma je ki eniyan ki o jade o ago mokanla lu okunrin tun jade le nbo lo nlo iyawo wa nle omo wa nle o tun jade laago mokanla ki se wipe oni ise oru to fe lo se nbo lo nlo e nbo fe lo ki enikan ta lo fe lo ki o ye ki a sora bi a ba fe wo ijoba olorun o ni ati oju kokoro ti se iborisa oju kokoro nigba ti okan wa ba nfa si ohun ti ko ye ki o fa si eyi ni a n pe ni oju kokoro bi nkan wonyi ba ri bee a n kilo fun awe pe ki a sora o idajo olorun ko jina si awon eniyan bee wese ikefa nitori ohun ti ibinu olorun fi n bo wa sori awon omo alaigboran ohun awon omo alaigboran ninu eyi ti eyin pelu ti n rin nigba kan ri nígbà tí ẹ̀yin wà nínú nǹkan wọ̀nyí ó ń sọ fún wa ní apá kejì ìwàásù wa nínú ẹ̀kọ́ wa lónìí àwọn ìdí tí a ní láti pa wọ́n run àwọn ìdí tí a ní láti pa àwọn ẹ̀yà ara wa tí ó ń bẹ̀lẹ̀ ayé tí a ní láti pa wọ́n run ó ní nítorí ìbínú ọlọ́run ó ń bọ̀ wá sórí àwọn ọmọ aláìgbọràn ìdí kan pàtàkì ni wípé ìdájọ́ ọlọ́run ìbínú ọlọ́run
o n bo sori awon elese ki a wo Romu ori kini Romu ori kini ese ikejidinlogun nitori a fi ibinu Olorun han lati orun wa si gbogbo aiwa bi Olorun ati aisododo eniyan awon eni ti o fi aisododo te otito mole awon elomiran won ma nse be ni we pe won ko mo otito asi ti fi eko ihinrere ko won igba miran ti won ba nse nkan ti o je we pe e ko dara ko bo si gege bi eko oro Olorun won ma so pe awon o mo ni o si mo o emi Olorun si n kilo fun o si ti ka ninu oro Olorun o ni awon ti o fi aisododo te otito mole o ni iru awon be idajo Olorun yo wa sori won ninu iwe ifihan ori kokanlelogun ese ikejo ifihan ori kokanlelogun ese kejo sugbon awon ojo awon ati alaigbagbo ati eni irira ati apaniyan ati agbere ati osho ati aborisha ati awon eke gbogbo ni yo ni ipa ati won ninu adagun tin fi ina ati sulfuru jo yi ni kokeji o nso fun a wi pe iya ayeraye iya ailopin o nbe fun awon eniyan ti won ku sinu ese eni o fi ye ki a ba Olorun soro eni o fi ye ki a so fun Olorun wi pe a fe bo kuro lowo ese a ko fe ki ese ki o ni ipa ki o ni ipin ninu igbese aye wa a fe ki eje Jesu Kristi ki o we wa mo a fe ki awon nkan won yi ki o kuro ni igbese aye wa o ti ri oro Olorun loni o ti ri eko ihin rere o ti ri ohun ti Olorun be lowo re ohun ti o ku fun ni pe ki o lo ba Olorun soro ki o ni ki Olorun ki o fun lagbara lati le pa awon eya ara ti nbe ninu aye run lati le pa agbere run lati le pa ewa irirun lati pa ife ko ferun lati pa ewa boburu mu lati pa oju kokoro lati pa arun dide ki o so fun Olorun dide ki o ba Olorun soro bi a ba ti gba okan re la o ye ki o bere ore ofe ti o fi jolo oto se eko ihin rere bi a ba ti dari ese re jio o ye ki o bere ore ofe lowo Olorun ti o fi ma gbe ni ododo ni iwa mimo ni iwa bi Olorun le ojo aye re gbogbo yala ni ikoko yala ni gbangba yala ni bi ti awon eniyan wa yala ni bi ti awon eniyan ko si yala ni bi ti awon onigbagbo miran ti won ti le ri o yala ni bi ti awon elomiran ko ti le ri o so fun Olorun wi pe o fe jolo oto o fe pa eko yi mo o fe pa awon eya ara ti n bele aye o fe pa won run o fe je ti Olorun dede ki o so fun Olorun ma je ki enikeni ki o di olowo ma je ki enikeni ki o tun pe o si ipade kan leyin isin ma je ki onkon ki o gba adura lowo re dede ki o ba Olorun soro ki o so fun Olorun ki o gba adura titi o fi gba adura agba yori titi o fi ni ore ofe lati odo Olorun titi o fi ni agba lati odo Olorun titi o fi ni okan lati pa gbogbo nkan wonyi run ni igbese aye re Olorun yo fun lore ofe ki o ba le je oni wa mimo olooto titi di ojo ikeyin titi pe yo fi dun ti a fi pa awon eniyan mimo larada so fun Olorun wi pe o fe bo lowo ese o fe ma gbe igbese aye ododo o si nfe lati gbe igbese aye ti o ba oro Olorun mu so fun Olorun wi pe ki o fun olore ofe o sese ki awon eniyan ki o ma ro wi pe o je eniyan Olorun sugbon iwa re nko irin re nko awon nkan ti o nse nko so fun Olorun wi pe o fe je ti Olorun lati isinsin lo titi Jesu yo fi de

Thank you.

ẹni tí ó so wá pọ̀ pẹ̀lú Ọlọ́run, ó ní nísinsìnyí tí ẹ ti rí mi, nísinsìnyí tí ẹ ti tọ́ ẹ̀bùn ọ̀run wò, nísinsìnyí tí ẹ ti rí àṣepé ìgbàlà tí Jésù Kristì ṣe lórí igi àgbélébò, ó ní ẹ̀yin ni ẹlẹ́rìí nǹkan wọ̀nyí bí o bá jẹ́ ti Ọlọ́run, bí a bá ti gba ọkàn rẹ là, bí a bá ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, Jésù Kristì ó sọ ọ́ di alóore, ó sọ ọ́ di ajíhìn rere, ó sọ ọ́ di ẹlẹ́rìí tí yóò máa jẹ́rìí níbi gbogbo ní àyíká rẹ, wípé Jésù Kristì ni olùgbàlà. Wo ìṣe àwọn àpọ́sẹ́lì orí kìíní ẹsẹ̀ ìkẹjọ. Ṣùgbọ́n ẹ̀yin ó gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín, ẹ ó sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerusalemu àti ní gbogbo Judea àti ní Samaria àti títí dé òpin ilẹ̀ ayé, àti títí dé òpin ilẹ̀ ayé, níbi gbogbo tí ọmọ Ọlọ́run bá lọ, níbi gbogbo tí a bá ti bá ọmọ Ọlọ́run pàdé, ni ọmọ Ọlọ́run ní láti máa jẹ́rìí wípé Jésù Kristì ní olùgbàlà. Nítorí bẹ́ẹ̀, bí o bá ti mọ Jésù Kristì gẹ́gẹ́ bí olùgbàlà, tí o ti gba iyì àìnípẹ̀kún nípasẹ̀ rẹ̀, tí a ti kọ orúkọ rẹ sí ìwé iyì Lọ́run, tí ẹ̀mí Ọlọ́run ń bá ẹ̀mí rẹ̀ jẹ́rìí wípé o ti di ọmọ Ọlọ́run, o ti di àjùmọ̀jogún pẹ̀lú Jésù Kristì, àti wípé nísinsìnyí bí o bá kú, o fi ọ̀run rere ṣeré jẹ́, irú ẹni bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé ẹnì kọ̀ọ̀kan wa tí a ní ẹ̀rí yìí wípé Jésù ń gbàlà, àti wípé Jésù Kristì ó máa ń pèsè wa sílẹ̀ fún ọ̀run rere, ó yẹ kí a mọ̀ wípé a ti di ẹlẹ́rìí Jésù Kristì, wípé Jésù ni olùgbàlà. Yẹ kí a wo ẹ̀kọ́ yìí ní fínífíní, kí a yẹ ipa mẹ́ta wò nínú ẹ̀kọ́ yìí. Ìkíní, ẹlẹ́rìí òtítọ́ àti ẹlẹ́rìí èké. Báwo ni a ṣe lè dá ẹlẹ́rìí òtítọ́ mọ̀ yàtọ̀ sí ẹlẹ́rìí èké? Ìkejì, ìwàásù àti ọgbọ́n àwọn ẹlẹ́rìí òtítọ́. Ìwàásù àti ọgbọ́n àwọn ẹlẹ́rìí òtítọ́. Ìkẹta, agbára àti èrèdí ìwàásù àwọn ẹlẹ́rìí òtítọ́. Ìkíní, ẹlẹ́rìí òtítọ́ àti ẹlẹ́rìí èké. Àwọn wo ni a ń pè ní ẹlẹ́rìí èké? Bí a bá rí ẹlẹ́rìí kan, yálà ní ilé ẹjọ́ tàbí ní agboolé, bí ẹnìkan bá wá níbi tí a ti ń ṣe ìdájọ́, ṣé o mọ̀ wípé bí a bá fẹ́ ṣe ìdájọ́, a ń fẹ́ mọ kí ni òtítọ́ tí a lè mọ̀ nípa ẹni tí a ń fẹ́ dá lẹ́jọ́ yìí, bóyá ènìyàn rere ni tàbí ènìyàn búburú ni? Bí ẹlẹ́rìí kan bá jáde wá, bí ó bá sì sọ nǹkan, ṣùgbọ́n tí a wá ṣe àyẹ̀wò tàbí àwárí rẹ̀ wípé nǹkan tí ó ń sọ ojú rẹ̀ kò tó, wípé kò mọ lájorí, kò mọ ìdí, kò sì mọ ohunkóhun nípa nǹkan tó ń sọ nípa rẹ̀, a ó sọ wípé irú ènìyàn báyìí ẹlẹ́rìí èké ni. Nínú orin Dáfídì orí 45, ẹsẹ̀ 11, orin Dáfídì orí 45, ẹsẹ̀ 11, àwọn ẹlẹ́rìí èké dìde, wọ́n bi mí lé ohun tí èmi kò mọ̀. Àwọn ẹlẹ́rìí èké dìde, wọ́n bi mí lé ohun tí èmi kò mọ̀. Àwọn ẹlẹ́rìí èké, wọ́n a fi òtítọ́ sílẹ̀, wọ́n a jókòó sí di irọ́. Àwọn ẹlẹ́rìí èké, wọ́n a fi ojú ọ̀nà sílẹ̀, wọ́n a yà sí ọ̀nà mìíràn tí kò ní gbé ni débi tí a ń lọ. Àwọn ẹlẹ́rìí èké, wọn kò ní sọ òtítọ́ tó wà nídìí ọ̀rọ̀ tí a gbé kalẹ̀. Nítorí bẹ́ẹ̀, àwọn tí wọn ò tí ì bá Jésù Kristì pàdé, wọn ò mọ ìtàn àgbélébùú, wọn ò mọ ìwàásù ìhìnrere, wọn ò ní ìdánilójú ikú Jésù àti ìsìnkú Jésù àti àjínde Jésù fún ìgbàlà wa. Wọn ò ní ìdánilójú wípé Jésù Kristì nìkan ṣoṣo òun ni olùgbàlà. Irú àwọn bẹ́ẹ̀, bí wọ́n bá tilẹ̀ ń wàásù, ohunkóhun tí wọ́n bá
so a kan won si eleri eke wo iwe owe ninu iwe owe ori ikejila ese iketadinlogun eni ti o so otito o fi ododo han jade sugbon eleri eke etan eleri eke man fi etan han jade o sese ki a ri awon to je wi pe won wa bi won se le di atunbi won wa bi won se le ni iye ani pekun enikan gbe ara re kale gege bi eleri a so wi pe a ti fi ami oyin ohun lati ma waasu lati ma waasu fun awon ti won wa ona otito o sese ki iru eni be ki o ma so fun wi pe bi won ba fe ni alaafia bi won ba fe mo olorun bi won ba fe ki inu olorun ki o dun si won bi won ba nfe idariji ese o sese ki o so fun wi pe ki won ki o lo peran ki won ki o lo se sahara tabi ki won ki o be si ni fun alagbe lowo tabi ki won ki o lo ma jewo fun afa kan alufa kan ni ojojo satide iru awon be eletan ni won won je awon eleri eke won o mo ise irapada ki a se lori igi agbelebo nipase Jesu Christi awon elomiran won so wi pe bi abari eni ti o fe ni igbala bi abari eni ti o fe bo lowo ese wi pe ko ma tiraka ninu agbara ti ara re lati doju ija ko ese lati doju ija ko esu won o so nipa ore ofe atoke wa won o so nipa alaafia atodo olorun wa won o so nipa idariji ti a ni lofe lati odo olorun won o so nipa iyebiye etutu ti Jesu Christi ti o fa ara re se fun wa won o so nipa eje Jesu Christi ki wenimo lau lau fun fuju slow lo iru awon eniyan be won je awon eleri eke igba miran a ma nri boya ninu oko ero tabi ni to si wa awon elomiran won gbe agogo sita won ma lago won ma ni won waasu wo pe awon jeri Jesu sugbon eri ti won je yi igba miran a dabe ni pe won sepe fa awon eyan igba miran a dabe ni pe won fi awon eyan gegun eyi ki se wo pe won jeri awon won yi ki se awon ajeri otito fun Jesu awon elomiran won ma pera won ni ajeri paapa won ma lo kaakiri won ma so pe baba se tohun wo pe a o ri igbala epe baba se be a o le ba Jesu joba ni kehin sugbon o mo nipa atunbi won mo nipa iye ani pekun won mo nipa bi a se le jewo iso wa ki a ko sile ki a di atunbi ki a di eni ki a ti yi pada won mo bi a se le wa sinu Jesu ki a di eda titun ki awon atijo ki o koja lo ati ki ohun gbogbo ki o di otun awon wonyi won je awon eleri eke awon wo ni a le pe ni awon eleri olooto je ki a wo iwe owe ori kerinla ese ikeedogbon iwe owe ori kerinla ese ikeedogbon olooto eleri gba okan sile ki a kankan so wi pe olooto eleri gba okan la nitori pe gba ti eniyan ba ti wa ninu ese ti o je wi pe idaju olorun ro dede lori re a si ti sami sile fun wi pe eni yi bo ba ku ninu ese wi pe yo lo si orun apadi idaju ayeraye iya ayeraye o n bo lori iru eni be eleri olooto lo ma n gba iru okan be la kuro ninu idaju olorun eleri olooto ni o ma n fi ona imole ona ihinrere ona idariji ona idande ona igbala ni o ma n fi han eni ni o ma so wi pe eese te fe ku ninu ese yin sebi Jesu Kristi ti ku fun wa sebi Jesu Kristi ni alarina wa sebi Jesu Kristi ni eni to n gba eri wa je niwaju olorun oun ni alagbawi wa ti o je wi pe bi a ba jewo ese wa bi a ba ko sile nitori ti Jesu Kristi a o dariji wa a o gba wa la a o fun wa ni igbe aye otun irin otun a o yi okan wa pada eyi je wi pe a o di omo olorun iru eni be ti o n so fun wa bi a se le ni igbala iru eni be nipase eni ti Jesu Kristi ti o le gba okan elese kookan la iru eni be ni a n pe ni eleri olooto tun wo ese ile kan si
ninu iwe owe yi ori kerinla ese ikedogbon eleri oloto gba okan sile o gba okan la sugbon eleri esan so soro ike awon ti o je wi pe won je oli eke tabi eleri eke o sese o le ma lo si ile isin won odun kan odun meji o je gbo lenu won bi a se le bo ko lowo ese o je gbo lenu won bi a se le di atun bi o le gbo lenu won bi Jesu Kristi ti o tin so aye wa di rere ti o ye aye wa pada ti o gba oti ko lenu wa ti o gba siga ko lenu wa ti o so wa di eniyan oto ti o so wa di ayanfe ni waju Olorun sugbon eleri otito oni ma so otito fun wa ni o ma so pe Jesu Kristi li ona o ni iye ati wi pe o ni kan soso le ati pipu wa ke a ba le gba wa kuro lowo ise wa ko si eni keni to le wa sodo baba bi ki se nipa fe re eleri oloto lo ma so fun wa be nitori be awa papa bi a ba di omo Olorun o ye ki a le mo wi pe a le di eleri oloto ni waju Olowa ke a ma so Jesu Kristi ke a ma so fun awon eniyan ni agbegbe wa ni adugbo wa ifagbelebo ati wi pe bi a se le ra okan won pada ninu Johanu iwe ihinrere ti Johanu ese ori ikedogun ese ikerindinlogbon ti ese iketadinlogbon sugbon nigba ti olusunu na ba de eni ti emi o ran si yin lati odo baba wa ani emi o ti to ni tin ti odo baba wa oun na ni yo jeri mi eyin pelu yo si jeri mi nitori ti eyin ti wa pelu mi lati ipile se wa ni Jesu Kristi ni o je ki a da awon eleri oloto o je ki a da won mo o ni eyin o si jeri mi nitori ti eyin ti wa pelu mi lati ipile se e je wi pe awon wonyi won ti ko ipo sile won ti wa sodo Jesu Kristi eleri oloto ni eni ti o gbo ipo Jesu wi pe wa sodo mi gbogbo eyin ti sise ki a si di eru wo le lori eyin o si ri isimi fun okan yin eleri oloto ni eni ti o ti gbo ipo yi ti o ti ko ipo ati ise re sile ti o wa sodo Jesu eleri oloto ni eni ti o ko ise okunkun sile ti o wa sinu imole eleri oloto ni eni ti o ko ese sile ti o wa sodo olugbala eleri oloto ni eni ti o ko iborisa sile ti o gba Jesu Kristi omo Olorun ti igbesi aye re lati di eni otun lati di eni oto o ni eyin ti wa pelu mi iru eni be o je eni ti wa pelu Jesu Kristi oro Jesu gbe inu re o rin irin ti o ye irin fun awon omo ijoba orun iru eni be ni a so pe eyin yo si je eleri mi nitori pe eyin wa pelu mi lati ipilese je ki a wo ise awon aposteli ise awon aposteli ori kejile logun ese ikedogun ise awon aposteli ori kejile logun ese ikedogun ki iwo ki o le se eleri re fun gbogbo eniyan ni ohun ti iwo ti ri ti iwo si ti gbo bi a ba n pe eniyan ni eleri o je wipe o ti ri nkan kan o si n se eleri ohun ti o ti ri bi eniyan ba lo si ile ejo bi won ba so wipe se eleri ni o si nkan ti a n so to ba so pe bee ni won ni se o wa nbe ewo lo ri ewo lo gbo ewo lo sele bi o ba so wipe mi o ri nkan kan mi o si gbo nkan kan mo kan n lo loju titi ni ọkùnrin yìí ló wá pè mí ó pé mo ní ẹjọ́ nílé ẹjọ́ nítorí bẹ́ẹ̀ wá ṣe ẹlẹ́rì mi àwọn ni ẹlẹ́rì èké ló fẹ́ ṣe ojú ẹ̀ ò rí nǹkan etí ẹ̀ ò gbọ́ nǹkan kí o ò sí bẹ́ẹ̀ nígbà tí nǹkan wọ̀nyí ṣẹlẹ̀ ó ṣe lè ṣe ẹlẹ́rì yìí ṣé owó tí wọ́n sọ pé ọ̀gbẹ́ni yìí ní ṣé ó fún ọ nínú ẹ̀ rárá ṣé o jẹun nílé ẹ̀ rárá ṣé o bá a gbé rí rárá
ṣe o ti ní nǹkan kan tó pa ẹ̀wọ́ àti ẹ̀kọ́.

òun ìwọ pàápàá ò jẹ́ àlejò ò jẹ́ àjèjì tí ọlọ́run èwo ló fẹ́ jẹ́rìí. Ẹni tí a bá sọ pé ó jẹ́ ẹlẹ́rìí ó jẹ́ wípé ojú rẹ̀ ti rí nǹkan ó ní mo ti sọ ẹ̀bùn wo mo ti rí ìdáríjì iyì ọlọ́run gbé inú mi ìgbésí ayé mi ti yípadà ọjọ́ ológo kan tí mo bá jésù kristo pàdé mo gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ni bí mo ti ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni a ń dá mi lẹ́bi ẹ̀ṣẹ̀ mi bẹ́ẹ̀ ni ẹ̀mí ọlọ́run ló rán mi létí pé òwò sojí ńkọ́ ẹni tó ń bú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ńkọ́ ìwọ tó jẹ́ pé ẹlẹ́ẹ̀kẹ́ èbú ni ó wí pé kò sí bójẹ́ ọba bójẹ́ ìjòyè ó bu ni ìwọ tó jẹ́ pé ìjà ńkọ́ olè ńkọ́ àrán kan ńkọ́ ìwọ tó jẹ́ wípé ìbínú òkú òní gbèsè ayé ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí mo ti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni mo lọ sórí ikún mi mo sì bẹ̀rẹ̀ sí ní gbàdúrà àdúrà yìí ni mo gbà kí ẹ̀mí ọlọ́run fi ń bá ẹ̀mí mi jẹ́rìí wípé mo ti di ọmọ ọlọ́run kíá ni ayọ̀ ìgbàlà sọ nínú ọkàn mi kíá ni ẹ̀rín bú jáde lẹ́nu mi kíá ni àwọn ìkórira tí mo ti ń lọ́kàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo wọn pòórá àwọn tí mo ti ń bá jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti lọ bá wọn làjà wípé ẹ má bínú o iṣẹ́ ìtù ni o nísinsìnyí mo ti di ọmọ ọlọ́run o èmi tó jẹ́ pé mi ò ní ayọ̀ láti àárọ̀ ṣúlẹ̀ rí ni ayọ̀ ọlọ́run ló ń gbé inú mi bí mo ń lọ mo ń kọrin ni bí mo ń ka bíbélì bẹ́ẹ̀ ni mo ń ní ayọ̀ ju bẹ́ẹ̀ lọ mo ti bá jésù pàdé irú àwọn bẹ́ẹ̀ tí wọ́n bá jésù pàdé tí ojú wọn ti rí nǹkan nípa ètùtù tí jésù kristo ṣe lórí igi àgbélébó tí etí wọn ti gbọ́ nǹkan nípa ayọ̀ àtọ̀runwá tó dàbí ẹni pé orin ọ̀run ó ń sọ jáde láti inú ọkàn wọn àwọn ni a ń sọ wípé wọ́n jẹ́ ẹlẹ́rìí nítorí bẹ́ẹ̀ bí o bá rí wípé a sọ pé a fẹ́ lọ ṣe ìjìrì ọkàn a fẹ́ jẹ́rìí ohun tí jésù kristo ti ṣe a fẹ́ lọ sọ fún àwọn èèyàn wípé jésù kristo ń gbàlà jésù ń dáni nídi jésù ń túni sílẹ̀ kúrò nínú ìdí ẹ̀ṣẹ̀ jésù ń pèsè ẹni fún ọ̀run rere àwọn tí wọ́n ti bá jésù kristo pàdé àwọn nìkan ṣoṣo ni àwọn tí ó lè jẹ́ ẹnu fún ọlọ́run àwọn wọ̀nyí nìkan ṣoṣo ni ó lè jẹ́ ẹlẹ́rìí òtítọ́ bí a bá sọ wípé a jẹ́ ẹlẹ́rìí òtítọ́ kí ni ìwàásù àti ọgbọ́n àwọn ẹlẹ́rìí olóòótọ́ kí ni ìwàásù àti ọgbọ́n àwọn ẹlẹ́rìí òtítọ́ èyí ni ó mú wa wá sí apá kejì nínú ìwàásù ti òní lákọ̀ọ́kọ́ kí a kọ́kọ́ wo ìwàásù àwa tí a sọ wípé a jẹ́ ẹlẹ́rìí àti bá jésù pàdé a sì lọ ń sọ fún àwọn ẹlòmíràn wípé àwọn pàápàá wọ́n lè ní ìgbàlà wọ́n lè ní ìdáǹdè a lè pèsè wọn sílẹ̀ fún ọ̀run kí ni ìwàásù wa jẹ́ kí a lọ sí ìwé ìhìnrere ti lúkù orí ìkẹrìnlélógún lúkù orí ìkẹrìnlélógún láti ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta ẹsẹ̀ àádọ́ta dín mẹ́rin ó sì wí fún wọn pé bẹ́ẹ̀ ni a ti kọ̀wé rẹ̀ kí kristi kí ó jìyà àti kí ó sì jíǹde ní ìjọ kẹta kúrò nínú òkú àti kí a wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ lé orúkọ rẹ̀ ní orílẹ̀-èdè gbogbo bẹ̀rẹ̀ láti jerusalemu lọ ẹ̀yin sì ni ẹlẹ́rìí nǹkan wọ̀nyí bí a bá ń sọ wípé ẹlẹ́rìí bí a bá ń sọ wípé ẹni tí ń wàásù ìhìnrere èyí jẹ́ wípé a ti mọ ohun tí jésù kristo ṣe òòrí nínú ẹsẹ̀ ìkẹrìndínní àádọ́ta ó ní ó sì wí fún wọn pé bẹ́ẹ̀ ni a ti kọ̀wé rẹ̀ pé kí kristi kí ó jìyà kí ó sì jíǹde ní ìjọ kẹta kúrò nínú òkú jẹ́ kí a dúró níbẹ̀ náà sórí ohun tí a ń pè ní ìhìnrere ó jẹ́ ọ̀rọ̀ ọlọ́run láti inú bíbélì ṣùgbọ́n àwọn ẹlòmíràn òye òye wọn nípa ìhìnrere ó ṣeéṣe kí a máa sọ ìtàn inú bíbélì bí a bá sọ ìtàn inú bíbélì bí a kò bá mú ìtàn yìí wá sí iṣẹ́ tí jésù kristo ṣe fún ìgbàlà wa a ò tí ì wàásù ìhìnrere gẹ́gẹ́ bí àpẹẹrẹ jẹ́ kí n ṣe àpẹẹrẹ yìí fún ọ ó ṣeéṣe kí a ka bíbélì kí a sọ wípé ọlọ́run dá ènìyàn wípé agbára ọlọ́run tóbi púpọ̀ agbára ọlọ́run yìí ó sì dá ènìyàn ó ṣeéṣe kí oníwàásù kí ó sọ láti ibẹ̀ wípé

agbara Olorun ki baati wepe bi Olorun ba ni agbara lati le da eniyan je ori wepe Olorun ni agbara to je wepe ko so to soro fun Olorun lati se lo to ni sugbon ko ti wa su ihirere ko ti so fun a wepe Jesu Kristi ku fun ese wa ati wepe o le yi wa pada soro n tan pe ni ihire ni wepe ati je odaran tele tele ati je elese tele tele oni ku pa ni eniyan sugbon Jesu Kristi wa a se fi agbara fun a fi ase fun wipe nipa itutu eje re ki o ba le gba wa la kuro ninu ase wa bi a ba so wipe Olorun da eniyan o to ni sugbon bi a ba so wipe sugbon eniyan subu ni ogba Edeni lati igba yi ni gbogbo eniyan ti se ti a ti kuna ogo Olorun sugbon ni akoko ti o ye Olorun ninu ife re o ran Jesu Kristi si wa sinu aye yi ki o ba le ku fun ese wa ki o ba le ko ese wa lo ki o ba tun le tun wa da ki o ba tun le tun wa se ki o ba le yi igbese aye wa pada ki eyi ti a ti sonu ni igba isubo ti Adamu ki a ba le ri gba pada nipasẹ Jesu Kristi eje pe an wa su hin rere an so nipa iku ati ajinde Jesu Kristi ki a ba le ni idariji ese ati igbala okan wa elomiran won ki mo we pe ani lati wasu ire ki a ba le ni igbala o sese elomiran le wasu we pe dafidi o dese agbere eyi ki se wasu hin rere bi a ba so pe sugbon o wa sodo Olorun o toro idariji o so fun Olorun we pe looto ni mo ti dese sugbon ninu anu re nu ire koja mi nu kuro da aya titun sinu mi Olorun ki o se tun okan diduro sese sinu mi je ki n ri ayo igbala re ki ayo igbala re ki o pada to mi wa bi a ba wasu be ti a si wa so wi pe awa na ti a ti dese gege bi dafidi bi o ti dese bi a ba wa sodo Olorun nisinsin Olorun di alaanu ko ni tawanu bi o tun wo ki o ri wi pe yo dari ese wa ji wa gba ti a ba ti n wasu idariji ese nipase Jesu Kristi nipasẹ je Jesu Kristi ti o ta sile fun wa wo odo agutan Olorun ti o ku ese ara aye lo e je wi pe a n wa su ihirere oni o so fun ani ese iketa bi ni adota oni ati ki a wa su ironu pe wada ati idariji ese le oruko re ki a wa su ironu pe wada ati idariji ese le oruko re ki se ni oruko ijo o kì í ṣe ní orúkọ àlùfà ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ń ṣe àṣìṣe ó yà mí lẹ́nu wípé àwọn ẹlòmíràn wọ́n máa ń dárúkọ àlùfà ju orúkọ Jésù Kristi lọ àwọn ẹlòmíràn wá rò wípé wọ́n mọ àlùfà ju bọ́n ṣe mọ Jésù bí a bá sọ wípé a jẹ́ ọmọlẹ́yìn Jésù orúkọ Jésù gbọ́dọ̀ kúrò lẹ́nu wa ẹlòmíràn olùṣọ́àgùtàn ò gbọ́ nǹkan tí Paul apostle sọ ó ní ṣé èmi ni a kàn máa gbélébò fún yín tàbí àpólò ni a kàn máa gbélébò fún yín ó ní Jésù Kristi ni a wàásù rẹ̀ gẹ́gẹ́ bí olùgbàlà gẹ́gẹ́ bí ẹni tí ń dáni láre gẹ́gẹ́ bí ẹni tí ń dáni sílẹ̀ kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ń fún ní orí ọ̀fẹ́ láti òkè wá kí a ba lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ bí a bá ń sọ wípé a jẹ́ ajíhìn rere a jẹ́ ẹlẹ́rìí Jésù a jẹ agbẹnusọ fún Olorun wípé a ti fún wa ní olùgbàlà èyí jẹ wípé kíyèsí dáadáa o a ń wàásù ìrònú pè wàdà àti ìdáríjì ẹsẹ lé orúkọ rẹ àwọn ẹlòmíràn nínú àwọn ìjọ káàkiri wọn a máa lọ bá àwọn àlùfáà wọn àwọn bàbá àṣàlẹ nínú ìjọ wọn láti dárí ẹsẹ wọn jì wọn wọn a sọ wípé àwọn ti lọ ní ọjọ sátidé láti jẹwọ ẹsẹ wọn fún lágbájá tàbí làkàṣògbè ṣùgbọn àwa kì í jẹwọ ẹsẹ fún ènìyàn ṣùgbọn o jẹ kí o yí o bí o bá ṣẹmí ó ṣeéṣe kí o wá sọrọ mi pé arákùnrin ẹ má bínú o kí n tó mọ jésù tàbí nígbà tí mo di apẹyìndà tàbí nígbà tí mi ò kíyè sára tí mo jáfara nínú ìrìn ìgbàgbọ́ mi mo sọ̀rọ̀ báyìí mo ṣe báyìí sí yín ẹ dáríjì mi àti sọ fún àwọn pé bí ẹnikẹ́ni bá ṣẹ̀ wá tàbí bá jẹ́ yọ àwa láṣẹ ènìyàn kí a sọ fún yín pé dáríjì mi o a sì dáríjì wàyí la ń pè ní àtúnṣe ṣùgbọ́n òṣèmí gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn òṣèmí gẹ́gẹ́ bí arákùnrin ó wá ń bá mi láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ fún mi Ọlọ́run la ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fún nítorí pé ìdáríjì ẹ̀ṣẹ̀ ó wà nínú orúkọ Jésù
bi e ba kepe oluwa bi e ba so fun wi pe a n fe igbala a n fe ki o dariji wa nipasẹ Jesu Christi ni a ti le ni igbala gba ti o ba wa so be gba ti o ba so fun awon eniyan be wi pe nipasẹ Jesu Christi ni a ti le dari ese won di won e je wi pe o je eleri olooto sugbon bi a ba wa so be emi Olorun lati inu iwaasu wa a mu iwaasu yi a je ki o fun elese ni idalebi okan eni to nkaakiri ti o se agbere ti o se pasaga eni to nkaakiri gege bi eni tinja gege bi eni tinjale gege bi eni tinja ile onile boti eleyin eni tin kaakiri to je pe oporo ni omuti ni o nje bo kaakiri gba ti a ba soro Olorun oro Olorun yi a fun iru eni be ni idalebi okan a fun iru eni be ni idalebi fun awon ese ti o tin da yo si ronu pada yo si bere idariji nipa oruko Jesu Christi ati nitori etutu ti Jesu Christi ti o se fun wa sugbon iru ogbon wo ni eleri otito ni o ye ki o lo bi a ba nso nipa ogbon eyi nso bi a se gbe oro kale se o mo wi pe elomiran ko mo bi a se gbe oro kale o seese boya o ti di atunbi o seese o ti bo lowo ese o seese o di omo Olorun sugbon bi o ba fe waasu fun awon elomiran ko mo bi a ti gbe oro kale o seese ki o kan ri iya re ki o ri wo pe iya n toju o n tomu o n letiro o n daye kana si o seese ki o ri wo pe iya o ko gbo awon oso aye yi o ko kora ko si mo bi a ti waasu oro Olorun a n so pe ah mama gbogbo nkan te nse ise esu patapata gba orun apade ojina si yin iwaasu ko yin eni to n di adajo yen ki se eni to fe dani lare yen ki se eni ti o fe ki mama ki o ri oju oluwa o fe mu mama binu ni gba to ba nso be o sese elomiran boya baba lojoko kale lo gbe oti tira o be si ni mu oti o si ni omo lo kawe o ni awon ba so pe iwe kika o ti e ti itasiko baba mo fe waasu nitori mo fe se eleri ninu ile yi Olorun ti gbe mi dide gege bi eleri oti te mu yi igo kan sojo yo mu lo si orun apadi ti ti ayeraye iru eni be ki se eleri olooto nitori iru eni be o fe so nipa Jesu iru eni be o nle awon eniyan jina si ihirere tabi o sese boya se la nlo loju titi a si ri enikan o je lara awon obirin wonyi ti won fe awon ti won fe ta ara won fun owo won je awon ti won ma nse agbere ton ma gba owo lowo awon okunrin iwo to so pe o ti mo Jesu oni itara sugbon itara odi ni o ba duro lo so pe iwo omobirin ki lo nwa legbe titi lo so pe ah bo to ba fe pe mi kin ba o lo le mo fe mo le ba o lo o wa so pe emi omo Olorun lemi deeper lemi nlo omo orun apadi ni wo nitori e to nse yi orun apadi ni bo ba kuro nbe a so pe mo waasu re loni pelu igboya mo waasu fun odomobirin yen o da mi loju pe to wa je to ma ni igbala ni o ye ko ni igbala loni o waasu ihirere o fi ogbon o fi gbe oro yi kale je ki a wo ninu bibeli awon ti o je wi pe won dese ti Olorun si lo awon kookan lati je ki won ki o ni idalebi ese won akoko si fun wa lati wo bibeli lati wo awon ese won yi sugbon wo ma daruko won ni kookan bi o ba je oluka bibeli yo ye o daradara soran ti wi pe awon arakunrin Josefu won da ese to je wi pe o buru lopolopo nitori pe won ta aburo won ta si Egypt won ta fun awon ara Ishmaeli nipasẹ be o wa tun lo si Egypt iya popo ni o je Josefu gba to ya awon arakunrin re won yi won wa si Egypt lati ra onje won ti gbagbe ese ti won da tele o ri nigba ti won de be Josefu mo won o fe ki awon won yi ki won ki oronu pada o fe ki won ki o ni ore ofe Olorun ni igbese aye won sugbon ko gbe ka won laya ko gbe ko won loju ni kia kia wi pe elese ni yin o eyan buburu ni yin nitori wi pe eniti ko laanu eri aburo yin ti e ta soko eru
ero we pe e fe ba temi je ni e wo mi mo se wa nsin ko so be o sugbon o sori fun won o fun lo nje gbogbo nkan ti won fe ra o fun won o tun fi owo won o tun fi pada sinu apo won bi won se nlo loju titi legbe ona ti won de ibo so kan ni won duro wi pe ki won ki o simi die won fe fun awon ibakasi e awon eranko won fe fun lo nje ni won onikaluku ri owo re ninu apo re won a si se won wi pe kini ati ri eyi si gba ti won tun pada lekeji o tun fi oro wa won lenu wo aburo yin ko benjamin nko bayi nko baba nko e bawo lele se ri ibi to tin ba won soro ni awon funra won ni okan won gbogbe wi pe o dabi eni wi pe a o se daada ni ti aburo wa ti ata si oko eru won mo wi pe joseph n gbo ni gbo se bi o ba ka itan yi daada ni genesis ari wo pe awon wonyi won seri ba won jewo ese won ori ogbon ti joseph lo nibe ko gbe ka won laya lese kese pe elese ni o e lo sonu apadi rara bi abate wa su yin rere o ye ki a mo wi pe ogbon olorun ni a fin gbe oro olorun kale je ki bi oni ibere kan iwo to wo si lesin to je wi pe boya o ti se asise kan nile boya ona e ogun daada nile bo ba wa si lesin ojo kan ti oluso agutan wa si ekun re ti o yowo si o wi pe iwo eyan buruku ni orun apadi ojina si nje wa wa church mo tin ba so be fun o soro lati wa si church bi n ba le o kaakire pe lagbaja o elese ni o lagbaja o elese bi n ba n daruko re ni gbangba pe elese ni o ti mo doju ti e se wa le ronuko ada rara sugbon bi a ba fe wa so ye ki a ni ogbon olorun mo ti sọ ti joseph fun nisinsin soran ti natani dafidi o ti da ese agbere natani wa si odo dafidi o sọ itan kan o san o pa ni bi owe sugbon dafidi o mo dafidi ti bẹ si ni dajo sugbon pelu ogbon olorun ni dafidi wa sọ ni natani wa sọ fun pe iwo ni eni na lese kese ni dafidi lo bẹ si ni gbadura lo tun ba ni waju olowa lo teriba wi pe emi ni elese na olorun dariji mi pelu ogbon ni a fin gbe oro olorun kale bi o ba wo paul ni waju oba agrippa o nsoro o wa so fun pe oba agrippa mo mo ko gba nkan won yi gbo ni to pe awon nkan ko sele ni ikoko gba ti o soro ti o le yi ni lokan pada ni oba agrippa wa so wi pe die loko ki o so mi di onigbagbo awon nkan wonyi won wo lokan awa na o ye ti a kun fun ogbon olorun soran ti jesu christi nigbati o ri obinrin ni ti kanga obinrin ara samaria ti o fi oro jomi to oro pelu re ti o nso fun lese gba to ya oni lo pe oko re wa e ti iba so wi pe iwo to je wi pe o nti ile okunrin kan de ile okunrin miran iwo to je wi pe agbere okuro ni igbese aye re iwo to je wi pe irinkunrin lori kaakiri jesu je so be oni lo pe oko re wa ni obirin so pe bawo lo se mo mi o si nile oko ni jesu wa tun soju be lo fun ni o wa fi ladugbo re sile ni o lo si igbo wi pe e wa wo okunrin kan o ti o so fun mi gbogbo nkan ti mo ti se ni igbese aye mi nje eyi ko ha ni kristi na ogbon olorun ni a fi n gbe oro olorun kale nitori be o ye ki a ni ogbon olorun pelu ogbon olorun a le so eri wa a le so wipe a je omo si tele a je omo siga tele a je onikupa ni eniyan tele a je eni ti n se fayawo tele a je eni ti n ja tele sugbon ati ba jesu pade jesu ti yi wa pada ki a si so fun awon eniyan wipe jesu to se be fun mi o le se tire na o le yi o pada o le sọ di ẹda titun di eniyan rere o le fi iye ọlọrun si igbesi aye re a le mu awon eniyan wa sọdọ jesu nipa sisu eri wa eri igbala tabi a le si bibeli ki a sọ fun awon eniyan wepe jesu kristi kun fun wa lati ko ẹsẹ wa lọ ki a si jẹ ki wọn ki o wo ọdọ agutan ọlọrun ki o ko ẹsẹ araye lọ tabi awon iwe ipolongo ihin rere ti a ma n ra ni ile itaja wa ni gbagada a le fun awon eniyan àtàbí àwọn ìwé tàbí àwọn kásẹ́ẹ̀tì tí a ti wàásù sí a lè fún àwọn ènìyàn pẹ̀lú ọgbọ́n ọlọ́run pẹ̀lú ẹ̀mí ìrẹ̀lẹ̀ kí a sì máa gbàdúrà fún wọn wípé kí ọlọ́run kí ó ṣe ojú ẹ̀mí wọn kí wọn kí ó bá lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ kí wọn kí ó lè wá sí ọ̀dọ̀ ọlọ́run
Ìkẹta, kí ni agbára kí n ti wàásù ẹlẹ́rìí olóòótọ́ kí n ti lẹ́yìn? Kí sì ni èrèdí tí a fi ń wàásù? Agbára tí ń ti wàásù wà lẹ́yìn. Jẹ́ kí a wo Yohánù orí kẹtàdínlógún ẹsẹ̀ ìkọkànlélógún. Kí gbogbo wọn kí ó lè jẹ́ ọ̀kan gẹ́gẹ́ bí ìwọ bàbá ti jẹ́ nínú mi àti èmi nínú rẹ, kí àwọn pẹ̀lú kí ó lè jẹ́ ọ̀kan nínú wa, kí ayé kí ó lè gbàgbọ́ pé ìwọ ni ó rán mi. Agbára tí ń ti wàásù wà lẹ́yìn ni wípé a jẹ́ ọ̀kan. Bí ìwọ tí ó ń darí ìdàpọ̀ ojú ilé, bí o bá ti dìdúró tí ó ń sọ̀rọ̀, gbà tí o bá dìde dúró tí ó ń tako àlùfáà tí ó ń tako olùṣọ́àgùtàn tí ó ń sọ pé èmi ni adarí ìdàpọ̀ ojú ilé yìí. Nítorí bẹ́ẹ̀ mo fẹ́ kí ó yé yín ẹ̀ṣẹ̀ wà ní ìdàpọ̀ ojú ilé pé èyí tí olùṣọ́àgùtàn wá sọ ní ọjọ́ ìsinmi mi ò faramọ́, èyí tí wọ́n sọ ní ọjọ́ ajé ọkàn mi ò sí bẹ́ẹ̀, èyí tí wọ́n sọ ní ọjọ́ bọ̀ mi ò gbà bẹ́ẹ̀, èyí tí mo gbà nìyí. Gba tó bá ti rí pé onídàrúdàpọ̀ ni ọ́, kò sí ọkàn tí ó nígbàlà. Ó nígbà tí a bá jẹ́ ọ̀kan, ó nígbà yìí gan ni àwọn ènìyàn yóò gba Jésù Kristì gbọ́ wípé bàbá ni ó rán mi. Nítorí bẹ́ẹ̀, bí a bá jẹ́ ẹni tí ó ní ẹ̀mí ìṣọ̀kan pẹ̀lú àwọn ará, ẹ̀mí ìṣọ̀kan nínú ìjọ, tí ó jẹ́ wípé bí olùṣọ́àgùtàn ti ń sọ bẹ́ẹ̀ là ń tì í lẹ́yìn, bí adarí ẹkùn bí ó ti ń sọ bẹ́ẹ̀ ni à ń kín in lẹ́yìn, bí àwọn tí a jọ jẹ́ ará nínú Olúwa bí wọ́n ti ń gbé sókè bẹ́ẹ̀ la jọ ń gbé sókè, bí wọ́n ti ń gbé sílẹ̀ bẹ́ẹ̀ ni a jọ ń gbé sílẹ̀. Ẹ̀kọ́ kan, ìwọṣọ kan, ìrìn kan, tí ó jẹ́ pé àmọ̀ràn kan náà ni à ń gba àwọn tí à ń gbà ní ìmọ̀ràn. Gbà tí àwọn èèyàn tí wọ́n bá rí ìṣọ̀kan wa, tí wọ́n bá rí pé a jọ ní ìdàpọ̀, a sì ní ìrẹ́pọ̀, ìgbésí ayé wa tí ó wà ní ìṣọ̀kan pẹ̀lú àwọn ènìyàn mímọ́, yóò máa jẹ́ kí wọn kí ó lè gbàgbọ́ bí a bá ń wàásù sí wọn. Èyí ni agbára tí ń ti ìwàásù wa lẹ́yìn. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, jẹ́ kí a wo Iṣẹ́ Àwọn Apọ́stólì orí kìíní ẹsẹ̀ ìkẹjọ. Ṣùgbọ́n ẹ̀yin ó gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín, ẹ̀yin ó sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerusalemu àti ní gbogbo Judea àti ní Samaria àti títí dé òpin ilẹ̀ ayé. Tí a bá gba ẹ̀mí Ọlọ́run láàyè ní ìgbésí ayé wa, kí a fi ẹ̀mí Ọlọ́run kún wa, tí a ti ní ẹ̀mí Ọlọ́run nínú àti lóde, tí ó jẹ́ pé ọ̀rọ̀ tí a ń sọ, èrò tí a ń rò láti ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run wá ni, tí ó jẹ́ pé agbára ẹ̀mí ọ̀run, agbára iná ti jó àwọn nǹkan tí kò dára ní ìgbésí ayé ènìyàn, ẹ̀mí Ọlọ́run, iná Ọlọ́run ti ń jorun, ó ti wà ní ìgbésí ayé wa. Bí a bá ń sọ̀rọ̀, ẹ̀mí Ọlọ́run yóò máa fi nǹkan wọ̀nyí lẹ́yìn, yóò jẹ́ agbára fún ọ̀rọ̀ tí a ń sọ. Nínú ìwé Iṣẹ́ Àwọn Apọ́stólì orí kẹrin, Iṣẹ́ Àwọn Apọ́stólì orí kẹrin ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n, nígbà tí wọ́n gbàdúrà tán, ibi tí wọ́n gbé péjọ sí mìtìtì, gbogbo wọn sì kún fún ẹ̀mí mímọ́, wọ́n ń fi ìgboyà sọ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹni tí ó bá fẹ́ kí ìwàásù òun kí ó ní agbára, agbára tí yí ọkàn padà, agbára tó ń sí tún ìgbésí ayé ẹni ṣe, agbára tí sí àwọn ẹlẹ́ṣẹ̀ lójú láti jẹ́ kí wọn kí ó rí olùgbàlà ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ, agbára tí fún yín ní ìgbàgbọ́ nínú Jésù Kristì, agbára tí jẹ́ kí a lè tẹríba, kí a lè wólẹ̀ lẹ́sẹ̀ àgbélébu Jésù Kristì. Ẹni tí ó bá ń fẹ́ irú agbára bẹ́ẹ̀ fún ìwàásù rẹ̀, ó yẹ kí ó kún fún àdúrà. Ó ní nígbà tí wọ́n gbàdúrà tán, èyí kì í ṣe àwọn tí ó ń sùn lórí àdúrà, èyí kì í ṣe àwọn tí ó jẹ́ pé bí a bá ní ẹ jẹ́ kí a gbàdúrà ìṣẹ́jú márùn-ún wọ́n ti dá sí àdúrà, èyí kì í ṣe àwọn tí ó jẹ́ wípé bí a bá ti ṣe èsì tán kí a sọ wípé ẹ jẹ́ kí a dìde, ẹ jẹ́ kí a gbàdúrà, bí wọ́n bá ti wúyẹ́wúyẹ́ fún ìṣẹ́jú kan wọn ò mọ kí ni wọ́n sọ mọ́. Àwọn wọ̀nyí wọ́n gbàdúrà kíkankíkan, wọ́n gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́. Bí wọ́n ti gbàdúrà, a sọ fún wa wípé ibi tí wọ́n ti ń gbàdúrà ó mìtìtì. Bí ó bá jẹ́ pé àdúrà dákẹ́jẹ́ ni, àdúrà kí a máa lè sọ̀rọ̀ síta, àdúrà kí a máa tirẹ̀ lè mọ̀, kí àwọn tí ó ń lọ nítòsí kí wọ́n má mọ̀ wípé a ń gbàdúrà, ilé ibi tí wọ́n wà kò lè mìtìtì, ṣùgbọ́n wọ́n gbàdúrà, ibi tí wọ́n péjọ sí ó mìtìtì.
yeyi ni adura ti an gba ti an lagun adura ti an gba ti an soro soke adura ti an gba ti an mi owo olorun o wa so fun awu pe won kunfun emi mimo won kunfun emo agbara olorun o so kale si igbesi aye won o wa ni won fi igboya soro olorun wo so iketalelogbon agbara nla agbara nla ni awon aposteli si fi jeri ajinde jesu olowa ore ofe pupo si wa lori won kini eredi ti a fi wa sun ohun ti a fi wa sun ni pe ki awon okan ki o ba le ni igbala ki won ki o ba le gba jesu kristi gbo ki je ki won ki o le ma wa si ile isin ni kan soso sugbon ki a ba le gba okan won la ki won ki o le gbe igbesi aye ti o bori ese wo johanu ori ogun Johanu ori ogun ese ogbon ati ese ikokanlelogbon opolopo ise ami miran le Jesu se niwaju awon omo ehin re ti akoko sinu iwe yi sugbon won yi le ako ki eyin ki o le gbagbo pe Jesu ni se Kristi na omo Olorun ati ni gbigbagbo ki eyin ki o le ni iye ti oruko re ni gbigbagbo ki eyin ki o le ni iye le oruko re nitori be eredi iwa so wa ni wepe ki se pe ki a je alatako awon eniyan ki se pe ki a ma le won sa fun olorun ki se wepe ki a ma so wepe ah lagbaja iyan buburu ni lagbaja iwa so ko yen eredi iwa so wa ni wepe ki won ki o le wa sodo jesu ki won ki o le ni igbala ki won ki o le kunle fun jesu ki won ki o si le ni igbala okan won ki won ki o ba le ni iye aini pekun loni ni Jesu Kristi ni o npe o gege bi eni kokan gege bi eni ti o mo Olorun gege bi eni ti o ti ni ore ofe wi pe o ye ki o je eleri eleri otito eleri ti o mo wi pe a le ni igbala se iwo fun ara re ki o ti ni igbala bi o ba ti ni igbala o ti je eleri o ti di agbenuso fun Olorun ije duro lori ese re ki o gbadura ki agbara Olorun ki o so kale si igbesi aye re ki igboya ki o so kale si igbesi aye re ki ogbon bi ati gbe iwaasu irere kale ki o so kale si igbesi aye re ki itara fun ise Olorun ki o so kale si igbesi aye re dide ki o gbadura soke so fun Olorun wi pe o fe je eleri olooto eleri ti gba okan la eleri ti so fun awon eniyan wi pe Jesu Kristi o ni ona Jesu Kristi o ni iye ati wi pe Jesu Kristi ni eni na ti a fi fun wa ki o ba le gba wala kuro ninu ese wa dede ki o so fun Olorun Jesu Kristi ni otito o ni ona ati iye enikeni ti o ba to baba wa o ni lati wa nipasẹ re so fun Olorun wi pe nipa eri re nipa kika oro Olorun fun awon eniyan nipa wiwo ati fun awon eniyan nipa pinpin awon iwe kekeke ipologo irere nipa awon iwe nipa kafeti nipa opolopo ogun Olorun wi pe o wa si irere o wa si irere o je eni ti mu awon eniyan wa si odo Jesu Kristi gbadura titi agbara Olorun ogbon Olorun iye Olorun ore ofe Olorun itara Olorun ina ti fun ni itara ti gbogbo irewesi yoo kuro ni igbesi aye re gbadura ti si awon nkan wonyi yoo ti sele ni igbesi aye re to o fi le je eleri olooto fun Jesu Kristi.

0: Amosi, orí ìkíní. Ọ̀rọ̀ Amosi, ẹni tí ó wà nínú àwọn darandaran Tekoa, tí ó rí ní ti Israeli ní ọjọ́ ọba Usaya, ọba Juda, àti ní ọjọ́ Jeroboamu,
1: ọmọ Joashi,
0: ọba Israeli, ọdún méjì ṣáájú ìṣẹ̀lẹ̀ ẹni. Ó sì wí pé Olúwa yóò bù jáde láti Sioni wá, yóò sì fọ ohùn rẹ̀ láti Jerusalemu wá. Ibùgbé àwọn olùṣọ́ àgùntàn yóò sì ṣọ̀fọ̀, òkè Kámẹ́lì yóò sì rọ. Báyìí ni Olúwa wí, nítorí ìrékọjá mẹ́ta ti Damasku, àti nítorí mẹ́rin, èmi kì yóò yí ìyá rẹ̀ kúrò, nítorí wọ́n ti fi ohun èlò irin ìpakà pa Gíláàdì. Ṣùgbọ́n èmi ó ran iná kan sí ilé Asaeli, tí yóò ju ààfin Ben Hadadi wọn nìrun. Èmi ó ṣe ọ̀pá ìdábò Damasku pẹ̀lú, èmi ó sì kí ara pẹ̀tẹ́lẹ̀ Afeni kúrò, àti ẹni tí ó di ọ̀pá aládé ni mú kúrò ní ilé Edeni. Àwọn ènìyàn Síríà yóò sì lọ sí ìgbèkùn sí Kiri, ni Olúwa wí. Báyìí ni Olúwa wí, nítorí ìrékọjá mẹ́ta ti Gaza, àti nítorí mẹ́rin, èmi kì yóò yí ìyá rẹ̀ kúrò, nítorí wọ́n ti kó gbogbo ìgbèkùn ní ìgbèkùn lọ láti fi wọ́n lé Edomu lọ́wọ́. Ṣùgbọ́n èmi ó ran iná kan sára odi Gaza, tí yóò jó ààfin rẹ̀ wọn nìrun. Èmi ó sì kí ara Ashdodi kúrò, àti ẹni tí ó di ọ̀pá aládémú kúrò ní Ashkeloni. Èmi ó sì yí ọwọ́ mi sí Ekroni. Ìyókù nínú àwọn ará Filistia yóò ṣègbé, ni Olúwa Ọlọ́run wí. Báyìí ni Olúwa wí, nítorí ìrékọjá mẹ́ta ti Tire, àti nítorí mẹ́rin, èmi kì yóò yí ìyá rẹ̀ kúrò, nítorí wọ́n fi gbogbo ìgbèkùn lé Edomu lọ́wọ́, wọn kò sì rántí Májẹ̀mú arákùnrin. Ṣùgbọ́n èmi ó ran iná kan sára odi Tire, tí yóò jó ààfin rẹ̀ wọn nìrun. Báyìí ni Olúwa wí, nítorí ìrékọjá mẹ́ta ti Edomu, àti nítorí mẹ́rin, èmi kì yóò yí ìyá rẹ̀ kúrò, nítorí ó fi ìdàlépa arákùnrin rẹ̀, ó sì gbé gbogbo àánú sọnù. Ìbínú rẹ̀ sì ń faníya títí, ó sì pa ìbínú rẹ̀ mọ́ títí láé. Ṣùgbọ́n èmi ó ran iná kan sí Temani, tí yóò jó ààfin Bosra wọn nìrun. Báyìí ni Olúwa wí, nítorí ìrékọjá mẹ́ta ti àwọn ọmọ Amoni, àti nítorí mẹ́rin, èmi kì yóò yí ìyá rẹ̀ kúrò, nítorí wọ́n ti la inú àwọn aboyún Gíláàdì, kí wọ́n lè bá mú agbègbè wọn tóbi. Ṣùgbọ́n èmi ó da iná kan nínú odi Rabba, yóò sì jó ààfin rẹ̀ wọn nìrun, pẹ̀lú ìpọ ayọ̀ ní ọjọ́ ogun, pẹ̀lú ìjì ní ọjọ́ àjà, ọba wọn ó sì lọ sí ìgbèkùn, òun àti àwọn ọmọ aládé rẹ̀ pọ̀, ni Olúwa wí.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Amosi, orí ìkejì. Báyìí ni Olúwa wí, nítorí ìrékọjá mẹ́ta ti Moabu, àti nítorí mẹ́rin, èmi kì yóò yí ìyá rẹ̀ kúrò, nítorí ó ti sun egungun ọba Edomu di eérú. Ṣùgbọ́n èmi ó ran iná kan sára Moabu, yóò sì jó ààfin Kirioti wọn nìrun. Moabu yóò sì kú pẹ̀lú ariwo, pẹ̀lú ìhó ayọ̀, àti pẹ̀lú ìró ìpè. Èmi ó sì kí onídàájọ́ kúrò láàrin rẹ̀, èmi ó sì pa gbogbo ọmọ aládé inú rẹ̀ pẹ̀lú rẹ̀, ni Olúwa wí. Báyìí ni Olúwa wí, nítorí ìrékọjá mẹ́ta ti Juda, àti nítorí mẹ́rin, èmi kì yóò yí ìyá rẹ̀ kúrò, nítorí wọ́n ti gan òfin Olúwa, wọn kò sì pa àṣẹ rẹ̀ mọ́, èké wọn sì ti mú wọn ṣìnà, èyí tí àwọn bàbá wọn ti tẹ̀lé. Ṣùgbọ́n èmi ran iná kan sára Juda, yóò sì jó ààfin Jerusalemu wọn nìrun. Báyìí ni Olúwa wí, nítorí ìrékọjá mẹ́ta ti Israeli, àti nítorí mẹ́rin, èmi kì yóò yí ìyá rẹ̀ kúrò, nítorí wọ́n ta olódodo fún fàdákà, àti tálákà fún bàtà ẹsẹ̀ méjèèjì. Wọ́n ti orí tálákà sínú eruku ilẹ̀, wọ́n sì yí ọ̀nà ọlọ́kàn tútù po, àti ọmọ àti bàbá rẹ̀ ń wọlé tọ wúndíà kan láti ba orúkọ mímọ̀ mi jẹ́. Wọ́n sì dùbúlẹ̀ lé aṣọ tí a fi lélẹ̀ fún ògò lẹ́bàá olúkúlùkù pẹpẹ. Wọ́n sì mu ọtí wáìnì àwọn tí a yá ní ilé Ọlọ́run wọn. Ṣùgbọ́n mo pa ara Amori run níwájú wọn, gíga ẹni tí ó dàbí gíga igi Kedari, òun sì le bí igi Oaku. Ṣùgbọ́n mo pa èso rẹ̀ run láti òkè wá, àti egbò rẹ̀ láti ìsàlẹ̀ wá. Èmi mú yín gòkè pẹ̀lú láti ilẹ̀ Egypt wá, mo sì sìn yín ní ogójì ọdún la aginjùjá láti ní ilẹ̀ àwọn Amori, mo sì gbé nínú ọmọkùnrin yín dìde láti jẹ́ wòlíì,
1: àti nínú àwọn ọ̀dọ́mọkùnrin yín
0: láti jẹ́ Nasarite. Bẹ́ẹ̀ kí ó rí ẹ̀yin ọmọ Israeli, ni Olúwa wí. Ṣùgbọ́n ẹ̀yin fún àwọn Nasarite ní ọtí wáìnì mu, ẹ sì pàṣẹ fún àwọn wòlíì pé ẹ má ṣe sọ tẹ́lẹ̀. Wò ó, èmi ó tẹ̀yin mọ́lẹ̀ bí kẹ̀kẹ́ tí ó kún fún ìtítí tẹ̀. Nítorí náà sísá yóò dẹ̀tì fún ẹni yíyára, onípá kì yóò sì mú ipá rẹ̀ le, bẹ́ẹ̀ ni alágbára kì yóò lè gba ara rẹ̀ là, bẹ́ẹ̀ ni tafàtafà kì yóò dúró, àti ẹni tí ó yásẹ̀ kì yóò lè gba ara rẹ̀ là, bẹ́ẹ̀ ni ẹni tí ń gun ẹṣin kì yóò gba ara rẹ̀ là, àti ẹni tí ó gbóyà nínú àwọn alágbára yóò sá lọ ní ìfòfòlé ọjọ́ náà, ni Olúwa wí. Amosi. Ori iketa. Ẹgbọ́ ọ̀rọ̀ yìí tí Olúwa ti sọ sí yín, ẹ̀yin ọmọ Israẹli, tí gbogbo ìdílé tí mo mú gòkè láti ilẹ̀ Egypt wá, wípé ẹ̀yin nìkan ni mo mọ̀ nínú gbogbo ìdílé ayé. Nítorí náà, èmi ó bẹ̀yìn wò nítorí gbogbo ẹ̀ṣẹ̀ yín. Ẹni méjì lè rìn pọ̀ bí kò ṣe pé wọ́n rẹ́. Kìnìún yóò kéramúramù nínú igbó bí kò ní ohun ọdẹ. Ọmọ kìnìún yóò ké jáde nínú ihò rẹ̀ bí kò rí nǹkan mú. Ẹyẹ lè lu okùn ní ilẹ̀ níbi tí okùn dídẹ kò gbé sí fún un. Okùn a lè rí kúrò lórí ilẹ̀ láì jẹ́ pé ó mú nǹkan rárá. A lè fún ìpè ní ìlú kí àwọn ènìyàn má bẹ̀rù. Túlà sí a lè wà ní ìlú kí ó má ṣe pé Olúwa ni ó ṣe é. Nítorí Olúwa Ọlọ́run kì yóò ṣe nǹkan kan, ṣùgbọ́n ó fi ohun ìkọ̀kọ̀ rẹ̀ han àwọn wòlíì ìránṣẹ́ rẹ̀. Kìnìún ti kéramúramù, tani kì yóò bẹ̀rù? Olúwa Ọlọ́run ti sọ̀rọ̀, tani lè ṣe àìsọ tẹ́lẹ̀? Ẹ kéde ní ààfin Aṣdodù àti ní ààfin ní ilẹ̀ Íjíbítì, kí ẹ sì wí pé pe ara yín jọ lórí àwọn òkè ńlá Samaria, kí ẹ sì wo ìrọ́kẹ̀kẹ̀ ńlá láàrin rẹ̀ àti ìnilára láàrin rẹ̀. Nítorí wọn kò mọ bí a ti ṣe òtítọ́, ni Olúwa wí. Wọ́n ti kó ìwà ipá àti ìwà olè jọ lé ààfin wọn. Nítorí náà, báyìí ni Olúwa Ọlọ́run wí, ọ̀tá kan yóò sì wà yí ilẹ̀ náà ká. Òun ó sì sọ agbára rẹ̀ kalẹ̀ kúrò lára rẹ̀, a ó sì kó ààfin rẹ̀ wọn ni. Báyìí ni Olúwa wí, gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn ti gba ìtàn méjì kúrò lẹ́nu kìnìún, tàbí ẹ̀là etí kan, bẹ́ẹ̀ ni a ó mú àwọn ọmọ Israẹli ti ń gbé Samaria kúrò ní igun àkété àti ní aṣọ Damasku ìrọ̀gbọ̀kú. Ẹ gbọ́, ẹ sì jẹ́rìí sí ilé Jákọ́bù, ni Olúwa Ọlọ́run, Ọlọ́run àwọn ọmọ ogun wí, pé ní ọjọ́ tí èmi ó bẹ ìrékọjá Israẹli wò lára rẹ̀, èmi ó bẹ àwọn pẹpẹ Bétélì wò pẹ̀lú, a ó sì ké ìwo pẹpẹ kúrò, wọn ó sì wó lulẹ̀. Èmi ó sì lu ilé òtútù pẹ̀lú ilé ẹ̀rùn, ilé eyín ẹrin yóò sì ṣègbé, ilé ńlá wọn ni yóò sì ní òpin, ni Olúwa wí.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
3: Ni oruko Jesu Kristi Oluwa wa. Olorun alaanu adupe lowo yin wo pe atun pejo po loni lati ko eko. Anbe yin wo pe ki emi mimo ki o wa laarin wa. Ki o ka oro yi pelu wa. Ki o ko wa ni eko ti o ye ki o ye wa. Ki o si fun wa ni agbara lati ise ohun ti e fe ki a se. Adupe wepo e ti gbo loruko Jesu Kristi Oluwa wa. Pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run, a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ Bíbélì wa. Nísinsìnyí a ń ka Ébírù orí kẹtàlá láti ẹsẹ̀ ogún títí dé ẹsẹ̀ ìkọkànlélógún. Ohun tí a ń kà lónìí jẹ́ àdúrà tí ẹni tí ó kọ Epístélì yìí tí ó gbà fún àwọn olùkà Epístélì náà. Bí o bá wo ẹsẹ̀ yìí, ó rí wípé ó jẹ́ gbólóhùn àdúrà ti apostoli Paulu ti o gba fun awon oluka iwe naa. O ni nje Olorun alaafia eni ti o tun mu oluso agutan nla ti awon agutan ti inu oko wa nipa eje majemo ayeraye ani Oluwa wa Jesu, ki o mu yin pe ninu ise rere gbogbo lati se ife re ki o ma sise ohun ti se itewogba niwaju re ninu wa nipasẹ Jesu Kristi, ẹni tí ògo wà fún láé àti láé láé. Àmì. Bí o bá wo ohun tí a kọ́ ní ọ̀sẹ̀ tí ó kọjá, ó rí wípé apostoli yóò ń bẹ àwọn tí wọ́n jẹ́ onígbàgbọ́ láàrin àwọn Ébírù náà wípé kí wọ́n kí ó máa gbàdúrà fún òun. Nínú ẹsẹ̀ ìkejìdínlógún, ó ní ẹ máa gbàdúrà fún wa. Nítorí àwa gbàgbọ́ pé àwa ní ẹ̀rí ọkàn rere, a sì ń fẹ́ láti máa wà lódodo nínú ohun gbogbo. Ṣùgbọ́n èmi ń bẹ̀ yín gidigidi sí i láti máa ṣe èyí kí a bá lè tètè fi mí fún yín padà. A rí àwọn ẹ̀kọ́ pàtàkì kọ́ nínú ohun tí a rí níhìn-ín. Lákọ̀ọ́kọ́, ohun tí ẹni yìí ń sọ wípé kí àwọn ọmọ ìjọ kí ó ṣe fún òun, òun pẹ̀lú múra tán láti ṣe é fún àwọn ẹlòmíràn. Ohun tí a ń sọ ni wípé ó pàrọwà sí wọn wípé kí wọn kí ó gbàdúrà fún òun, òun pàápàá sì ń gbàdúrà fún wọn. Ẹ̀kọ́ kìíní tí a kọ́kọ́ kọ́ níbẹ̀ ni a rí nínú Matthew orí keje ẹsẹ̀ ìkejìlá. Nítorí náà, ohun gbogbo tí ẹ̀yin bá ń fẹ́ kí àwọn ènìyàn kí ó ṣe sí yín, bẹ́ẹ̀ni kí ẹ̀yin kí ó ṣe sí wọn gẹ́gẹ́ nítorí èyí lè òfin àti àwọn wòlíì. Bí àpọ́sẹ̀lì ṣe ń sọ wípé kí wọn kí ó gbàdúrà fún òun, ohun tí òun fẹ́ tí ó sì ń retí láti ọwọ́ wọn, òun pàápàá ṣetán láti ṣe é fún wọn. Ohun tí ìwọ bá ń fẹ́ láti ọ̀dọ̀ àwọn ẹlòmíràn, o fẹ́ kí wọn kí ó gbàdúrà fún ọ, o fẹ́ kí wọn kí ó fẹ́ràn rẹ, o fẹ́ kí wọn kí ó ṣore fún ọ. Àwọn nǹkan tí ò ń retí láti ọ̀dọ̀ àwọn ẹlòmíràn, ó yẹ kí ìwọ pàápàá kí ìwọ náà kí ó lè ṣe é fún wọn. Ẹ̀kọ́ kejì tí a rí kọ́ ni wípé nítòótọ́ ni ó ti gbàdúrà, nítòótọ́ ni ó ti wàásù ọ̀rọ̀ Ọlọ́run fún wọn, ṣùgbọ́n ó mọ̀ wípé láìsí wípé a fi àdúrà ti ìwàásù wa lẹ́yìn, ìwàásù yìí kò lè ṣiṣẹ́ nínú ọkàn àwọn tí ń gbọ́. Èyí ń jẹ́ kí ó yé wa wípé àwa tí à ń wàásù, àwa tí a jẹ́ adarí, àwa tí a jẹ́ bí olùṣọ́ àgùntàn tàbí adarí ẹkùn, ó yẹ kí a máa wàásù nítòótọ́, ṣùgbọ́n ó yẹ kí a máa gbàdúrà fún àwọn tí à ń wàásù sí. Nínú Samuel kínní orí kejìlá ni Samuel ti ń sọ fún àwọn ọmọ Israeli wípé òun mọ ojúṣe tí òun gbà lọ́wọ́ Ọlọ́run, ojúṣe méjì pàtàkì láti máa kọ́ wọn àti láti máa gbàdúrà fún wọn. Nínú Samuel kínní orí kejìlá ẹsẹ̀ ìkẹtàlélógún pẹ̀lú, bí ó ṣe ti èmi ni kí a máa rí i pé èmi dẹ́ṣẹ̀ sí Olúwa ní dídẹ́kun gbígbàdúrà fún yín, èmi ó sì kọ́ ọ yín lé ọ̀nà rere àti títọ́. Bí ó ti ń ṣe ìpinnu wípé òun yóò máa kọ́ wọn lé ọ̀nà rere àti lé ọ̀nà títọ́, lé ó tún jẹ́ kí ó dá wọn lójú wípé wọ́n ní òun ní láti máa gbàdúrà fún wọn. Ó tilẹ̀ sọ fún wa wípé bí òun kò gbàdúrà yìí fún wọn, a jẹ́ wípé òun dẹ́ṣẹ̀ sí Ọlọ́run. Ó yẹ kí ó yí àwa tí a ní àǹfààní láti máa tọ́, láti máa darí, láti máa kọ́ àwọn ènìyàn Ọlọ́run wípé ó jẹ́ ojúṣe wa bákan náà láti máa gbàdúrà fún wọn. Kí a wá wo Hebrews orí ìkẹtàlá láti ẹsẹ̀ ogún, ó ní ǹjẹ́ Ọlọ́run àlàáfíà, ẹni tí ó tún mú olùṣọ́ àgùntàn ńlá ti àwọn àgùntàn ti inú òkú wá nípa ẹ̀jẹ̀ májẹ̀mú ayérayé, àní Olúwa wa Jésù kí ó mú yín pé. Ohun tí mo fẹ́ kí a wò níhìn ni wípé bí àpọ́sẹ̀lì ṣe ń gbàdúrà, ó ń fi àdúrà yìí ṣọwọ́ sí Ọlọ́run Bàbá, ó ní kí Ọlọ́run àlàáfíà kí ó mú yín pé. Ọ̀pọ̀lọpọ̀ tí wọn kò ní ẹ̀kọ́ ìhìnrere tàbí tí wọn kò ní ẹ̀kọ́ Bíbélì lónìí, wọ́n máa ń gbàdúrà sí àwọn áńgẹ́lì. Bí wọ́n bá fẹ́ gbàdúrà, wọ́n máa dárúkọ áńgẹ́lì. Àwọn mìíràn ó ṣeéṣe kí wọ́n máa dárúkọ olùdásílẹ̀ ìjọ tí wọ́n ń lọ. Ṣùgbọ́n èyí jẹ́ kí a mọ̀ wípé bí a bá ń gbàdúrà, ó ní òun gbàdúrà sí Ọlọ́run àlàáfíà, ẹni tí ó jí Jésù Kristì dìde kúrò nínú òkú, kí sì ni àdúrà tó ń gbà? Ó ń gbàdúrà wípé kí a ṣe wọ́n pé, kí a ṣe wọ́n yẹ, kí gbogbo ìfẹ́ Ọlọ́run kí ó lè di ẹ̀kúnrẹ́rẹ́ ní ìgbésí ayé wọn. Èyí ni ẹ̀kọ́ tí Jésù Kristì kọ́ wa wípé bí a bá fẹ́ gbàdúrà, a kì í gbàdúrà sí Jésù tààrà, a kì í gbàdúrà sí áńgẹ́lì, a kì í gbàdúrà pẹ̀lú orúkọ olùdásílẹ̀ ìjọ. Nínú Jòhánù orí kẹrìndínlógún láti ẹsẹ̀ ìkẹtàlélógún ni Jésù ti fi han àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Ó ní ní ọjọ́ náà, ẹ̀yin kì ó bí mi léèrè ohunkóhun. Lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, ohunkóhun tí ẹ̀yin bá béèrè lọ́wọ́ Bàbá, ohunkóhun tí ẹ̀yin bá béèrè lọ́wọ́ Bàbá lé orúkọ mi, òun ó fi fún yín. Èyí ni a fi rí i wípé àdúrà tí àpọ́sẹ̀lì gbà nínú ẹ̀kọ́ tí a ń kọ́ lónìí, ó wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní òun gbàdúrà sí Ọlọ́run Ọ̀run, Ọlọ́run Bàbá, Ọlọ́run àlàáfíà, ẹni tí ó tún mú olùṣọ́ àgùntàn ńlá ti àwọn àgùntàn tí ó mú jáde kúrò nínú òkú. Ó ní nípa ẹ̀jẹ̀ májẹ̀mú ayérayé kí ó mú yín pé. Lónìí bí a ti ń wo ẹ̀kọ́ wa, a ó máa wo ipa mẹ́ta nínú ẹ̀kọ́ wa. Ìkíní, àlàáfíà pẹ̀lú Ọlọ́run, àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Ìkejì, àlàáfíà Ọlọ́run. Ìkẹta, àìlábàwọ́n àti ìwà bí Ọlọ́run. Àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Bí a bá wo ohun tí a ń kà lónìí, a rí i wípé ọ̀gbẹ́ni yìí tí ó jẹ́ ènìyàn Ọlọ́run, tí ó sì jẹ́ oníwàásù apostẹ́lì tí ó lágbára, ó ń gbàdúrà, ó ní ǹjẹ́ Ọlọ́run àlàáfíà. Kí a kọ́kọ́ mẹ́nu dúró níbẹ̀ náà, kí a mọ̀ wípé àdúrà tí ẹni yìí ń gbà, o mu le ori iwe pe olorun ti o wa le alaafia pelu wa ti awa paapa ti a wa ni alaafia pelu re nje bi a ba bere we pe bawo ni a se nwa ni alaafia pelu olorun ti olorun sin wa ni alaafia pelu wa nitori ye ki a mo we pe ohun amuye ti akoko ni lati ni ni we pe a wa ni alaafia pelu olorun nigba na ni ru adura ti a gba nihin ni o le je itewogba lodo olorun o si ye ki a mo we pe ki se gbogbo eniyan to wa loke ope ni o wa ni alaafia pelu olorun nitori awon kan wa ti won ko ni alaafia pelu olorun o si ye ki iru awon eniyan be ki won ki o mo bawo ni a se le wa ni ipo alaafia pelu olorun ki a to ma tesiwaju ninu gbigba adura ti a nkeko lori re loni ninu Isaiah ori ikeji dini adota ikeji dini adota 48 ni o ti so fun wa ni ese ti o keyin we pe alaafia ko si fun eniyan boboro le olowa wi oni alaafia ko si fun eniyan boboro ni olowa wi kini se ti ko si alaafia fun awon eniyan boboro ki lo si se ti o je we pe ko si irepo ko si alaafia ko si ilaja laarin awon eniyan boboro ati olorun ninu Isaiah yi kan na ori kokan dini ogota 59 ori kokan dini ogota ese ikeje ati ese ikejo ese won sari si ibi yi so fun wa yi ti o fi je we pe awon elese awon eniyan boboro awon ti won ko ti ito igbala olorun wo ti won ko fi ni alaafia pelu olorun ese won sari si ibi won si yara lati ta eje alaise sile ero won ero ibini ibaje ati iparun be ni ipa won ona alaafia ni won ko mo won ko si idajo e ni won pe ko si otito kan ninu irin won won se ipa ona wiwo fun ara won enikeni ti o ba to ki yo mo alaafia ye ki o yi o nigba na wo pe bi o ba ti di eni igbala bi o ba ti ni alaafia olorun ohun ti o je ki o ri be ni wo pe ese nbe ni igbesi aye re a ti le so fun wa ninu awon oba keji ese kan ti o ma nje ki o ma si alaafia ninu okan obirin ninu okan okunrin tabi alaafia laarin awa pelu olorun awon oba keji ori kesan anka ese ikeji le logun awon oba keji ori kesan ese ikeji le logun o si se nigbati Joram ri Jehu le o wi pe Jehu alaafia ko ohun to bere pe se alaafia ni ohun si wi pe alaafia kini niwon bi iwa agbere Jezebeli iya re ati ise aje re ti po to be o je ko ye wa wi pe awon ti won ba ni emi okunkun awon ti won ba je osho tabi aje ko si alaafia fun won ko si si alaafia laarin awon ati olorun iru awon eniyan be ti won o ni alaafia ibi ni wo ma ri nigba gbogbo afi igba ti won ba ba olorun laja ti won si ni alaafia pelu olorun ninu chronicle keji ni a to fi ye wa awon ti ko ni alaafia an kan kan won yi ki o le yi ohun ti o ye ki o se irin ti o ye ki o rin isise ti o ye ki o gbe ki o ba le ni alaafia pelu olorun chronicle keji ori kedogun ese keta ati ese karun nje ojo popo ni israel ti wa lai sin olorun otito lai ni alufa ati nkoni lai ni ofin kini abayori se we pe won ko sin olorun otito won ko ni alufa ati nkoni ni eko bibeli won ko sin ni ofin won gba ofin olorun ninu okan wa ninu igbesi aye won ese ikarun ati ile ojo won ni alaafia ko si fun eni tin jade tabi fun eni tin wole sugbon ibanuje popo li o wa lori gbogbo awon olugbe ile won ni bi abaje eni ti o mo olorun eni ti o ti bere si ni sin olorun otito an so fun awe pe iru awon eniyan be won ni alaafia nitori kini nitori bibeli je ki oye wa we pe nitori a fi ibinu olorun han lati oran wa si gbogbo aiwa bi olorun ati asododo eniyan an so fun ninu orin dafidi ori keje ese kokan la we pe olorun sin binu si eniyan boboro lojojumo ini eti atika ti o so fun awe pe ko si alaafia fun eniyan boboro sugbon bi a ba wo ohun ti an ka loni ninu ebero ori ketala ese ogun ni ari we pe apostle n gbadura we pe nje olorun alaafia nigba ti o se we pe gbogbo eniyan ni o ti se ti o si ti kuna ogun olorun bawo ni awon kan se ni alaafia pelu olorun ise wo ni won se igbese wo ni won gbe adura wo ni won gba ti o mu won wa si alaafia pelu olorun bi o ba je onka bibeli o mo we pe jesu ni an pe ni omo alade alaafia oni o dabi eni we pe o mu olorun lowo o si mu awa na lowo lati so owo awa mejeje papo lati je ki alaafia ki o wa laarin awa ati olorun eyi ni jesu kristi lo fi lo si ori agbelebo ti a kan ma agbelebo fun wa ki o le ku fun ese wa ki o le se etutu fun awon ese ti atida bi abagba jesu gbo ti a mo we pe o je aropo fun wa o je ologbala fun wa yo ko ese wa lo nigba ti o ba ko ese wa lo alaafia de sinu okan wa alaafia wa pe nipa re pelu awa ati olorun ninu Isaiah ori iketa leni adota 53 Isaiah ori iketa leni adota lati ese ikarun sugbon asale ogbe nitori ire koja wa apalara nitori aise dede wa ina alaafia wa wa lara re ati nipa ina re le afimo wa larada nigbati o so fun awe pe ina alaafia wa wa lara re o so fun awe pe iya ti jesu je ina ti ana jesu o wa lati je ki alaafia wa laarin awa ati olorun nitori be bi o ba ranti we pe ati fi jesu robo fun wa bi o ba ranti we pe jesu ti ku fun ese wa nigba ko gba ti o ba gba gbo gege bi olowa ati gege bi olugbala re ni yo ba olaja laarin iwo ati olorun yo si mu ki alaafia wa laarin iwo ati olorun yi ni Ephesians so fun wa ni ori keji o nso fun wa we pe a ti se ilaja laarin awa ati olorun ilaja ti a se yi eyi ni o mu ki alaafia ki o wa laarin awa ati olorun Ephesians ori keji lati ese ikerinla nitori ohun ni alaafia wa ohun ni alaafia wa eni ti o se mejeji le okan ti o si ti wo ogiri ikele ni ti nbe laarin o nso fun awe pe awa ti a je olodi si olorun tele tele awa ti a je elese tabi ota olorun tele tele nitori iku jesu kristi fun wa nigba ti a ba gba iku jesu yi ti a ba gba gbo oni jesu yo di alaafia fun wa yo si je ki alaafia ki o wa laarin awa ti a je elese tele tele ota olorun tele tele nisisiyi a wa di omo olorun ore olorun nitori ori ofe tin ti pase jesu kristi wa si igbesi aye wa ninu ese kedogun o si ti fi opin si ota ni ninu ara re ani si ofin ase won ni ti nbe ninu ilana ti ki o le fi awon mejeje da eni titun kan ninu ara re ki o si se ilaja ohun ti o so fun ani we pe awon mejeje eyin toka si awon Jew ati awon keferi wi pe awa ti a je keferi awon ti o je Jew ti won je bi omo Abrahamu ni ti ara wi pe Jesu Kristi o ti fi ara re ru ebo fun won ki olukuluku wa ki o le wa ni alaafia pelu olorun ese ketadinlogun o si ti waasu alaafia fun eyin ti o jina rere eyi ni awon keferi ati fun awon ti o somo tosi eyi ni awon Jew nitori be bi o ba fe mo ohun ti o ye ki o se ki alaafia yi ki o le je ti re o ye ki o ronupo ada awon ese re ki o kan won sile patapata ki o si mo we pe Jesu Kristi fe lati fun ni idariji bi o ba si ti ni idariji yi o ri we pe alaafia yi o de inu okan re ilaja yi o wa laarin iwo ati Olorun eyi ni Job n so fun wa ninu Job ori keji le logun Job ori keji le logun lati ese ikokan le logun fara re sumo Olorun iwo o si wa li alaafia iwo o si ri alaafia nipa eyi ni rere yo wa ba o oni bi o ba fe ni alaafia ohun kan la igbodo ma se we pe ki o sumo Olorun bawo ni o se le sumo Olorun bi ese ba wa ni igbesi aye re oni lati ko ese sile nigba ti o ba ko awon ese wonyi sile ti a si fi eje Jesu ti a fi we omo oni nigba na iwo o ri alaafia oni nigba ti o ba si ni ibalaja pelu Olorun ti o ni alaafia oni nipa eyi ni nipa ibalaja ni nipa alaafia ti oni nipasẹ igbala Olorun rere yo si wa ba oni emi be o gba ofin li enu re wa ki o si to oro re si aya re bi iwo ba yi pada sodo olodumare agbe oro bi iwo ba si mu ese jina rere kuro ninu ago re bi o ba je we pe ni toto ni o fe ni alaafia Olorun ohun kan ti o ni lati se isise kini ti o ni lati gbe ni we pe ki o jewo ese re fun Olorun ki o ko awon ese won yi sile o ni ki o mu ki awon ese won yi ki won ki o jina rere kuro ninu ago re kuro ninu igbesi aye re nigba na ni o le ba Olorun laja eyi ni a n pe ni igbala Olorun bi a ba n so we pe a ni ibalaja pelu Olorun o tumo si ohun kan naa we pe a ni igbala Olorun bi a ba n so we pe a ni alaafia Olorun o tumo si ohun kan naa we pe a ni igbala ni lati odo Olorun nipasẹ Jesu Kristi wo bi a se lo ede yi ninu Luke ori kini o n so nipa igbala o n so nipa alaafia ki o le yi o wipe ohun kan naa ni a n so nipa re bi a ba n pe ni igbala bi a ba n pe ni alaafia Olorun nkan kan naa ni a n so nipa re ninu Luke ori kini ese iketadini ogorin 77 ati ikokandini ogorin 79 lati fi imo igbala fun awon eniyan re fun imukuro ese won eje ki o ye wa wipe bi a ba n so wipe a ni igbala eje wipe a ni idaniloju pe a ti ko ese sile eje Jesu Kristi omo bibi Olorun kan soso o ti mu awon ese wa kuro o ni lati fi imo igbala fun awon eniyan re fun imukuro ese won ninu ese ikokandini ogorin lati fi imole fun awon ti o joko li okunkun ati li ojiji ku lati fi ese wa le ona alaafia nitori be je ki o ye owe pe nigba ti a ba ti ni igbala a wa ni alaafia pelu Olorun ki a pada nisinsiyi lo si ibi ti anka ti o n so fun wa nipa Olorun alaafia nipasẹ Jesu Kristi oluso agutan nla ati nipa eje majemo ayeraye ti o wa ko ese wa lo wipe nipa be bi a ba gba gbo nisinsiyi a o ni alaafia pelu Olorun se a mo wipe Jesu Kristi ni omo alade alaafia oni o si je ki alaafia ki o wa laarin awa ti a je elese tele tele ati onidajo nla ati gbogbo agbaye fun awon ti o ti ronupo adam fun awon ti o ti gba Jesu Kristi gbo igbala Olorun ti de sinu igbesi aye won won si ni alaafia pelu Olorun nje bi a ti nda wa lari pelu igbagbo nipa igbagbo awa ni alaafia lodo Olorun nipa Oluwa wa Jesu Kristi sugbon bi a ti nso nipa alaafia pelu Olorun ni o ye ki a mo we pe o tun ku ipele kan tabi ipele keji nipa alaafia ti a ndaroko yi ninu ese ogun ebero ori ketala ese ogun nje Olorun alaafia eni ti o tun mu oluso agutan lati awon agutan ti inu oko wa nipa eje majemo ayeraye ani Oluwa wa Jesu ki o mu yin pe o n so nipa alaafia Olorun alaafia pelu olorun iyen je wepe alaafia laarin awa ati olorun bi a ba nso wepe alaafia olorun eje alaafia ninu wa nitori wepe ati je eni igbala olorun ilaja ati igbala tani ninu olorun alaafia ni o fun wa ni alaafia pelu olorun sugbon bi a ti n ba jesu rin bi a tin ko eko ro olorun bi a tin rin dede bi a tin ni idapo ti mo ti mo pelu olorun alaafia ni yo ma fun wa ni alaafia olorun ninu okan wa ati ninu aye wa alaafia ti an so yi ni ibale okan lakoko irumi lakoko wahala lakoko idamu lakoko inu ni bini tabi ni akoko iponju ninu gbogbo ayida yida aye nigba ti o dabi eni wepe gbogbo nkan dojuru ninu aye sibe sibe aje eni ti o ni alaafia aje eni ti o ni ibale okan tabi idakeroro tabi ro kan ki a so wepe ani isimi ninu okan wa eyi ni a npe ni alaafia olorun ninu filipi ori kerin ese ikeje ese yi ni o je ki o di imo fun

Kí ọkàn wa kí ó balẹ̀ ṣùgbọ́n jẹ́ kí ó yé ọ wípé ẹsẹ̀ ìkeje yìí ó wà láàrin ẹsẹ̀ ìkẹfà àti ẹsẹ̀ ìkẹjọ bí o bá fẹ́ ní àlàáfíà ọlọ́run yìí ó wo ẹsẹ̀ ìkẹfà ó wo ẹsẹ̀ ìkẹjọ ó sì ṣe àwọn nǹkan tí àwọn ẹsẹ̀ wọ̀nyí tí wọ́n ń sọ fún wa gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run nínú ẹsẹ̀ ìkẹfà ẹ má ṣe àníyàn ohunkóhun ṣùgbọ́n nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́ ẹ máa fi ìbéèrè yín hàn fún ọlọ́run bí a bá ní wàhálà tàbí ìṣòro gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run kí a mọ̀ wípé jésù ti pèsè ohun gbogbo fún wa kí a máa fi àwọn ìbéèrè wa kí a máa fi síwájú ọlọ́run pẹ̀lú ìdúpẹ́ ó ní bí a bá ṣe bẹ́ẹ̀ ó ní àlàáfíà ọlọ́run tí ó ju ìmọ̀ràn gbogbo lọ yóò wà nínú ọkàn wa àti nínú èrò wa ó ní ṣùgbọ́n kì í ṣe àdúrà nìkan nínú ẹsẹ̀ ìkẹjọ lákòótán ara ohunkóhun tí ṣe òótọ́ ohunkóhun tí ṣe ọ̀wọ̀ ohunkóhun tí ṣe títọ́ ohunkóhun tí ṣe mímọ́ ohunkóhun tí ṣe fífẹ́ ohunkóhun tí ṣe ti ìròyìn rere bí ìwà títọ́ kan bá wà bí ìyìn kan bá sì wà ẹ máa gba nǹkan wọ̀nyí rò lẹ́yìn ìgbà tí a bá ti gbàdúrà nípa àwọn ìdààmú nípa àwọn wàhálà tí ó wà ní ìgbésí ayé wa ó ní àwọn nǹkan tí ó yẹ kí a máa rò nítorí wípé ẹni tí ó bá ń ro ìròkorò kò lè ní àlàáfíà ẹni tí ó bá ń ro nǹkan lórí wípé eléṣẹlẹ̀ tọ́ ń sọ báyìí irú ẹni bẹ́ẹ̀ kò ní lè ní àlàáfíà nínú ọkàn rẹ̀ ó ní ṣùgbọ́n lákòótán ara bí a bá fẹ́ ní àlàáfíà tí a sọ nínú ẹsẹ̀ ìkeje ó ní àwọn nǹkan wọ̀nyí ni kí a máa gbàrò nínú ọkàn wa àwọn nǹkan tí ṣe òótọ́ àwọn nǹkan tí ó ní ọ̀wọ̀ àwọn nǹkan tí ó ṣe títọ́ àwọn nǹkan tó jẹ́ pé mímọ́ ni wọ́n àwọn nǹkan tí ó sì ní ìfẹ́ àti bẹ́ẹ̀ lọ ni ó yẹ kí a máa gbàrò nínú ọkàn wa bí a bá ní àlàáfíà yìí ó wà nínú ọkàn wa ní ìgbà gbogbo kì í ṣe nígbà tí owó wà nìkan kì í ṣe nígbà tí iṣẹ́ wà nìkan kì í ṣe nígbà tí àwọn ọ̀rẹ́ yí wa ká tí wọ́n ń tọ́jú wa nìkan ṣùgbọ́n ní ìgbà gbogbo ní irú àlàáfíà yìí yóò wà ní ọkàn wa Tesalonika kejì orí kẹta láti ẹsẹ̀ ìkẹrìndínlógún ǹjẹ́ kí olúwa àlàáfíà tìkára rẹ̀ máa fún yín ní àlàáfíà ní ìgbà gbogbo lọ́nà gbogbo kí olúwa kí ó pẹ̀lú gbogbo yín níhìn ni ó ń sọ fún wa wípé àlàáfíà bí ó bá jẹ́ wípé nítòótọ́ ọlọ́run ni ó fún wa ní irú àlàáfíà bẹ́ẹ̀ wípé àlàáfíà yìí yóò wà ní ìgbà gbogbo yálà àwọn ọ̀tá yé wa ká ni tàbí wàhálà ló dojúkọ wa tàbí ó dàbí ẹni wípé àìríṣẹ́ ṣe ló ń yọ wá lẹ́nu bí a bá ti ní ìgbàlà tí a sì fi ọkàn wa sí ọ̀dọ̀ ọlọ́run tí a fi gbogbo àwọn ìbéèrè wa pẹ̀lú ìdúpẹ́ tí a fi síwájú olúwa tí a sì ń ro ohun tí ó yẹ kí a rò tí a rin irú ìrìn tí ó yẹ kí ọmọ ọlọ́run onígbàgbọ́ kí ó rìn ó ní àlàáfíà ojoojúmọ́ àlàáfíà ìgbà gbogbo àlàáfíà níbi gbogbo yóò wà pẹ̀lú wa ìbáàjẹ́ nínú ilé ìsìn ìbáàjẹ́ nínú ilé wa ìbáàjẹ́ níbi iṣẹ́ tàbí níbikíbi wípé àlàáfíà yóò jẹ́ tiwa Aísáyà ń sọ fún wa bí irú àlàáfíà yìí bí ó ṣe lè máa ṣàn bí odò nínú ọkàn wa Aísáyà orí ìkẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹta Aísáyà orí ìkẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹta ìwọ ó pa á mọ́ lé àlàáfíà pípé ọkàn ẹni tí ó sinmi lé ọ nítorí tí ó gbẹ́kẹ̀lé ọ bí a bá gbẹ́kẹ̀lé ọlọ́run bí a mọ̀ wípé kò sí ohunkóhun tí ó lè ṣẹlẹ̀ tí ó kọjá agbára ọlọ́run tí a gbẹ́kẹ̀lé tí a sinmi lé tí a sì ń wo àwọn ìlérí rẹ̀ tí a ń dúró lórí àwọn ìlérí rẹ̀ tí ò lè yẹ̀ ó ní ìwọ pa wá mọ́ ní àlàáfíà pípé ṣùgbọ́n ó tún kó mìíràn tí Aísáyà ń sọ fún wa nínú orí kejìlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹtàdínlógún wípé a ní láti jẹ́ ẹni tí ń ṣiṣẹ́ òdodo ẹni tí ń rin ìrìn tí ó yẹ ìwà ọmọ ọlọ́run ó ní láti wà ní ìgbésí ayé wa bí ó bá jẹ́ wípé nítòótọ́ ni a fẹ́ wà ní àlàáfíà nígbà gbogbo àlàáfíà pípé nítorí ẹni tí ó bá tọwọ́ bọ ẹ̀ṣẹ̀ dandan ni kí àlàáfíà kí ó fi sílẹ̀ nínú Aísáyà orí ìkejìlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹtàdínlógún ó ní iṣẹ́ òdodo yóò sì jẹ́ àlàáfíà èso òdodo yóò jẹ́ ìdákẹ́jẹ́ ohun ààbò títí láé ó ń sọ nípa òdodo bí o bá jẹ́ ọmọ ọlọ́run kì í tún lọ sínú ẹ̀ṣẹ̀ ó ní ẹni tí a bí nípa ti ọlọ́run kì í dẹ́ṣẹ̀ kò sì lè dẹ́ṣẹ̀ nítorí wípé ẹ̀mí ọlọ́run àti ìyẹ ọlọ́run ó ń gbé inú rẹ̀ bí a bá ń gbé nínú òdodo bí a bá ń rin ìrìn òdodo

toro dodo ko si ro lenu wa a ki seke sugba rin gege bi omo olorun o ni ise ti ododo ma nse ni wo pe yo je ki a wa le alaafia eso ti ododo ma nso yo je ni idakeje ati isimi idakeroro ibale okan ati alaafia bi ati menu kan ododo bi asiti menu kan eso ododo o ran wa leti awon eso ti emi we pe bi a ba je omo olorun a o ma so eso emi ninu igbesi aye wa bi o ba je eni ti o nka bibeli o mo we pe eye wa ninu galatia ori karun galatia ori karun ese ikeji le logun sugbon eso ti emi ni ife ayo alaafia ipamora iwa pele isore igbagbo ni toto ni ati ma awon nkan won yi sugbon awon elomiran won ma nsaka akiri won fe alaafia bawo ni a se ni alaafia ikini ni we pe o ye ki ati di eni nipa ti emi eni ti ati gba okan re la eni ti aye re ti yi pada eni ti emi olorun ti o n gbe inu re ti o si njoba ninu re bi o ba je wo pe ni toto ni emi olorun gbe inu wa awon nkan kan wa to lati ma farahan eyi ni ife ife ni lati wa ninu okan wa bi o ba si ife ninu okan wa bo ba je wo pe ikorira lo wa ninu okan wa alaafia o le si ninu okan ti ikorira tabi owo jije tabi ote ti o ti njoba o ni ayo olorun ayo igbala olorun o ni lati wa ninu okan wa bi ko ba si ayo igbala olorun ninu okan wa alaafia ti an so nipa re yi ko le wa nibe o ni ipamora ni lati wa eni ti o ni ipamora eni ti o je pe oninu fufu ni ko le ni alaafia iwa pele ati isore ati igbagbo ati iwa tutu ikora eni ni ijanu awon nkan wonyi ni yo wa ni igbesi aye wa nigba naa ni alaafia yo le raye joko ninu igbesi aye wa nitori be e je ki a mo we pe alaafia ko da duro gedegbe gege bi onikan sugbon o fararo awon nkan miran bi ife bi ayo bi ipamora bi iwa pele bi isore bi igbagbo bi iwa tutu bi ikura ni ijanu ninu okan awon ti o je wipe won je omo olorun ninu Isaiah ti atinka tele Isaiah ori ikeje dini adota 48 Isaiah ori ikeje dini adota ese ikeje dini logun oni iba se pe iwo fi eti si ofin mi nigba na ni alaafia re iba da bi odo ati ododo re bi igbi omi okun oni bi o ba se we pe afeti si ofin olorun ako eko oro olorun a si mo awon kan won yi lo a si je ki o je ohun ti a n fi si ise oni nigba na alaafia wa yo da bi odo ati ododo wa yo da bi igbe omi nitori be ni a se te mo wa leti we pe idapo ati ririn dede pelu olorun alaafia ni yo fun wa ni alaafia ninu okan ati ninu aye wa ninu kristi nigba ti a ba n gbe ninu kristi ti oro kristi n gbe ninu wa ti a rin gege bi kristi ti lana sile fun awa omo igbala oni nigba na ni olorun alaafia yo fun wa ni alaafia olorun ti o ju imoran gbogbo lo bi a ba fi ohun gbogbo si ikawo olorun ti a fi sabe akoso olorun a o ti pase be ni iriri alaafia ti ko ni afiwe a ko ni ni aniyan kankan bi a ba mo daju pe ohun yi o ma sakoso ohun gbogbo ti bi o ti to ninu kristi nikan ninu gbegbe inu re ninu oro re nikan ni a ri we pe alaafia wa wa ijile ma ja loju omi okun sugbon labe ninu ibu okun ni sale lohun idakeje ati iparoro alaafia yo wa yi o si sele ninu aye wa nigbati omo alade alaafia bi o ba njoba lai lorogun ninu igbesi aye wa nigbati olorun alaafia funra re papa bi o ba ni idapo pelu wa lai si idiwo iru alaafia ti o jinle be ti o si pe ti o si ba wa kale iru alaafia yi ni olorun pese fun awon ti o je tire iru awon eni be won ni alaafia ninu okan ninu emi won ninu eri okan won ni igba gbogbo
báyìí ni ó ṣe dára tó bí ẹnì kọ̀ọ̀kan wa bí a bá lákàkà bí a bá gbàdúrà láti rí i wípé irú àlàáfíà yìí ó jẹ́ tiwa kí a tó lọ sí ipa ìkẹta mo fẹ́ fi ohun kan hàn wá wípé ẹni tí ó bá jẹ́ onígbàgbọ́ nítòótọ́ a máa ní àlàáfíà ìkíní àlàáfíà pẹ̀lú ọlọ́run ìkejì àlàáfíà pẹ̀lú àwọn ará èyí ni pẹ̀lú àwọn onígbàgbọ́ bíi tirẹ̀ ìkẹta àlàáfíà nínú ẹbí ìkẹrin àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo bí a bá sọ wípé a jẹ́ ọmọ ọlọ́run ṣùgbọ́n tí a ò lè bá ọmọ ọlọ́run bíi tiwa gbé tí ó jẹ́ wípé àríyànjiyàn ìjà ìjiyàn ló máa ń wà láàrin wa ó máa ń ṣe wá ní kàyéfì nítorí wípé bí a bá jẹ ti ọlọ́run nítòótọ́ ó yẹ kí àlàáfíà kí ó wà pẹ̀lú àwa àti ọlọ́run àlàáfíà pẹ̀lú àwa àti àwọn ará àlàáfíà nínú ẹbí àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo kí á wo ìwé mímọ́ nínú Hagai ló ti ń sọ fún wa Hagai orí kejì Hagai èyí wà ní bí o bá ti ń lọ sí ìparí májẹ̀mú láéláé Hagai orí kejì ẹsẹ ìkẹsàn ó ní ògo ilé ìkẹyìn yìí yóò pọ̀ ju ti ìṣáájú lọ lí olúwa àwọn ọmọ ogun wí níhìn yìí lè èmi ó sì fi àlàáfíà fúnni lí olúwa àwọn ọmọ ogun wí ohun tí ọlọ́run sọ níhìn ni wípé àwọn ọmọ ìsírẹ́lì wọ́n péjọpọ̀ wọ́n gbọ́ràn sí ọlọ́run lẹ́nu wọ́n sì kọ́ ilé ìsìn tí ọlọ́run fẹ́ kí wọn kí ó kọ́ ọlọ́run wá fi ògo rẹ̀ àti agbára rẹ̀ àti ọlá rẹ̀ ó fi sí ìrò ilé bẹ́ẹ̀ ó ní nígbà tí wọ́n bá ń péjọ gẹ́gẹ́ bí àwọn ará nínú olúwa gẹ́gẹ́ bí àwọn tí ó gba ọlọ́run kan náà gbọ́ àwọn tí ó gba ẹ̀kọ́ kan náà gbọ́ ó ní níhìn yìí lè èmi ó fún yín ní àlàáfíà nítorí bẹ́ẹ̀ bí a bá jẹ́ ọmọ ọlọ́run gbà tí a ń péjọ pẹ̀lú àwọn ọmọ ọlọ́run yálà nínú ẹkùn wa yálà ní ìdàpọ̀ ojú ilé bí ó bá jẹ́ pé ní tòótọ́ ni ẹnì kọ̀ọ̀kan wa tí a wà ní ìdàpọ̀ ojú ilé yìí bí a bá mọ ọlọ́run bí a bá jẹ́ ti ọlọ́run a ní láti ní àlàáfíà pẹ̀lú ara wa nínú Rómù orí kejìlá Rómù orí kejìlá nínú ẹsẹ̀ ìkejìdínlógún Rómù orí kejìlá ẹsẹ̀ ìkejìdínlógún ó ń sọ fún wa wípé bí ó lè ṣe bí ó ti wà ní ipa àtìyín ẹ máa wà lé àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo ó ń sọ fún wa wípé àwa tí a jẹ́ ọmọ ọlọ́run a jẹ́ ọmọ àlàáfíà kì í ṣe àwa ni ó yẹ kí a máa bá ìjà tàbí odi yíyàn ò kí mi ò ní kí ọ kò yẹ kí ọ máa bá irú nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ wa tàbí pé kí a máa bá ẹnikẹ́ni ṣe ọ̀tá ó ní àwa tí a jẹ ọmọ ọlọ́run bí ó ti wò kí ó rí bí ó ti lè ṣe bí ó ti wà ní ipa wa kí a máa gbé lé àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo ó wá ń sọ wípé báwo ni a ti rí ti àwọn tí ó fi wá ṣe ọ̀tá tàbí ó fi ara wọn ṣe ọ̀tá fún wa báwo ni a ti rí ti wọn sí ǹjẹ́ ó ṣeé ṣe kí a wà ní àlàáfíà pẹ̀lú irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ó ṣeé ṣe bí a bá jẹ́ ọmọ ọlọ́run nítorí òwe ń sọ fún wa nínú orí kẹrìndínlógún òwe orí kẹrìndínlógún ẹsẹ ìkeje nígbà tí ọ̀nà ènìyàn bá wo olúwa òun a mú àwọn ọ̀tá rẹ̀ pàápàá wà pẹ̀lú rẹ̀ lé àlàáfíà ohun tí ó ń sọ fún wa bí o bá fi iyè sí ohun tí a ń kà ọ̀rọ̀ tí a pè ní pàápàá ó ń sọ fún wa wípé nígbà tí ọ̀nà ènìyàn bá wo olúwa òun a mú gbogbo ènìyàn kí wọn kí ó wà lé àlàáfíà pẹ̀lú rẹ̀ ó wá ń sọ fún wa wípé pàápàá àwọn ọ̀tá rẹ̀ yóò mú wọn wà lé àlàáfíà pẹ̀lú rẹ̀ nítorí bẹ́ẹ̀ ó yé wa wípé àwa tí a ti jẹ ọmọ ọlọ́run nípa ìwẹ̀nùmọ́ ìsọdọ̀tun ẹ̀jẹ̀ Jésù Kristì olùṣọ́ àgùntàn àwọn àgùntàn tí a jí dìde kúrò láti inú òkú wípé ó ṣeéṣe kí ó wẹ̀ wá mọ́ ó ṣeéṣe kí ó sọ wá dọ̀tun ó ṣeéṣe kí ó yí ìgbésí ayé wa padà kí a wà ní àlàáfíà pẹ̀lú ọlọ́run àlàáfíà pẹ̀lú àwọn ará àlàáfíà nínú ẹbí àlàáfíà pẹ̀lú àwọn tí wọ́n ń gbé láyìíká wa nísinsìnyí à ń padà sínú Hébreu orí kẹtàlá ẹsẹ̀ ìkọkànlélógún a ń wo ipá kẹta nínú ẹ̀kọ́ wa àìlábàwọ́n àti ìwà bí ọlọ́run kí ni àdúrà tí apostelì tí ó ń gbà fún àwọn olùka epistelì tí ó kọ ránṣẹ́ sí wọn wò ó ní kí ó mú yín pé inú iṣẹ́ rere gbogbo láti ṣe ìfẹ́ rẹ̀ kí ó má sì ṣe kí ó máa ṣiṣẹ́ ohun tí ṣe ìtẹ́wọ́gbà nínú rẹ̀
ninu wa ninu wa niwaju re ninu wa nipase Jesu Christi eni ti ogo e wa fun lai ati lai lai bi o ba wo ese yi on kan ni o je ki o ye wa wi pe ikini lati je pipe ko sese lai je wo pe o je ni ton gbadura o sese ki o ko eko bibeli nipa isodi mimo nipa isodotun nipa wi pe ki a se eni pe ati nipa wi pe ki a ni eri okan rere tabi ki okan wa ki o funfun just no lo o le ko eko yi lojojumo nipa ni akoko ipago tabi ninu ijo bi o ba je eni ti gbadura ko le sese nitori ari nihin we pe ki ohun yi ki o le sese ni Paul fi gbadura we pe ki Olorun alaafia ki o mu yin pe eyi ni akoko ikeji ni pe bi o ba se wa pe ohun ti an pe ni pepe yi eyi ki se pepe ti angeli eyi ki se pepe ti Adamu nigba ti o wa ninu ogba Edeni eyi ki se pepe ti a o ni nigba ti a ba de orun ti a ri Olorun loju koju o nso pepe o salaye ohun to nso fun wa ninu ike pepe yi ni ninu ise rere gbogbo onigba ti a ba so wa di mimo ti a ba so wa di pepe a o ni ise rere gbogbo ise owo wa yo je rere ise wa se aladogbo ni ise wa se ara ile wa ni ise wa se oko tabi se aya ise wa se enikeni yo je ise rere ikeji lati se ife re ohun ti a pe ni pepe niyi wi pe amo ife Olorun iwo ko gbodo jale yi ni ife Olorun iwo ko gbodo soju kokoro yi ni ife Olorun iwo ko gbodo seun ko ti o lodi si oro Olorun eyi ni ife Olorun lati se ife re awon wo ni a pe ni pepe ikini awon ti o ni ise re gbogbo ikeji awon ti n se ife re ni igba gbogbo iketa lati ma se ohun ti se itewogba niwaju re niwon bi Olorun ti fun ale ore ofe ti o ti se ise ore ofe ninu wa ti a se se ohun ti o se itewogba niwaju re eyi ni a pe ni pepe o ni a n se nipase Kristi eyi ki se wo pe ninu agbara wa tabi ninu oye wa tabi ninu wi pe a mo se o ni bi a ba gbẹkẹle Olorun ti agba Jesu Christi bo ti eje re ti o wẹ wa nu o ni yo je nipa ti Jesu Christi o wa nso wo pe ise rere be ati pepe be ati ise to je te o gba be yo mu ogo wa fun Olorun eni ti ogo wa fun lai ati lai lai nje o sese ki a toka si awon kan ti Olorun ti se iru ise isodotun isodi mimo be ase pe be ninu igbesi aye won ti o je wo pe awon paapa won ni afijo ohun ti a nso nipa re be ni ninu oba kin awon oba kini awon oba kini ori kejo e je ki a se bebele wa awon oba kini ori kejo ese ikokan le ni ogota 61 ori kejo ese ikokan le ni ogota nitori na e je ki aya yin ki o pe pelu oluwa olorun wa lati ma rin ninu ase re ati lati ma pa ofin re mo bi ti oni awon wonyi won je iwuri fun eni ti o soro yi o ni ohun ti won se won rin ninu ase olorun won si pa ofin olorun mo o ni gege bi a ti se le oni bi o ba di ola ki a se be bi o ba di otun la ki a se be ose tin bo ki a se be ni ojo wa gbogbo ki a ma se be e je ki aya yin ki o pe pelu oluwa olorun wa lati ma rin ninu ase re ati lati ma pa ofin re mo bi ti ojo oni ari awon wonyi wo pe won ni ore ofe lati se nkan yi awa paapa o ye ki a mo we pe ore ofe wa fun eni kokan wa lati je pepe ninu orin dafidi ori kan o le 100 orin dafidi ori kan le 100 ese ikeji ati ese iketa o nso fun a we pe emi o ma rin irin mi pelu ogbon li ona pipe nigba wo li iwo o to mi wa emi o si ma rin ninu ile mi pelu aya pipe ohun tun so fun ani we pe nigba ti on ba wa ni ile ti enikeni o ri ohun sugbon ti oju Olorun lati oke ti o wo ohun ohun o ma rin owo ma so owo ma se gbogbo ise ninu ile pelu okan pepe aya pepe emi ki yo gbe ohun boboro si waju mi emi ki yo gbe ohun kan ti o mu mi lo sinu ese iba je aworan sinima tabi ohun miran emi ki yo gbe won si waju mi emi korira ise awon ti o yapa
ki yo si fara mami. Shugman ba woni o shele she she fonwa ki ale je kwekwe. Ti angba la dura. Ninu eko ti anko loni bi abaje eni ti o fara moro lon. Ti asimo wekwe ko si on konto shoro fon lon la ti she. A mo wepe on kon ti Olorun ba pa lase wepe ki a se o ti fun wa ni awon kankan ti a le se awon ojuse kan ati awon anfani ti a le mulo ti o le je ki a je pepe gege bi o ti nso ki a wo Efeso ori kerin ese ikokanla ati ese ikejila o si ti fi awon kan fun ni bi aposteli awon miran bi woli awon miran bi evangelisti ati awon miran bi olisho agotan ati olokoni fun asepe awon eniyan mimo nitori be nitori eyi ni olorun se fun wa ni awon ti won ko wa ni eko ro olorun awon ti won dari wa awon ti won je ki a mo ofin olorun ati ife olorun ki o ba le se wa pe pelu awon eko ti a n gbo kolose ori kini ese ikeji din logbon eni ti awa n wa so re ti a sin ko olukuluku eniyan ti a sin ko olukuluku eniyan ninu ogbon gbogbo ki a le mu olukuluku eniyan wa wa ni iwa pipe ninu Kristi Jesu je ki aran ti wo pe ninu Jesu ni a ti le ni pipe yi bi a ba ni igbala bi a ba ni isodimo ti a wa ninu Jesu ti oro Jesu ti o gbe ninu wa ni pipe yi ni o sese ninu Kolose ori kerin Kolose ori kerin ese ikejila oni Epafra eni ti ise okan ninu yin iranse Kristi nki yin o nfi iwa ya ija gbadura ni gba gbogbo fun yin ki eyin ki o le duro ni pipe ati ni kikun ninu gbogbo ife Olorun en je ki o tun ye wa wepe bi a ba duro ninu ife Olorun ni ekunrere wepe pipe yi ti a nso yo le je ti wa nitori wepe ise Olorun ni ninu Timothy Ukeji ori keta ese ikerin din logun ati ese keta din logun gbogbo iwe mimo ni o ni imisi Olorun ti o si li ere fun eko ati fun ibawe ati fun itoni fun ikoni ti o wa ninu ododo ki eni Olorun ki o le pe nitori be ni a se fun wa ni oro Olorun bi o ba je eni ti ki ka oro Olorun eni ti o ni ife si ikeko bibeli ko ni sese fun iru eni be lati je pipe nitori we pe nigbati a ba ka oro Olorun yo fi han wa awon ti o ku ni igbese aye wa yo fi han wa awon ileri Olorun yo fi han wa ise te je Jesu Kristi nse ninu okan eni keni ti o ba gbagbo yo fi han wa bi a se le di ileri Olorun mu ninu adura wa ati we pe nigbati a ba si lo siwaju Olorun lati gbadura eje Jesu ti nwe ni mo sisin soni dotun yo je ki adi pepe bi a ti mu eko wa wa si opin loni mo fe ki ese meji kan ki o wa ninu okan wa ki a le dimo bi a ti nlo sile ikini ni a ri ninu orin dafidi ori keta din logoji ese iketa din logoji 37 ma kiye si eni pipe ki o si ma wo eni diduro shinshin nitori alaafia li opin okunrin na o nso fun wa isopo ti o wa laarin alaafia ati okan pipe alaafia ati sise ife Olorun alaafia ati diduro gege bi omo Olorun oni ki a ma faramo ki a ma si fi ara wa se afiwe awon ti o rin ni ona pipe ki a ma je ki awon ore koriko san wa ki o je awon ti o n dagunla oro Olorun awon ti o so wepe mo mo pe won o pe mo mo wepe eleyi o da sugbon eyan ni mi o ki n so Olorun oni ki a ko iso iru awon eyan be ki a ko sile oni ki a ma se akiyesi eni pipe ki a si ma wo eni diduro shinshin oni nitori alaafia li opin iru eni be ki a wa paapa ki a ba le ni ohun ti o ma fun wa ni iwori tabi ipini nija wepe Olorun ti o fun arakunrin yi ni ori ofe Olorun ti o fun arabirin ni ori ofe lati ma rin ninu ife Olorun lati ma se ohun ti o wa ni itewogba ni waju Olorun o sese ki o se fun emi na ninu Peteru keji ori keta
ese ikerinla nituri na olufe bi eyin tin reti iru nkan wonyi emuragiri ki a ba le ba yin le alaafia li ailaba won ati ailabuko li oju re ori iwe pe o meji ti atenomo loni alaafia ati ailaba won ati ailabuko o nso wipe ko se ki se wipe ki a ni loni ki a ma ni lola oni ki a dimu ki a je ki o wa ni igbese aye wa titi Jesu yo fi de nitori wipe Jesu Christi o pada bo le keji nitori na olufe awa ti a ti di omo eyin Christi ebi Olorun bi eyin ti n reti bibo Jesu iru nkan wonyi emuragiri ki a ba le ba yin le alaafia alaafia pelu Olorun alaafia pelu awon ara alaafia ninu ebi wa alaafia pelu awon aladogbo wa ati ki a wa ni ailaba won ati ailaboko ni oju re mo gbagbo wi pe bi a ba gbadura tokan tokan Olorun yo se nkan won yi fun aloruko Jesu nje Olorun alaafia eni ti o mu oluso agotan lati awon agotan ti inu oko wa nipa eje majemo ayeraye ani oluwa wa Jesu ki o mu yin pe ninu ise rere gbogbo ati lati se ife re ki a ma sise ohun ti se itewogba ki a ma fi igba kankan se ohun ti ki se itewogba ni waju Olorun ki a ma se ohun ti se itewogba ni waju re ninu wa nipase Jesu Christi eni ti ogo ati olawa fun lai ati lai lai mo gbadura we pe ki igbese aye wa irin ese wa oro enu wa ohun gbogbo ti a nse ki o ma mu ogo ba Olorun Oluwa wa ati baba wa eje ki a dide duro ki a so fun Olorun iwo to ti nigbala o ye ki o mo we pe ninu igbala ninu ibalaja pelu Olorun nibe ni alaafia wa bi o ba je elese oni idalebi o je ota Olorun o ye ki o le gbadura ki eje Jesu Christi ki o le we omo ki eje Jesu Christi ki o mu awon egbin awon ese awon iri awon idalebi awon ohun ti o so mo ti ko je ki o se ife Olorun ki o mu won kuro ni igbesi aye re eje Jesu Christi o le we omo o le se o pe eje Jesu Christi o le mu idalebi kuro o le je ki o ba Olorun laja bi o ba gbadura tokan tokan ti o si gbadura pelu igbagbo o ni alaafia pelu Olorun idalebi yo kuro ota laarin iwa ati Olorun yo kuro ogiri ikele ni ti o ya iwa ati Olorun a o bi lule o si ni alaafia pelu Olorun o ni alaafia pelu Olorun nipa iwenumo eje Jesu o seese ki o ma si idalebi kankan ninu okan re nipa iwenumo eje Jesu o seese ki o di eni igbala ki o ba Olorun laja ki o je ti Olorun ni tooto ranti we pe leyin ti o ba ti ni igbala isise kan iriri kan tun duro de o eyi ni isodi mimo isodotun ninu okan pe ki a mu gbongbo ogbologbo ese ki a mu kuro ninu okan re ki a se o pe ki a we omo ki alaafia Olorun ki o ma joba ninu okan re ki o le ma gbe igbesi aye alaafia pelu awon aladugbo pelu iyawo pelu oko pelu awon ana re pelu awon ti ejo nsise papo awon ti ejo wa ni isokan na awon ti won se nu ni bini si o awon ti won se si o si o ki o le ni alaafia pelu won o se se nitori won pe bi ona niyan ba wo Oluwa won ma awon ota re papa ki won ki o wa le alaafia pelu re gbadura we pe ki Olorun fun ara re pelu ise abe atorun wa ise abe atoke wa ise abe ore ofe ki o se o pe ninu ise rere gbogbo ninu ife re lati ma se ohun ti o ye fun itewogba ni waju Olorun nipase Christi ni igba gbogbo ki gbogbo aye re gbogbo iwa re gbogbo oro enu re gbogbo ti o nse ki o le ma mu ogo ati ola ati iyin ba Olorun ti o gba o ti o si so di mimo bi o ba gbadura o daju wepe yo se fun o

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé a ní yín gẹ́gẹ́ bí balógun lójú ogun, a ní yín gẹ́gẹ́ bí aláfẹ̀yìntì, a ní yín gẹ́gẹ́ bí agbára ayérayé tí ó wà lábẹ́ wa láti mú wa dúró, láti fún wa lókun. A dúpẹ́ wípé a ní yín gẹ́gẹ́ bí olùpèsè, ẹni tí pèsè fún gbogbo àìní wa ní kíkún nítorí Kristi láti inú ọ̀rọ̀ rẹ̀ nínú ògo. A dúpẹ́ wípé a ní yín gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí ẹni tí a lè ké pè lọ́jọ́ ìpọ́njú wípé ẹ ṣe wà lójú, wípé ẹ ṣe wà níyè, ẹ sì jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà yìí. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ kò jẹ́ kí a wà pẹ̀lú àwọn tí ó wà nínú ayé, àwọn tí ó ń gbé ìgbé ayé wọn láìní ìrètí, àwọn tí ó ń gbé ìgbé ayé wọn láìní ìfọkàntẹ̀ ìlérí Ọlọ́run tí ẹ fún wa látòkè wá, àwọn tí kò mọ ọ̀nà ìgbàlà yìí. Ṣùgbọ́n àwa ni ẹ dá lọ́lá, àwa ni ẹ jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà yìí. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. Ǹjẹ́ lónìí bí a ti wá, lónìí bí a ti ń gbẹ́kẹ̀lé yín, lónìí bí a ti wá kí ẹ lè ṣí wa lójú, ẹ ṣe ojú ẹ̀mí wa lórúkọ Jésù. Ẹ là wá lóye, ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kí ó rí ibi gbé nínú ọkàn wa lórúkọ Jésù. Ẹ ṣàánú fún wa, ẹ jẹ́ kí a gbẹ́kẹ̀lé yín, ẹ sì jẹ́ kí ìgbẹ́kẹ̀lé tí a ní nínú yín kí ó lè mú èrè fún wa gẹ́gẹ́ bí ìlérí yín nínú Bíbélì. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, nítorí a gbàdúrà lórúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí a ń wo inú Bíbélì fún àkókò ìsọjí wa àti àkókò iṣẹ́ ìyanu. A ń wo ohun tí ó yẹ kí a ṣe ní àkókò ìdààmú, ohun tí ó yẹ kí a ṣe ní àkókò ìdààmú. Ọ̀pọ̀lọpọ̀ tí ó wà nínú ayé lónìí ní òye àwọn àmì ìgbà ìkẹyìn ni kò yé ní ìgbésí ayé tiwa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan, ní ìdílé wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan, àti ní àgbájọpọ̀ ayé lápapọ̀. A rí wípé ó ṣeéṣe kí àkókò ìdààmú, àkókò ebi, àkókò èèyàn, àkókò àìní kí ó wà lé ayé. Jésù Kristì ti sọ èyí fún wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé nígbà tí òpin ayé bá ń súnmọ́ tòsí, wípé àwọn nǹkan wọ̀nyí yóò máa ṣẹlẹ̀. Ọkùnrin tàbí obìnrin tí kò fetí sí Kristì tàbí tí kò mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nípa ohun tí Kristì ti làyé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ dáradára, nípa àwọn ìṣẹ̀lẹ̀ tí yóò máa ṣẹlẹ̀ ní àkókò ìgbà ìgbẹ̀yìn ọjọ́, irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n máa ní ìdáyàpò, irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n máa ní ìrẹ̀wẹ̀sì ọkàn, ọkàn wọn a máa pòrúurù, nítorí wípé òye kò yé wọn nípa àsọtẹ́lẹ̀ ti Bíbélì nípa ti ìgbẹ̀yìn ayé. Nítorí ẹni tí ó bá ń rí ohun tó ń ṣẹlẹ̀ lónìí wípé àwọn ènìyàn nínú ayé, nínú ọ̀làjú wọn, wọ́n lè ṣe ohun ìjà láti pa ara wọn run, àti nínú ìjìnlẹ̀ ẹ̀kọ́ ti ìmọ̀ sáyẹ́ǹsì ní ọ̀pọ̀lọpọ̀ tí ó wà lórílẹ̀-èdè ayé ni wọ́n ti gbọ́n tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ wípé wọ́n lè pa ọ̀kẹ́ àìmoye àwọn ènìyàn run ní ìṣẹ́jú kan. Ẹni tí ó bá ń rí nǹkan wọ̀nyí, bóyá ó ń gbọ́ nínú rédíò tàbí ó ń kà á nínú ìwé ìròyìn, a máa ṣe é ní kàyéfì wípé èwo ló tún dé bá ayé yìí. Á dàbí ohun àjèjì lójú irú ẹni bẹ́ẹ̀. Ṣùgbọ́n Jésù Kristì ọmọ Ọlọ́run, ó ti sọ tẹ́lẹ̀ wípé àwọn nǹkan kan yóò máa ṣẹlẹ̀ ní ìgbà tí ìgbẹ̀yìn ayé tí ó bá súnmọ́ tòsí. Kí ni àwọn nǹkan tí Jésù Kristì tí ó sọ gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀? Jẹ́ kí a wò ó nínú ìwé mímọ́, kí ó má jẹ́ wípé o rò pé a ń sọ fún ọ láti ọgbọ́n orí ènìyàn. Nínú Matthew ori kerin le logun ese ikejo gbogbo nkan won yi ni ipilese iponju nihi ni Jesu Kristi so fun wa wi pe akoko igbeyin aye yo je akoko iponju bi a ba nso nipa oda bi a ba nso nipa eyan bi a ba nso nipa ebi bi a ba nso nipa aisan bi a ba nso nipa gbogbo nkan o je gbogbo nkan won yi o je iponju sugbon Jesu so fun wa wi pe eyi ni ipilese tabi ibere iponju ki se be nikan ninu ese ikefa eyin o si guro ogun ati idagiri ogun ekiyesi ki eyin ki o ma se jaya nitori gbogbo nkan won yi ko le se ki o ma se sugbon opin ki se isinsin yi Jesu ti nlago mo o tun so fun awon omo ehin re wi pe ogun ati idagiri ogun yo ma sele ni ibomiran wi pe won o si ma gboro re o n so fun a wi pe gba ti awa papa bi a ba nka ninu iwe iroyin wi pe ni apa kan ninu aye wa yi ni akoko ti wa yi wi pe ogun be sile wi pe awon eniyan pelu ohun ija oloro ti won ti se pelu imo ti olaju ti o mu wa se aye nisisin wi pe won fi pa opolopo awon eniyan won si fi dogbe si opolopo awon eniyan lara o ye ki o ye wa wi pe gbogbo nkan won yi ni Jesu Kristi ni o ti so tele tele ri ninu ese ikeje nitori pe orile ede yo dide si orile ede ati ile oba si ile oba eyan ati ajakale arun ati isele yo se wa ni ibi pupo ise ni ibi die ise ni ibi kan soso sugbon eyan ajakale arun ati isele yo se wa ni ibi pupo bi a ba nso wi pe a o ri ounje je to bi a ba nso wi pe oda tabi eyan o de si orile ede pupo awon nkan wonyi ni Jesu Kristi ti so tele bi a ba so pe Jesu Kristi so nkan tele ki se wi pe Jesu Kristi ni o fe ki o sele tabi oni o je ki o sele sugbon gege bi omo Olorun o ti ri nkan wonyi eyi je ebun ti o ni gege bi omo Olorun wi pe o ti ri saaju wi pe awon nkan wonyi yo sele lati kilo fun awon omo ehi lati mu ki awon omo eyin ki won ki o le ni idakoro ati igbekele ninu Olorun eyi ni o fi so tele wi pe awon nkan wonyi n bo wa sori ile aye ti o si je ki o ye wa wi pe bi a ba n ri nkan wonyi ki a ma se jaya ki a ma se je ki okan wa ki o daamu nitori awon nkan wonyi ko le salai sele ti ki igbeyin aye ki o to de ninu Matthew ori kerinlelogun yi kan na ni ese ikesan nigba naa ni won o fi yin funi lati je ni iya won o si pa yin a o si korira yin lodo gbogbo orile ede nitori oruko mi bi a ba ni idayapo inu ni bini lati odo awon eniyan nitori wipe agba Jesu gbo ki eyi ki o ma se wa ni kayefi nitori eyi ni omo Olorun ti so fun wa tele tele wipe a o fi wa fun iya je bi eniyan ba tin di omo Olorun bi eniyan ba tin ko ise sile ti o tin ni igbala be ni ari we pe awon ti o wa ninu aye won a ma fitina iru eni be won a ma je iru eni be niya won a ma pon iru eni be loju e a se wo pe o se eyin Olorun e a se wo pe Olorun ko mo nipa re e a se wo pe igba ti a di onigbagbo ti o ye ki Olorun ki o ma toju wa wi pe o fi wa sile fun ipinu awon elese rara ni Jesu Kristi ti so tele wi pe ninu aye e o ri iponju sugbon e tujuka nitori pe mo ti segun aye ninu Marko ori ketala ese ikejila arakunrin yo si fi arakunrin fun pepa ati baba yo fi omo re han àwọn ọmọ yóò sì dìde sí òbí wọn, wọn ó sì mú kí a pa wọn. Ó máa ń yà wá lẹ́nu nígbàtí a bá rí àwọn ìṣẹ̀lẹ̀ mìíràn tí a rí wọn kà nínú ìwé ìròyìn, bí àwọn ará ilé, bí wọn ó ti dìde sí ará ilé wọn, tí ó jẹ́ wípé ó ṣeéṣe kí ó jẹ́ ọmọ ni yóò dìde sí bàbá tàbí sí ìyá rẹ̀, ó ṣeéṣe kí ó jẹ́ àwọn òbí ni yóò dìde sí àwọn ọmọ. Ó ṣeéṣe nígbà mìíràn bí a bá gbọ́ inú níbí ni tí àwọn ọmọdé tí wọ́n máa ń rí ní ọwọ́ òbí wọn, ó ṣeéṣe kí wọ́n ṣe àwọn nǹkan mìíràn tí a máa rò wípé báwo ni bàbá tàbí ìyá ṣe lè lajú sílẹ̀ kí a ṣe irú ìwọ̀sí bẹ́ẹ̀ sí ọmọ láti inú rẹ̀ wá. Àwọn nǹkan wọ̀nyí ni Jésù Kristì ti jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ìjà tàbí àrán kan tàbí inúnibíni ó lè ṣẹlẹ̀ láàrin ẹbí nínú ẹsẹ̀ ìkẹtàlá gbogbo ènìyàn ni yóò sì kórira yín nítorí orúkọ mi, ṣùgbọ́n ẹni tí ó bá forí tì í títí dé òpin òun náà lè a ó gbàlà. Àwọn ẹlòmíràn tí òye bíbélì òye tẹ́tí sílẹ̀ dáradára, ohun tí ó máa ń fa ìpadà sẹ́yìn wọn nìyí. Wọ́n máa sọ wípé kí ló dé tí ó jẹ́ wípé nígbà tí a ti dẹni ìgbàlà, kí ló dé nígbà tí a ti di ọmọ Ọlọ́run ni a tún wá ń rí ìdojúkọ, ìpọ́njú àti ìyà àti inú ni bí ni báyìí. Wọ́n máa rò wípé ìgbà tí àwọn fi ayé wọn fún Kristì, àwọn rò wípé kò ní sí inú ni bí ni, àwọn rò wípé kò ní sí ìpọ́njú. Ó yẹ kí ó yé wa, ìwọ tí ó ti wà lọ́dọ̀ èṣù tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwọ tí ó ti ń sin èṣù tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwọ tí ó ti ń bọ̀ òrìṣà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, nígbà tí ó bá fi òrìṣà àti àwọn ẹ̀mí òkùnkùn àti èṣù fún ara rẹ̀, nígbà tí ó bá kọ̀ wọ́n sílẹ̀, ó ṣeéṣe èṣù ní láti bínú nítorí wípé ó pàdánù ẹni tí ó jẹ́ ìránṣẹ́ rẹ̀, nítorí pé ó pàdánù ìwọ tí ó ti ń sìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwọ tí ó ti ń bọ̀ òrìṣà tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Nítorí bẹ́ẹ̀ ni inú fi máa ń bí èṣù àti àwọn ọmọ ogun rẹ̀, nítorí bẹ́ẹ̀ kí ó má ṣe yà wá lẹ́nu wípé a rí ìpọ́njú. Ẹlòmíràn wọ́n máa sọ ní àìmọ̀kan ọkàn wọn wípé bí ènìyàn bá jẹ́ onígbàgbọ́ tòótọ́ kò yẹ kí ó ní àìsàn lára. Kì í ṣe bẹ́ẹ̀, àìsàn kò fi hàn wípé a kò mọ Ọlọ́run, kò fi hàn wípé a kò ní Ọlọ́run. Èyí jẹ́ ìdojúkọ àwọn ọ̀tá, nítorí wípé a ti ní Ọlọ́run. Ẹlòmíràn máa sọ wípé kò yẹ kí ebi tún pa wá, kò yẹ kí a tún wà ní àìríjẹ àìrímọ, kò yẹ kí a wà gẹ́gẹ́ bí aláìní. Nígbà tí a jẹ́ ti Ọlọ́run, Jésù ti sọ fún wa, ó ní a ó rí ìpọ́njú, ó ní ìyá lè dé, ohunkóhun lè ṣẹlẹ̀, ó ní ṣùgbọ́n kí a tújú ká, òun ti ṣẹ́gun ayé. Èyí ni ó máa mú wa láti lọ gbàdúrà. Ó rántí àwọn ọmọ Ísíráẹlì nígbà tí a mú wọn lọ sí ilẹ̀ Íjíbítì láti ọ̀dọ̀ Jósẹ́fù, tí Jákọ́bù tí ó wá pẹ̀lú àwọn bàbá ńlá méjìlá tí wọ́n tẹ̀dó sí Íjíbítì. Ọlọ́run fẹ́ mú wọn kúrò ní Íjíbítì, ó fẹ́ mú wọn lọ sí ilẹ̀ Kénánì. Fetísimi dáradára. Nígbà tí wọ́n tẹ̀dó sí Íjíbítì, tí ara tù wọ́n, wọn ò rántí wípé Kénánì wà, wọn ò rántí wípé Íjíbítì kìí ṣe ibi ìtẹ̀dó tàbí ilé wọn. Ara tù wọ́n, wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́lé, wọ́n bẹ̀rẹ̀ sí ní gbádùn, wọn rò wípé àwọn tún fẹ́ jáde mọ́. Èyí ni Ọlọ́run fi gba Fáráò tí kò mọ̀ Jósẹ́fù ló fi gbà á láyè. Gbà tí inú ni bíni dé, gbà tí ìyá dé, gbà tí ìpọ́njú dé, ni wọ́n bẹ̀rẹ̀ sí ní gbàdúrà wípé Ọlọ́run rántí wa o, Ọlọ́run rántí ìlérí rẹ, Ọlọ́run rántí wípé Íjíbítì kì í ṣe ilé wa, Ọlọ́run rántí ìlérí tó ti ṣe fún Ábrahàmù bàbá ńlá wa wípé ó mú wa jáde kúrò ní Íjíbítì. Èyí ni Ọlọ́run wa fi sọ wípé igbe àwọn ọmọ Ísíráẹlì ó dé etí òun, òun wá sọ̀kalẹ̀ nísinsìnyí láti gbà wọ́n là láti mú wọn kúrò ní Íjíbítì. Bákan náà ni fún ìwọ àti èmi, àwa tí a wà nínú ayé, ìgbà mìíràn a kì í rántí wípé ayé yìí kì í ṣe ilé wa, a kì í rántí wípé ọ̀run ni ilé, a kì í rántí wípé Jésù Kristì ti lọ pèsè àyè sílẹ̀ fún wa àti wípé ó ń bọ̀ wá. Bí ara bá tù wá, bí ó bá dàgbé bí ẹni pé a ní ànító àti àníṣẹ́kù àti gbàdúrà ṣòro nítorí owó ti wà, ọmọ ti wà, ìyàwó ti wà, ilé gbégbé ńkọ́ ó ti wà, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ńkọ́ ó ti wà, a ń fi ọkọ̀ kan pààrọ̀ mìíràn ni. Irú ìgbà bẹ́ẹ̀ a kì í rántí wípé ayé kì í ṣe ilé wa. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run bá gba ìpọ́njú díẹ̀ láàyè, inú níbí ni díẹ̀ láàyè, àti nǹkan wọ̀nyí tó ń débá nínú ìgbésí ayé wa, tí ó bá gba díẹ̀ díẹ̀ láàyè nínú wọn, ìgbà yìí gan la máa ráyè gbàdúrà, ìgbà yìí la máa súnmọ́ Ọlọ́run, ìgbà yìí la máa ran Ọlọ́run létí àwọn ìlérí rẹ̀. Èyí ni Ọlọ́run fi máa ń gba àwọn nǹkan bẹ́ẹ̀ láàyè ní ìgbà kọ̀ọ̀kan. Ṣùgbọ́n tí mo ń sọ ni wípé Jésù Kristì ó ti sọ fún wa wípé àwọn nǹkan wọ̀nyí yóò ṣẹlẹ̀ nínú ayé, ó sì bọ́ sí àkókò tiwa wípé àwọn nǹkan wọ̀nyí ń ṣẹlẹ̀. Nítorí bẹ́ẹ̀ kí a má jẹ́ kí ó yà wá lẹ́nu, nítorí wípé kò lè ṣaláìṣe, ṣùgbọ́n òpin kì í ṣe ìsinsìnyí. Jẹ́ kí a wo Máàkù yìí, orí 13, ẹsẹ̀ 13. Gbogbo ènìyàn ni yóò sì kórira yín nítorí orúkọ mi, ṣùgbọ́n ẹni tí ó bá forí tì í títí dé òpin, òun náà ni a ó gbàlà. Èyí jẹ́ kí ó yé wa wípé bí a bá ti fi ayé wa fún Jésù Kristì, bí a bá ti gba ọkàn wa là, èyí kò jẹ́ wípé ìgbà tí a sì ti gba ọkàn wa là, a lè padà sínú ẹ̀ṣẹ̀, a lè padà sínú ayé, nítorí pé a ti di ọmọ Ọlọ́run láéláé. Ọmọ Ọlọ́run la ó máa jẹ́, Jésù Kristì ni, rárá kò rí bẹ́ẹ̀. Àwọn ẹlòmíràn wọ́n ti rò wípé ìgbà tí àwọn ti nígbàlà lẹ́ẹ̀kan, bí àwọn tilẹ̀ padà sọ́dọ̀ Èṣù, bí àwọn tilẹ̀ bọ́hùn tí wọ́n padà lọ sínú ayé, wípé a ó gbà wọ́n là, síbẹ̀síbẹ̀ rárá, ó ní ẹni tí ó bá forí tì í títí dé òpin, òun náà ni a ó gbàlà. Àwọn ẹlòmíràn wọ́n máa ní ẹ̀kọ́ èké, ẹ̀kọ́ ìtànjẹ, wọ́n máa ń sọ wípé bí ènìyàn bá ti jẹ ọmọ Ọlọ́run nígbà kan rí, títí láé ni ó máa jẹ ọmọ Ọlọ́run. Wọ́n máa ń sọ wípé bí ènìyàn bá ti jẹ ẹni tí ó wà nínú oore ọ̀fẹ́ nígbà kan, tí ó ti jẹ ẹni ìgbàlà, tí ó ti jẹ ẹni tí a dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì, ẹni tí a kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè Ọlọ́run, wípé títí láé ni yóò máa jẹ ọmọ Ọlọ́run, Bíbélì ní, rárá kò rí bẹ́ẹ̀. Ó ní ẹnikẹ́ni tí ó bá forí tì í títí dé òpin, òun náà ni a ó gbàlà. Ṣùgbọ́n Jésù Kristì ń sọ, ó ní ìgbà tí a bá rí àwọn nǹkan wọ̀nyí, àwọn ìpọ́njú tí ó wà nínú ayé, àwọn ìdáyàpò tí ó wà nínú ayé, àwọn tí ó lè mú kí ọkàn rẹ̀ wẹ̀sì tí ó wà nínú ayé, àwọn àìní, ebi, èèyàn tí ó wà nínú ayé, wípé kí a má ṣe jẹ́ kí ọkàn wa kí ó dààmú, kí a mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí kò lè ṣaláìrí bẹ́ẹ̀, wípé ó ti lè ju bẹ́ẹ̀ lọ. Bí a bá wo Lúkù orí 21, Lúkù orí 21, ẹsẹ̀ 11, ìṣẹ̀lẹ̀ ńlá yóò sì wà káàkiri, àti ìyàn, àti àjàkálẹ̀ àrùn, ohun ẹ̀rù àti àmì ńlá yóò sì ti ọ̀run wá. Ní ẹsẹ̀ 25, àmì yóò sì wà lé òòrùn àti lé òṣùpá àti ní ìràwọ̀ àti lórí ilẹ̀ ayé, ìdààmú fún àwọn orílẹ̀-èdè nítorí ìpáàyà ti ariwo. Àyà àwọn ènìyàn yóò máa já fún ìbẹ̀rù àti fún ìrètí nǹkan wọn ni tí ń bọ̀ sórí ayé, nítorí àwọn agbára ọ̀run lẹ ó mìtìtì. Èyí ni Jésù Kristì sọ, kí àwọn ọmọ ẹ̀yìn kí ó ba lè mọ̀ ṣáájú wípé ìgbà ìpọ́njú wípé yóò wà nínú ayé. Ṣùgbọ́n a jẹ́ kí ó yé wa wípé kí a tujú ká, a jẹ́ kí ó yé wa wípé kí a gbẹ́kẹ̀lé Ọlọ́run. Èyí ni a fi ń bèèrè lọ́wọ́ ara wa wípé kí ni Bíbélì sọ wípé ó yẹ kí a ṣe ní àkókò ìdààmú, ní àkókò ìpọ́njú, ní àkókò ebi, ní àkókò ìyàn, ní àkókò àìríjẹ, ní àkókò àìrímu, ní àkókò àìríṣẹ́ṣe, ní àkókò tí ó jẹ́ wípé a ò tiẹ̀ lè rówó ilé san, ní àkókò tí ó jẹ́ wípé a ò lè tọ́jú ọmọ dáadáa, ní àkókò àìsàn, ní àkókò àjàkálẹ̀ àrùn. Kí ni ó yẹ kí a ṣe nígbà tí a bá rí àwọn ìdààmú wọ̀nyí? Kí n tó sọ ohun tí ó yẹ kí a ṣe, jẹ́ kí n fi tó ọ létí wípé àwọn tí kò lọ́lọ́run, àwọn tó jẹ́ aláìgbàgbọ́, nígbà tí wọ́n bá rí àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè ayé àti ní àrọ́wọ́tó wọn, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n máa ń ṣe ní àkókò ìdààmú, ní àkókò àìsàn, ní àkókò inúnibíni, ní àkókò tó jẹ́ wípé ìpọ́njú pọ̀ fún àwọn ènìyàn ìkan. Àwọn ẹlòmíràn wọn a máa pokùnso. Jẹ́ kí a wo Sámuẹ́lì 2, orí 17. Sámuẹ́lì 2, orí 17, láti ẹsẹ̀ 23. Nítorí Ahitofeli sì rí i pé wọn kò fi ìmọ̀ tirẹ̀ ṣe, ó sì di kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀, ni gari o si dide o lo ile re o si pale ile re mo o si so o si ku a si sin si boji baba re eyi je akoko ogun akoko wahala nitori wepe Absalom dide ogun si baba re Dafidi Aitofeli yi o ki Absalom leyin nigba ti o wa ri wepe imoran ati imo ti ohun fun Absalom pe ko mu se o si ro wepe bi Dafidi bi ba segun Absalom o daju wepe oni lati fi iya je ohun nitori iya ati iponju ti nbo ti asa ti Absalom ti o fe fa wa si ori ara re ati sori Aitofeli eni Aitofeli ni o fi lo pokun so eni a ma ri wepe opolopo ma nse ni aye ti wa yi nitori wepe won ko ni igbagbo ninu Olorun won ko ni igbagbo wepe bi nkan ti le loni wepe yo ro lola won ko ni igbagbo wepe o sese bi ekun pede ale kan wepe ayo nbo loro nitori aini reti won nitori aini igbagbo won nitori aile igbekele Olorun nitori won ro gbogbo nkan pin wipe ko tun se o ti anduro de iru awon eni be won lo pokun so won asiku iru eni ti o se para re bayi o ya ro wipe o n fe pokun so lati bo kuro ninu ijogbon lati bo kuro ninu ibinu lati bo kuro ninu iponju iru eni be o fi ara re sinu orun apadi lai to ojo yo se wa nibe titi lai yo ma jo ninu ina joku titi lai lai nitori be o ye ki o ye wa we pe bi a ba ni wahala bi a ba ni inu ni bini bi a ba ni ikunju bi a ba ni idamu okan eyi ko so we pe ki a lo pokun so o ye ki a mo we pe a ni Olorun o ye ki a mo wepe Olorun yo gbo ti wa o ye ki a mo wepe Olorun yo pese fun wa ohun ti o ye ki a se ni wepe ki a ro lu Olorun ki a lo si odo Olorun ki a gbadura ki a wo le fun Olorun ki a so fun wepe ohun ni igbekele wa kini awon elomiran ma nse ni akoko idamu bayi ohun ti awon elomiran ma nse ni wepe won a lo da majemu pelu satani ati pelu awon emi okunkun se oranti ohun ti a so ni ose ti o koja nigbati mo fi la oloye ewu ti o wa ninu gbigbekele eniyan ewu ti o wa ninu gbigbekele oro ewu ti o wa ninu gbigbekele eleran ara ti mo fi so fun o wipe awon elomiran won a ba iku da majemu won a ba iku kumule awon elomiran won a pada lo sinu egbe okunkun won a so wipe awon fe abo se oranti wipe a ka ninu Isaiah ni ose ti o koja wipe iru eke abo eke be wipe omi ti o kun gege bi idaju Olorun ni o gba won lo ati wipe gbogbo majemu ti awon won yi ti won ba ikuda gbogbo majemu ti awon iwon yi ti won ba ipo okuda wipe idaju Olorun ni o gba won lo patapata ari iru eni bayi ninu Bibeli Saulu oba kini ni Israeli ti o tun lo wa awon abokulo awon aje awon oso ti o nfe lati gbo nkan kan lenu won igba ogun na ni igba ogun o je igba ti okan ma nkororo igba ogun o je igba ti irewesi ma de ba okan igba ogun igba ini igba iyan igba irije igba irimu o je igba ti okan ma da mu pupo iru akoko yi ni Saulu wa won ti wo pe Saulu je eni to ti ni iyipada okan eni ti o ti ni okan titun ti a fun latowo Olorun sugbon nigba yi o dabi eni wo pe ohun paapa o ti ko Olorun sile ni igba ti o koko dori oye o ti ari ti o se ni wo pe gbogbo awon elemi okunkun gbogbo awon ti o je wi pe won ko lo Olorun ti won lo emi alalupaida emi oso emi aje gbogbo won ni Saulu ni o le kuro ni ilu ti ko je ki won ki ori bi gbe sugbon nigba ti o wa ri idamu o tun wa nwa won kaakiri wo Samuel kini ori kejidinlogbon Samuel kini ori kejidinlogbon lati ese ikeje Saulu si we fun awon iranse re pe e ba mi wa obirin kan ti o ni emi aboku soro emi o si to lo emi o si bere lodo re awon iranse re si we fun pe wo obirin kan ni endori ti o ni emi aboku soro ti o ranti pe mo ni solu yi tele tele o ni iyipada okan eje ohun ti a ma npe ni igbala ninu majemu titun eje ohun ti a ma npe ni ki eniyan ki o di atun bi ninu majemu titun apuni okan miran okan titun ṣugbọn o ti di apeyinda ko le bo lorun soro mo ko mo we pe bi onigbagbo bi eni ti o ti ni iyipada okan o ba ni wahala bo ba ni ikunju bo ba ni idamu bo ba ni inu ni bi ni bi o ba ni ogun ni igbese aye re ogun abele o ti o ye ki a se ni wo pe o ye ki a rolu olorun o ye ki a do ba le gba la jani waju olorun ki a so fun olorun wi pe ba ti to re o ba se rire o bi agbese aye wa ti rire a nfe ki olorun ki o wa ran wa lowo so lo le se be ko le ron pada awon nkan ti o ti wa si igbese aye re e ni afiri wi pe ise se Sọlu yi nihi ye ki a wo nigba ti o kọkọ dori mo so tele wo pe ohun ti o se ni pe o le iru awon eniyan wonyi o le won kuro ni ilu o le won kuro ni orile ede Israeli ni ese ikesan obirin na si da lohun pe wo iwo sa mo ohun ti Sọlu se ti ohun ti ke awon aboku soro obirin ati awon aboku soro okunrin kuro ni ile na nje e ha se ti iwo dekun fun emi mi lati mu ki won ki o pa mi obirin yi ti o je aboku soro ti o ni emi aboku lo eruba nigba ti o gbo oruko Saulu ko mo we pe Saulu ti di apeyinda ko mo we pe ohun ti Saulu ko sile tele tele ebi re ti o ti jade lati enu re o tun fe ko won je iwo nko elomiran iwo to ti jewo niwaju opolopo awon eniyan wi pe ati gba okan re la ti o ti so wi pe o ti kuro laarin awon ti o ni emi kemi emi ti o n gbe won sanle o ti kuro ninu ijo ti won ti n woso funfun ti won mu omi lati inu igo o ti kuro laarin awon ti won lo si eti okun ti won ro wi pe eti okun ni agbara wa o ti kuro ni aarin awon oso ati aje awon elomiran ti won ti kuro laarin iru awon eniyan be bi won ba ni wahala o sese boya won ti n gbadura won o si ti ibimo tabi ise ni o si tabi owo ni o duro lowo won tabi won gbianju lati kole fun igba pipe sugbon won o ti le kole yi tan a ma riro awon eniyan be won tun ma yo kele kele lo si odo awon adahun se won tun ma yo kele kele lo si awon ti won rubo awon ti ma ni lo mu eran wa lo mu ti bi wa lo mu ton wa iwo to ti lo lorun tele tele iwo to ti gba Jesu Kristi gbo tele tele iwo to ti jeri igbala ni idapoju ile ati loju opolopo awon eniyan e se ta tun ri o to je iwo na lo tun mu adie sabe agbada to tun lo ba baba asale kan loru o je iwa peyinda eyi ni ari ti Saulu se awon elomiran won aso funfun to ti jo tele tele e se ti o tun je wipe iwo lo tun lo sodo abaniranso lo ni ki won ran aso funfun ki se dipa lo n lo ni saranso fun mi saranso mo mo nkan toju mi ri mo mo iya ti mo n je mo mo iponju ti mo n ba pade omo o le lo awon omo o le lo sile iwe iyawo oro n jeje awon ana papa ojuse to ye ki ma se fun awon ebi mi ati fun awon ana mi o le se inu aso funfun mi ebi nkan to ba ma da ko da o mo nkan to n se o mo wipe o fe ki olorun ki o ko eyin si e o fe ki satani ki o tun ma damu re awon elomiran ebi ani ri won ni ile isin won tun lo sodo awon aboku soro awon aboku lo won lo sodo awon oso awon aje nitori pe won fe bimo bi o ba si bi won pe arabirin se o si nkan o e ma je ki ese yin ki o ye ni ile olorun o a o ri yin dede se ko si nkan ani ko si nkan ani sugbon nsin mo ti mo bi tagbara wa nitori pe se o mo emi na omo dipa ni mi o pe ta ti jo nlo sugbon omi bayi lati igba ti mo ti dele oko mi o loyun kan lataro daleri sugbon mo ti debi kan sin ibe to ba debe agbara wa nbe iru agbara wo agbara okunkun agbara to run eniyan lo sorun apadi agbara to n gba omo latodo igi agbara to n gba omo latodo awon emi esu omo to ma se ku pa e lo fe lo gba lodo igi awon omo raun raun omo omo ti ki gbo taye omo ti ki mo nkankan omo ti o je pe boran si lo sile iwe ko ni le lo iru omo wo lo nfe o.

olùṣọ́ àgùntàn gbà tí mo lọ sí ìpàdé ìta gbangba níbì kan tí mo sọ pé mo fẹ́ rí evangelist kíá ni mo rí evangelist òun ló àdàkọ àwọn orúkọ angẹ́lì òun ló fún mi nǹkan tó máa ṣe kó pa ènìyàn ó fẹ́ gba ìjọba ọlọ́run lọ́wọ́ rẹ èyí ni a rí tí Saul ṣe wo ẹsẹ̀ ìkẹjọ Saul sì pa ara rẹ̀ dà ó sì mú aṣọ mìíràn wọ̀ ó sì lọ àwọn ọmọkùnrin méjì sí pẹ̀lú rẹ̀ wọ́n sì wá sí ọ̀dọ̀ obìnrin náà lé òru wọ́n fi òkùnkùn bojú ó sì wí pé èmi bẹ̀ ọ́ fi ẹ̀mí abókù sọ̀rọ̀ dá nǹkan fún mi kí o sì mú ẹni tí èmi ó dárúkọ rẹ̀ fún ọ wá sí òkè fún mi èyí ni àwọn ẹlòmíràn máa ń ṣe ní àkókò ìdààmú ní àkókò àìríjẹ ní àkókò wàhálà irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n jẹ́ àwọn tí kò forí tì í ní Matthew 24:14 ẹsẹ̀ ìkejìlá àti nítorí ẹ̀ṣẹ̀ yóò di púpọ̀ ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ yóò di tútù nítorí ẹ̀ṣẹ̀ yóò di púpọ̀ ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ yóò di tútù nítorí bẹ́ẹ̀ ọlọ́run kìlọ̀ fún wa wípé kí a má ṣe bí àwọn tí kò lọ́lọ́run kí ni a rí tí àwọn ẹlòmíràn tó máa ń ṣe ní àkókò ìdààmú àkókò àìríjẹ àkókò àìrímọ àwọn ẹlòmíràn wọn a tẹkọ̀ létí wọn a lọ sí òkè òkun bí ó tilẹ̀ jẹ́ wípé lọ́hùn-ún kò sí ẹgbẹ́ àwọn oníhìnrere kò síbi tí wọ́n ti lè gbọ́ ọ̀rọ̀ ọlọ́run lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n a sá lọ àwọn ẹlòmíràn bí wọ́n tilẹ̀ fẹ́ fi tó olùṣọ́ àgùntàn létí kì í ṣe láti gba ìmọ̀ràn kì í ṣe wípé kí a lè tọ́ wọn sí ọ̀nà tí ó dára ohun tí wọ́n máa ń ṣe ni pé wọ́n a kàn kọ ìwé hẹ́rẹ́hẹ́rẹ́ kan wọ́n a sọ pé olùṣọ́ àgùntàn ó pẹ́ tí mo ti ń gbèrò yìí pé mo fẹ́ lọ sí ilẹ̀ òkèèrè nítorí wípé àwọn ọmọ òrùn jẹjẹ níhìn ìyàwó ò rí nǹkan níhìn báyìí ń lọ báyìí ń ṣe nítorí bẹ́ẹ̀ àwọn ti lọ ká máa gbàdúrà fún ọ irú àdúrà bẹ́ẹ̀ ṣé àdúrà tó ò lè dúró dè àdúrà tó lè wá gbà fún ara rẹ ó ti lọ ó wá ń kọ ìwé ránṣẹ́ wípé kí olùṣọ́ àgùntàn kí ó máa gbàdúrà fún ọ ṣé ìfẹ́ ọlọ́run nìyẹn ṣé èyí kì í ṣe ìwà àwọn aláìgbàgbọ́ àkókò sí fún mi láti ka nǹkan wọ̀nyí nínú bíbélì nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ni ó ń ṣe àwọn nǹkan wọ̀nyí àwọn ẹlòmíràn wọn kì í ronú padà ní àkókò ìpọ́njú èyí tí ìpọ́njú yìí ìbámu wọn súnmọ́ ọlọ́run èyí tí ẹkún wọn omijé wọn ìbámu wọn súnmọ́ ọlọ́run èyí tí ìpọ́njú àti ìyà tó ń jẹ wọn èyí tí ìbámu wọn súnmọ́ ọlọ́run wọn kì í ṣe bẹ́ẹ̀ ní àkókò ìpọ́njú àkókò àìríjẹ wọn a tún máa bú ọlọ́run wọn a tún máa bá ọlọ́run jà yẹ kí a wo ìwé ìfihàn orí kẹsàn-án ẹsẹ̀ 20 àti ẹsẹ̀ 21 ṣùgbọ́n àwọn ènìyàn yòókù tí a kò tí ì pa ìyọnu wọ̀nyí tí a kò sì ti ipa ìyọnu wọ̀nyí pa wọ́n sì kò sì ronúpìwàdà iṣẹ́ ọwọ́ wọn kí ó má ṣe sin àwọn ẹ̀mí èṣù àti èrè wúrà àti ti fàdákà àti ti idẹ àti ti òkúta àti ti igi mọ́ àwọn tí kò lè ríran tàbí kí wọ́n gbọ́ràn tàbí kí wọ́n rìn bẹ́ẹ̀ ni wọn kò ronúpìwàdà ènìyàn pípa wọn àti oṣó wọn àti àgbèrè wọn àti olè wọn èyí ni a rí tí àwọn tí ó wà nínú ayé ń ṣe wípé bí wàhálà tilẹ̀ wà bí ìpọ́njú tilẹ̀ wà èyí tí wọn ìbá fi wá sí ọ̀dọ̀ ọlọ́run èyí tí wọn ìbá sá sí abẹ́ òjìji olódùmarè èyí tí wọn ìbá rọ̀ mọ́ àgbélébu kristi wọn kì í ṣe bẹ́ẹ̀ ohun tó máa ń ṣe ni pé wọ́n tún máa ń tẹ̀síwájú ní ìwà ẹ̀ṣẹ̀ wọn ṣùgbọ́n àwa tí a jẹ́ ti ọlọ́run àwa tí a ti ní ìgbàlà àwa tí a mọ ọlọ́run gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà wa kí ni ó yẹ kí a ṣe ní àkókò ìpọ́njú ohun kìíní tí ó yẹ kí a ṣe a sọ fún wa nínú bíbélì nínú Jọ̀hánù 14:1 ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú ẹ gba ọlọ́run gbọ́ ẹ gbà mí gbọ́ pẹ̀lú èyí ni ìṣísẹ̀ àkọ́kọ́ tí onígbàgbọ́ ní láti gbé ní àkókò ìpọ́njú àkókò àìsàn àkókò inúnibíni.

má ṣe jẹ́ kí ọkàn yín dàrú. Ohun tí èṣù máa ń gbìyànjú láti ṣe ni wípé bí a bá ní ìdààmú, bí a bá ní wàhálà, bí a bá ní inú ni bí ni, a jẹ́ kí àyà kí ó fò wá, a mú ìdààmú wọ inú ọkàn wa, a jẹ́ kí a gbàgbé àwọn ìlérí Ọlọ́run, a jẹ́ kí a gbàgbé àti gbàdúrà àti kẹ́pẹ́ Ọlọ́run. Èyí ni Jésù Kristì fi ń sọ fún wa wípé kí a ṣẹ̀ṣọ́ lórí ọkàn wa, kí a ṣẹ̀ṣọ́ lórí èrò inú wa, kí a má ṣe jẹ́ kí ọkàn wa dàrú, kí a gba Ọlọ́run gbọ́. Ṣé o mọ̀ wípé Ọlọ́run ó jẹ́ alágbára, kì í bá tì ni, kò sí kò ṣeé ṣe fún Ọlọ́run. Kí o sì rántí wípé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu tí a ń kà nípa rẹ̀, wọ́n jẹ́ àwọn iṣẹ́ ìyanu tí ó ṣẹlẹ̀ ní àkókò ìpọ́njú, àkókò inúnibíni, àkókò ìyà fún àwọn ọmọ Ọlọ́run. Àwọn ẹlòmíràn wọ́n máa ń rò wípé èéṣe tí a fi ní ìpọ́njú báyìí, èéṣe tí a fi ní àjálù wàhálà báyìí. Ó yẹ kí o mọ̀ wípé àkókò ìpọ́njú ni a máa gbára Ọlọ́run. Wo àwọn iṣẹ́ ìyanu tí Ọlọ́run ṣe fún àwọn ọmọ Ísírẹ́lì nínú Májẹ̀mú láéláé. Wo iṣẹ́ ìyanu tí Ọlọ́run ṣe tí a ń kà nípa rẹ̀ nínú Májẹ̀mú titun. Àkókò wo ni Ọlọ́run ṣe àwọn iṣẹ́ ìyanu wọ̀nyìí? Ṣe rántí àwọn ọmọ Ísírẹ́lì tí mo mẹ́nu kàn lẹ́ẹ̀kan. O rí i wípé wọ́n ń lọ ní ọ̀nà ní aginjù. Bí wọ́n ti dé etí òkun pupa, bẹ́ẹ̀ ni a rí wípé àwọn ọmọ Íjíbítì tí wọ́n gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́, tí wọ́n gbẹ́kẹ̀lé ẹṣin, bẹ́ẹ̀ ni wọ́n lé wọn bá. Ìgbà yìí gan ni agbára Ọlọ́run ni ó farahàn rántí wípé iṣẹ́ ìyanu yìí ti pínpín òkun pupa níyà. Ó jẹ́ àkókò ìpọ́njú, àkókò ìyà, àkókò ìdààmú fún àwọn ọmọ Ísírẹ́lì. Rántí tí a bá ń sọ wípé odi Jericho wó lulẹ̀, àkókò wo ni odi Jericho wó lulẹ̀? Ó jẹ́ àkókò ìyà, ó jẹ́ àkókò ogun fún àwọn ọmọ Ísírẹ́lì. Ṣe rántí pé Joshua ó gbàdúrà, ó ní kí oòrùn kí ó dúró ní ipò rẹ̀, kí òṣùpá kí ó dúró ní ipò rẹ̀. Àkókò wo ni? Àkókò ogun ni. Ṣe rántí ìṣẹ́gun tí Dáfídì ní lórí Gòláàtì? Àkókò wo ni? Àkókò wàhálà ni, àkókò ogun ni. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ìyanu tí a ń kà, ó jẹ́ àkókò ìpọ́njú fún àwọn ọmọ ẹ̀yìn, àwọn tí ó tẹ̀lé Ọlọ́run. Bí a bá sì wo inú Májẹ̀mú titun, bí a bá sọ wípé Jésù Kristì ti dìde, ó sì sọ fún ìkún omi àti àwọn nǹkan tí ó ń bì lu omi wípé kí ó dákẹ́, jẹ́ àkókò wo ni? Àkókò wàhálà ni, àkókò tí àwọn ọmọ ẹ̀yìn tí ọkàn wọn dàrú, tí ọkàn wọn dààmú, tí wọ́n ké pe Olúwa. Ṣe rántí wípé ìgbà tí a sọ wípé ilé túbú ṣì ṣeé sílẹ̀, a sì tú gbogbo èdè, àwọn tí ó wà nínú túbú, àkókò wo ni? Àkókò tí Saulu, Paulu nísinsìnyí, àti Sila tí wọ́n ń jìyà, àkókò igan ni. A rí pé Ọlọ́run mú wàhálà wọn kúrò. Nítorí bẹ́ẹ̀, rántí àwọn ìlérí Ọlọ́run. Ó rántí Shedraki, Meshaki àti Abednego, bí a ṣe tú wọn sílẹ̀, bí a ṣe dá wọn sílẹ̀ kúrò nínú iná ìléru. Àkókò wo ni? Àkókò inú ni bíni láti ọ̀dọ̀ Nebukadnezari. Nítorí bẹ́ẹ̀, bí ìdààmú bá dé, ó yẹ kí ìdààmú yìí kí a sọ di àkókò iṣẹ́ ìyanu. Bí a bá ní inú ni bíni, kí a sọ àkókò inú ni bíni yìí kí a sọ di àkókò iṣẹ́ ìyanu. Bí a bá ní ìpọ́njú, àìríjẹ, àìrímu, àìrówó ilé san, kí a sọ àkókò wàhálà yìí kí a sọ di àkókò iṣẹ́ ìyanu. Nítorí bẹ́ẹ̀, ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú. Ẹ gba Ọlọ́run gbọ́, ẹ gbà mí gbọ́ pẹ̀lú, ẹ gba Jésù Kristì gbọ́ pẹ̀lú. Èyí ni Jésù Kristì ń sọ fún wa. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan. Wo Tẹsalóníkà kejì, orí kìíní, ẹsẹ̀ ìkeje. Tẹsalóníkà kejì, orí kìíní, ẹsẹ̀ ìkeje. Àti fún ẹ̀yin tí à ń pọ́n lójú, ìsinmi wà, ìsinmi pẹ̀lú wa nígbà ìfarahàn Jésù Olúwa láti ọ̀run wá, láti nínú ọ̀wọ́ iná pẹ̀lú àwọn áńgẹ́lì alágbára rẹ̀. Ó ní àwa tí à ń pọ́n lójú, àwa tí a ní wàhálà, àwa tí a ń dáyàpọ̀, kí a sinmi nínú ìlérí Ọlọ́run, kí a sinmi pẹ̀lú àwọn àyànfẹ́, kí a sinmi pẹ̀lú àwọn ènìyàn mímọ́, kí a má ṣe jẹ́ kí ọkàn wa kí ó dààmú, kí a máa sá sókè sá sódò ní wíwá ìrànlọ́wọ́ lọ sí ọ̀dọ̀ àwọn ènìyàn, kí a kó gbogbo àníyàn wa lé Olúwa, nítorí òun ṣe ìtọ́jú wa. Wo Pétérù kìíní, orí karùn-ún, ẹsẹ̀ ìkeje.
Peteru kini ori karun ese ikeje e ma ko gugu aniyan yin le nitori ti ohun se itoju wa je ke awo ori Dafidi ori ogofa lekan ori Dafidi ori ogofa lekan iye ni ni okan eji okan lati ese ikini emi o gbe oju mi si ori oke won ni nibo ni iran lowo mi tin wa nihi ni olorin Dafidi lo so fun wa wi pe nigbati ko si iranwo ninu aye nigbati ko si iranwo ni isalele nigbati ko si iranwo ni ogun nigbati ko si iran lowo lodo awon eniyan wi pe ohun o gbe oju si ori oke won ni nibi ti iran lowo yo ti wa iran lowo mi ti owo oluwa wa ti o da orun ohun aye eni o ye ki o je idakoro ora idakoro wa eni o ye ki o je igbekele wa iyo ni eyin ni o ye ki o je itileyin fun eni kokan wa iran lowo mi ti owo oluwa wa oluwa ti ki baati oluwa ti oro re ki ye oluwa ti ileri re ki ta se iran lowo mi o ti owo oluwa wa oluwa ti o da orun ohun aye bi o ba ro lori oro ti an ka yi oluwa ti o ni agbara to tobi to bege to ga to bege lati da orun ohun aye awon nkan kekeke ti o wa ni igbesi aye wa awon nkan won yo asuro fun olorun ti ki yo le se rara ko se o to asuro fun olorun lati se ni ese keta ohun ki o je ki ese re ki o ye mi o gbo ami re to ohun ki yo je ki ese re ki o ye eni ti o pa omo ki o to gbe kiyesi eni ti pa Israeli mo ki to gbe be ni ki sun oluwa le olupamo re oluwa le ojiji re le owo otun re orun ki yo pa o nigba osan tabi osopa nigba oru oluwa yo pa omo kuro ninu ibi gbogbo oluwa yo pa omo kuro ninu ibi gbogbo iba se ibi ajakale arun iba se ibi aisan iba se ibi airije ibi airimu ibi iyan ibi ogun abele oluwa yo pa omo kuro ninu ibi gbogbo yo pa okan re mo oluwa yo se pa alo ati abo re mo lati igba yi lo ati titi lai lai eje ki a dide ki a so fun olorun wi pe ireti wa wa ninu olorun eje ki a dide ki a gbadura si olorun ki a ke pe olorun bi o ba ti je apeyinda bi o ba ti je awon ti o tun pada lo si odo awon emi apokulo ti o tun pada lo si odo awon oso ati awon aje ti o so wi pe ohun wa omo kaakiri ohun wa ise kaakiri ohun wa duke aye yi lodo awon esu ati awon emi esu so fun olorun wi pe oronu pada lati isinsin lo wi pe iwo ma gboju re si ori oke won ni nibi ti iranlowo re tin wa wi pe lati isin lo iranlowo re yo ma ti odo oluwa wa ati wi pe o yo ma pa omo alo re ati abo re yo je olupamo re ni igba gbogbo ni akoko wahala yi ni akoko inu nibiri ni akoko ikoju ni akoko oda ni akoko airije ni akoko airimu eje ki agbekele olorun eje ki asimile oluwa eje ki ko gbogbo aniyan wa ki a ko le oluwa eje ki agbadura pelu igbagbo ki a mo wi pe olorun fun ara re ti o da orun ati aye o tobi to lati gba wa o tobi to lati pese fun wa o to o si ni nkan to lati pese fun wa eje ki a so fun olorun wi pe a o gbekele a o din a o duro ti titi de opin ki a mo wi pe bi ekun tile pe yanlekan ayo n bo li owuro re ati pe jesu eni ti a reti ni pe de bi o ba si ti de yo ko awon ayan fe lo si ile ogo rodo olorun de agbelebo jesu kristu ni yo so fun wi pe ninu wahala inu aye yi ninu ikoju inu aye yi wi pe o duro pelu olorun o si pori ti titi de opin ati wi pe ire ofe olorun yo wa pelu re olorun yo si ma pa omo yo ma toju re yo ma pese fun o ni kikun lati inu oro re ninu ojo so fun olorun wi pe igbekele re wa ninu olorun
ipe igbekele re si ninu won aye yi osi si ninu awon agbara okuku ninu aye yi ko pe igbekele re o wa ninu olorun ni kan soso

méje. Ó ní kìkì ojú rẹ ni wọ́n fi máa wo èrè àwọn ènìyàn búburú nítorí kì yóò lè súnmọ́ ọ̀dọ̀ rẹ. Nígbà tí o bá mú kọ́kọ́rọ́ ilẹ̀kùn ìbùkún Ọlọ́run tí ó sì ṣí i nígbà náà ni àwọn nǹkan wọ̀nyí yóò ṣẹlẹ̀. Ìwọ ò wà lé àìléwu nítorí pé ìrètí wà fún ọ. Má ṣe sọ̀rì tínú. Kò sí ohun tí ó dé bá ọ tí ò dé bá ẹnìkankan rí. Kò sí ohun tó dé bá ọ tí ó láti kárí sọ kí o sì máa sọkún tàbí kí o fẹ́ pokùnso rárá. Bí ó tiẹ̀ ti múlẹ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ti sọ fún ọ wípé ó ya òpin dé. Ìgbà báyìí ni ó yẹ kí o kú. Ọlọ́run sọ fún ọ wípé bí o bá jẹ́ fi ọkàn rẹ sí ohun tí mo ń sọ fún ọ ní àṣálẹ̀ yìí, ó sọ pé ìrètí wà fún ọ. Bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ, bí iṣẹ́ bá ti bọ́lé ọwọ́ rẹ, bí ó bá dàbí ẹni pé kò sí ọ̀rẹ́ kankan fún ọ rárá, bí ó bá dàbí ẹni pé ọ̀tá pọ̀ jù fún ọ ní ilé tàbí ilé òde, bí ó bá dàbí ẹni wípé gbogbo ohun tí ó ń ṣe ni kò ní àṣeyọrí ni kò ní ìyọrísí rere, ó sọ wípé bí o bá jẹ́ mú kọ́kọ́rọ́ tí a ń fún ọ ní àṣálẹ̀ yìí tí o ronú pọ̀ àdà tí o sì ní kí ẹ̀jẹ̀ Jésù kí ó wẹ̀ ọ́ ní ìrètí wà. Àní ìwọ ó rin ilé rẹ wò, ìwọ ó sì sinmi lẹ àlàáfíà, ìwọ ó sì dùbúlẹ̀ pẹ̀lú, kì yóò sì sẹni tí yóò dẹrù bà ọ́. Àní ọ̀pọ̀ ènìyàn yóò máa wá ojúrere rẹ. Bí a parí ẹ̀kọ́ wa pẹ̀lú Chronicle 2, orí 7, ẹsẹ̀ 14, bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́ bá rẹ ara wọn sílẹ̀. Bí o bá gbéraga, bí o bá fẹ̀, bí o bá sọ wípé èwo ni mo tún gbọ́ yìí, inú ìgbàgbọ́ ni a bí mi sí, mo sì ti máa ń lọ sí ilé ẹ̀sìn, ó pẹ́ tí mo ti ń ka bíbélì, gbogbo èyí tí wọ́n tilẹ̀ ń sọ yìí pàápàá ni mo mọ̀ sórí. Ó ní bó o bá gbéraga bẹ́ẹ̀, bó o bá wá gẹ́gẹ́ bí aláìní, ẹni tí ò jẹ́ nǹkan, ẹni tí ò tó nǹkan, bí o bá wá gẹ́gẹ́ bí ẹni tí ó ń bẹ̀bẹ̀, bí o bá wá gẹ́gẹ́ bí ẹni tí ó ń tọrọ ohun kan lé ọwọ́ Ọlọ́run, ó sọ wípé bí ìwọ bá rẹ ara rẹ sílẹ̀, bí wọ́n bá rẹ ara wọn sílẹ̀, tí wọ́n bá sì gbàdúrà. Ó jẹ́ mọ̀ wípé àwọn ẹlòmíràn wọn mọ ohun tí wọ́n ń pè ní àdúrà. Bí a bá ń gbàdúrà, ó ṣeéṣe kí wọ́n rí ẹni tí ó ń sọkún kíkorò nítorí ẹ̀ṣẹ̀ wọn, nítorí pé wọ́n mọ ibi tí wọ́n ti balẹ̀ jẹ́ dé. Àwọn ẹlòmíràn tí wọn kò mọ bí ẹ̀mí Ọlọ́run bí ó ṣe ń ran àwọn wọ̀nyí tí wọ́n ń gbàdúrà lọ́wọ́ láti gbàdúrà pẹ̀lú ìrònúpìwàdà, tí wọ́n ń kó ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, ó ṣeéṣe kí àwọn ẹlòmíràn kí wọ́n máa gbàdúrà sókè, Ọlọ́run dáríjì mi, Ọlọ́run jẹ́ kí n rí ìbùkún rẹ, mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́, mi ò ní rìn ní ọ̀nà ẹ̀ṣẹ̀ mọ́, dáríjì mi, wá gba ọkàn mi là, fi ẹ̀jẹ̀ Jésù wé ọkàn mi. Ó ṣeéṣe àwọn èèyàn tí wọn ò mọ bí a ti gbàdúrà, wọn á la ojú wọn pé àṣejù leléyìí. A lè sọ jẹ́jẹ́ ni, a lè sọ jẹ́jẹ́. Lọ́jà, gbà tó fẹ́ ra nǹkan, o lè sọ jẹ́jẹ́ ni. Gbà tó lọ sí ilé báǹkì, ilé ìfowópamọ́sí, mo fẹ́ gbowó tí àwọn èèyàn tí wọ́n rán síwájú ẹ, tí wọ́n fẹ́ gbowó ṣáájú ẹ, torí wípé àwọn tó ń kó síwájú wọn a máa tilẹ̀kùn wọn mi bí láàrin nǹkan kan gba. O kí gbé, o sọ̀rọ̀, o ní kí wọ́n má gbàgbé ẹ. Gbà tí o rí àwọn èèyàn tí wọ́n ń pinṣẹ́, o kí gbé sọ̀rọ̀, o ní mo wà ń bí ẹjọ́ o, mi ò tí ì rí ṣe o, o sọ bẹ́ẹ̀. O lọ sí fátìrì, o bẹ̀bẹ̀, wọ́n wá síwájú Ọlọ́run, o wá dákẹ́, o wá sọ pé bó bá fẹ́ bùkún mi, a rí mi ń bínà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń wà, Ọlọ́run mọ èyí tó wá ṣe, bóyá o wá wòran ni Ọlọ́run o mọ, èyí tó bá sọ lẹ́nu ẹ ni Ọlọ́run máa fi mọ̀ bóyá o wá wòran ni àbí o wá rí nǹkan kan gbà. Gbà tí àwọn yòókù tí wọn ò jẹ́ èrò wòran.

ṣí ilẹ̀kùn ìbùkún ọlọ́run pẹ̀lú ronúpìwọ̀dà. Jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá kí o sì kọ́ ọ sílẹ̀. Ẹ̀jẹ̀ Jésù Kristì yóò sì wẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ náà kúrò pátápátá.

ni oruko Jesu Kristi Oluwa wa. Ni oruko Jesu Kristi Oluwa wa. Ni oruko Jesu. Bi o ba mo wi pe o setan tokan tokan pelu ipinu lati ko gbogbo ese sile pata pata ati lati gba eje Jesu Kristi ki o wo inu okan re mo lai da ese kankan sile na owo re soko nibi ti o gbe wa ti o ba je wi pe ni tooto lai si okan agabagebe lai si okan ti o siye meji bi o ba je pe ni tooto tokan tokan tinu tinu ni o fi ko gbogbo ese sile ti o si fe ki eje Jesu Kristi omo Olorun ki o wo inu okan re mo nibi ti o wa mo fe ki o na owo re si oke eyi ni o fi so wi pe isopo ti o wa pelu emi ati ese mo ja e ti o wa pelu emi ati aye mo ja irepo ti o wa laarin emi ati esu mo ba je mo si fe ki eje Jesu Kristi ki o wo inu okan mi mo lai ku ese kan soso mo fe ki igbesi aye mi ki o de otun isise yi ni a pe ni igbala bi o se na owo re soke ni gba olorun gbo so fun olorun wi pe mo gbagbo e ko ti dariji mi mo si gbagbo wi pe lati oni lo emi ati ese a o ni nkan kan lati se mo gbagbo wi pe eje Jesu Kristi o wo emi mo patapata lati oni lo mo si se ipinu lati ba Jesu ri lati oni lo mo se ipinu lati ma ri ni imo awon eniyan buburu ati lati ma se duro ni odo awon elegan ati lati ma se joko ni joko awon elese mo se ipinu mo si gbagba wipe olorun ti deriji mi ni oruko Jesu Kristi Oluwa wa. Baba a dupe lowo re wipe awa ni o se ni olorire lati ri kokoro ti silekun ibukun Olorun a si dupe wipe esu to ma je ki ori eniyan ki o ko ire re o je ki a gbo si lenu o je ki o de wa ni igbekun o je ki o di wa loju o je ki o di wa ni eti a dupe wipe o fun wa ni anfani yi lati wa nihin loni lati mo wipe ibukun ire ati anu wipe o wa wipe kokoro re kokoro ilekun lati debe o si ti fi han wa pelu a dupe lowo re gba pe ati yin wa ni oruko Jesu. Je baba
ẹ̀ṣẹ̀ tí lẹ̀ mọ́ ní ẹ̀ṣẹ̀ tí gba ìbùkún lọ́wọ́ ènìyàn bí ó ti wù kí ó kéré tó gbogbo àwọn tí àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n ti jẹ́wọ́ tí wọ́n ti kọ̀ sílẹ̀ á bẹ̀bẹ̀ pé gẹ́gẹ́ bí ìlérí rẹ dáríjì wọn ní orúkọ Jésù. Ìwọ lẹ ẹni tí ó ń wí tí ó ń ṣe bẹ́ẹ̀. Ìwọ ní ṣe ìlérí tí ó kì í yẹ. Ìlérí rẹ wípé bí àwọn ènìyàn náà tí a ń pe orúkọ mi mọ́ bí wọ́n bá jẹ rẹ ara wọn sílẹ̀ tí wọ́n sì gbàdúrà tí wọ́n sì wọ ojú mi tí wọ́n sì kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀ wípé ó daríjì. Àwọn ènìyàn wọ̀nyí dé wọ́n dé ẹnu ọ̀nà ilẹ̀kùn ìbùkún rẹ wọ́n ń bèrè fún ìdáríjì fún ìdáláre fún ìwẹ̀nùmọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. A sì gbàgbọ́ wípé gbà tí wọ́n ti lè ṣe ìpinnu tí wọ́n sì kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀ tí wọ́n sì bẹ̀bẹ̀ fún ẹ̀jẹ̀ Jésù tí a ta sílẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wọn láti wẹ̀ wọ́n mọ́. A gbàgbọ́ pé ó ti gbọ́ ní orúkọ Jésù. Dáríjì. Ṣàánú. Kó àwọn ẹ̀ṣẹ̀ wọn lọ pátápátá. A dúpẹ́ wípé ó ti gbọ́. A dúpẹ́ pé ó ti ṣe fún wa. Àwa tí ó fi ìgbàlà rẹ dá lọ́la ní àṣálẹ̀ yìí a bẹ̀ ọ́ wípé kẹnikẹ́ni nínú wa kí a má tún ṣe padà sínú èébì wa mọ́ ní orúkọ Jésù. Agbára láti máa lọ àti láti má ṣe dẹ́ṣẹ̀ mọ́ a gbàgbọ́ wípé a ti gbà á ní àṣálẹ̀ ní orúkọ Jésù. Nísinsìnyí a ń bẹ̀bẹ̀ wípé ẹnikẹ́ni tí o ti ní wàhálà nínú ilé tí kò lè sùn tí ó làlákàlà tí a ń dá lóró tí a ń ṣẹ́ níṣẹ́ tí ayé náà tí èṣù sì ń lé tí àìsàn fi tí ó fi ara rẹ̀ ṣe ibùgbé a bẹ̀ wípé pẹ̀lú agbára rẹ̀ àtòkè wá dá wọn sílẹ̀ ní orúkọ Jésù. Gbogbo ẹnikẹ́ni tí ó ní ìrora tàbí àìsàn ní àgọ́ ara rẹ̀ nísinsìnyí a pàṣẹ pẹ̀lú agbára rẹ nípa ìná Kristi Jésù tí a fi mú wọn láradá. Mú wọn láradá ní orúkọ Jésù. Àwọn tí ọwọ́ oṣó tàbí àjẹ́ tàbí ọ̀tá tí ó ti wà lára wọn a fi ẹ̀jẹ̀ rẹ ẹ̀jẹ̀ Jésù Kristi tí ó máa ń pa iná ọfà ẹni bí ni a fi sàmì sí oníkálukú wọn lára. A bẹ̀ ọ́ wípé kí gbogbo àrùn àìsàn àti ọwọ́ oṣó àti àjẹ́ kí ó kúrò ní ara wọn ní orúkọ Jésù. Jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ kí ó mọ́lẹ̀ fún wọn. Àwọn tí òkùnkùn bò mọ́lẹ̀ jẹ́ kí wọn kí ó rí òwúrọ̀ ire àánú Ọlọ́run ní orúkọ Jésù. Àwọn tí ó jẹ́ pé títí dé ìsinsìnyí ewé wọn ó rẹ̀ ọmọ ń kú mọ́ wọn lọ́wọ́ wọ́n sì ń pàdánù owó wọn. A bẹ̀ ọ́ wípé àwọn àdánù wọ̀nyí báwa dá wọn dúró ní orúkọ Jésù. A dúpẹ́ pé ó ti ṣe. A dúpẹ́ pé ó ti gbọ́ tiwa. A dúpẹ́ pé láti àṣálẹ̀ yìí lọ ire àti àánú rẹ ni yóò máa tẹ̀lé wá. Ìbùkún rẹ sì jẹ tiwa láti àṣálẹ̀ yìí lọ. Ìgbàlà tí ó sì ti fi fún wa tí ó wà nínú ọkàn wa tí ó bá ọkàn wa jẹ́rìí wípé ìgbà tí a ti jẹ́wọ́ tí a sì ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ tí a ti bẹ̀bẹ̀ fún ẹ̀jẹ̀ Jésù láti wẹ̀ wá mọ́ láti wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ wa a bẹ̀ ọ́ pé ìgbàlà yìí má ṣe jẹ́ kí ó kúrò lé ọkàn wa. A dúpẹ́ pé ó ti gbọ́ tiwa. A dúpẹ́ pé ó ti dáhùn àdúrà wa ní orúkọ Jésù Kristì Olúwa wa.

obi ara rẹ léèrè wípé bí ọlọ́run bá wò ọ́ tí ó ń sọ wípé ta ni ó ní kí o tẹ àgbàlá òun nínú ayé tí ó ń sọ wípé ilé tí a fi ọwọ́ kọ́ tí a ń pè ní tẹ́ḿpìlì tàbí tí a ń pè ní ilé ìsìn tí ọlọ́run rí ọ níbẹ̀ tí ó sọ wípé ẹ lè jáde wípé ta ni ó pè ọ wá o gbọ́ wípé wọ́n ń pe orúkọ olúwa ìwọ náà pẹ̀lú ọwọ́ ẹ̀tẹ̀ ọwọ́ ẹ̀tẹ́ ọwọ́ ẹ̀ṣẹ̀ ò ń gbé bíbélì ìwé ọlọ́run tó ní àfara ẹgbẹ́ jáde kúrò nínú ilé ayé ilé tí a fi ọwọ́ kọ́ mélòó mélòó ní ilé ọ̀run bí ó bá jẹ́ wípé Jésù gbà tí ó wà nínú ayé ó rí àwọn tí wọ́n wà ní tẹ́ḿpìlì àwọn tí wọ́n sọ wípé wọ́n fẹ́ sin ọlọ́run bí ìwọ náà ti wá ní òní tó sọ pé o gbọ́ wípé wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ pẹ̀lú ògùn nínú àpò rẹ pẹ̀lú ìgbàdí nídìí rẹ pẹ̀lú òrùka ẹ̀rẹ lọ́wọ́ rẹ ìwọ náà gbọ́ pé wọ́n ní gbé ìwọ náà bá gbé bíbélì ò ń sáré bọ̀ bó ló ń lọ a fẹ́ lọ sin ọlọ́run ni àwọn dípà wọ́n gbé tuntun dé o wọ́n ní kí a ká lọ èmi náà ń tẹ̀lé wọn lọ pẹ̀lú ògùn dúdú lápò ẹ èyí tó fi sẹ́nu èyí tó fi sídìí èyí tó fi sọ́rùn èyí tó fi sápò ìwọ náà gbé bíbélì òde ọlọ́run wá ní ta nìyí èwo ló ń ṣe níhìn-ín ẹ lè jáde bọ́lọ́run ò tiẹ̀ sọ bẹ́ẹ̀ fún wa àwọn áńgẹ́lì wà bí wọ́n mọ̀ ọ́ Jésù wà bí ayé àtijọ́ ẹgba ló fi lé irú yín jáde àwọn tí wọ́n rò pé wọ́n fẹ́ sìn ṣùgbọ́n tí ìwà ẹ̀ṣẹ̀ tí ò kúrò lọ́wọ́ wọn ni Jésù mú ẹgba Jésù tó fẹ́ràn ọmọdé tó tiẹ̀ fẹ́ràn àwọn ẹlẹ́ṣẹ̀ pẹ̀lú tó sì ní ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wúwo lé lórí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí ó rí àwọn kan àwọn àgàbàgebè tó lé wọn jáde bí Jésù bá lé àwọn kan jáde nínú ilé tó wà ní ayé tí a ń pè ní tẹ́ḿpìlì mélòó mélòó ní ọ̀run bọ́lọ́run tó bá mú sùúrù fún ọ tí ò tí ì ní kí àwọn adènà kí wọ́n gbé ọ kí wọ́n dì ọ tọwọ́ tẹsẹ̀ láti gbé ọ jáde ó ṣe bẹ̀rù èyí tó wà lọ́wọ́ ẹ èyí tó wà lápò ẹ kò jùúlẹ̀ ó sọ fún ọ ní ẹsẹ̀ kejìlá wípé nígbà tí ẹ̀yin wá láti fi ara hàn èyí tí àwọn ẹlẹ̀sìn ṣe lọ́jọ́ òní nìyí láti fi aṣọ hàn léèsì tuntun tó ṣẹ̀ jáde ká lè mọ̀ wípé àwọn ni wọ́n kọ́kọ́ jẹ gbèsè ẹ̀ wọ́n á kó wọ̀ gbà tó wọṣọ tó ló ń bọ̀ nílé ọlọ́run gbèsè wà lórí gèlè tó wé lórí bàtà ẹ gbèsè ìró ẹ gbèsè bùbá ẹ gbèsè ó wá ń sin ọlọ́run pẹ̀lú gbèsè lọ́rùn aṣọ kérésìmesì a ń ṣe ìjáde jésù kristi tá a bí jésù onírẹ̀lẹ̀ a ń ṣe ìjáde ẹ̀ ìrántí bíbí ẹni tó ní ìrẹ̀lẹ̀ a ń ṣe ìrántí ẹ onírẹ̀lẹ̀ pẹ̀lú ìgbéraga wọ́n la ń ṣèkórè ìgbéraga ìgbèsè wọ́n la ń ṣe bàsá ìgbèsè àfẹ́sìnkú ìgbèsè àbímọ ìgbèsè láti farahàn láti fi aṣọ hàn a sì ń sọ wípé a jẹ́ onígbàgbọ́ ó ní ìgbà tó wá láti fi ara hàn níwájú mi tẹ́lẹ̀ ó béèrè yìí lọ́wọ́ yìí ṣé ọlọ́run sọ fún ọ wípé kó tó wá sí òun kí o kó sínú ìgbèsè aṣọ ìgbèsè góòlù ìgbèsè yẹtí kí o tó lè sin ọlọ́run
oni tani o beere yi lowo yin lati te agbala mi e ma mu ore asan wa mo ewo lore asan owo to wa lapo e naira marun mo fe fun olorun oji 100 naira iwo na gbo pe onigbagbo ma san ida mewa eyi ta gba lowo eni eleni loju titi eyi ta ri he to e ka da pada foni nkan olowo nsokun iwo nyo ninu ile isin owo mu lara owo ole o fe se itore anu won eni kan tun ti bimo e wa o eyin ti eyin amuludun eyin tinu yin dun wipe lagboja bimo e wa sanwo gbogbo owo ole e to je pe sina lo nse to n fi okunrin ba ara re je gbogbo owo agbere ti won ko wa lati ile awon oniregbe ma ko wa si ile olorun owo tete ma ko wa si ile olorun owo contract e ta fi owo eyin ti a fi gba a ko wa si ile olorun owo ta fi ebi pa iyawo wa ti iyawo mu gari ta wa muti owo oti to seku a ko wa si ile olorun ijo ye o lapejuwe ilu atewo gbogbo e lo wa nbe awa wa a feran olorun a san da mewa a dawo re ninu owo ole owo jibiti owo eru se olorun la nsin ni abi a nsin ara wa oni ta ni o beere yi lowo yin oni e ma mu ore asan wa mo torari jasi ohun irira fun mi se awon elesin turari o ka bibeli debi ni se awon ti won le emi olorun jade pelu efin se won ko ka bibeli ti won de Isaiah ori kini abi won si gege bi ironu won turari jasi ohun irira fun mi osu titun ati ojo isimi ipe ajo emi ko le roju gba ese ni ani apejo owo ni o wa nso ni ese kedogun wipe nigbati eyin na owo yin jade emi o pa oju mi mo fun yin ese na po ti olorun fi so wipe bi ohun ti feran adura toni bi ohun ti feran ki awon eniyan ki o ma ke pe ohun toni wipe nigba ti awon wonyi ba na owo won jade owo pa oju ohun mo fun won ni toto nigba ti eyin ba gba adura pupo emi ki yo gbo asan gba awe asin yira nile asin se isoru sibe sibe adura ogba o se wa titi de ibi ti gbata gbadura titi tolorun o gbo la ba di Saul keji la ni tolorun o ba gbo awon ajeku ni gboro awon oso ti iku tan nitori be e ba mi wa won kaakiri awon ti owo won gbo nitori pe olorun so pe on ko adura pe ohun o gbo mo nitori be awon oso ati aje to ku ati awon elebo logun to ku e ba mi wa won o ba nsare kaakiri nibo ni wo mo ni oko abekuta tan bi to tin sare nibo lo mo ni agbegbe ijebu nitori pe ota okuro o de ti gbadura o ti gba awe omi adura o ti mumumu bo je wipe o ma han lara ni be eyan ba ma n yokun lori omi adura
o ba ti yokun sugbon sibe sibe adura ogba o wa ni ti samu o ba lagbara mo ti adura o si je awon baba asale awon balogun awon elebo logun won ku bi solu sese niyan nigbati ojo ati lo to sumo to si eyi ti ba fi ronupo ada ko ronupo ada o pari ireje re sinu wiwa awon oso ati aje o ku sinu ese eni ti olorun fun ara re yan loba eni ti o ti ni iyipada okan tele tele bi o ba fi ohun ko nkun igbagbo aba eto ni lowo aba aje a ki fi ohun ko nkun ihirere oni ni ese ike dogun pe owo yin kun fun eje se mo so fun o eyi ni olorun ki fi gbo adura awon ti owo won kun fun eje sugbon ko mo nibe ni Isaiah ori kokan dini ogota Isaiah ori kokan dini ogota lati ese ikini si ese ikerin kiyesi owo oluwa kokoro lati gbani beni eti re ko wuwo ti ki yo fi gbo sugbon aise dede yin le o ya yin kuro lodo olorun yin ati ese yin le o po oju re mo kuro lodo yin ti ohun ki yo fi gbo nitori owo yin di alaimo fun eje owo yin di alaimo fun eje ati ikayin fun ase dede ete yin so eke ahan yin so ibijade ko si eni ti nwa eto beni ko si eni ti ndajo ni otito won gbekele ohun asan won so eke won loyun ika won bi iparun ese ikefa okun won ki yo di ewu eyi nso wipe okun alantakun ni gbogbo wahala ati ere sisa ti eni ti o ni owo aimo ti o se pe okun won a ki yo le se di ewu ti awon beni won ki yo fi ise bo won bo ara won o so wipe ko si bi elese bo ti le sare to bo ba raso ko ni bo bo lowo ko ni ka wahala to wa nle bo ni moto moto yi o ni le debi ti alaafia e wa o ni ise won ni ise ika ise ipa nbe li owo won ese won sare si ibi won si yara lati ta eje alaise sile emi olorun tenu mo fun wa ero won si ero won ero ibi ni ibaje ati iparun nbe ni ipa won ona nafia ni won ko mo ko si idajo kan ninu irin won won se ipa ona wiwo fun ara won enikeni ti o ba to ki o ma lafia nje bi o ba ri be o ni pada lati wa olorun nigba ti o le ri lati ke pe nigba ti o wa ni tosi bi o ba jewo ese re anu wa nitori
ọjọ́ àánú àti ọjọ́ orí ọ̀fẹ́ ni a wà lónìí, ṣùgbọ́n bí o bá ṣe ti àgàbàgebè, bí o bá gbàdúrà bí ọ̀rẹ́ rẹ tí ó wà ní ìwé Lúkù orí 18, bí o bá gbàdúrà bí ẹlẹ̀sìn yìí tí a fẹ́ kà nípa rẹ̀, ó dájú wípé ní ọjọ́ ìkẹyìn àbámọ̀ àti òṣé ni yóò gbẹ̀yìn fún irú ẹni bẹ́ẹ̀. Ṣùgbọ́n bí o bá jẹ́ mara rẹ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ àti ẹlẹ́bi, tí o sì ń fẹ́ sọ fún Ọlọ́run wípé o ní ọwọ́ àìmọ́ àti ọkàn tí kò funfun, bí o bá ní ṣe àwáwí lẹ́ẹ̀kan sí lónìí, bí o bá ké pe Olúwa yóò gbọ́ tìrẹ. Ní Lúkù orí 18 láti ẹsẹ̀ ìkẹwàá, pé àwọn ọkùnrin méjì gòkè lọ sí tẹ́ḿpìlì láti gbàdúrà. Ọ̀kan jẹ́ Farisí, èkejì sì jẹ́ agbowóde. Èyí Farisí dìde, ó sì ń gbàdúrà nínú ara rẹ̀ báyìí pé, èyí Farisí, ó dìde, ó sì ń gbàdúrà. Kò jẹ́ gbàdúrà síta, ṣùgbọ́n gbàdúrà nínú ara rẹ̀ báyìí pé, Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ rẹ, nítorí tí èmi kò rí bí àwọn ìyókù. Ó ń ṣe àwáwí, ó ń bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀, ó ní èmi kò rí bí àwọn ìyókù, àwọn alọ́nilọ́wọ́gbà, àwọn aláìṣòótọ́, panṣágà, tàbí èmi kò tilẹ̀ rí bí agbowóde yìí, èmi ń gbà àwẹ̀. Ẹ̀sìn àwọn ẹlòmíràn kò ju èyí lọ. Èmi ń gbà àwẹ̀ ní 2 times a week, mo ń san 10% ohun gbogbo tí mo ní. Ẹsẹ̀ 14, mo wí fún yín, ọkùnrin yìí, ọkùnrin kejì, èyí tí ó jẹ́ agbowóde, sọ̀kalẹ̀ lọ sí ilé rẹ̀ ní ìdáláre ju èkejì lọ. Èkejì yìí ni Farisí, mo tó tán, mo ti jọ́sìn tán, ilé ìsìn la bí mi sí, bàbá mi àlùfáà ni, àwa la mú ìhìn rere ẹ̀sìn ìgbàgbọ́ lọ sábúlé, abúlé wa, àwa ni a pa ìbọ̀rì ṣàrun ní ọjọ́ kìíní ní abúlé wa. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, irọ́ kúrò lẹ́nu ẹ̀, èké ṣíṣe kò kúrò lẹ́nu ẹ̀, ṣíṣẹ́yún kò kúrò lọ́wọ́ ẹ̀, owó ẹ̀yìn kò kúrò nínú owó ẹ̀. Síbẹ̀síbẹ̀, a jọ ara rẹ̀ lójú, nítorí ìwé òwe sọ fún wa orí 30:12 wípé ìran kan wà, ìran àwọn ènìyàn kan wà tí ó mọ́lé ojú ara rẹ̀, ṣùgbọ́n a kò tí ì wẹ̀ẹ́nù kúrò nínú èérí rẹ̀. Ẹ̀jẹ̀ Jésù Kristi nìkan ló máa ń wẹ èérí gbogbo nù kúrò ní ìgbésí ayé wa. Bí o kò bá ní ìdánilójú wípé ẹ̀jẹ̀ Jésù Kristi ti wẹ̀ ọ́, ó ní ohun tó lè ṣe. Àwọn mìíràn ṣáájú wa, wọ́n ti gbọ́ irú ọ̀rọ̀ yìí, wọ́n sì ti ṣe ohun tí ó yẹ láti ṣe. Bí ìwọ pàápàá bá tẹ̀lé àpẹẹrẹ rere bẹ́ẹ̀, ó dájú wípé ẹ̀jẹ̀ Jésù, ó ṣì wà síbẹ̀síbẹ̀ láti wẹ èérí àti àbàwọ́n gbogbo nù kúrò. Òwe orí 18:13, ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó jẹ́wọ́, tí ó sì kọ́ sílẹ̀, yóò rí àánú.
ìbùkún ni fún ẹni tí ó bẹ̀rù nígbà gbogbo. Ṣùgbọ́n ẹni tí ó bá sé àyà rẹ̀ lé ni yóò ṣubú sínú ibi. Bí o ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lónìí, tí o sì mọ̀ wípé ẹ̀jẹ̀ Jésù kò tí ì wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù, nítorí pé ìwọ náà rí pé ọwọ́ rẹ jẹ́ aláìmọ́ síbẹ̀, o sì ṣetán láti tú ọkàn rẹ payá fún Ọlọ́run wípé bíbo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ kò ní jẹ́ ìwà rẹ mọ́. O sì ń fẹ́ jẹ́wọ́ kí o sì kọ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀. Ìlérí Ọlọ́run ni wípé àánú àti oore ọ̀fẹ́ yóò jẹ́ tìrẹ. Ó ń sọ ní Isaiah 65:1, ẹsẹ̀ ìkẹfà àti ẹsẹ̀ ìkeje wípé ẹ wá Olúwa. Nígbà tí ẹ lè rí i, ẹ pè é nígbà tí ó wà nítòsí. Jẹ́ kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀. Ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀. Ó ṣeéṣe kí àwọn èèyàn ti máa sọ lẹ́yìn rẹ pé lágbájá, èèyàn tó burú tó láyé kò sí. Ó ṣeéṣe àwọn tó ti bá níṣẹ́ pọ̀ kí wọ́n ti máa sọ láàrin ara wọn pé o bá lágbájá ṣiṣẹ́, o wọ wàhálà. Lágbájá ẹni búburú ni, ṣùgbọ́n wọn ò ní sọ ní ojú rẹ. Ó ṣeéṣe kó jẹ́ aya tó tẹ orí rẹ̀ ba nínú ilé, tó ń sunkún, tó nìkan dá sunkún ní inú iyàrá rẹ̀. Ni ó sọ fún àwọn ọmọ wípé mo fẹ́ kan yìí ná. Èèyàn búburú, wọ́n sọ lẹ́yìn ẹ, ṣùgbọ́n láàárọ̀ yìí Ọlọ́run ò sọ lẹ́yìn ẹ. Àwọn tó ń sọ lẹ́yìn ẹ pé èèyàn búburú ni ọ́, ẹ̀rù ń bà wọ́n torí wọn lè sọ́kù ọ lójú. Bí wọ́n bá sọ bẹ́ẹ̀, ìwà ìkà, ìwà agbára, ìwà ipá, wọ́n rí wípé ó pọ̀ lọ́wọ́ ẹ. Ọgbọ́n tí a fi ń ṣèèyàn ní jàǹbá, wọ́n rí pé ó pọ̀ lọ́wọ́ ẹ. Nítorí bẹ́ẹ̀, wọn ò jẹ́ sọ dójú ẹ. Ṣùgbọ́n Ọlọ́run, láti ẹnu wòlíì rẹ̀, ó sọ́kàn ọ lójú lówùúrọ̀ wípé èèyàn búburú ni ọ. Ẹni tí a ò tí ì wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ó jẹ́ ènìyàn búburú. Wá sọ wípé bí ẹni búburú yìí, bí ó bá kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, àti kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀, sì jẹ́ kí ó yí padà sí Olúwa. Jẹ́ kí ó yí padà sí Olúwa, òun ó sì ṣàánú fún. Àti sí Ọlọ́run wa, yóò sì fi jì í lọ́pọ̀ lọ́pọ̀. Bí o bá ké pe Ọlọ́run lónìí, mo gbàgbọ́ wípé yóò daríjì ọ́. Ọwọ́ tó jẹ́ aláìmọ́, Ọlọ́run á fọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, a sì di mímọ́. Ní Isaiah 1 ni ó ti ń fún ọ ní ìlérí wípé Olúwa wípé ẹsẹ̀ 18, wá nísinsìnyí, kí o sì jẹ́ kí a sọ àsọyé pọ̀. Bí ẹ̀ṣẹ̀ yín bá rí bí òdòdó, wọn ó sì fún bí òjò dídì. Bí ó bá sì pọ́n bí àlàárì, wọn ó dàbí irun àgùntàn. Bí Ọlọ́run bá na ọwọ́ ìpè jáde wípé bí ó tilẹ̀ jẹ́ pé a jẹ́ aláìmọ́, aláìyẹ, àti eléèrí, àti ẹlẹ́ṣẹ̀, wípé ṣùgbọ́n òun ti ṣe ìpèsè sílẹ̀ fún ìwẹ̀nùmọ́ gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá. Bí a bá gbá ọwọ́ àánú yìí mú, a ó jẹ olóríire púpọ̀. Ìlérí rẹ̀ yóò sì ṣẹ sí wa lára.
nígbà tí ó bá gba ọkàn wa là, tí ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù, tí ó mú ẹ̀ṣẹ̀ wa lọ. Ohun tí ó ṣẹlẹ̀ ni wípé a sọ wá di ẹ̀dá titun. A ṣe ọwọ́ wa ní mímọ́. A sì jẹ́ kí ìwà wa kí ó yí padà. Ìyípadà tí ó dé bá wa ni wọ́n sọ fún wa ní orin Dáfídì orí 15. Bí irú ìyípadà bá ti dé bá ọ, bẹ́ẹ̀ ó jẹ́ pé o ti di olóríire. Ó jẹ́ pé o ti múra ìrìn àjò lọ sí ìlú ọ̀run rere. Àǹfààní wà fún ọ lónìí láti ké pe Ọlọ́run, láti sọ fún Ọlọ́run wípé mo fẹ́ láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi kí n sì kọ́ sílẹ̀. Jọ̀ èyí kọjá pé àtijọ́ máa ń péjọ ń bí nì láti ọjọ́ Monday. Kò sí ìpàdé tán ṣe ń bí láti ìgbà tán ti bẹ̀rẹ̀ tó ṣẹ̀yìn mi. Ọmọ mi pàápàá ó ń wá síbí. Ọmọ mi wà nínú ẹgbẹ́ akọrin yín. Kò sí ohun tán fẹ́ ṣe níbi tí mi ò mọ̀ nípa ẹ̀ ìyẹn kọ́ là ń sọ o. Ìgbà tó mọ̀ nípa gbogbo ẹ̀, irú ẹnu ẹ, ìwà tó wà nígbèsè ayé ẹ, ìkórira, ọ̀tá tó yàn pẹ̀lú ẹnìkan, adìẹ dà mí lóògùn nù, màá fọ lẹ́yìn. Ìwà ìgbẹ̀san tó wà nígbèsè ayé ẹ̀ ńkọ́ ìyẹn là ń sọ nípa ẹ. Pé bí o bá tọ Ọlọ́run wá, bí o bá fẹ́ tan ara rẹ jẹ, bó o bá fẹ́ pòfo tó sì fẹ́ pàdánù lọ́jọ́ ìkẹyìn, ìgbà tó bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, wàá ṣe tí ẹ sílẹ̀, wàá sì sọ fún Ọlọ́run wípé mi ò fẹ́ pàdánù o. Àbára ẹni tó fẹ́ pàdánù, pé mi ò fẹ́ pòfo lọ́jọ́ ìkẹyìn. Ohun tí kì í jẹ́ kéèyàn pòfo lọ́jọ́ ìkẹyìn kì í ṣe káàdì tá a fi ṣe baptism fún wa, ìtẹ̀bọmi. Bó jẹ́ ẹnìkan la ní, iná jó àwa pàápàá. Èyí kì í jẹ́ kéèyàn pòfo ni pé akúnlẹ̀ asọfọ́lọ́run tẹdùntẹdùn pẹ̀lú ọkàn tòótọ́ wípé a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa sì kọ́ sílẹ̀. Bá ti ń jẹ́wọ́ ta ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ ta sì ń gba Ọlọ́run gbọ́ wípé ó rán Jésù láti kó ẹ̀ṣẹ̀ wa lọ. Bẹ́ẹ̀ ni ẹ̀mí Ọlọ́run ló wá ń jẹ́rìí pẹ̀lú ẹ̀mí wa wípé a di ọmọ Ọlọ́run. Ìwà wa yí padà. Bá a ti ní ọ̀tá tẹ́lẹ̀tẹ́lẹ̀, bá a ti yan ọ̀tá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni tí a kì í kí, ìfẹ́ á wọnú ọkàn wa lọ. Ìfẹ́ Jésù, ìfẹ́ Ọlọ́run á tàn ká ókan àyà wa. Ẹni tá a ti bá ya odì tẹ́lẹ̀tẹ́lẹ̀ á máa wa káàkiri láti kí i. À parí ìjà tó wà láàrin àwa àti tí wọ́n wà ní agboolé wa. Ìyẹn là ń pè ní pé èèyàn di ọmọ Ọlọ́run. Láti di ọmọ Ọlọ́run yìí, a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa kọ́ sílẹ̀. A sì gba Jésù ní olùgbàlà wa, nítorí ó sọ wípé àwọn tí ó gba Jésù, èyí wà ní Jòhánù orí 1 ẹsẹ̀ 12, wípé ṣùgbọ́n iye àwọn tí ó gba Jésù, àwọn ni ó fi agbára fún. Agbára yìí ni ìwé ẹ̀rí tí a ní wípé a ní ìgbàlà. Àwọn ni ó fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Àní àwọn tí ó gba orúkọ rẹ̀ gbọ́, àwọn tí a bí, iṣẹ́ nípa ti ẹ̀jẹ̀ tàbí nípa ti ìfẹ́ ara tàbí bẹ́ẹ̀ ni kì í ṣe nípa ìfẹ́ ti ènìyàn bí kò ṣe nípa ìfẹ́ ti Ọlọ́run. Nígbà tí a bá gba Jésù sínú ọkàn wa, lẹ́yìn tí a ti jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tí a rántí, tí a sì ní kí Ọlọ́run kí ó fi ẹ̀jẹ̀ Jésù kí ó fi wẹ̀wánù láti sọ wá di ọmọ rẹ̀, ìyípadà tuntun á dé bá ìgbésí ayé wa. Ayé wa yí padà, ọ̀rọ̀ ẹnu wa yí padà, ìwọṣọ wa yí padà, ìrìn ẹsẹ̀ wa á yí padà. Bó ti jẹ́ inú ilé àwọn ọlọ́tí là ń sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀, a ò tún yabẹ̀ mọ́. Bó jẹ́ iṣẹ́ tẹ́tẹ́ niṣẹ́ wa, a ò tún ta tẹ́tẹ́ mọ́. Bó sì jẹ́ wípé ojoojúmọ́ la lọ máa ń wo sinimá, eré àwọn ẹlẹ́ṣẹ̀, àwọn kò níbì kan lọ. Lẹ́yìn tí a bá ní ìgbàlà,
a o tun tebe mo o di ki a ma ka bibeli bi a o le ka yoruba ti a o le ka bibeli o di ki a ma wa awon omode ti won le ka bibeli kan ma ka si wa leti o di ki a ma so pe jo ori ibi ton pe ba mi ko sile o di ki oro olorun ki o di adun le enu re o di ki o gbe bibeli re ki o ma lo ba awon elomiran wi pe e gbo tolorun e ko ona ise sile e wa jesu e si ni igbala o di pe ki o ma so eri re fun awon aledugbo fun awon ni bi ise ti won ma so pe ah ah nigba wo ni lagbaja di oni waasu iwo ko lo nse emi olorun to wa ninu okan e ni ki gbeje bi o ba ti di eni igbala ni emi olorun yen ni a ma so fun e pe so olorun fun lagbaja pari ija pelu lagbaja ohun to ti ji lowo lagbaja da pada agbara si wa lati le se iru gbogbo awon nkan woyi nitori pe o ti di eni igbala iwa eni be ni a se apejuwe ni orin sa orin dafidi lati ese ikeji eni ti o rin dede o di ki iru eniyan be ki o ma rin dede o di ki o ma sise ododo o di wipe ki o ma so otito inu re o di pe ko ma le kuro mo bo je omode ni bi awon alejo ti won wa baba bo tabi awon olowo iresi ni won wa mama bo ton so pe mama nko mama so pe mi o si nle o omo to ti nigbala ani mama jo e ti mo se ni ise iranse esu o to mi o le so be mo mo ti ni igbala mama wa nle mama won bere yin o o so otito inu re bi obirin ba wa mo fe ran re ni mo fe fe otito inu mi ni pe mo ti ni yawo nle o ka lo olu akobi omo mi niyan sa pada o mi o fe yawo keji eni to ba ti nigbala a ma so otito inu re eni ti ko fi ahan re soro eni leyin nje o gbo pe lagbaja o tun ti se bayi mi o fe gbo o ti jesu ni mo fe gbo eni to nigbala ki soro eni keni leyin ti ko se ibi si eni keji re ti ko si gba oro egun si eni keji re le oju eni ti eniyan keniyan di gigan eyi so pe ki tun ni ohunkohun lati se pelu idowopo pelu awon alaigbagbo awon eniyan keniyan ki ba won ni ise owo papo sugbon a ma bu ola fun eni ti o beru oluwa eni ti o bura si ibi ara re ki na pe be eni to kunle to so wipe olorun pe titi ma fi oju mi ri jesu oro edibaje oni tenu mi jade titi ma fi oju mi ri jesu owo eyin mi o je fun enikeni mo titi ma fi oju mi ri jesu ilo pe pelu iyawo oniyawo tabi obirin miran ti ki se iyawo mi lae mi o je se be mo sugbon leyin ti o ba ti se ipinu be ni o sese ko fe wa ise won so fun e pe ni orile ede wa yi o wa ise o mo bon tin se ni mo bon tin se mi o se be mo ni o ri se ngba na tabi ko wa se lo sibi kankan so pe ise wa sugbon se o ti ri oga wa mo ti ri won iyen ko la nso a mo ko ri won ni ibese sugbon se o ti ri won le bawo omode ni o ni o mo bon se ri agbalagba wa ni o ti baby ma pa mi ku mo ti bura si bi ara mi o si ni yi pada awon to fe lo sorun niyan o lo so wipe eni ti o bura si bi ara re ti ko si yi pada tabi to so pe lae mi o je gbese lesi mo tabi pe olokun siku
Òkú ti kú láti ọdún mẹ́wàá sẹ́yìn. Bàbá ń joró lọ́rùn àpáàdì. Àwa láyé, ó bá ti ní náírà méjì tó tún lè wá ń jẹ, wàá pè wọ́n jọ. Mo fẹ́ ṣèrántí bàbá tó kú ń jọ sí. Wọ́n tún mú aṣọ, wọ́n tún máa pa màálù. Bàbá sunkún ẹ̀yìn rẹ́rìn-ín. Ṣùgbọ́n pé ẹni tó ti donígbàgbọ́ pé ó ti o, bó ń ṣe lójú ilé ẹ, wà á tilẹ̀kùn ẹwà máa ka bíbélì, wọ́n á kanlẹ̀kùn. Ǹjẹ́ wọ yóò gba were mẹ́sìn? Bẹ́ẹ̀ ni. Wọ́n ní Pọ́ọ̀lù rí ẹ bàjẹ́ ẹ̀kọ́ àkọ́júbà lórí jẹ́. Bọ́n ṣe ń sọ fáwọn tó ajogúngbàlà nìyẹn. Wọ́n sọ fún Jésù, wọ́n dúró níta, wọ́n ní kan bá wa mú ó dẹ̀ ti dìta ṣẹ́jù. Bọ́n ṣe ń sọ fún àwọn tó ń lọ sọ́run nìyẹn. Ṣùgbọ́n ìwọ tó ti búra sí ibi ara rẹ wípé rárá o, mi ò tún jẹ́ bá wọn lọ́wọ́ nínú irú nǹkan bẹ́ẹ̀. Kò sì yí padà. Ẹni tí kò fi owó rẹ̀ gba èlé. Àwọn alájọ jọ, mo fẹ́ ra maṣíìnì ìránṣọ ká máa da. Ọkọ fún ẹ ní náírà 5. Wàá lọ fi náírà kan dá àjọ, ó lè. Wàá fi náírà 4 ra oúnjẹ tí ó yẹ kí náírà 5 kí ó rà. Gbà tán a kó àjọ, tán bá ti kó àjọ tó ti gba 100 naira tó ti ra nǹkan tó fẹ́ rà, ó yá wàá sílé ẹ, wàá lọ síbì kan ní Ketu tí ò sẹ́ni tó mọ àdírẹ́sì ibẹ̀. Lágbájá tó kó àjọ ńkọ̀, ó ti kúrò ńlù. Lágbájá yìí dẹ̀ ni ìtẹ́lẹ̀ ṣọ́ọ̀ṣì. Ó gbàdúrà ju kí ni lọ. Ìwọ́ ó lè, kò sì kúrò lọ́wọ́ ẹ̀. Onígbàgbọ́ kì í bá wọn dájọ́. Báǹkì wà tán máa ń fowó pamọ́ sí. Ọgbọ́n ayé ni. Ìrìn ayé àti ọ̀nà ayé sì ni àwọn àjọ wọ̀nyí. Ó ní ẹni tí kò fi owó rẹ̀ gba èlé. Iṣẹ́ tèmi ń ṣe ni pé kí n máa yá wọn lówó. A kò gbowó jọ. A gba 100 lọ́wọ́ lágbájá, 100 lọ́wọ́ lágbájá, 200 lọ́wọ́ lágbájá. A kún ọjọ́ bó bá ti fẹ́ yá ìgbà pọ́hùn. A ní èlò ló máa san lórí ẹ̀ lẹ́yìn oṣù kan. A yá ẹ pẹ̀lú owó èlé. Iṣẹ́ tó ń ṣe lọ́jọ́ ayé ẹ̀ nìyẹn. Onígbàgbọ́ kọ́ yẹn, ọ̀lẹ kò lè ṣiṣẹ́, kò lè dáko, kò lè ránṣọ. Òun ló máa kó account káàkiri. Iṣẹ́ kọ́ yẹn, a kì í bá onígbàgbọ́ nírú ipò bẹ́ẹ̀. Ó ní kò sì gba owó ẹ̀bẹ̀ sí aláìṣẹ̀. Ẹni tí ó bá ṣe nǹkan wọ̀nyí kì yóò yẹsẹ̀ láé. Mo gbàgbọ́ wípé o wá síhìn lónìí torí pé o fẹ́ wọ ìjọba ọ̀run. Ọlọ́run ò wá lónìí láti dá wa lẹ́jọ́. Ọjọ́ ìdájọ́ wà níwájú. Èní jẹ́ ọjọ́ àánú. Èní jẹ́ ọjọ́ ẹ̀bẹ̀. Èní jẹ́ ọjọ́ àdúrà. Èní jẹ́ ọjọ́ ká tá lè kégbe pé Jésù wípé ṣàánú fún mi, èmi ẹlẹ́ṣẹ̀ gba mí. Mo ṣe ríra mi ni tẹ́lẹ̀. Mo ti ń ṣògo wípé gbangba la máa jọ déjọba ọ̀run. Ṣùgbọ́n mo dúpẹ́ pé Jésù ò bá mi ní ipò àìmọ̀kan. Ṣùgbọ́n lónìí, gbogbo ẹ̀ṣẹ̀ tó wà lọ́wọ́ mi pátápátá, mo fẹ́ jẹ́wọ́, mo fẹ́ kọ̀ọ́lẹ̀. Má tanra ẹ̀ jẹ o. Bo bá mẹ̀bí ẹ tó gbàdúrà, tó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tó kọ̀ sílẹ̀, Ọlọ́run á dáríjì ọ. Ṣùgbọ́n tó bá lọ sórí eékún ẹ tó ń gbàdúrà pé Ọlọ́run, àwọn oṣó ni ò jẹ́ kí tèmi dáa. Ìwọ nìkan ló wà nígboro táwọn oṣó ń lé, táwọn àjẹ́ ń lé. Ìwọ nìkan náà rí ni. Bí ò bá ṣẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹ, ṣé wọ́n á rí ẹ? Ọlọ́run, bàbá mi ni ò dáa.

sì wẹ̀ ọ́. Torí pé Yohanu sọ fún wa pé wo ọ̀dọ́ àgùntàn Ọlọ́run ẹni tó kú ọ̀sẹ̀ aráyé lọ. Ó lè kó tiẹ̀ lọ lónìí. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bí o bá fi tọkàntọkàn pẹ̀lú ìkáàánú kọ gbogbo àwọn nǹkan wọ̀nyí sílẹ̀, àánú Ọlọ́run dájú lórí rẹ. Nítorí ẹnikẹ́ni tí ó bá ké pe orúkọ Olúwa ilẹ̀ àgbàlá, bí o bá jẹ́ ké pè é pẹ̀lú ọkàn òtítọ́, pẹ̀lú ọkàn ìrònúpìwàdà, pẹ̀lú ọkàn ìrẹ̀lẹ̀, ké pè é. Ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun, ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán, ìwà ìbàjẹ́ tó wà nínú ayé asán ni, fàájì tó wà nínú ayé asán ni. Ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí àwọn nǹkan asán wọ̀nyí.

Se ọwọ́ rẹ̀ mọ́, ṣé ìwọ kì í ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀? Ṣé irọ́ àti èké ti kúrò lé ẹnu rẹ? Àbí ó ń pa àwọn ẹlòmíràn láti ní ilẹ̀, láti ní ilé, láti ní owó, láti ní ìyàwó? Bí o bá ń fẹ́ àánú lọ́dọ̀ Ọlọ́run, jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀. Ọlọ́run yóò sì tẹ́wọ́ gbà ọ́. Ẹ̀jẹ̀ Jésù yóò sì wọ ẹ̀ṣẹ̀ rẹ nù pátápátá. Má ṣe jẹ́ aláfara, kí o má bàá pòfo, kí o má bàá pàdánù ìjọba ọ̀run. Jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tí o rántí pátápátá kí o sì kọ̀ wọ́n sílẹ̀. Má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ kankan kí ó kù ní ìpamọ́. Má sì ṣe àfarawé àwọn ẹlẹ́ṣẹ̀.

0: burú jù náà pera rárá pé mi ò ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí mo kọ̀ sílẹ̀. Ọlọ́run rí ọ, ó mọ ọkàn rẹ, ó mọ ọ délé-délé, ó mọ ohun tí ó ń ṣe ní ìkọ̀kọ̀, ó mọ àwọn tí ó ń pa, ó sì mọ àwọn tí ó ń jà lólè, ó mọ àwọn tí ó kórira. Ó sì mọ ìgbésẹ̀ tí ó kóra rẹ sí nítorí afẹ́ ayé, nítorí ìgbéraga ọkàn rẹ. O ní jẹ́wọ́ kí o kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, kí o ní kí Ọlọ́run kí ó ṣàánú fún ọ, kí ó dáríjì ọ, kí ó wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì. Àbí ó jẹ́ kí Ọlọ́run kí ó ti ọ jáde kúrò nínú ìpéjọpọ̀ àwọn ènìyàn mímọ́. Képe yóò ṣàánú fún ọ, yóò dáríjì ọ, yóò mọ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Lẹ́yìn ìgbà tí ó bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o gba Ọlọ́run gbọ́, kúkẹ́ aláàánú ni. Olóore ọ̀fẹ́ sì ni pẹ̀lú wípé gẹ́gẹ́ bí ìlérí rẹ̀ ipé ó ti dárí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí jì ọ́. Nípa ìgbàgbọ́ ni a fi rí Ọlọ́run, nípa ìgbàgbọ́ ni a fi rí ìdáríjìgbà, nípa ìgbàgbọ́ ni a fi rí ìgbàlà lọ́dọ̀ rẹ̀. Gba Ọlọ́run gbọ́, kò jẹ́ ṣèké. Ó ti ní bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, olóòótọ́ àti olódodo ní òun láti dárí ẹ̀ṣẹ̀ náà jì ọ́, àti láti wẹ̀ ọ́ nù kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ gbogbo. Gba Ọlọ́run gbọ́, gba Ọlọ́run gbọ́, gba Ọlọ́run gbọ́, rọ̀ mọ́ ìlérí rẹ̀, sọ fún un wípé mo gbàgbọ́ pé níwọ̀n ìgbà tí mo ti jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ mi tí mo sì ti kọ̀ wọ́n sílẹ̀, mo gbàgbọ́ nínú ìlérí rẹ̀ kò ti dáríjì mí. Mo gbàgbọ́ pé a ti wọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí nù gẹ́gẹ́ bí ìlérí rẹ, torí Ọlọ́run tí kì í ṣe kéni ọ. Gbàgbọ́, rọ̀ mọ́ ìlérí rẹ̀. Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ oníròbìnú jẹ́ ọkàn tí ó ronú pọ̀ àdà jínlẹ̀ jínlẹ̀. Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Sọ wípé ọkàn lè a fi gbàgbọ́, ẹnu lè a fi jẹ́wọ́ sí ìgbàlà. Bí o bá ti jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú ìkankíkan nínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, tí o sì ti gbàgbọ́ wípé Jésù Kristì kú fún ẹ̀ṣẹ̀ rẹ, pé nísinsìnyí ó sì kó ẹ̀ṣẹ̀ rẹ lọ, Bíbélì sọ fún wa wípé yóò rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ. Ọlọ́run sì ń fẹ́ kí o gbàgbọ́ lẹ́yìn tí o ti jẹ́wọ́, tí o sì ti kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, wípé agbára Jésù àti agbára tó wà nínú ẹ̀jẹ̀ rẹ̀,
1: ó tó láti di ọmọ títí dé òpin. Ó tó láti mú ọ dúró láì bójú wẹ̀yìn, láì padà sínú ẹ̀ṣẹ̀, láì tún fara jọ ayé tàbí fara jọ àwọn ọmọ ayé. Agbára ọ̀rọ̀ Ọlọ́run àti ìwẹ̀ ìnàmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristi tó láti dì ọ́ mú títí dé òpin tí ò fi ní ṣìnà. Bí o bá gbàgbọ́, ìgbà tí a bá gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, ni ẹ̀mí Ọlọ́run ni ó máa ń bá ọkàn wa jẹ́rìí wípé ọmọ Ọlọ́run ni wá. Bàbá, ọmọ àti ẹ̀mí, ìwọ tí ó fún wa ní ọ̀rọ̀ rẹ, ọ̀rọ̀ tí ó máa ń tún ìgbésí ayé ọmọ ènìyàn ṣe, ọ̀rọ̀ tí ó máa ń yí ìgbésí ayé wa padà, ọ̀rọ̀ tí ó máa ń mú ohun tí ó ti bàjẹ́ bọ̀ sí ipò. O ti fún wa ní ọ̀rọ̀ rẹ. O sọ wípé ibikíbi nínú ọkàn rere tí a bá gbin ọ̀rọ̀ yìí sí, yóò ṣe so. A sì dúpẹ́ wípé ọkàn tí a fi gba ọ̀rọ̀ rẹ ní ọ̀sán yìí, kì í ṣe ọkàn ìdíbàjẹ́, kì í ṣe ọkàn tí ó ń dàgúlá, kì í ṣe ọkàn tí ó ń ṣe ẹ̀fẹ̀, kì í sì ṣe ọkàn tí kò gbàgbọ́, ṣùgbọ́n a gba ọ̀rọ̀ rẹ tọkàntọkàn wípé àwa gan ni ó ń bá sọ̀rọ̀. Ǹjẹ́ a ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ wípé gbogbo àwọn tí ó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí gẹ́gẹ́ bí ìlérí rẹ tí kì í yí padà, dáríjì wọn ní orúkọ Jésù. Bí o bá dáríjì ènìyàn, o máa ń dáríjì pátápátá. Bí o bá mú ẹ̀ṣẹ̀ kúrò, o máa ń mú kúrò. Títí dé kékeré, títí dé ńlá, títí dé èyí tó ti pẹ́ àti èyí tó wà nítòsí. Ǹjẹ́ bí wọ́n ti gbàdúrà, tí wọ́n sì ké pè ọ́, tí wọ́n jẹ́wọ́, tí wọ́n sì kọ́ ọ sílẹ̀, a bẹ̀ ọ́ wípé ìdáríjì ẹ̀kúnrẹ́rẹ́ jẹ́ kí ó wọ gbogbo ọkàn tí ó gbàgbọ́ ní orúkọ Jésù. Ó máa ń pa agbára ẹ̀ṣẹ̀ pẹ̀lú. O sì sọ fún wa wípé ẹ̀ṣẹ̀ kì yóò jọba lórí àwọn ọmọ rẹ mọ́. Ǹjẹ́ gbogbo àwọn tí wọ́n ti jẹ́ tí wọ́n ti kọ̀ ọ́ sílẹ̀, tí wọ́n sì ti pínyà pẹ̀lú èṣù, pẹ̀lú ayé, pẹ̀lú ẹ̀ṣẹ̀, àti gbogbo ìrera àti ìríra tó wà nínú ayé, a bẹ̀ ọ́ wípé ẹ̀jẹ̀ ìwẹ̀nùmọ́ ni, fi wẹ gbogbo ọkàn pátápátá ní orúkọ Jésù. O ní bí o bá wẹ̀ wá, a ó fojú snow lọ. O ní kò sí bí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí bí wọ́n ti jílẹ̀, bí wọ́n ti dídò tó, wípé bí agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù, bí o bá kan ọkàn kan níbikíbi, wípé gbogbo agbára ẹ̀ṣẹ̀, gbogbo ìfẹ́ ẹ̀ṣẹ̀, pé gbogbo ẹ̀ pátápátá lẹ ó parun. Ǹjẹ́ ń bẹ̀ wípé ìwọ tó ń jọba lé ọ̀run, ìwọ tí ayé jẹ́ àpótí ìtìsẹ́ rẹ̀, ìwọ tí àwọn angẹ́lì tí wọ́n ń tẹríba fún, ìwọ tí ò ṣèkérí, ìwọ tó jẹ́ pé bí o bá pa, kò sẹ́ni tó lè sọ dí ààyè, ìwọ tí agbára rẹ kò lópin, a bẹ̀ wípé agbára rẹ fi pa àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé àwọn tí ó ti ronúpọ̀ àdá, tí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kì ó lè gbérímọ́ ní orúkọ Jésù. Ṣe iṣẹ́ ìgbàlà rẹ ní ọkàn wọn. Jẹ́ kí ẹ̀ṣẹ̀ kí ó di ìríra fún wọn. Jẹ́ kí ìwà mímọ́ kí ó jọba nínú ọkàn wọn. A bẹ̀ wípé gẹ́gẹ́ bí wọ́n ti gbàgbọ́ wípé wọ́n ti jẹ́ ọ̀pọ̀ sì ti dáríjì, jẹ́ kí orí fún ẹnì kọ̀ọ̀kan àti olúkúlùkù tí ó ní irú ìgbàgbọ́ bẹ́ẹ̀ bí ìgbàgbọ́ wọn lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí ní orúkọ Jésù. Ǹjẹ́ bí a sì ti ń lọ, jẹ́ kí ẹwà rẹ kí ó hàn lára wa. Ògo rẹ jẹ́ kí ó hàn lára wa. Ẹwà ìwà mímọ́ rẹ jẹ́ kí ó hàn lára wa. Nínú ọ̀rọ̀ wa, nínú ìrìn wa, nínú ìṣe wa, nínú gbogbo ibi tí a ó máa lọ, jẹ́ kí àwọn ènìyàn kí ó mọ̀ pé ní tòótọ́ ẹ̀jẹ̀ Jésù ti wẹ̀ wá. Ọ̀rọ̀ Jésù ti sọ wá dọ̀tun. Agbára Jésù ti yí wa padà. A sì ń bẹ̀ ọ́ wípé ẹ̀mí rẹ, ẹ̀mí mímọ́ ni, jẹ́ kí o máa jẹ́rìí nínú ọkàn wa wípé a ti di ọmọ Ọlọ́run. A sì bẹ̀ ọ́ wípé ìhì rere tòótọ́ níbikíbi tí a bá lọ, jẹ́ kí ó wà ní ẹnu wa. Ní ojoojúmọ́, jẹ́ kí a máa kéde ìhì rere. Kí a sì máa sọ fún àwọn ẹlòmíràn tí ó ń bọ̀ lẹ́yìn wípé ọ̀nà ìgbàlá wà. Bí a bá sì ti ń sọ fún wọn, tí a sì ń gbàdúrà pẹ̀lú wọn, tí a ń tọ́ wọn sọ́nà, à ń bẹ̀ wípé ẹ̀mí kan náà tí ó ṣiṣẹ́ nínú ọkàn wa, agbára ẹ̀jẹ̀ kan náà tí ó ṣe ìyípadà nígbèsí ayé wa, ọ̀rọ̀ kan náà tí ó mú ìyípadà rere dé bá wa, jẹ́ kí ó ṣiṣẹ́ ní ọkàn wọn pẹ̀lú. Adúpẹ́ pé ó ti gbọ́. Ǹjẹ́ ìbùkún tí a ti ń pàdánù rẹ̀ láti ẹ̀yìn wá nítorí àìmọ̀kan wa, nítorí àìgbọ́ tirẹ, nítorí àìju ẹ̀ṣẹ̀ sílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, gbogbo àwọn ìbùkún bí ìlera, bí ìwòsàn, àánú rẹ tó ti jìnà sí wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nísinsìnyí, bàtà ti bá Jésù dọ́rẹ̀, tí a ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí a ti di ọmọ èrò ìjọba ọ̀run, a ń bẹ̀ wípé gbogbo ìbùkún tí ó ti fà sẹ́yìn kúrò lọ́dọ̀ wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀, jẹ́ kí wọn kí ó jẹ́ tiwa ní orúkọ Jésù. Gbogbo àlákàlà, orunkorun, iṣẹ́, àṣekára láì rí èrè nídìí ẹ̀, owó tí a ń gbà sí ajáde àpò, ọ̀nà tó ń lé wa, ilẹ̀ tó ń nà wá, a bẹ̀ ọ́ wípé gbogbo ẹ̀ pátápátá lé wọn kúrò lẹ́yìn wa ní orúkọ Jésù. Láti ìsinsìnyí lọ, jẹ́ kí àlàáfíà rẹ kí ó wà ní ọkàn wa, jẹ́ kí ìlera rẹ kí ó wà ní àgọ́ ara wa, àti ìwà mímọ́ àti àlàáfíà jẹ́ kí ó máa bá wa gbé. A dúpẹ́ lọ́wọ́ rẹ wípé o ti gbọ́ tiwa, nítorí a gbàdúrà ní orúkọ Jésù Kristo Olúwa wa.
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
3: Jẹ́ kí a dìde dúró.
1: Lónìí bí a ti gbọ́ ẹ̀rí tí àwọn ẹlòmíràn jẹ́ wípé Ọlọ́run dá wọn ní èdè, ó gba ọkàn wọn là, ó pèsè fún wọn, ó mú wọn lára dá. Àwa pàápàá bí a ti wá lónìí, ó yẹ kí a gbàgbọ́ wípé ní agbára Ọlọ́run kò sí ohun tó ṣòro láti ṣe. Ẹ jẹ́ kí a gbóhùn wa sókè láti gbàdúrà, láti sọ fún Ọlọ́run ẹ̀bẹ̀ yóò wò kí a ní, kí a sọ fún Ọlọ́run kí ó lè gbọ́ tiwa, kí ó lè dá wa ní ìdè, kí ó sì lè ṣàánú fún wa.

ni orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún àwọn ẹ̀rí tí a ti gbọ́. A dúpẹ́ wípé agbára yín kì í bà á tì, wípé bí a bá sádi yín, ààbò, ìwòsàn, oore ọ̀fẹ́, ìgbàlà ń bẹ lọ́dọ̀ yín. A ń bẹ̀bẹ̀ wípé bí a ṣe wá ní àṣálẹ́ yìí, gbogbo onírúurú ẹ̀bẹ̀ tí a mú wá, wípé ẹ ó da àwọn ní orúkọ Jésù. À ń bẹ̀ yín wípé àwọn tí ilé ń létí ọ̀nà náà, wípé agbára àtòkè wá yóò wá sí ìgbésí ayé wọn, yóò sì lé gbogbo àwọn ẹ̀mí èṣù wọn lọ ní orúkọ Jésù. Ibi tí ẹ̀ṣẹ́ wà, ẹ mú ìgbàlà wá. Ibi tí ó dàbí ẹni wípé rúkè rúdò wà, à ń bẹ̀ yín wípé àlàáfíà yóò jọba ní orúkọ Jésù. À ń bẹ̀bẹ̀ wípé ibi tí àìní wà, wípé ìpèsè yín ní kíkún láti òkè wá yóò wá sí ìgbésí ayé àwọn ènìyàn yìí ní orúkọ Jésù. Gbogbo ibi tí wọ́n ti ní wàhálà ní ìgbésí ayé wọn tàbí nínú ẹbí wọn, ẹ fọwọ́lé, ẹ ṣàánú fún wọn. Bí a sì ti wá sí iwájú yín láti gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ àtọ̀run wá kí ó hàn sí ọ̀nà yìí ní orúkọ Jésù. Ẹ mú kí ọ̀rọ̀ yín kí ó yé wa, kí a ba lè jẹ́ alábùkún fún. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní Exodus orí kejìlá, láti ẹsẹ̀ kejìlá sí ẹsẹ̀ ìkẹtàlá, Exodus orí kejìlá láti ẹsẹ̀ ìkejìlá, nítorí tí èmi ó la ilẹ̀ Íjíbítì já lé òru náà, èmi ó sì kọ lu gbogbo àwọn àkọ́bí ní ilẹ̀ Íjíbítì ti ènìyàn àti ti ẹran àti lára gbogbo òrìṣà Íjíbítì, lèmi ó ṣe ìdájọ́ ìmili Olúwa. Ẹ̀jẹ̀ náà ni yóò sì ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yin gbé wà. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá, ìyọnu náà kì yóò wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Íjíbítì. Bí o bá rántí, ní ọ̀sẹ̀ tí ó kọjá, a sọ̀rọ̀ lórí ẹ̀jẹ̀ Kristi, ẹ̀jẹ̀ iyebíye. Lónìí mo fẹ́ bá ọ sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa ìkókó ọ̀rọ̀ náà ni wípé, nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, bí o bá ṣe àfiyèsí dáradára ní ẹsẹ̀ ìkẹtàlá, ni ó ń sọ fún wa wípé, nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá, èmi ó re yín kọjá. Nítorí èdè yìí tí Ọlọ́run fún ara rẹ̀ pè fún àwọn ọmọ Ísíráẹlì, ni a ṣe ń pe àjọ náà ní àjọ ìrékọjá Olúwa. Ìlànà pàtàkì tí a sì fẹ́ yẹ̀wò lónìí, tí a ń pè ní àjọ ìrékọjá Olúwa, ó jẹ́ ohun tí ó ṣe iyebíye, ó jẹ́ ohun tí ó ní àǹfààní tàbí ìbùkún púpọ̀. Ṣùgbọ́n ìlànà tí a ń sọ nípa rẹ̀ yìí, tí a paláṣẹ fún àwọn ọmọ Ísíráẹlì, tí ó sì ní ìtumọ̀ púpọ̀, ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn padànù àwọn èrè tí ó wà nínú rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n tẹ̀síwájú láti máa pa á mọ́ lé ọdọọdún, síbẹ̀síbẹ̀ àwọn àǹfààní tí ó wà nínú rẹ̀ kò jẹ́ tiwọn, nítorí wípé gbogbo nǹkan tí ó so mọ́ ọ̀rọ̀ tí Ọlọ́run sọ fún wọn kò yé wọn dáradára. Bí wọ́n tilẹ̀ ń tẹ̀síwájú láti máa pa á mọ́, síbẹ̀síbẹ̀ àwọn ìbùkún wọ̀nyí wọ́n fò wọ́n kọjá. Ẹ jẹ́ kí a wo nínú ọ̀rọ̀ Ọlọ́run, kí a wò pé lé ọdọọdún lé àwọn ọmọ Ísíráẹlì ni wọ́n rántí ìlànà yìí tí a fún wọn, ṣùgbọ́n àǹfààní rẹ̀ kò jẹ́ tiwọn. Nínú Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, ìwọ máa kíyèsí oṣù Abibu, kí o sì máa pa àjọ ìrékọjá mọ́ sí Olúwa Ọlọ́run rẹ. Nítorí pé lé oṣù Abibu lé Olúwa Ọlọ́run rẹ mú ọ láti ilẹ̀ Íjíbítì jáde lé òru. Èyí ni àṣẹ tí a pa fún wọn. Ṣùgbọ́n ohun tó jẹ́ kí a pa àṣẹ yìí fún wọn ni pé kí ìbùkún tí ó wà ní irú àjọ ìrékọjá bẹ́ẹ̀ kí ó lè jẹ́ tiwọn.
awon won yi ti oye ko ye dara dara won be si ni pa mo sugbon ibukun ti o ye ki o je ti won ko je ti won ohun ta se nso eleyi ni wo pe ki awon anfani won yi ki won ki o ma ba re wa koja bi o ba wo chronicle keji ori ogbon lati ese iketa dilogun nitori opolopo le o wa ninu ijo eniyan na ti ko ya ara won simimo nitori na ni awon mo lefi se ntoju ati pa eran ire koja fun lukuluku eni ti o se alaimo lati ya simimo si olowa opolopo eniyan ani opolopo ninu Ephraim ati Manase Isakari ati Sebuloni ko sa we ara won mo sibe won je ire koja na ki se gege bi ati ko eje ki o ye wa wi pe bi awon mo Israel won yi bi won ti le npa ajo ire koja mo awon ibukun ti o ye ki o je ti won ko je ti won nitori wi pe won pa mo ki se gege bi ati ko ninu iwe Marko eni ninu majemu titun ori kerinla ese ikini si ikeji Marko ori kerinla ese ikini si ikeji o so wi pe leyin ojo meji ni ajo ire koja ati ti aiwukara ati awon olori alofa ati awon akowe won ona bi won ibati fi etan mu ki won ki o se pa sugbon won wi pe ki se le ojo ajo ki ariwo ki o ma ba wa ninu awon eniyan titi igba ti Jesu Kristi pe wa se aye yi ni awon mo Israeli ni won si npa ajo ire koja mo sugbon etan tabi agabagebe tabi iwa buburu ti o po ni o kun owo won eyi ni o je ki anfani ti o po yanturo ti ibade ba won ki o po won koja ohun ti a fi so yi ni wepe ki o ma se si enikeni ninu owa ti yo wa sihin lasan adura mi ni wepe gege bi o ti n gbo oro yi iye ti o wa ninu oro na yo je ti re iwosan ati ibukun ti o wa ninu oro na yo je ti re ati ri wepe awon omo Israeli won yi bi o ti le je wepe a se ilana fun won eti ba fun won ni anfani ati ibukun awon nkan won yi ko je ti won nitori wepe won ko fiye si awon afiye si ti o po ti o ye ki o je ti won nitori be bi a se nsoro Olorun yi je ki o ye wepe opolopo ti won wa sihin ni won ma padanu ori ofe ati ibukun ti o ye ki o je ti won nitori wepe won ki peti sile lati gbo ati lati mo ohun ti Olorun beere lowo won nisinsin je ki a pada lo si Exodus ori kejila lati ese ikini Exodus ori kejila lati ese ikini Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kin to tesiwaju je kin so eleyi fun o we pe nigbakugba ti o ba ri ninu oro Olorun we pe Oluwa si so pe yala o n ba Mose soro tabi o n ba Aaroni soro tabi Elijah tabi Elisha ni o n ba soro tabi Dafidi tabi Danieli tabi enikeni bi o ba ti ri wi pe Oluwa si so pe lese kese le o ye ki o san sokoto re tabi ki o sun araki nitori pe oro ti Olorun ba so yo se ye biye fun wa bi abakogbon ti a se tele ohun ti o n so nihin yi ni a ri wipe eyi ki se oro Mose tabi oro ti Aaroni tabi oro lati enu enikeni o n so wipe eyi ni oro Olowa si Mose si Aaroni si awon omo Israeli ati si Oloni pelu ni akoko yi won wa ninu ile Egypt eyi ni a fi so wipe Olowa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kini itumo yi jasi nigba ti a so wipe won wa ni ile Egypt e so wipe won wa ninu isinru won wa ninu iponju
lati ko ti won wa ninu iponju ni oluwa ba Moses soro wi pe ki won ki o lo ba awon mo Israeli lati ba won soro lati je ki won ki o mo ona ti won le kuro ninu isiru on to man se wala anu ni wi pe awon elomiran nigba ti won ba wa ni ile Egypt ninu iponju ninu waya aja nla pelu esu ati awon mo ogun re bi e ba nsoro oluwa fun won bi e ba je ki o to won leti ohun ti yo gba won la kuro ninu ipo osi tabi inu iponju ti won wa won ma so pe awon ko raye lati gboro olorun nitori wo pe iponju wa lara won tabi ni idile won ran ti wo pe nigba ti awon won yi wa ni ile Egypt ninu iponju nla ni olorun so fun Mose ati Aaron lati lo so fun won oro igbala oro ti yo mu won kuro ni ile Egypt ye ki o tun yo wi pe bi e ba nso nipa ile Egypt o je ile ti o kun fun iborisha li igbese aye ti won wa yi ti won si wa ninu isinro ati iponju ati ninu ayika won ti won ni awon aborisha ni igba na ni oluwa ba won soro o ran Mose ati Aaron si won o sese wi pe idile ti o ti jade awon ti o wa ni ayika re o sese wi pe ki won ki o je aborisha ni igba ti o si wa ni iru ipo be ni olorun ranse si o wi pe ki o gbo oro idande oro igbala oro ti tuni sile oro ti sanu poni oro ti wo nisan oluwa si so fun Mose ati Aaron ni ile Egypt o sese wi pe iwo na papa wa ni ile Egypt o je bi eru fun esu fun awon emewa tabi awon omo ogun re tabi aisan ni o fi ile re se bojoko tabi o sese ki o je wi pe awon alalopa ida ile Egypt li o ko ti o ni ipo yi kan na ni awon omo Israel wa ti oluwa fi ranse si won bi o ba wa ninu iponju tabi awon alalopa ida awon elebo logun aye yi ni o yi oka ni won rogba yi oka ti won ko je ki aye re ki o ni ojutu ohun ti a n so fun o ni wo pe nigba ti o ba teti sile gbo oro olorun idande yo de ba o igbala yo de ba o yo si tu o sile kuro ninu ide ti o wa oluwa si so fun Mose ati Aaron ni ile Egypt pe je ki a be lowo ara wa bi awon Mose ati Aaron bi won ba so wi pe won ko raye fun oro olorun kini ibaje ini won kini ibaje ini awon omo Israeli ni akoko yi ohun ti a ma ri ni wipe awon popo ti won wa ni airije airimu ainitoju ainile ton ma gbe won ma so fun wipe awon ko raye nisisin fun oro olorun awon ko raye nisisin fun isin olorun awon ko raye nisisin fun adura ran ti wipe bi awon wonyi ba so wipe awon ko raye nipa adura gbigba nipa oro olorun gbigbo nipa ati sin olorun won iba wa ninu osi ati iponju won sibe sugbon ope ni fun olorun we pe bi olorun tin soro be ni Mose ngbo bi olorun tin soro be ni Aaron ngbo mo nbebe lowo lodo olorun we pe ohunkohun ti o di wale ti ohunkohun ti ko ni je ki a gbo oro olorun ni agboye ki olorun ki o ba mu kuro ni oruko Jesu ni ese ikeji osu yi ni yo je akoka osu fun yin oni yo se se ikini osu odun fun yin awon yi ti wa ni ile Egypt lati iran de iran fun odun popo o dabi eni wipe gbogbo odun ti won ti lo ni ile Egypt ko se anfani kankan fun won o dabi eni wipe ninu isinro won ninu iya tabi iponju won ninu awon edun ti won ti la koja o dabi eni wipe won ti fi gbogbo akoko sofo patapata be ni igbese aye lese ri nitori pe lai mo Jesu oni iye lai mo Jesu o dabi eni wipe o wa ninu aye o n fi akoko sofo ni akoko yi ti olorun fe se ilana igbala won ilana idasile ati idande won ni olorun so fun won wipe ni osu yi gan ti a o da won sile ti a o gba won la ni yo je akoka osu fun won
ati ni osu ni o je osu ikini fun won ni ojo ti o ba ba Jesu pade ni ojo na ni iye aini pekun igbesi aye to to igbesi aye rere igbesi aye to sanfani yo de ba igbesi aye re ni akoko na ni olorun ran Mose ati Aaroni si awon omo Israeli eyi ni ilana ti o fi le won lowo lati ese ikerin bi awon ara ile na ba si kereju iwon odo agutan na lo ki ohun ati aladugbo re ki o somo ti o somo eti ile re ki o mu gege bi iye awon okan na olukuluku ni iwon ije re ni ki esiro odo agutan na ailabuko ni ki odo agutan yin ki o je ako olodun kan eyin o mu ninu agutan tabi ninu eworẹ eyin o fi pamọ titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo Israeli ni yo se pa li asale won o mu ninu eje na won o se fi to ara opo iha mejeji ati sara aterigba ile won ni ninu eyi ti won o je won o si je eran na ti a fi na sun le oru na ati akara ewo ewe be kikoro ni ki ni won o fi je eyi ni ilana ti a fun awon omo Israeli ti a n pe ni ajo ire koja ohun ti a so fun ni wipe idajo n bo lori awon elese ti o wa ni ile Egypt ki idajo yi ki o le re won koja ki awon iponju la won yi ki o le re awon omo Israeli koja oni a so fun wi pe o ye ki won ki o mu odo agutan kan jade odo agutan yi lati je alaile ri oni lati je eyi ti o mo oni lati je eyi ti o se iteogba ni waju Oluwa a se so fun wi pe won o pa odo agutan na pe bi a ba ti pa a o gba eje re sinu awo koto leyin igba na le o fi ewe hisopo a o te bo inu eje na a o si fi won aterigba ile won ati opo mejeji ti o wa ni enu ona ile won ni won yi ni bi won ba se be eyi o je ki o mu oda won loju wipe bi apanirun ba tin la ile Egypt koja wipe apanirun yi koni de odo won wo ese ikokanlelogun titi de iketalelogun oni nigba na ni Mose pe gbogbo awon agba Israeli o si we fun pe e jade lo imo odo agutan fun ara yin gege bi idile yin ki ese pa ire koja na eyin o si mu idi ewe hisopo e o tebo eje ti o wa ninu awo koto e o fi eje na ti o wa ninu awo koto kun ara aterigba ati opo iha mejeji enikeni ninu yin ko si gbodo jade lati enu ona ile re titi yo fi di owuro nitori ti Oluwa yo koja lati kolu awon ara Egypt nigbati o ba si ri eje lara aterigba ati lara opo iha mejeji Oluwa yo si re koja enu ona na ki yo si je ki apanirun ki o wole yin wa lati kolu yin eyi ni ileri ti a fun won wipe nigbati apanirun ba ri eje na ki o je ki o le wole lati pa won run lati da won lejo ki o je ki o le wole lati se won lose bayi ni awon omo Israeli se eyi ni o fun won ni igbala kikun ti o si je ki won ki o bo lowo apanirun ti o la ile Egypt koja awon omo Israeli ati opo awon elesin loni ni o n padanu ibukun Olorun nitori pe won ko se afiyesi gbogbo ohun ti Olorun pa lase fun won ki ibukun won yi ki o le je ti won e je ki a wo ni finifini awon ohun mefa ti a le ri keko ninu re awon afiyesi ti a ko gbodo gboju foda
ikini ni wepe a o pa odo agutan eyi ni o je fun igbala won ranti wepe bi odo agutan ti le je alai laba won alai le ri bi a ko ba pa odo agutan na apanirun yo wole to won lo bi ki ba se nitori iku odo agutan na awon won yi iba ku pata pata sinu awon isiro ati iponju ti won wa ni ile Egypt wo ni exodus le kan si exodus ori kejila lati ese ikefa eyin o se fi pamo titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo ni yo se pa li asale ranti wepe ni pipa odo agutan na ni yo mu ese won kuro ni yo mu asedede ati iponju won kuro eyi ni an toka si Jesu wepe odo agutan na ti o je olugbala fun wa ti o je eni ti o da wa sile kuro ninu iponju oni Jesu Christi oluwa wa wo lati Johanu ori kini ese ikokandinlogbon ni ijo keji Johanu ri Jesu nbo wa sodo re o wi pe wo odo agutan olorun eni ti o ko ese aye lo awon miran ma nso fun wi pe won gba Jesu gbo gege bi olukoni nla sugbon ranti ki se ikoni re nikan soso le o fun ni igbala bi ki se wi pe iko re fun wa lori agbelebo awon miran ma nso wi pe won gba Jesu gege bi woli nla sugbon ki se iriran tabi isotele tabi iwasu ti Jesu Kristi se gege bi woli ni o fun won ni igbala bi ki se nipa iku re ni ori igi agbelebo ti pe lasiko aye awon omo Israeli bi ki ba se wi pe apa odo agutan na won ki ba le ni igbala tabi idasile lowo apanirun ti o la ile Egypt koja wo ni Corinthi kini ori karun ese ikeje oni nitori na emu iwo kara ti jo kuro ninu yin ki eyin ki o le je iyefun titun gege bi eyin ti je aiwo kara nitori ati fi ire koja wa ani Christi robo fun wa je ki o yo wi pe Jesu Christi ni odo agutan yin toka si ati iku re fun wa ni ori igi agbelebo eje re ti atasile ohun lo gba wa lowo ese to gba wa ninu aisan to gba lowo iponju to gba lowo inu ni bini lati odo esu to gba lowo wahala ti abakosi to si gba lowo idajo ayeraye ti nbo lori awon elese afiyesi keji ti o ye ki ani ni wipe odo agutan yin ni lati wa ni alai laboko odo agutan ti a nso nipa re yi ni lati wa lai ni aiboko kankan rara to pada si exodus ori kejila ese ikarun exodus ori kejila ese ikarun o ni ailaboko ni ki odo agutan yin ki o je akọ ọlọdun kan eyin o mu ninu agutan tabi ninu ewore ohun ti olorun be lowo omo Israel ni wepe bi won ba fe ni igbala kuro ninu iponju ti o wa ni ile Egypt won ni lati mu odo agutan ti ko laboko rara eyin toka si Jesu Christi nitori pe Jesu Christi ni eni na ti o wa ni ailaboko kankan bi o ba wo igbese aye Christi lati ibere de opin o ri wi pe ko si ese kankan ni igbese aye re o ni odo agutan ti o ko fun wa odo agutan ti ko laboko eyi ni Hebrew n toka si ni ori keje Hebrew ori keje lati ese ikerin din logbon nitori pe iru olori alofa be li o ye wa mimo ailegan aileri ti a ya si oto kuro ninu elese ti a si gbega ju awon orun lo eyi ni eje Jesu Christi
sese yebiye fun wa eyi ni o fi je wi pe eje yebiye yi ni a fin gba wala kuro lowo idajo olorun ninu peteru kini ori kini ese ikokandinlogun peteru kini ori kini ese ikokandinlogun ko se pe bi ko se eje iyebiye bi ti odo agutan ti ko li aboko ti ko si li abawon ani eje kristi awon elomiran ma gbekele awon oludasile ile isin won ranti wi pe gbogbo eni ti abi lati nu obirin elese ni nitori be ko si oludasile esin oludasile ijo tabi oludasile tabi enikeni nibi kibi ti o wa ni ailaba won aile iri ailegan nitori be ni o fi je wi pe Jesu Kristi ni kan sosho o ni odo agutan alailaboko eni ti o le ko ese wa lo si ranti wi pe nigba ti a kan Jesu Kristi mo agbelebo a se yi ni akoko irekoja lasiko awon omo Israeli ranti ni eketa wi pe apiyesi keta ti o ye ki ani wo Exodus ori kejila ese ikerin dini adota Exodus ori kejila ese ikerin dini adota ni ile kan le o je iwo ko gbodo mu ninu eran ara re jade sode so, kuro ninu ile na be li eyin ko gbodo fo okan ninu egungun re eyin ko gbodo fo okan ninu egungun re tani eyi n toka si nitori pe ankeko nipa odo agutan ti apa ni asiko igbesi aye omo Israeli nipa ise yi to je pe won ni igbala won ni idande asigba won kuro ninu iponju nla ti o wa ni ile awon ara Egypt ni akoko na aso we pe odo agutan yi ti a fi robo fun won won ko gbodo fo egungun re tani eyi n toka si je ke a wo Johanu ori ikokandinlogun ese ketalelogbon sugbon nigbati won de odo Jesu won ti won si ri pe o ti kuna won ko se egungun itan re kini itumo yi ese ikerindinlogoji nkan woyi si se ki iwe mimo ki o le se ti o wi pe a ki yo fo egungun re eyi ni o je ki o da wa loju wi pe Jesu Kristi ni odo agutan na nitori pe awon afiyesi pupo ti o wa ninu majemu lailai awon wonyi ni a ri ninu majemu titun ti o n toka si Jesu Kristi eni ti o ku fun wa lati yo wa kuro ninu Egypt lati yo wa kuro ninu iponju lati yo wa kuro ninu aye lati mo wa kuro ninu okunkun tabi awon kan ti o wa ninu aye apiyesi kerin eje ti a ta sile yi ko to bi ki ba se wi pe a fi igbagbo won eje na si aterigba ati opo ile na mo so fun ni isaju wi pe ani lati pa odo agutan na sugbon yi ko to ikeji o pe odo agutan na lati je alailaboko alaileri alailegan eyi ko to iketa wi pe a ko fo egungun re sugbon ni itesiwaju ni a n so fun a wi pe bi eje yi ba wa ninu awo koto bi a ko ba fi eje na si aterigba ile won bi a ko ba fi eje na si awon opo ile won sibe sibe bi o tile je wi pe a ti pa odo agutan na bi o tile je pe a ti gba eje re si ibi kan bi o tile je wi pe a ti se awon nkan wonyi gege bi ilana oro olorun bi a ko ba lo eje yi gege bi olorun ti pa lase sibe sibe awon eniyan wonyi iba se gbe patapata wo Exodus ori kejila Exodus ori kejila lati ese ikejilelogun eyin o si mu idi ewe hisopo e o si fi bo eje ti o wa ninu awo koto
elfi elsifi eje na ti o wa ninu awokotokun ara ateriba ati opo iha mejeji enikeni ninu yin ko gbodo jade lati enu ona ile re titi yo fi di oworo nitori ti oluwa yo koja lati kolu awon ara ijiti nigbati o ba si ri eje na lara ateriba ati lara opo iha mejeji oluwa yo si re koja enu ona na ki o si je ki apanirun ki o wole yin ki o wole yin wa lati kolu yin ohun ti a so ni wi pe ni toto ni Jesu Kristi ti ku ni toto ni o ti ta eje re sile sugbon o ku sowo re lati fi igbagbo ro mo Jesu ati lati fi igbagbo we ninu eje Jesu ki ami eje Jesu ki o le wa li okan re tabi li ara re ni Heberu ori kokanla Heberu ori kokanla ese ikeji din logbon ni a so wi pe nipa igbagbo le o da ase irekoja sile ati ibo won eje ki eni tin pa awon akobi omo ki o ma ba fi owo kan won nipa igbagbo le ada nkan won yi sile nipa igbagbo le a fi awon eje won yi kun ateriba ile ati opo mejeji ti o wa li enu ona nipa igbagbo ni won duro ninu ile nibi ti ami eje na wa nipa igbagbo ni won gbe gbogbo awon isise won yi ki olupanirun ki o ma ba wole to won lo eyi si jasi fun wa wi pe awa paapa ni won gba ti ati mo wi pe ati pa Jesu Kristi ati ta eje re sile o je ojuse wa lati ni igbagbo ninu eje na nitori nipa igbagbo yi ninu eje Jesu Kristi le a le fi ni igbala tabi idande tabi ipamo tabi iwosan je ki o ye o wi pe bi ki ba se wi pe o gbadura o je wa awon esere fun olorun o si so fun olorun wi pe o se olanu wi pe o ti je elese ti o boruju o si so fun olorun wi pe o gbagbo ninu eje Jesu Kristi ti atasile fun o bi ki ba se wi pe o se be apanirun yo wo ile re bi ki ba se wi pe o gbagbo ninu eje Jesu Kristi idajo aye raye yo to wa pelu sugbon bi o tin so fun olorun wi pe o gbagbo ninu eje Jesu Kristi ti atasile fun o logan ni eje yi o we okan re mo ti a o mu ese re kuro ti igbagbo yi yo so di eniyan oto eni ti o ni igbala olorun ninu lokan ni ile re ikarun jije eran odo agutan na akoko ko si fun wa lati ka opolopo ibi ti o ye ki aka sugbon ran ti wi pe aso fun won wi pe won ni lati je eran ara odo agutan na wo exodu ori kejila ni ese ikejo won o si je eran na ti a fi ina sun le oru na ati akara aiwo ewebe kikoro ni ki won ki o fi je kini itumo yi wi pe won o je odo agutan na ranti pe odo agutan ja si Jesu Kristi o n toka si Jesu Kristi fun wa ki wa ni itumo wi pe won ni lati je odo agutan na wo Johanu ori kini lati ese kini le atete ko se le oro wa oro si wa pelu olorun olorun si le oro na ese kerinla oro na le o di ara o si n ba wa gbe awa si n wo ogo re ogo bi ti omo bibi kan soso ati lodo lati odo baba wa o kun fun ore ofe ati otito itumo wi pe ki a je odo agutan na ni wi pe oro ti o so fun wa awon alaye ti o se ni kikun fun wa wi pe ki a gba awon oro won yi sokan nitori pe o so ni ori kefa Johanu ese ketaleni ogota ori kefa ti Johanu ese ketaleni ogota emi ni nso ni di aye
ara kò ní èrè kan ọ̀rọ̀ wọn ni tí mo sọ fún yín ẹ̀mí ni ìyèsí ni ọ̀rọ̀ ọlọ́run tí a ń sọ fún wa láti ẹnu Jésù Kristi ọ̀rọ̀ ọlọ́run tí ó ránṣẹ́ sí wa òun ló yẹ kí a gbà sí ọkàn wa èyí ni ó ń tọ́ka sí wípé bí a ti wà lábẹ́ àmì ẹ̀jẹ̀ Jésù Kristi nípa ìgbàgbọ́ bẹ́ẹ̀ ni a ń láti fi òdiwọ̀n ayé wa sí ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni a ń láti fi ọ̀rọ̀ ọlọ́run ṣe òdiwọ̀n ìgbésí ayé wa ó ń sọ fún wa wípé ọ̀rọ̀ náà tí èmi ń sọ fún yín ìyè ni ó ní ẹ̀mí sì ni pẹ̀lú ìkẹfà ni wípé wọ́n ní láti jẹ àkàrà àìwú pẹ̀lú rẹ̀ gbogbo èyí ni a ti kà fún wa ní Exodo orí kejìlá a sì ti kà fún wa nínú Kọ́rìntì kínní orí karùn-ún Kọ́rìntì kínní orí karùn-ún láti ẹsẹ̀ ìkeje sí ìkẹjọ láti jẹ àkàrà àìwú Kọ́rìntì kínní orí karùn-ún láti ẹsẹ̀ ìkeje nítorí náà ẹ mú ìwúkàrà àtijọ́ kúrò nínú yín kí ẹ̀yin kí ó lè jẹ́ ìyẹ̀fun titun gẹ́gẹ́ bí ẹ̀yin ti jẹ́ àìwúkàrà nítorí tí a ti fi ère kọjá wa àní Kristi robọ fún wa nítorí náà ẹ jẹ́ kí a ṣe àjọ náà kì í ṣe pẹ̀lú ìwúkàrà àtijọ́ bẹ́ẹ̀ ni kì í ṣe pẹ̀lú ìwúkàrà àrán kan àti ìwà búburú bí kò ṣe pẹ̀lú àìwúkàrà òdodo àti òtítọ́ ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ń lọ sí ilé ìsìn tí wọ́n máa ń sọ wípé wọ́n gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù ṣùgbọ́n ìwà búburú èyí tí a ń pè ní ìwúkàrà àtijọ́ ó wà ní ìgbésí ayé wọn àrán kan tàbí kí a máa hùwà tí kò bá bíbélì tí kò bá ọ̀rọ̀ ọlọ́run mu èyí sì wà ní ìgbésí ayé wọn ṣùgbọ́n a sọ fún wa wípé bí a bá fẹ́ jẹ àǹfààní tí a sì fẹ́ ní ìbùkún tí ó wà nínú ìrékọjá tí a ń kọ́ nípa rẹ̀ lónìí wípé a ní láti jẹ́ ẹni tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ wípé àìwúkàrà àrán kan ìwà búburú àgbèrè panṣágà olè òfófó ojú kòkòrò àwọn nǹkan wọ̀nyí kò gbọdọ̀ sí ní ìgbésí ayé wa bí a bá ti ṣe àwọn àfiyèsí wọ̀nyí kí wá ní àwọn àǹfààní àti ìbùkún tí ó wà lórí wa bí a bá wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ní kíákíá jẹ́ kí a wo Exodo orí kejìlá lẹ́ẹ̀kan sí i láti ẹsẹ̀ ìkẹtàlá ó ní ẹ̀jẹ̀ náà ni yóò ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yìn gbé wà nígbà tí èmi bá sì rí ẹ̀jẹ̀ náà kò sọ wípé nígbà tí èmi bá rí iṣẹ́ òdodo ara ẹni ó ní nígbà tí èmi bá sì rí ẹ̀jẹ̀ náà kò sọ wípé nígbà tí mo bá rí iṣẹ́ àánú tí ó ń ṣe fún àwọn alágbe ó ní nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà kò sọ ti omi àdúrà tàbí àbẹ́là ó ní nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà kò sọ nípa aṣọ funfun nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà kò sọ nípa kí a jẹ́ ẹlẹ́sìn lásán ó ní nígbà tí mo bá rí i wípé o ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sílẹ̀ nígbà tí èmi bá sì rí ẹ̀jẹ̀ náà èmi ò re yín kọjá ìyọnu tàbí ìpọ́njú tàbí ìdààmú tí ó wà lórí àwọn tí ó wà nínú ayé ìyọnu náà kì yóò sì wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Íjíbítì ẹni tí kò bá sí lábẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù ó dàbí ẹni tí ó ń gbé ilé kan ilé tí kò ní ilẹ̀kùn ilé tí kò ní fèrèsé ilé tí kò ní òrùlé kí ni a ti mọ irú ẹni bẹ́ẹ̀ sí irú ẹni bẹ́ẹ̀ yóò wà nínú ewu púpọ̀ ìkíní ewu olè nítorí wípé kò sí ilẹ̀kùn kò sí fèrèsé nítorí bẹ́ẹ̀ yóò rọrùn fún olè láti wọlé o jẹ́ mọ̀ wípé bí o bá sí lábẹ́ ẹ̀jẹ̀ Jésù Kristi olè tàbí apanirun ni èyí tí a ń pè ní sàtánì yóò lè wọlé yóò sì lè máa ṣe gudugudu méje ní ìgbésí ayé rẹ yóò máa dà ọ́ láàmú yóò máa pọ́n ọ lójú nítorí pé o kò sí lábẹ́ òrùlé tàbí lábẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi o jẹ́ bí ẹni tí ń gbé ilé tí kò ní ilẹ̀kùn tí kò ní fèrèsé tàbí tí kò ní òrùlé irú ẹni bẹ́ẹ̀ tí ó ń gbé irú ilé bẹ́ẹ̀ àwọn ẹranko búburú gẹ́gẹ́ bí ejò wọ́n lè wọlé
won se le se oloshe iru eni ti ko si ni abe abo ti o wa ninu eje Jesu Christi ejo laila eni iyi ni esu yo ma wole ni igba gbogbo pelu awon emi esu yo ma wole bi abari eni ti o n gbe ile ti ko ni orule eye yo ma fi ibe se bogbe awon aparo tabi awon eye miran yo ma yagbe si iru ile be bi o ba wo ayika re opolopo ni o wa ti won gbe ile ti ko ni abo ile to ko ni orule ile ti ko ni ferese ti o je wi pe awon eye awon eye ojo run yi ni an fi we awon emi okunkun ni won joba ni won gbe iru ile be nipa ariwo won nipa jamba ti won se fun iru eni be awon won yi njiya lopo lopo kini ki a so nipa bi ojo ba nro bi iji ba nja fun eni ti o n gbe ile ti ko ni orule tabi ti ko ni ferese ati ilekun ajakale arun popo lo wa lori

ìkúnni ọlọ́run òun ló mú ká jẹ́ alágbára ká sì múnádóko. Kì í ṣe ká máa wọ́sẹ̀ nílẹ̀ láti ṣèfẹ́ ọlọ́run. Ọ̀rọ̀ yìí yóò sọ wájú, jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run kó sọ wájú lónìí. Gbogbo gbígbẹ àti títutù jẹ́ kí ó kúrò nínú ayé wa, kí iná ọlọ́run kó wá sínú ọkàn wa. Gbogbo ìtutù rírí kí Olúwa kó mú kúrò. Gbogbo nǹkan tó lòdì, gbogbo ìdíwọ́ àti ìdènà ẹ̀mí tí ò jẹ́ ká lè tẹ̀síwájú, tó mú ká tutù, ká wà ní ìlọ́wọ́wọ́. A ò lè wà sí irú ìpàdé báyìí ká tún lọ bá a sí wà. Ìgbàlà yóò wà lórí òkè Sioni, ìwà mímọ́ yóò sì wà. Ilé Jákọ́bù yóò sì gba ìní wọn. Gbàdúrà fún ìfikúnni tó ní agbára lónìí lórí ayé wa. Gbogbo ohunkóhun tó ti díbàjẹ́, kí Ọlọ́run kó ṣe àtúnṣe rẹ̀ nínú ayé wa. Kó Olúwa kó wẹ̀ wá mọ́. Bí ẹnikẹ́ni bá sì wẹ ara rẹ̀ mọ́ fún àwọn nǹkan wọ̀nyí, yóò jẹ́ ohun èlò sí ọlá tí a yọ̀ sọ́tọ̀, tó sì yẹ fún iṣẹ́ rere gbogbo ète tá a fi wà níbí nìyí. Olúwa wẹ̀ mí mọ́ Ọlọ́run. Mú mi yẹ fún iṣẹ́ lọ́wọ́ rẹ, iṣẹ́ rere. A gbà wàhálà láti ṣiṣẹ́ ìsìn, láti mú ìre Kristi lọ síbi gbogbo, àti láti jẹ abẹnugan fún Ọlọ́run ní àkókò kan náà. Kó Olúwa kó kó wa. Ibi ká kàn gbá ìfitónilétí lásán, ṣùgbọ́n ìfitónilétí yóò mú ìsọdọ̀tun wá, yóò wọnú ayé wa gẹ́gẹ́ bí egun gbẹ ní àfonífojì ẹ̀rí àúgbà. Ọ̀rọ̀ Ọlọ́run ó dé, egun gbẹ sì sọ jí padà, ó wá di ogun ńlá ńlá. Lówùrọ̀ yìí gbogbo egun gbẹ yóò di alàyè padà. Ìrírí Kìrìsìtẹ́nì tó ti gbẹ, ìdánilójú tó ti gbẹ. A ti gbà mí là ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn tó ní ìsọdí mímọ́, tó sì ní agbára ẹ̀mí mímọ́. Báwo ni nísinsìnyí gbogbo gbígbẹ nípa tẹ̀mí? Gbogbo ìrírí tàtijọ́ tí ò sí lọ́wọ́lọ́wọ́ báyìí, a ó sọ dọ̀tun, a ó sọ jí. Ìgbé ayé ti Kristi yóò wà lákọ̀tun ẹ̀mí Kristi tó jí Jésù Olúwadé kúrò nínú òkú, tó sì jíǹde pẹ̀lú àṣẹgun. Ẹ̀mí yẹn yóò sọ ara kíkù yẹn di ààyè, yóò sọ ọkàn rẹ jí, yóò sọ ẹ̀mí wa jí. Gbàdúrà Olúwa sọ mí jí nípa ẹ̀mí rẹ. Lónìí yìí, fàmìlóyàn mi fún iṣẹ́ ìsìn tí ó ga. Èyí ni Jísíkè wà fún iṣẹ́ ìsìn tí ó ga.

Ibi tí àwọn adarí yóò jókòó sí lọ́wọ́ ni wọ́n ń sọ yẹn. Jẹ́ ká jọ́sìn fún Ọlọ́run, ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àkókò kúkúrú tí a ti lò níwájú rẹ̀. Ká fi gbogbo ètò náà tó kù lé Olúwa lọ́wọ́ pé kí Ọlọ́run kó gba ìṣàkóso. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Àbá wa ní ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín fún òwúrọ̀ yìí. A dúpẹ́ lọ́wọ́ yín torí pé ọjọ́ tí ẹ ti dá nìyí. Àwa yóò máa yọ̀, inú wa yóò sì dùn. Ẹ ti mú a wá síbí fún ète.

Olúwa yóò sì rántí rẹ, iṣẹ́ ìfẹ́ rẹ kò sì ní jẹ́ asán lórúkọ Jésù. Àmì tó dára. Kókó ìkẹta báyìí, kókó ìkẹta. Àwọn ẹ̀rí tàbí àmì. Àwọn ìsèso tí ó jẹ́ ìtẹ́wọ́gbà. Nínú ìwé Jòhánù oríkẹ̀ ẹ̀dógún látẹsẹ̀ ìkẹfà. Bí ẹnìkan kò bá gbé inú mi, a gbé e sọnù. Gẹ́gẹ́ bí ẹ̀ka, a sì gbẹ́, wọ́n a sì kó wọn jọ, wọ́n a sì sọ wọ́n sínú iná, wọ́n a sì jóná. Ẹsẹ̀ ìkeje, bí ẹ̀yin bá ń gbé inú mi, tí ọ̀rọ̀ mi bá sì ń gbé inú yín, ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́, a ó sì ṣe é fún yín. Olúwa yóò dáhùn àdúrà rẹ. Ẹsẹ̀ ìkẹjọ, nínú èyí ni ayin bàbá mi lógo pé kí ẹ̀yin kí ó máa so èso púpọ̀, ẹ̀yin ó sì jẹ́ ọmọ ẹ̀yìn mi. Ẹsẹ̀ ìkẹẹ̀dógún, èmi kò pè yín ní ọmọ ọ̀dọ̀ mọ́, nítorí ọmọ ọ̀dọ̀ kò mọ ohun tí Olúwa rẹ̀ ń ṣe, ṣùgbọ́n èmi pè yín ní ọ̀rẹ́, nítorí ohun gbogbo tí mo ti gbọ́ láti ọ̀dọ̀ bàbá mi wá, mo ti fi hàn fún yín. Ẹsẹ̀ ìkẹrìndínlógún, ó wí pé kì í ṣe ẹ̀yin ni ó yàn mí, ṣùgbọ́n èmi ni ó yàn yín, mo sì fi yín sípò kí ẹ̀yin kí ó lè lọ, kí ẹ sì so èso, àti kí èso yín lè dúró, èso yín yóò dúró, kí ohunkóhun tí ẹ bá béèrè lọ́wọ́ bàbá ní orúkọ mi, kí ó lè fi fún yín. À ń wo àwọn ẹ̀rí tàbí àwọn àmì ìsèso tí ó jẹ́ ìtọ́wọ́gbà tàbí tá a fọwọ́ sí. Abala àkọ́kọ́, ìwẹ̀numọ́ ti ara ẹni fún síse èso sí i, fún títẹ̀síwájú láti máa so èso sí i. Abala ìkejì, ìwẹ̀numọ́ àti gbàdégbà fún ìsèso lọ́pọ̀lọpọ̀. Ìkẹta, ìwẹ̀numọ́ tó ní ète fún iṣẹ́ ìránṣẹ́ tí ń sèso sí i. Abala àkọ́kọ́, ìwẹ̀numọ́ ti ara ẹni fún pípa ìsèso wa mọ́. Kọ́ríntì kínní, orí ìkeje láti ẹsẹ̀ ìkínní, oní bí a ti ní ìrírí yìí, èyí ni àwọn onígbàgbọ́ nínú Olúwa tí wọ́n ti nígbàlà. Wọ́n ti jẹ́ ẹ̀ka lára àjàrà tòótọ́. Ó wá wí pé, nítorí náà, ẹ̀yin olùfẹ́, bí a ti ní ìlérí wọ̀nyí, ẹ jẹ́ kí a wẹ ara wa mọ́ kúrò nínú gbogbo ẹ̀gbin ti ara àti ti ẹ̀mí. Onígbàgbọ́, kì í ní ìdibàjẹ́ tàbí ẹ̀gbin nínú rẹ̀. Ṣùgbọ́n nígbà mìíràn, ìdánwò lè wá láti ọ̀dọ̀ àwọn aráyé láti ta ẹ̀gbin sínú ayé onígbàgbọ́. Ṣùgbọ́n nígbà tí onígbàgbọ́ yẹn bá rí irú ẹ̀gbin bẹ́ẹ̀, kì í dúró, kì í yọ̀, kì í ní inú dídùn nínú gbogbo àwọn ìdánwò àti ìyíriwò tó ń ta ẹ̀gbin sí ara rẹ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́. A lọ sínú àdúrà láti wẹ èyí mọ̀ pẹ̀lú ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn, wípé mi ò ní gba ẹ̀gbin láàyè láti

0: ẹsẹ̀ múlẹ̀ nínú ayé mi. Ó ní kí a wẹ ara wa mọ́ kúrò nínú ẹ̀gbin ti ara àti ti ẹ̀mí, kí a máa sọ ìwà mímọ́ di pípé ní ìbẹ̀rù Ọlọ́run. Àwọn ènìyàn kan wà tán lérò pa ti dẹni ìgbàlà, mo ti ní sọ di mímọ́, nítorí pa ti sọ mí di mímọ́, ti jẹ́ mímọ́ bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n jo jẹ́ mọ̀, a gbúdọ̀ máa sọ ìwà mímọ́ di pípé. Nígbò ní di ẹni tí a sọ di mímọ́, tá a sọ di mímọ́, nígbà mìíràn ó fi ìwà mímọ́ yẹn sí òdiwọ̀n abala kan nínú ayé rẹ, nítorí òdiwọ̀n ìmọ̀ tó o ní. Ṣùgbọ́n bí o ṣe ń dàgbà, wà á bẹ̀rẹ̀ sí ní ṣàwárí pé o gbúdọ̀ jẹ́ kí òdiwọ̀n yẹn kó gbòòrò títí dé ọ̀nà tí mò ń gbà sọ̀rọ̀, ojúṣe mi, ìhùwàsí mi, àti ohun gbogbo tí mò ń ṣe. Bí o ṣe wá ń dàgbà nínú Olúwa lójoojúmọ́ tó ń dàgbà sí, òye rẹ nípa ìpè rẹ yóò máa gbòòrò sí. Bí o ṣe ń gbòòrò ní ìmọ̀, tó ń gbòòrò nínú ojúṣe, tó ń gbòòrò nípa ti àwọn ìrètí àti èròǹgbà àwọn ènìyàn nípa rẹ, bí o ti ń gòkè sí, bẹ́ẹ̀ náà ló máa jẹ́ mímọ́ sí. Ìdí nìyẹn tó fi gbúdọ̀ máa sọ ìwà mímọ́ di pípé ní ìbẹ̀rù Ọlọ́run. Tímótíù kejì orí ìkejì ẹsẹ̀ 21, bí ẹnikẹ́ni bá wẹ ara rẹ̀ mọ́ kúrò nínú ìwọ̀nyí. Ṣó òye ìwé mímọ́ yí ọba yìí, gbólóhùn tí ìwé mímọ́ lò níbẹ̀, bí ẹnìkan, ìbá jẹ́ ọkùnrin tàbí obìnrin, ìbá jẹ́ ẹnikẹ́ni, ìbá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tàbí ọmọ ìjọ. Ó ní bí ẹnikẹ́ni bá wẹ ara rẹ̀ mọ́ kúrò nínú ìwọ̀nyí. Àwọn nǹkan kan mọ̀ tó mọ̀ nípa ara rẹ tí àwọn ẹlòmíràn tí wọ́n lè má mọ̀ láéláé nípa rẹ. Ìgbé ayé ìkọ̀kọ̀ rẹ, ìgbé ayé ti ara ẹni rẹ, àwọn nǹkan kan wà tó mọ̀ nínú ọkàn tó jẹ́ pé kò sí ẹnikẹ́ni bó ti hùn kí ẹnìyàn ó súnmọ́ ọ tó tí ó lè mọ̀ nípa rẹ. Ìdí nìyẹn tó fi gbúdọ̀ jó lóòótọ́ sí Ọlọ́run àti sí ara rẹ, wípé àwọn nǹkan wọ̀nyí nítòótọ́ kò sẹ́ni tí yóò mọ̀ wípé òun ronú nípa báyìí. Kò sẹ́nìkan tó lè ṣàwárí wípé ó ti ẹ̀ ń ṣe irú ìwà bí irú èyí. Ṣùgbọ́n bí ẹnikẹ́ni bá wẹ ara rẹ̀ mọ́ kúrò nínú wọ̀nyí, òun yóò jẹ́ ohun èlò sí ọlá. Àmì ṣó mọ̀, Ọlọ́run yóò mọ̀ wípé òun wẹ ara rẹ̀ mọ́, òun sọ ara rẹ̀ di mímọ́, òun sọ ara rẹ̀ di funfun. Ọlọ́run yóò mọ̀ wípé òun dojúkọ àwọn nǹkan wọ̀nyí tó fẹ́ máa wọlé wá nígbàkúùgbà, nítorí pé ó sì mọ bí o ṣe jẹ́ olóòótọ́ sí, wípé o fẹ́ jẹ́ olódodo, o fẹ́ jẹ́ olóòótọ́, o fẹ́ jẹ́ mímọ́ níwájú Olúwa nígbà gbogbo. Ìdí nìyẹn tí ó fi bu ọlá fún ọ, tí ó sì jẹ́ ohun èlò tí a yà sí mímọ́, ohun èlò tí a yà sọ́tọ̀, tó sì yẹ fún lílo bàálé, tí a sì ti pèsè sílẹ̀ sí iṣẹ́ rere gbogbo. Fún mi lámì tó dáa, ẹni tá a pèsè sílẹ̀ fún iṣẹ́ rere gbogbo, arákùnrin wá ṣe yìí, ẹjọ́ mi ò tí múratán fún èyí. Bí a bá ti wẹ̀ ọ mọ́, tá a ti sọ ọ́ di mọ́ tó ti fara rẹ fún Olúwa, ní gbogbo ìgbà ló máa wà ní ìgbáradì fún iṣẹ́ rere gbogbo. Bóyá o tilẹ̀ ti parí ìyẹn, arákùnrin wá ṣe eléyìí, arábìnrin wá ṣe eléyìí, pásítọ̀ ẹ mọ̀ pé mo ti wà nínú ìjọ yìí fún àkókò díẹ̀, fún ọ̀pọ̀lọpọ̀ ọdún, ẹ mọ ohun tí mo lè ṣe, ẹ mọ ohun tí n kò lè ṣe. Bẹ́ẹ̀ ni a mọ̀, ṣùgbọ́n a lérò pé bí o ti wẹ̀ ọ mọ́, tó sì ń wẹ ara rẹ mọ́, tó sì ń wẹ ara rẹ mọ́, a ti pèsè rẹ sílẹ̀ fún iṣẹ́ rere gbogbo. Nínú gẹ́gẹ́ bóyá fún àwọn ẹgbẹ́ àjèrè ọkàn ń lọ, ṣé ó lọ pẹ̀lú wọn níkọ̀kọ̀? Wá ẹjọ́ sà, ṣé mo lè ṣe ṣàlàyé nǹkan kan fún yín? Ẹjọ́ mi ò tí ì láti máa bá àwọn èèyàn bẹ́ẹ̀ jáde. Tó bá jẹ́ lóòótọ́ láti wẹ̀ ọ mọ́, ta ti sọ ọ́ di mímọ́, a ó ti pèsè rẹ sílẹ̀ fún iṣẹ́ rere gbogbo. Ní ìlọ́wọ́sí, a gbúdọ̀ lọ́wọ́sí eléyìí, lọ́wọ́sí tọ̀hún. Ẹjọ́ sà, mo fẹ́ jó lóòótọ́, mi ò fẹ́ tanra mi jẹ ni o. niwon gba tin ba fi ida mewa mi ati mi ki ronu lori awon afikun miran mo ma n gbiyanju lati fi ida mewa mi sile lati wa lo si ipele to tun gaju yen lo mi o ti se yen mi o ti fi ara mi fun eyi se mo ati pese re sile fun ise rere gbogbo loni olorun yo gbe o soke si ga si mo na olorun yo gbe mi soke si bi giga si yo se loruko jesu so mo nigba ta ba nse gbogbo eleyi awon elomiran won le foju tembelu wa awon ta ti le lero ipa mo to ta mo riri won ta bu ola fun won le foju tembelu wa mo ranti nigba ti mo je omo ijo mi bi o ti le je pe mo ti kuro nibe mo kuro mi o gbagbo nitori pe mo ni igbala so di mimo ati baptism lati ohun ti mo mo nipa titumo oro eko oro olorun alaye oro olorun mo mo lati nu awon iranse olorun awon iranse olorun ti won ko mi nigba na awon nkan die wa to dabe ni pe ti a o tewo gba pelu ara wa sugbon won ran mi lowo idi niyan ti mo wa ni lode ti mo si nduro ni pore ofe olorun ohun ti mo fe salaye re ninu ijo wa nigba na ijo ti mo nlo nigba na ti oluso agutan lo nigba na ijo yen oni won oni oko oluso agutan mi yo salaye lopolopo won si wa pe awon nigbagbo ipade awon nigbagbo won so wi pe awon to le fi iye bayi awon omo nigbagbo ni a ti pari ijo o le 100 naira iye bayi o wa je edun okan fun won nitori won wa bere si ni fowo pamo pe fe awon pe owo ti won gba yo se ohun ti ijo ko le se nigba na won pe ipade yen won ti wa nibi ipade yen iranse olorun yen yo ma fi edun okan soro agbodo ni oko ta ma lo fun irere won dake nigbo se nigba na iranse yen iranse olorun yen won so fun won leyin ijo si won daruko won pe kumuyi ona to ngba gbogbo se nwo so ko ten keni ti yo mo yi pe en to kako gboye ni ora eleyi rato hun nitori pe mi o ra nkan kan fun ara mi nigba na mo nfi owo yen pamo nitori ete yen nikan mi o so fun won pe oluso agoto mi o le ra eyi mi fun ara mi nitori pe ohun ti mo ngbiyan lati rara won o so be fun enikeni nigbo se nigbati won mura tan ijo o ti mura tan nitori pe nigba na ninu ijo won ki se ijo ti o tobi ti o ri owo pupo nigbo se nigbati won o le se nikoko won wa si odo oluso agutan yen wa so wi pe owo ta nso nipa re owo na re oni iwo oni owo to bayi won ni mo ti n pa fi pamọ die awon se won o so nipa bi won se pa won owo soba yi nigba na gege bi eni to keko gboye ohun ti won so re o nigbo ba ni so de mimo to si fi ara re ji fun oluwa boya awon eyan mo tabi won o mo boya awon eyan foju tembelu re tabi be ko o se ohun to fe se ti oluwa ti yan fun o lati se ni oruko jesu oke giga si lo ma lo ni gbogbo ona loruko jesu oke giga si lo ma lo ninu ifaraniji re oke giga si lo ma lo ninu ififuni re o ma lo soke giga si ninu ifaraniji re loruko jesu je ka wo abala ikeji bayi abala ikeji ohun ni iwenumo ati gbadegba fun iseso lopo lopo lopo lopo lopo lopo Malaki ori keta ese keta o pe ohun yo si joko bi ani tin yo ti o si nda fadaka yo si se awon omo lefimo yo si yo won bi wura o fadaka yo we won mo yo yo won inose awon omo lefi yo yo won yo si ge gbogbo ohun to ye ka ge danu kuro ninu aye won ti ko ni le je ki won o so eso lopo lopo ki won ki o ba le mu ore wa fun oluwa ninu ododo abala iketa ohun na ni iwenumo to ni ete fun iseso gaga bi iranse tabi ninu ise iranse mo gbadura bi po seso si loruko Jesu Heberu ori kejila Heberu ori kejila latese ikefa nitori pe eni ti Oluwa fe ohun ni o nba wi ama awe ni mo ama ba wa awe eni ti Oluwa ba fe ohun ni o nba wi amu awon fulufulu kuro ninu aye won lati fina sun danu en tori pe ni ti Oluwa fe ohun ni o nba wi a si ma na olukuluku omo ti o gba wese ikewa nitori won to wa awon obi wa ninu aye niyan o nitori won to wa fun ojo die bi o ba ti dara loju won sugbon ohun olorun olodumare eleda wa baba wa olorun wa baba Jesu Kristo oluwa wa ohun a ma ba wa wi fun ere wa ki awa ki o le se alabapin iwa mimo re ki awa ko le se alabapin iwa mimo re idin niyan ta fi dagba ninu iwa mimo nitori pe ta ba so wa de mimo be ni ati mo fu wa gbogbo eda ti Adamu kuro iwa ti ara ti mu kuro okan ti ara yen ati mu kuro sugbon sibe Olorun je mimo mimo mimo mimo mimo lona to ga nipa ti osuwon ti orun o wa nfe ki awa pelu ki aje alaba pin iwa mimo re iwa mimo re ti o ga Olorun idin niyan to fi ma nwe wa mo si idin niyan to fi ma nwe wa mo si idin niyan bi o ba je ojulowo omo Olorun to si je eka lara ajara to ti tewo gba o to ti yan o wi pe ko le lo ko si so eso ki eso re ko si le duro idin niyan to fi gbudo we omo we omo we omo lati gbade gba ko ba le so eso si o se eso si o si ni duro si so eso si loruko Jesu eso ti emi eso nipase emi eso ijere okan yo mu ko ma so eso si wese ikerin la o wi pe e ma lepa alaafia pelu eniyan gbogbo so mo eso alaafia yi nigba ti oluso agutan da tun bi won ni awon eniyan mele die pelu won awon eniyan kereje awon alaafia pelu awon eniyan kereje yen bi won ti wa ndagba ti won ndagba ti won ndagba ninu Oluwa awon agboyan bere si ni fe si won si mo awon eyan to po si awon eniyan ti won ti mo tele ati awon ti won o ti mo tele awon eniyan to je pe won mo ohun ti won le se ato ti won o mo ohun ti won le se awon eniyan to je pe won ti e le so ohun ti won le se sugbon ṣùgbọ́n bí àgbo yẹn ṣe ń gbò sí i wọ́n mọ̀ wípé a pè wọ́n láti wà ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn àlàáfíà sí i àlàáfíà tó jinlẹ̀ sí i àlàáfíà tó ga sí i àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn. Nígbà tó ṣẹ̀ṣẹ̀ gbéyàwó ó dàbẹ́ ni pé wàá mọ̀ yìí pé àgbo tó o ní àṣepọ̀ tó o ní ó ń gbòòrò sí i o sì nílò àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn. Báyìí nígbà tó sì tún wá mọ àwọn ìjọ mìíràn tí o mọ̀ tẹ́lẹ̀ ìyàgbò yẹn wá ń gbòòrò sí i kò sí ìjàkadì kò sí o ń lọ pẹ̀lú àwọn ènìyàn gbogbo àti ìwà mímọ́ láìsí èyí tí kò sẹ́ni tí ó rí Ọlọ́run. Àlàáfíà tó yẹ ká ní ìwà mímọ́ tó yẹ ká ní kí Ọlọ́run fúnra rẹ̀ kó tẹ̀síwájú ohun gbogbo nígbà gbogbo lọ́jọ́ gbogbo ní gbogbo ìṣẹ̀lẹ̀ ní gbogbo àyídáyidà kó máa fún wa sí lórúkọ Jésù. Ọlọ́run yóò máa wẹ àwọn ènìyàn rẹ̀ mọ́ pẹ̀lú ète kába lè so èso sí i a ò sì ní dẹ́kun àti máa sèso lórúkọ Jésù. Àmì ẹ jẹ́ ká dìde dúró báyìí ká bá Olúwa sọ̀rọ̀ nínú àdúrà pé Olúwa èmi rèé o mo ti tẹ́tí sí ọ̀rọ̀ rẹ mo fẹ́ tẹ̀síwájú láti máa sèso sí i rí i dájú pé o ní àsopọ̀ pẹ̀lú Olúwa kò má sì jẹ́ pé o jẹ́ ẹ̀ka tó fẹ́ wà lára oríṣi igi méjì lẹ́ẹ̀kan náà sèso èso lọ́pọ̀lọpọ̀ èso lọ́pọ̀lọpọ̀.
1: Ohun tí a ní lò Olúwa ti fi fún wa. Ìwẹ̀nùmọ́ atòkè wá fún ìṣèso tí ó múnádóko tó ga sí i. Ìfẹ́ Ọlọ́run fún wa ni pé ká so èso ju èyí tí a ń so lọ́wọ́lọ́wọ́ báyìí lọ. Torí bẹ́ẹ̀ la fi rí lákòókò yìí agbẹnusọ Ọlọ́run wọ́n fi hàn fún wa ohun tó ń lò láti ṣe kí a kábà lè ṣèso sí i nínú ọgbà àjàrà rẹ̀. A gbọ́dọ̀ la ẹnu wa ní òwúrọ̀ yìí ká ké porúkọ Olúwa ká béè lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run nípa wẹ̀mímọ́ Olúwa wẹ̀mímọ́ Olúwa sọ mí Olúwa ti sọ fún mi látẹnu agbẹnusọ Ọlọ́run látẹnu ìránṣẹ́ Ọlọ́run. A nílò láti béèrè lọ́wọ́ Ọlọ́run gbogbo ohun tó lòdì tó ti ń dí ìtẹ̀síwájú lọ́wọ́ tó ń dí ìṣèso wa lọ́wọ́ kí Olúwa kó wẹ̀ wá mọ́ lówùrọ̀ yìí. Jẹ́ ká lọ kí ń làwọn nǹkan náà kí ń làwọn tó ń dí wa lọ́wọ́ ohun gbogbo tó Olúwa ń retí lọ́wọ́ wa ìṣèso tó Olúwa ń retí lọ́wọ́ wa jẹ́ ká ké porúkọ Olúwa ká bèè lọ́wọ́ Ọlọ́run Olúwa wẹ̀mí lówùrọ̀ yìí mú gbogbo ohun tó jẹ́ èpò èyí tí ọ̀tá ti fún sínú ayé mi tó ń dí ìṣèso mi lọ́wọ́ jẹ́ ká ké porúkọ Olúwa kọ́ Ọlọ́run kó ṣe ìwẹ̀nùmọ́ tòótọ́ nínú ayé mi lówùrọ̀ yìí kó wẹ̀ mí mọ́ kó wẹ̀ wá mọ́.

ọgbọ́n ti ènìyàn tó ta ko ìfẹ́ ọlọ́run tí ò jẹ́ ká sinmi lé ọlọ́run mọ́ jẹ́ ká lọ sínú ayé àwọn ìlànà

ìfẹ́ rẹ pípé ni mo fẹ́ ṣe a sì sọ pé tẹ wá fẹ́ sun èso sí fún Ọlọ́run gẹ́gẹ́ bí ẹ̀ka a gbọ́rọ̀ ní àsopọ̀ mọ́ àjàrà náà nígbàtí a bá ní àsopọ̀ pẹ̀lú Kristi ni a tó lè so èso jẹ́ kábè lọ́wọ́ ara wa ǹjẹ́ à ń gbé nínú Kristi sá ń gbé nínú ìkẹ́kọ̀ọ́ à ń gbé nínú ìlànà ẹ̀kọ́ rẹ̀ àwọn ìgbà tá a bá gbé nínú rẹ̀ ìgbà náà la lè so èso fún Ọlọ́run nígbà náà la lè so èso sí fún Ọlọ́run a lè láti so ẹ̀ pọ̀ ní kíkún nígbà náà ló lè so èso sí Jésù wípé èmi ní ọ̀nà òtítọ́ àti ìyè kò sí ọ̀nà mìíràn bí kò ṣe pé nígbà tó bá ń gbé nínú Kristi bí kò ṣe pé bá ń gbé nínú rẹ̀ bí kò bá ṣe pé ò ń gbé nínú òtítọ́ nígbà tá a bá ń gbé nínú rẹ̀ nìkan ni a tó lè so èso jẹ́ ká ṣe àyẹ̀wò ayé wa lówùúrọ̀ yìí jẹ́ ká worú èso tí a ń so sẹ́ èso tó so jẹ́ èso ayọ̀ tàlàáfíà ti ìpamọ́ra tó bá ní àsọ pẹ̀lú Kristi wàá so èso tí ó mú èrè wá fún Kristi tí ó bọ́lá fún Kristi o lè jẹ́ ẹni tó ní àsopọ̀ tó jẹ́ ẹ̀ka lára igi orísi méjì látẹnu ìránṣẹ́ Ọlọ́run látẹnu agbẹnusọ fún Ọlọ́run lówùúrọ̀ yìí o lè jẹ́ ẹ̀ka lára igi orísi méjì kò ṣeéṣe o lè ní ẹsẹ̀ kan nínú ìjọ ẹsẹ̀ kan lóde ìjọ nínú ayé a ti sọ fún wa a ò lè sin Ọlọ́run pẹ̀lú mamoni a ò lè sin ọ̀gá méjì papọ̀ lẹ́ẹ̀kan náà a gbọ́dọ̀ jọ́sìn fún Ọlọ́run nínú ẹ̀mí àti ní òtítọ́ òtítọ́ ìhìnrere jọ́sìn fún pẹ̀lú gbogbo ọkàn wa pẹ̀lú gbogbo ẹ̀mí wa pẹ̀lú gbogbo ayé wa a ò lè ní a lè da ká fárìpọ̀ mọ́ ìrúbọ ẹranko lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ kọ́ Kristi ti san gbogbo iye tá a nílò mọ́ ó ti san iye tá a nílò gbogbo ìlànà àtijọ́ ti gbogbo ayẹyẹ ẹ̀sìn kò lè nípa lórí àìjọsìn wa tòótọ́ mọ́ ó ti sọ fún wa pé ta bá fẹ́ sin Ọlọ́run a gbọ́dọ̀ máa sin Ọlọ́run lẹ́mìí àti ní òtítọ́ a gbọ́dọ̀ máa sin ní ẹ̀mí àti ní òtítọ́ jẹ́ kí a fi ayé wa fún Ọlọ́run ní ẹbọ ààyè mímọ́ a sì gbọ́dọ̀ múra ara wa sílẹ̀ a gbọ́dọ̀ rí dájú pé ìrònúpìwàdà ojúlówó wà ìrònúpìwàdà tòótọ́ wà nípasẹ̀ ìrònúpìwàdà ni a fi mú a wá sínú ara Kristi kìí ṣe iṣẹ́ rere kìí ṣe nípa iṣẹ́ rere wà ẹ̀rí ìyípadà lẹ́kùnrẹ́rẹ́ tòótọ́ gbọ́dọ̀ wà gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run àti gẹ́gẹ́ bí onígbàgbọ́ pé a yẹra kúrò ní gbogbo ohun tó jẹ́ ẹ̀sẹ̀ kó tó di pé a lè ní àǹfààní láti ní àsopọ̀ pẹ̀lú àjàrà kí a sì lè máa so èso fún un ẹ̀rí náà ni pé fún àsopọ̀ fún pẹ̀lú Kristi ò ní pé ká dúró ṣinṣin nínú ẹ̀kọ́ àwọn àpòstélì à ń tẹ̀síwájú nínú òtítọ́ ọ̀rọ̀ ọlọ́run à ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ọlọ́run jẹ́ ká gbàdúrà lówùúrọ̀ yìí pé kí olúwa kó ràn wá lọ́wọ́ láti kọ gbogbo nǹkan tàtẹ̀yìn wá gbogbo nǹkan tàtẹ̀yìn wá wọ́n kọ gbogbo àwọn nǹkan tàtẹ̀yìn wá yẹn wọ́n wá tẹ́wọ́ gba ohun tí Kristi olúwa ṣe ohun gbogbo tí àtijọ́ ni wọ́n kọ wọ́n sì wá tẹ́wọ́ gba ìrúbọ Kristi ní ẹ̀kúnrẹ́rẹ́.
iru awon eniyan be ni won seso nigba ti a ba gba ekun rere yin rere igba na la to le so eso je ka gbadura lowuro yi ko si bere lowo oluwa ko fun wa ni ore ofe yi lati je eni to ni asopo lekun rere pelu ajara to to to ba je ti olorun ni to to oni to je to olorun ki dese ki dese ko le dese mo ninu e ko le se se lati dese mo ko ni ma gbe igbe aye tateyin wa mo be ko aye re ni ati yi pada o ti di ominira o si di ominira patapata kuro ninu ese gbogbo idibaje lo yara re kuro ninu re gbogbo idibaje o yara soto ko nu re ko ba le ma su eso fun olorun je ka be lowo olorun lowuro yi ko fun wa ni ore ofe lati gbegbe aye iwa mi mo ni waju re oro kristi lo nwe ni mo oro jesu lo so ni di pipe a le so eso si nigba ta ba faye gba oro yi lati we wa mo lati we wa mo nigba ti oro yi ba we awiye wa mo a o si so eso si fun olorun eso ayo eso ipamara eso iwa pele a si n gbe lekun rere pelu ajara na lo gbogbo igba a wa pelu oluwa a wa ninu oluwa a si n gba awon elomiran ni iyanju lati duro ninu oluwa a ni idapo deede pelu olorun a ni idapo nigba gbogbo pelu oluwa a so fun wa a Joano yi o fun odun mokanle ni adorin o duro lori ohun to ti gba yi o duro Olorun ba fun lori ofe yo fa wa na lori ofe o wa gbadura pe ore ofe to Olorun fun awon eni ti gba ni yo fi fun emi na ni oruko Jesu je ka line wa ka gbadura to ba si je ti olorun ni to to ko gboro si ese ikoko ko gboro si ese ikoko ko si iwa ibi a o yera fun gbogbo ti o so wa di ti o so wa di ibaje ti o ba wa je ese ikoko ko ni je ki a le so eso kankan fun olorun rati o Oluwa ti yan wa O yan wa ka le so eso O yan wa ka le so eso si fun Olorun reti lowo wa eso si si so eso si ohun ti o nse ko ti to o fe ka se si fun ohun Olorun pelu ore ofe re ninu aye wa a o si se si sugba nilo iwenu mo anilo iwenu mo kele yi to le sese ipa wa ti wa ko ohun ti oni lati se lati wa iwenu mo ti ara ni a bu aye wa wo ohun to ba nilo lati mu kuro a n bere fun ore ofe olorun lati le we gbogbo renu kuro patapata kan ara ma gbelebu kan ma gbelebu ti ara lekun rere gbogbo igberaga iruso to ni agboro kan ma gbelebu o gbo awon nkan won ni to tin diwa lowo an lati kan ma gbelebo igbere ni ga je wi pataki ara eni iwa eyin ara eni ti ko ni je ka le lo soke oluwa kan gbogbo nkan won yi ma gbelebu lekun rere lojojumo an lo sodo oluwa an ye awe aye wa wo an ri egbo to je iha igbe aye wa to si nilo
lati ya soto patapata fun Oluwa la nri igbe aye asaya dotun nigba tori ifihan Olorun lati oke wa a si mu ese ina lati fi ba ete re eyi ni ohun ti an lati se lakoko yi leyin eyi o wa so pe emi ni yi ran mi e je ka so fun Oluwa Oluwa we wa we ai okan enu wa okan wa aya wa gbogbo iha igbe aye wa je ka fi fun Olorun gege bi irubo fun Oluwa nigba na a o le so eso to dara si fun Olorun je ka fi aye gba Olorun lati we wa ni owuro yi je ka fi aye gba Olorun lati sise ekunrere ninu aye wa lowuro yi ka le so eso si ati eso ti o dara si fun Olorun yo se ti a gbo baba wa olus o ba le ran baba wa lowo lati opopolopo odun yi lati je olooto fun Olorun lati teswa lati ma su eso fun Olorun o le ran awa na lowo yo si ran wa lowo a o gbe lakoko Johanu olufe sugbon a ngbe bayi ni akoko apostoli ti wa ni akoko yi olusagutan wa a ri igbe aye ti won gbe a ri o gbe aye iwa mimo ati ti ododo ati ti ijolo to ninu aye won a ri itara bi Olorun ba le se ninu aye won yo se ninu aye awa na o sele nitori pe won fi ongbo lele niwaju lori pepe lori pepe je ka so fun Oluwa lowuro yi ise kan na to Oluwa se ninu aye won Oluwa se ninu aye awa na o ti so pe won fi an fi aja an fi kan an fi sowo si awa pelu bakan na agbara ti won ni won fi sowo sinu aye wa Oluwa se ninu aye ta wa na ba tin lo lowuro yi a o kuro ni bi a o ma se so si loruko Jesu fun Olorun lato ni lo iyi pada yo de ba ise iranse re o ni je ni ti o ma se so lasan sugbo ma se so si lera lera fun Oluwa loruko ti Jesu lati oni lo o ni wa bakan na mo loruko ti Jesu o ina Olorun yo ma jo ninu okan wa ninu emi wa lato ni lo loruko Jesu je ka gbadura papo bayi ni oruko Jesu ni agbadura baba adupe ni owo yin ajosin fun yin nitori pe e mo ipo ti a wa tori be le fi ran iwaasu yi si wa a wo pe a kuna nipa ohun ti eyin Olorun reti eredi ni yi ti e fi ran iwaasu yi si wa a ni ise to ga fun wa tori be le fi ran iwaasu yi si wa Oluwa a n bere lowuro yi pe e o ni ona lekun rere ninu aye eni kokan wa loruko Jesu baba a n bere ohun gbogbo ti a si nilo ninu aye wa Oluwa e tesiwaju e se ase pe ninu aye wa loruko Jesu Oluwa o gbo iwenumo ti a nilo ti a nilo ninu aye eni kokan wa e tesiwaju e se iwenumo na loruko Jesu baba gbadura ohun te se ninu aye Isaiah to je ko je elere fun eyin Olorun e se ninu aye wa loruko Jesu ohun te se ninu aye Paul ohun te se ninu aye Johanu olufe Oluwa e se ninu awa na loruko Jesu Oluwa ohun ti e se ohun ti e si n se ninu aye oluso agutan wa baba wa ninu Oluwa lati so waji lati mu pe ki a ri bi te fe ki a wa ohun ti e se ninu aye won e se ninu aye awa na loruko Jesu Oluwa e fun wa ni edun okan ti o ti wa fun iwaasu irere e fi fun wa
to be te pe yo mu ka ma gbe igbe aye iwa mi ma ti ododo ni gbogbo ojo aye wa loruko Jesu Oluwa e fun ani edun okan ti o mu ke apo ngbe lati ma su eso si e opolopo eso si fun loruko ti Jesu baba agbadura Oluwa ireti wa ni a oni jakule loruko ti Jesu lati oni lo laarin gbogbo awa ta wa ni bayi awon gbogbo yo di otun ni oruko Jesu Oluwa n gbogbo awon ijo lati ni ijo bomira gbadura pe lori igba wa su ti a ti gbo yi e o mu ki ise iranse won ko gboro loruko ti Jesu opolopo isiso si yo wa ninu ise iranse won ninu ijo won loruko Jesu fun eni kokan wa iranse Olorun ni ijo osise ninu ijo a n gbadura ise te gbele wa lowo a oni ise na oni ku ise na yo ma teso e lati ma dagba loruko Jesu a o si ma so eso ni gbogbo ojo aye wa loruko Jesu Oluwa fun baba wa ninu Oluwa fun iranse Olorun olusagutan wa fun apostoli ti iran yi ti e ti lo lati se iranse fun wa lowuro yi baba Olorun etun okun baba wa ni orun e so won dotun si baba wa ni orun e tubo fun won lokun si loruko Jesu baba ifihan to ga si latoke wa e fi fun won si ni oruko Jesu a si n gbadura nigba ki gba tan ba dide duro won mo gbo ketekete lati orun wa ohun ti e fe kan fi fun awon eniyan yin ni oruko ti Jesu Oluwa si n gbadura Oluwa nipa ti ara e o tun okun won se e o tun okun e o di won mu aba wa ni orun agara oni da won be ni are oni mu won loruko Jesu baba lo bi ojo won se ri be ni agbara won yo ri ni oruko Jesu won o si tesiwaju lati ma segun gbogbo awon ile fun ogo eyin Olorun fun ola yin ni oruko Jesu eni kokan wa ti won mura sile fun iskore to ga baba won o ri wa pe a n se so si loruko Jesu a o si ni ayo bi won ti na okan won loruko Jesu Oluwa bi a ti n wa lowuro la bakan lekan si fun ipede e mura okan wa sile lati le tun gba eye to da lodo yin loruko Jesu e mura olusagutan wa sile lati le fun wa ni awon ifihan to jinle loruko ti Jesu isoji ti irole a n gboju toke si yin baba ninu agbara yin je ki iwa pelu eni eyin Olorun ki a ni iriri e ni gbogbo ona ni irole loruko Jesu e seun baba nitori pe e ti da wa lohun ni oruko Jesu ti o lagbara ni agbadura.

0: àwọn tí wọn kò sí lábẹ́ ẹ̀jọ́.
1: Orí ìkẹrin, ẹgbọ́ ọ̀rọ̀ yìí, ẹ̀yin ọmọ màlúù Bashan, tí ó wà ní òkè ńlá Samaria, tí ó ń ni tálákà lára, tí ó ń tẹ aláìní rẹ́, tí ó ń wí fún Olúwa wọn pé, gbé wá kí a sì mu. Olúwa Ọlọ́run ti búra nínú ìwà mímọ́ rẹ̀ pé, ṣáàwó, ọjọ́ wọn ni yóò dé bá yín, tí òun ó fi ìwọ̀ gbé yín kúrò, yóò sì fi ìwọ̀ ẹja gbé ìran yín, àti ní ibi yíya ọdí wọn ni, ni ẹ̀yin yóò bá jáde lọ. Olúkúlùkù níwájú rẹ̀ gan, ẹ̀yin ó sì gbé ara yín sọ sí Amona, ni Olúwa wí. Ẹ wá sí Bétélì, kí ẹ sì dẹ́ṣẹ̀, ẹ mú ìrékọjá yín pọ̀ sí ní Gígálì, ẹ sì mú ẹbọ yín wá ní òrò òwúrọ̀, àti ìdámẹ́wàá yín lẹ́yìn ọdún mẹ́ta, kí ẹ sì rú ẹbọ ọpẹ́ pẹ̀lú ìwúkàrà, ẹ kéde kí ẹ sì fi ọrẹ àtinúwá lọ, nítorí bẹ́ẹ̀ ni ẹ̀yin fẹ́, ẹ̀yin ọmọ Ísíráẹlì, ni Olúwa Ọlọ́run wí. Èmi pẹ̀lú sì ti fún yín ní mímọ́ ẹyin ní gbogbo ìlú yín, àti àìní oúnjẹ ní ibùgbé yín gbogbo, síbẹ̀ ẹ̀yin kò yí padà sọ́dọ̀ mi, ni Olúwa wí. Àti pẹ̀lú èmi ti fa ọwọ́ òjò sẹ́yìn kúrò lọ́dọ̀ yín, nígbà tí ó ku oṣù mẹ́ta sí i fún ìkórè, èmi sì ti mú òjò rọ̀ sí ìlú kan, èmi kò sì jẹ́ kí ó rọ̀ sí ìlú mìíràn, ó rọ̀ sí apá kan, ibi tí kò gbérọ̀ sí sì rọ. Bẹ́ẹ̀ ni ìlú méjì tàbí mẹ́ta ń rìn lọ sí ìlú kan láti mu omi, ṣùgbọ́n kò tẹ wọn lọ́rùn, síbẹ̀ ẹ̀yin kò tí ì padà sọ́dọ̀ mi, ni Olúwa wí. Mo ti fi ìrẹ̀dànù àti ìmúwódù lù yín, nígbà tí ọgbà yín àti ọgbà àjàrà yín, àti igi ọ̀pọ̀tọ́ yín, àti igi olífì yín ń pọ̀ sí i, kòkòrò jẹ wọ́n run, síbẹ̀ ẹ̀yin kò tí ì padà sọ́dọ̀ mi, ni Olúwa wí. Mo ti rán àjàkálẹ̀ àrùn sí àárín yín, gẹ́gẹ́ bí ti Íjíbítì, àwọn ọ̀dọ́mọkùnrin yín ni èmi sì ti fi idà pa, wọ́n sì ti kó ẹṣin yín ní ìgbèkùn pẹ̀lú, mo sì ti jẹ́ kí òórùn ibùdó yín bù sókè wá sí imú yín. Síbẹ̀ ẹ̀yin kò tí ì padà sọ́dọ̀ mi, ni Olúwa wí. Mo ti bì ṣubú nínú yín, bí Ọlọ́run ti bi Sódómù Gòmórà ṣubú, ẹ̀yin sì dàbí ògúnná tí a fàyọ kúrò nínú ìjóná, síbẹ̀ ẹ̀yin kò tí ì padà sọ́dọ̀ mi, ni Olúwa wí. Nítorí náà, báyìí ni èmi ó ṣe sí ọ, ìwọ Ísíráẹlì, àti nítorí tí èmi ó ṣe èyí sí ọ, múra láti pàdé Ọlọ́run rẹ, ìwọ Ísíráẹlì. Nítorí ṣáàwó, ẹni tí ó dá àwọn òkè ńlá, tí ó sì dá afẹ́fẹ́, tí ó sì sọ fún ènìyàn ohun tí èrò inú rẹ̀ já sí, tí ó sọ òwúrọ̀ di òkùnkùn, tí ó sì tẹ ibi gíga ayé mọ́lẹ̀, Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ni orúkọ rẹ̀.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.

ewé àgbọn rẹ̀ kí ó dẹ̀ ńṣe ló ń lé sí i. Ẹni tí èso fojú rẹ̀ gbolẹ̀ nínú èso ẹ̀jẹ̀ fún ọdún méjìlá gbáko, ṣùgbọ́n nígbà tí ó ṣe alábàpàdé Jésù, ó gba ìwòsàn lẹ́sẹ̀kẹsẹ̀ láti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àwòtán wà fún gbogbo àrùn tí àwọn ènìyàn ń pè ní kò ṣeé ṣe. Ọkùnrin wèrè ara Gadara tí àwọn ẹ̀mí èṣù lígíọ́nì tí wọ́n rorò tí wọ́n fi inú rẹ̀ ṣe ibùgbé ni àwọn ará ilé àti aládùúgbò rẹ̀ tí wọ́n ti tanù, tí wọ́n sọ wípé ọ̀ràn eléyìí kọjá ṣíṣeéṣe. Ṣùgbọ́n nígbà tí Jésù dé ibẹ̀, tí Kristi sọ ọ̀rọ̀ àṣẹ, ọ̀rọ̀ agbára, lọ́gán ni a tú ọkùnrin náà sílẹ̀. Ó ti wá dá wa lójú gbangba báyìí wípé níwájú Ọlọ́run kò sí àìsàn tàbí àrùn kankan tí ó ń jẹ́ kò ṣeéṣe. Mo sì gbà wípé àṣálẹ̀ ìyanu tìrẹ ó ti dé. Mo ní iṣẹ́ ìyanu tìrẹ ó dé láṣálẹ̀ yìí lórúkọ Jésù. A máa sáré wo kókó mẹ́ta tí a ó gbéyẹ̀wò nínú ìwàásù yìí. Bí a bá ti ń parí, lẹ́sẹ̀kẹsẹ̀ ló dìde tó gba iṣẹ́ ìyanu tìrẹ. Àrùn a sọ wípé ó dìgbò ṣe. Gbogbo àwọn nǹkan tó dè ọ nísinsìnyí, wọ́n á sọ fún ọ wípé ó dìgbò ṣe. A ó sọ ọ́ di òmìnira lórúkọ Jésù. Kókó kìíní, àwọn àkànṣe iṣẹ́ ìyanu tí Olúwa ṣe. Àwọn àkànṣe iṣẹ́ ìyanu tí Olúwa ṣe. Kókó kejì, àwòtán àwọn àìsàn gbogbo tí Olúwa ṣe. Àwòtán àwọn àìsàn gbogbo tí Olúwa ṣe. Kókó kẹta, àtẹ̀gùn àkàsọ̀ sínú ìwòsàn tí Olúwa ń ṣe. Àtẹ̀gùn àkàsọ̀ sínú ìwòsàn tí Olúwa ń ṣe. Ìkíní, àwọn àkànṣe iṣẹ́ ìyanu tí Olúwa ṣe. Nínú Exodu orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkọkànlélógún àti ìkejìlélógún. Exodu orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkọkànlélógún àti ìkejìlélógún. Mose sì na ọwọ́ rẹ̀ sí ojú òkun. Olúwa sì fi afẹ́fẹ́ líle ìlà oòrùn mú òkun bì sẹ́yìn ní gbogbo òru náà. Ó sì mú òkun gbẹ, omi náà sì pínyà. Àwọn ọmọ Ísírẹ́lì sì lọ nínú àárín òkun ní ilẹ̀ gbígbẹ. Omi sì ṣe odi sí wọn ní ọwọ́ ọ̀tún àti ní ọwọ́ òsì. Orí ohun tí Ọlọ́run ṣe níhìn-ín nígbà tí ó fi ara rẹ̀ hàn, tí ó jẹ́wọ́ ara rẹ̀ wípé òun ni Ọlọ́run alágbára nínú ayé. Tí àwọn bí o bá ní ìgbàgbọ́ tó lágbára, yóò ṣe ohun mérìírí ní ìgbésí ayé rẹ, ohun àrà ọ̀tọ̀ ní ìgbésí ayé rẹ lórúkọ Jésù. Níhìn yìí ni a rí wípé ó ṣe ohun tó jẹ́ kàyéfì fún àwọn tí ó ní ìgbàgbọ́ tó gbópọn. Ọ̀pá lásán, bí a ṣe máa ń sọ ní èdè wa, ni Mose náà sójú òkun tí òkun yìí tí ó sì pínyà. Ọ̀pá lásán yìí náà tí a nà sí òkun pọpa tí ó pin níyà, a gbàgbọ́ wípé kì í ṣe omi pẹ́sẹ́pẹ́sẹ́ tí a rò wípé bóyá kò ṣe nǹkan kan ni a pín níyà, nítorí odò yìí jìn tó bẹ́ẹ̀ tí ó jẹ́ wípé ó gbá gbogbo ogun Farao lọ tó ń tẹ́lẹ́ṣin àti gbogbo àwọn tí ó ń kọjú ìjà sí àwọn ọmọ Ísírẹ́lì. Síbẹ̀síbẹ̀, bí òkun yìí ṣe jìn tó, tí ó sì fẹ̀, tí ó sì ní ìjì líle lójú agbami rẹ̀ tó, kìkì ọ̀pá tí a nà sójú rẹ̀ ní ìgbàgbọ́, ní ìgbọràn sí àṣẹ Olúwa ló pín odò yìí níyà. Ọ̀pá yìí náà ni a fi lu àpáta tí omi jáde fún ọ̀kẹ́ àìmoye.

ènìyàn láti mu. Jẹ́ kí ó yíyọ wípé wọn kò nílò láti lu àpáta yìí nígbà ọ̀kẹ́ àìmoye, kí omi kí ó tó tú jáde fún ọ̀kẹ́ àìmoye àwọn ènìyàn. Fífi ọ̀pá lu àpáta lẹ́ẹ̀kan ṣoṣo ti tó láti bá àìní ọ̀pọ̀lọpọ̀ pàdé. Èyí ni ó jẹ́ kí ó dá wa lójú wípé bí a bá wo ìwé mímọ́, kò nílò wípé a ń gbá àwẹ̀ ní ọ̀kẹ́ àìmoye ìgbà kí ìṣòro wa kí ó tó tán. Kò nílò wípé a ń gbàdúrà fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tàbí oṣù tàbí ọjọ́ kí àwọn kò ṣeé ṣe nínú ìgbésí ayé wa kí wọn kí ó tó kásẹ̀ nílẹ̀. Ní àṣálẹ̀ yìí, bí o bá ti ń gbọ́ tí a ń gba àdúrà ṣókí, àdúrà ṣókí yìí ni yóò lé gbogbo àwọn àrùn, gbogbo àwọn àìsàn, gbogbo wàhálà tí ó wà ní ìgbésí ayé rẹ, yóò lé wọn lọ lórúkọ Jésù. Nínú Matthew orí kẹjọ ni a ti rí ohun tí ó yani lẹ́nu kà. Bí balógun ọ̀run bí ó ti ń sọ fún Jésù, yẹ kí n kà á sí ọ létí. Nínú Matthew orí kẹjọ láti ẹsẹ ìkarùn-ún ni a rí wàhálà tí ó dojúkọ ilé balógun ọ̀run yìí. Ṣùgbọ́n nínú ẹsẹ ìkẹjọ, balógun ọ̀run náà dáhùn, ó sì wí pé, Olúwa, èmi kò yẹ tí ìwọ ìbá fi wọ abẹ́ òrùlé mi, ṣùgbọ́n sọ́kìkì ọ̀rọ̀ kan, kìí ṣe ọ̀rọ̀ púpọ̀, sọ́kìkì ọ̀rọ̀ kan, kìí ṣe àdúrà tá ń gbà tá ń lami lójú, sọ́kìkì ọ̀rọ̀ kan. Kò nílò wípé a ń yíra nílẹ̀ kí Ọlọ́run kí ó tó gbọ́. Sọ́kìkì ọ̀rọ̀ kan, kò dìgbà tí a bá gbàdúrà títí àfẹ̀mọ́júmọ́ kí Ọlọ́run kí ó tó mú kò ṣeé ṣe ìgbésí ayé wa kí ó tó mú kúrò. Ṣùgbọ́n sọ́kìkì ọ̀rọ̀ kan, a ó sì mú ọmọ ọ̀dọ̀ mi lára dá. Mo gbàgbọ́ wípé èyí ni ìwọ náà ń sọ fún Olúwa ní àṣálẹ̀ yìí, wípé kìkì ọ̀rọ̀ kan, bí a bá ti ń dárúkọ Jésù, bí a bá ti ń gbàdúrà, bí o bá ti ń gbọ́ àmì tí àwọn ènìyàn Ọlọ́run ń ṣe, bẹ́ẹ̀ ni gbogbo àwọn wàhálà tí ó wà ní ìgbésí ayé rẹ, bẹ́ẹ̀ ni wọ́n máa gba gere lórúkọ Jésù. Wo ohun tí Jésù wa sọ fún wa nípa ìgbàgbọ́ ọkùnrin yìí. Ó ní ẹsẹ̀ ìkẹwàá nígbà tí Jésù gbọ́ ẹnu yà á, ó sì wí fún àwọn tí ó ń tọ̀ lẹ́yìn pé, lóòótọ́ ni mo wí fún yín, èmi kò rí ìgbàgbọ́ ńlá bí irú èyí nínú àwọn ọmọ Ísíráélì. Ẹsẹ̀ ìkẹtàlá, Jésù sì wí fún balógun ọ̀run náà pé, máa lọ, bí ìwọ ti gbàgbọ́, bẹ́ẹ̀ ni kí o rí fún ọ. Èyí ni Olúwa ń sọ fún ọ ní àṣálẹ̀ yìí, bí ìwọ ti gbàgbọ́. Ṣé o gbàgbọ́ pé afọ́jú yóò ríran? Ṣé o gbàgbọ́ wípé adití yóò gbọ́ràn? Ṣé o gbàgbọ́ wípé ẹni tó yarọ yóò dìde, yóò rìn, yóò fò, yóò sáré? Ó ní kí o dìde, kí o máa lọ, kí o rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ. Bí a ti ń sọ̀rọ̀, kí o máa wo àwọn ohun tí ó wà ní àgọ́ ara rẹ, nítorí wípé òní ni ọjọ́ tirẹ. Mo ní òní ni ọjọ́ tirẹ. Gbogbo àwọn tí a ti kà sílẹ̀ wọ̀nyí tí ó gba iṣẹ́ ìyanu láti ọwọ́ Olúwa, ẹni tí ó ń sọ kò ṣeé ṣe di ṣíṣe, tí ó sì ń wo igba àrùn lọ́fẹ̀ẹ́, òun ló ní oògùn àwòtán fún ohun tí aráyé pè ní àrùn kògbóògùn. Olúwa yìí kò yí padà, nítorí ó sọ fún wa nínú Málákì orí kẹta ẹsẹ̀ kẹfà, ó ní, nítorí èmi ni Olúwa, èmi kò yí padà, èmi ni Olúwa, títí di ọjọ́ òní tí a fi ń sọ̀rọ̀ yìí, Olúwa ò yí padà. Agbára ẹ̀ kò kùnà, kò sì ní kùnà láé lórúkọ Jésù. A kà á nípa Jésù wípé Jésù Kristi ọ̀kan náà ni, lé àná àti ní òní àti títí láé. Ní kókó kejì ni a ti ń wo àwòtán àwọn àìsàn gbogbo tí Jésù ṣe. Àwòtán àwọn àìsàn gbogbo tí Jésù ṣe. Mo fẹ́ kí o máa fi ojú ba lọ bí a ó ti máa kà á láti Matthew orí kẹjọ láti ẹsẹ̀ ìkíní.
Matthew ori kejo ese kini nigbati o ti ori oke sokale opo eniyan nto leyin si wo adete kan wa o teri ba fu o wi pe olowa bi iwo ba fe iwo le so mi di mimo adete yi o so wi pe mo mo wi pe o ki ba ti agbara re kokona ri mo si mo wi pe bi iwo ba fe iwo le mu ete mi kuro iwo le so mi di mimo Jesus si na owo re o fi ba o wi pe mo fe iwo di mimo loju kana mo fe ki o fala si di loju kana nitori wi pe lale yi loju kana a mo arun re kuro loju kana oju afoji yo riran lese kese bi a ba tin ke pe roko oluwa loju kana ete re si mo eyi ni oluwa yo se lasa le yi ni Matthew ori ogun lati nka nisisiyi Matthew ori ogun lati ese ikeje le logbon Jesu si dese duro o pe won o si wi pe kili eyin fe ki emi ki o se fun yin won si wi fun o pe olowa ki oju wa ki o la be ni Jesu saanu fun won Jesu yo saanu fun o yo mo esan re koro o si fi owo to won loju logan bi o ba je eni ti o gbo ide wa daada o ri wi pe bi a ba nso wi pe loju kan na bi a ba nso wi pe logan bi a ba nso wi pe lese kese gbogbo re tumo si ohun kan na nigba ti o so wi pe logan o nso fun a wi pe loju kan na lese kese oju won la oju re yo la won si to leyin bi Matthew ti so fun wa wi pe ise iyanu Jesu o ma nsele loju kan na be ni Mark papa lo so fun wa wi pe ise iyanu Jesu ki se wi pe ka lo ka bo ka tori ni Mark ori keji je ki ran ole ti wo pe eni ti an ka nipa re nihi o je eni ti o ni arun egba wo lati ese iketa won si wa sodo re won gbe enikan ti o li egba to wa eni ti awon merin gbe sugbon ki a wo nisisi ohun ti olorun se o wa so fun a ni ese ikewa sugbon ki e le mo pe omo eniyan le agbara le aye lati dariji ni o wi fun elegba na pe mo wi fun dide gbe akete re ki o si ma lo ile re o si dide kini oro ti o tele e so fun mi ki n gbo o ni o si dide loju kan na o si gbe akete na o si jade lo li oju gbogbo won to be ti enu fi ya gbogbo won won si yin olorun logo wi pe awa ko ri iru eyi ri eyi ni a n pe ni ise iyanu meri yiri awa ko ri iru eyi ri wo Marko ori keje Marko ori keje ohun ti mo n fe ki o yi o ni wipe nigba ti Jesu ba bẹrẹ si ni sise iyanu loju kan na logan lese kese bi a ti n gbadura ti a n ke pe oruko re bẹẹ ni yio ma dabira ni igbesi aye eni kookan wa ninu Marko ori keje lati ese ikeje le logbon won si mu eniyan kan wa sodo re ti eti re di ti o si n kololo won si be pe ki o fi owo re le o si mu kuro laarin ijo eniyan lo si apa kan o si te ika re bo li eti nigbati o tuto o si fi owo to li ahan o si gbe oju soke wo orun ati okedun o si iwe fun pe efata eyi ni ni iwo si ninu ese ikarun din ni ogoji kini oro to saaju loju kan na eti re si si oko ahan re si tu o si soro kete kete mo gbagbo wi pe olorun fi awon nkan won yi han wa ki o le da loju wi pe lese kese bi a ba ti n gbadura loju kan na logan bi a ba ti n gbadura olorun yo fowo kan o
yóò mú àrùn àìsàn rẹ yóò mú kúrò lórúkọ Jésù. Yẹ kí a wo Luke orí ìkẹjọ, Luke orí ìkẹjọ láti ẹsẹ̀ ìkẹtàlélógójì. Luke orí ìkẹjọ ẹsẹ̀ ìkẹtàlélógójì. Obìnrin kan tí ó sì ní ìsun ẹ̀jẹ̀ láti ìgbà ọdún méjìlá, tí ó ti ná ohun gbogbo tí ó ní fún àwọn oníṣègùn, bẹ́ẹ̀ ni a kò lè mú un lára dá láti ọ̀dọ̀ ẹnìkan wá. Ó wá lẹ́yìn rẹ̀, ó sì fi ọwọ́ tọ́ ìṣẹ́tí aṣọ rẹ̀, lọ́gán lọ́gán lójú ẹsẹ̀, lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀, lójú kan náà lọ́gán ni ìsun ẹ̀jẹ̀ rẹ̀ sì ti gbẹ. Mo gbàgbọ́ wípé bí a ti ń ka nǹkan wọ̀nyí, ìwọ náà mọ̀ wípé Ọlọ́run yóò ṣe fún ọ. Agbára Ọlọ́run yóò lé àwọn àìsàn wọ̀nyí jáde kúrò ní ìgbésí ayé rẹ, kúrò ní àgọ́ ara rẹ, lọ́gán lójú kan náà lẹ́sẹ̀kẹsẹ̀, bí a bá ti ń gbàdúrà láṣáálẹ̀ yìí lórúkọ Jésù. Nínú Luke orí kẹtàlá, Luke orí kẹtàlá láti ẹsẹ̀ ìkọkànlá, Luke orí kẹtàlá ẹsẹ̀ ìkọkànlá. Bí a ti ń kà nípa ọkùnrin, bẹ́ẹ̀ ni a ń kà nípa obìnrin, wípé lójú kan náà lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́gán tí agbára Ọlọ́run tí ó kọlu ìgbésí ayé wọn, bẹ́ẹ̀ ni wọ́n gba ìmúláradá àti ìdáǹdè. Luke orí kẹtàlá ẹsẹ̀ ìkọkànlá sì kíyèsí obìnrin kan wà níbẹ̀ tí ó ní ẹ̀mí àìlera láti ọdún méjìdínlógún wá, ẹni tí ó tẹ̀tán, tí kò lè gbé ara rẹ̀ sókè bí ó ti wò kí ó ṣe. Nígbàtí Jésù rí i, ó pè é sí ọ̀dọ̀, ó sì wí fún un pé obìnrin yìí, a tu ọ sílẹ̀ lọ́wọ́ àìlera rẹ. Obìnrin yìí, bó bá wà níbẹ̀ láṣáálẹ̀ yìí, a tu ọ sílẹ̀. Ìwọ ọkùnrin yìí tí ayé ti dè lókun àìfojúrí, ó sọ wípé ọkùnrin yìí, a tu ọ sílẹ̀ lọ́wọ́ àìlera rẹ. Bó jẹ́ wípé ọmọdé ni ọ́, láti inú oyún láti dè ọ́, gbàtà àti bí ọ ò lè rìn, ó ń sọ fún ọ wípé ọmọdé yìí láṣáálẹ̀ yìí, a tu ọ sílẹ̀ lọ́wọ́ àìlera rẹ. Ó sì fi ọwọ́ rẹ̀ lé ní ẹsẹ̀ kẹtàlá, ó sì fi ọwọ́ rẹ̀ lé. Kí ni ọ̀rọ̀ tí ó tẹ̀lé? Ẹ pè é sókè. Lójú kan náà a sì sọ ọ́ di títán, ó sì yin Ọlọ́run lógo. Ìwọ náà ó yin Ọlọ́run lógo láṣáálẹ̀ yìí lórúkọ Jésù. Nínú Jòhánù nísinsìnyí la ti ń ka o, Jòhánù orí karùn-ún ẹsẹ̀ ìkẹjọ àti ìkẹsàn-án. À ń kà nípa ọkùnrin tó jẹ́ wípé láti ọdún méjìdínlógójì ló ti wà nínú àìlera, tó jẹ́ wípé kò lénìyàn kò lára, kò sì ní nkankan. Ṣùgbọ́n nígbà tí Jésù débẹ̀, a rí ohun tí Olúwa ṣe. Ní ẹsẹ̀ ìkẹjọ, Jésù wí fún un pé dìde, gbé àkété rẹ, kí o sì máa rìn. Kí ni ọ̀rọ̀ tí ó tẹ̀lé ní ẹsẹ̀ ìkẹsàn-án? Ó ní lọ́gán. Jẹ́ kí ó yẹ wípé bí Matthew bó ṣe ń ṣe àkọsílẹ̀ rẹ̀, bí Matthew ṣe ń kọ, bẹ́ẹ̀ ni Mark ń kọ, bẹ́ẹ̀ ni Luke ń sọ fún wa, bẹ́ẹ̀ ni Johannu sọ fún wa, wípé gbogbo àwọn wọ̀nyí tí Olúwa fi ọwọ́ kàn, lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀ lójú kan náà, ó ní lọ́gán, a sì mú ọkùnrin náà láradá, ó sì gbé àkété rẹ̀, ó sì rìn. Ọjọ́ náà sì jẹ́ ọjọ́ ìsinmi, ọjọ́ ayọ̀, ọjọ́ ìmúláradá, ọjọ́ ìbùkún, ọjọ́ tìrẹ ti dé lónìí lórúkọ Jésù. A ò ní fi àkókò ṣòfò rárá. Mo fẹ́ wo kókó kẹta nísinsìnyí, nítorí wípé mo gbàgbọ́ pé o ti múra sílẹ̀. Mo ní o múra sílẹ̀. A fẹ́ wo àtẹ̀gùn àkàsọ̀ sínú ìwòsàn tí Olúwa ń ṣe. Àtẹ̀gùn àkàsọ̀ sínú ìwòsàn tí Olúwa ń ṣe. Nínú Marko orí karùn-ún ni a ti ń wo àpẹẹrẹ obìnrin onísun ẹ̀jẹ̀ ọdún méjìlá, nítorí wípé ó ní àwọn ìgbésẹ̀ kan tí obìnrin yìí gbé, tí ó jẹ́ kí ìwòsàn ńláńlá kí ó jẹ́ tirẹ̀. Nínú Marko orí karùn-ún ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n, obìnrin kan tí ó ti ní ìsun ẹ̀jẹ̀ ní ọdún méjìlá, ẹni tí ojú rẹ̀ sì ti rí ohun púpọ̀ lọ́dọ̀ àwọn
àwọn oníṣègùn bí ó bá ń sọ fún wa wípé oníṣègùn ó ń sọ nípa àwọn ajagilégbò ṣoògùn àwọn tí à ń pè ní babaláwo ó ní ṣùgbọ́n tí ó sì ti ná ohun gbogbo tí ó nítán tí kò sì sàn rárá ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ ó ń pọ̀ síwájú nígbàtí ó gbúro jésù ni ó ti gbúro jésù mo ní ìjọ tí gbúro jésù ẹni tí ó ń ṣe àwòtán gbogbo àrùn ǹjẹ́ ó ti gbúro ẹni tí ó ṣeéṣe kí ó mú àwọn òkè àwọn wàhálà àwọn àìsàn àwọn ègún tó wà ní ìgbésí ayé rẹ kí ó mu kúrò láṣáálẹ̀ yìí ṣe ti gbúro ẹ̀ mo ní ṣe ti gbúro ẹ̀ ó ní nígbàtí ó gbúro jésù ó wá sẹ́yìn láàrin ọ̀pọ̀ ènìyàn ó fọwọ́ kan aṣọ rẹ̀ nítorí ó wípé nínú ọkàn rẹ̀ bí mo bá sá lè fi ọwọ́ mi kan aṣọ rẹ̀ ara mi yóò dá mo ní ara rẹ̀ yóò dá ó wá sọ fún wa ní ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n ó ní lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀ lójú kan náà ní ìṣẹ́jú àyá ó ní lọ́gán ní ìsun ẹ̀jẹ̀ rẹ̀ sì ti gbẹ òun sì mọ̀ lára rẹ̀ pé a mú òun lára dá nínú àrùn òun ní ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n ó sì wí fún ọ pé obìnrin ìgbàgbọ́ rẹ̀ mú ọ lára dá ìwọ tí o wà níhìn-ín láṣáálẹ̀ yìí obìnrin ìgbàgbọ́ rẹ̀ mú ọ lára dá ọkùnrin ìgbàgbọ́ rẹ̀ mú ọ lára dá ọmọdé ìgbàgbọ́ rẹ̀ mú ọ lára dá ó ní máa lọ lé àlàáfíà kí ìwọ kí ó sì sàn nínú àrùn rẹ bí a ti ń wo àtẹ̀gùn àkàsọ̀ sínú ìwòsàn tí olówa ń ṣe ohun méje ni mo fẹ́ kí ó yọ ìkíní ó gbọ́ nípa jésù nítorí àsọ wípé nígbà tí ó gbúro jésù ó wá sẹ́yìn rẹ̀ láàrin ọ̀pọ̀ àwọn ènìyàn ó fọwọ́ kan aṣọ rẹ̀ ó gba ìròyìn tí ó gbọ́ ó gbà á gbọ́ ìwọ náà tí o sì ti gbọ́ ìròyìn ayọ̀ tí a sọ fún ọ ohun tí ọlọ́run ṣe lálẹ́ àná bí o ti ń gbọ́ ìròyìn jésù láṣáálẹ̀ yìí mo gbàgbọ́ wípé o ti mọ̀ nísinsìnyí wípé gbogbo kò ṣeé ṣe nínú ayé rẹ jésù a sọ̀rọ̀ rẹ dayọ̀ lórúkọ jésù ìkejì ó pinnu láti tọ jésù wá fún ìwòsàn rẹ ó ní nígbà tí ó gbúro jésù ó wá láàrin ọ̀pọ̀ ènìyàn ó fọwọ́ kan aṣọ rẹ ó pinnu ó ní láṣáálẹ̀ yìí lónìí ni wọ́n rí ìwòsàn tèmi gbà nítorí ó pinnu láti kọ àwọn oníṣègùn ayé sílẹ̀ ó tọ jésù wá kò gba ọ̀pọ̀ èrò láti jẹ́ ìdíwọ́ fún òun ìkẹta obìnrin náà kò fi ààyè sílẹ̀ fún ìkùnà tàbí ìjákulẹ̀ ó pinnu pé àkókò tó ó gbẹ́kẹ̀lé olówa tí kì í jánikulẹ̀ ó sì sọ wípé òun ó gba iṣẹ́ ìyanu bí ìwọ náà bá wá ní àṣálẹ̀ yìí bí o bá gbàgbọ́ láìṣiyèméjì mo gbàgbọ́ wípé àkókò ìpọ́njú àkókò àìsàn ó ti dópin ná ìkẹrin ó pinnu àkókò ìwòsàn rẹ ó ní bí mo bá ti fi ọwọ́ kan iṣẹ́ tí aṣọ rẹ ara mi yóò dá ó pinnu àkókò tí ìwòsàn yìí yóò jẹ́ tirẹ̀ ọ̀pọ̀ ènìyàn ló ń sún ọjọ́ ìwòsàn wọn síwájú tí wọ́n sọ wípé bóyá ní ìpàdé mìíràn ṣùgbọ́n obìnrin yìí wípé nísinsìnyí ni àkókò iṣẹ́ ìyanu tèmi nígbà wo ni àkókò iṣẹ́ ìyanu tirẹ̀ mo ní nígbà wo ni àkókò iṣẹ́ ìyanu tirẹ̀ ìkarùn-ún ó gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ láì gba àìgbàgbọ́ kankan lálejò nínú ọkàn rẹ̀ ó ní èṣù ó tó gẹ́ ẹ̀mí èṣù ó tó gẹ́ ìsun ẹ̀jẹ̀ ó tó gẹ́ iye méjì ìránṣẹ́ èṣù ó tó gẹ́ mo gbàgbọ́ wípé èyí ni ìwọ náà ló ń sọ láṣáálẹ̀ yìí wípé gbogbo àrùn kò gbóògùn gbogbo àrùn àrùnmọ́léegun gbogbo jẹ̀dọ̀jẹ̀dọ̀ gbogbo nǹkan tó ń jẹmí nínú ó tó gẹ́ ìwòsàn dé láṣáálẹ̀ yìí yóò sì dé lórúkọ jésù ìkẹfà ó fi ọwọ́ kan aṣọ jésù kété tí ó sì ti fi ọwọ́ kan aṣọ jésù ni agbára olúwa ni ó fọwọ́ kàn án mo gbàgbọ́ wípé bí o bá ti ń dìde lórí ẹsẹ̀ rẹ bí o bá ti ń sọ fún ọlọ́run wípé mo dé àkókò tèmi tó bẹ́ẹ̀ ni ọlọ́run fúnra rẹ̀
ni yo fọwọ kan lẹsẹ kẹsẹ loju kan na logan loruko Jesu ikeje ni wo pe o gba ise iyanu o gba ise iyanu emi ori temi gba loruko Jesu ori iwosan fun arun ko gbogun igbagbo aye to daju gba ise iyanu aye to si daju pelu eyi ni Jesu fi so fun wi pe omobirin igbagbo re mu o larada mo fe ki odide lori ese re nitori wi pe Jesu so fun nisisin yi omobirin omokunrin baba iya omode igbagbo re mu o larada ki o mo wi pe lese kese loju kan na logan bi o ba tin gbo ti awon eniyan olorun se ami be ni iwosan ti re be ni idasile ti re be ni idande ti re be ni yo ma te olowo ise iyanu ti de agbara olorun wa ni yin ti o mu o larada nitori iwosan wa fun gbogbo arun ko gbogun iwosan wa fun gbogbo arun ko gbogun bi o ba je kepe oluwa bi o ba je kepe oluwa yo mu o larada yo mu arun re kuro yo mu aisan re kuro iba je ifoju tabi iyaro tabi iditi tabi ogbon inu tabi egun idile tabi egun ajogoba ni igbese aye re bi o ba tin kepe oluwa bi o ba tin gba olorun gbo bi o ba tin so wi pe akoko temi to be ni ise iyanu yo ma kan o lara yo ma te o lowo

Àkókò tó láti gba iṣẹ́ ìyanu. Àkókò tó láti rí ìwòsàn. Àkókò tó kí a tuwọ́ sílẹ̀. Àkókò tó fún afọ́jú láti ríran. Àkókò tó fún ẹni tó yarọ láti dìde kí ó rìn. Àkókò tó fún àwọn tó ń sinwi láti gba ìtúsílẹ̀, láti gba ìwòsàn. Àkókò tó fún àwọn ẹ̀mí wárápá, àwọn ẹ̀mí ìsinwi láti gba gere kí wọn kí ó sájáde ní ìgbésí ayé rẹ. Àkókò tó fún oyin ọjọ́ pípẹ́ láti wálẹ̀. Àkókò tó fún ìjù tí ó wà nínú ikùn rẹ láti pòórá. Àkókò tó fún iṣẹ́ ìyanu láti tẹ̀ ọ́ lọ́wọ́. Àkókò tó láti rí ohun tí ó ti sọnù láti rí gbà padà. Àkókò tó fún àwọn àgàn láti bímọ. Iṣẹ́ ìyanu ti dé. Agbára Ọlọ́run wà nítòsí rẹ. Bí o ti ń ké pè é, ó ń gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Lójú kan náà, lọ́gán yóò ṣe iṣẹ́ ìyanu ní ìgbésí ayé rẹ. Iṣẹ́ ìyanu ti dé. Agbára Ọlọ́run wà níhìn-ín láti tu ọ sílẹ̀, láti mọ ọ láradá, láti mú òkè ìṣòro inú ayé rẹ, láti mú kúrò. Sọ fún èṣù wípé ó tó gẹ́ẹ́. Sọ fún ayé wípé ó tó gẹ́ẹ́. Sọ fún ohun tí ó pọn lójú wípé ó tó gẹ́ẹ́. Ọjọ́ ìdáǹde, ọjọ́ ìwòsàn, ọjọ́ ìtúnisílẹ̀, ọjọ́ iṣẹ́ ìyanu ti dé fún olúkúlùkù wa.

0: Amosi, orí ìkarùn-ún. Ẹ gbọ́ ọ̀rọ̀ yìí tí èmi gbé sókè sí yín, a ní òǹrere ẹkún, ẹ̀yin ilé Ísírẹ́lì. Wúndà Ísírẹ́lì ti ṣubú, kì yóò dìde mọ́. A kọ̀ sílẹ̀ lórí ilẹ̀ rẹ̀, kò sí ẹni tí yóò gbé e dìde. Nítorí báyìí ni Olúwa Ọlọ́run wí, ìlú tí ó jáde lọ ní ẹgbẹ̀rún yóò ṣìkú ọgọ́rùn-ún, èyí tí ó sì jáde lé ọgọ́rùn-ún yóò ṣìkú mẹ́wàá fún ilé Ísírẹ́lì. Nítorí báyìí ni Olúwa wí fún ilé Ísírẹ́lì, ẹ wá mi, ẹ̀yin ó sì yẹ. Ṣùgbọ́n ẹ má ṣe wá Bétélì, bẹ́ẹ̀ ni kí ẹ má ṣe wọ inú Gígálì lọ. Ẹ má sì ré kọjá lọ sí Beersheba, nítorí lóòótọ́ Gígálì yóò lọ sí ìgbèkùn, Bétélì yóò sì di asán. Ẹ wá Olúwa, ẹ̀yin ó sì yẹ. Kí ó má bàa gbilẹ̀ bí iná ní ilé Jósẹ́fù, a sì jó oorun tí kì yóò fi sí ẹnìkan láti pa á ní Bétélì. Ẹni tí ẹ sọ ìdájọ́ di iwọ, tí ẹ sì kọ òdodo sílẹ̀ lé ayé. Ẹ wá ẹni tí ó dá ìràwọ̀ méje nì, àti orí ó nì, tí ó sì sọ òjìji ikú di òwúrọ̀, tí ó sì fi òru mú ọjọ́ ṣókùnkùn, tí ó pe àwọn omi òkun, tí ó sì tú wọn jáde sójú ayé. Olúwa di orúkọ rẹ̀, tí ó mú ìparun kọ mọ̀nà sórí alágbára, tó bẹ́ẹ̀ tí ìparun yóò wá sí odi agbára. Wọ́n kórìíra ẹni tí ń bá ni wílé ẹnu bodè, wọ́n sì kórìíra ẹni tí ń sọ òtítọ́. Nítorí náà, níwọ̀n bí ìtẹ̀mọ́lẹ̀ yín ti wà lórí tálákà, tí ẹ̀yin sì gba ẹrù àlìkámà lọ́wọ́ rẹ̀, ẹ̀yin ti fi òkúta tí a gbẹ́ kọ ilé, ṣùgbọ́n ẹ kì ó gbé inú wọn. Ẹ̀yin ti gbin ọgbà àjàrà dáradára, ṣùgbọ́n ẹ kì ó mu ọtí wáìnì wọn. Nítorí mo mọ onírúurú ìrékọjá yín àti ẹ̀ṣẹ̀ ńlá yín. Wọ́n pọ́n olódodo lójú, wọ́n ń gba owó àbẹ̀tẹ́lẹ̀, wọ́n sì ń yí àwọn tálákà sí apá kan níbodè kúrò nínú àárín wọn. Nítorí náà, ẹni òye yóò dákẹ́ nígbà náà, nítorí àkókò ìbí ni. Ẹ máa wá ire, kì í sì ṣe ibi, kí ẹ bá lè yè. Bẹ́ẹ̀ ni Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun yóò sì pẹ̀lú yín, bí ẹ̀yin ti wí. Ẹ kórìíra ibi, ẹ sì fẹ́ ire, kí ẹ sì fi ìdájọ́ gúnlẹ̀ níbodè. Bóyá Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun yóò ṣe ojú rere sí ìyókù Jósẹ́fù. Nítorí náà, Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, àní Olúwa wí báyìí pé, ẹkún yóò wà ní gbogbo ìta. Wọ́n sì máa wí ní gbogbo òpópónà pé, wọ́n sì pe àgbẹ̀ sí ìṣọ̀fọ̀ àti irú àwọn tí ó gbọ́n láti pohùn rere sí ìsọkún. Àti ní gbogbo ọgbà àjàrà ni ìsọkún yóò gbé wà, nítorí èmi ó kọjá láàrin rẹ, ni Olúwa wí. Ègbé ni fún ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ ọjọ́ Olúwa, kí ni èyí ó já sí fún yín? Ọjọ́ Olúwa òkùnkùn ni, kì í sì ṣe ìmọ́lẹ̀. Gẹ́gẹ́ bí ènìyàn tí ó sá fún kìnìún, tí Béárì sì pàdé rẹ̀, tàbí tí ó wọ inú ilé, tí ó sì fi ọwọ́ rẹ̀ tì lára ògiri, tí ejò sì bù ú jẹ, ọjọ́ Olúwa kì ó àṣe òkùnkùn láì ṣe ìmọ́lẹ̀, àní òkùnkùn biribiri láì sí ìmọ́lẹ̀ nínú rẹ̀. Mo kórira, mo sì kẹ́gàn ọjọ́ àsè yín, èmi kì ó sì gbóòórùn ọjọ́ àjọ ọ̀wọ́ yín. Bí ẹ̀yin tilẹ̀ rú ẹbọ sísun àti ẹbọ jíjẹ yín sí mi, èmi kì ó sì gbà wọ́n, bẹ́ẹ̀ ni èmi kì yóò náání ẹbọ ọpẹ ẹran àbọpa yín. Mú ariwo orin rẹ kúrò lọ́dọ̀ mi, nítorí èmi kì yóò gbọ́ ìró adùn fíólì rẹ. Ṣùgbọ́n jẹ́ kí ìdájọ́ kí ó ṣàn sílẹ̀ bí omi àti òdodo bí ìṣàn omi ńlá. Ẹ̀yin a ti rúbọ sí mi, ẹ a ti ta mí lọ́rẹ ní aginjù lé ogójì ọdún, ẹ̀yin ilé Ísírẹ́lì. Ṣùgbọ́n ẹ̀yin ti ru àgọ́ Mólókù àti Kíúnì yín, àwọn èrè yín, ìràwọ̀ òrìṣà yín tí ẹ ṣe fún ara yín. Nítorí náà, èmi ó mú kí ẹ lọ sí ìgbèkùn rékọjá Damascus, ni Olúwa wí. Ọlọ́run àwọn ọmọ ogun ni orúkọ rẹ̀.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, Bàbá Jésù Kristì Olúwa wa, ẹni tí ó fẹ́ wa, tí ó rán Jésù Kristì láti wá sí ayé yìí, láti kú fún ẹ̀ṣẹ̀ wa, ẹni tí ó fẹ́ wa tó bẹ́ẹ̀, tí kò fẹ́ kí a ṣègbé, ṣùgbọ́n tí ó ń pè wá láti gbàgbọ́ nínú Jésù Kristì, kí a ba lè ní ìyẹ́ ní pẹ̀kún. A fi ògo, ìyìn àti ọlá fún orúkọ yín. Ẹ gba ọpẹ́ wa ní orúkọ Jésù. Àdúpẹ́ wípé ẹ ti fi àánú yín hàn fún wa láti ìbẹ̀rẹ̀ ọdún yìí títí dé òpin rẹ̀. Àdúpẹ́ wípé ẹ ṣe wá ní olóríire. Àdúpẹ́ wípé ẹ kọ́ wa bí a ti gbàdúrà. Àdúpẹ́ wípé ẹ fún wa ní ìgbàgbọ́ láti rọ̀ mọ́ yín nínú òfin ọ̀la wàhálà tí ó wà nínú ayé. Àdúpẹ́ wípé ẹ kọ́ wa láti súnmọ́ yín nígbà tí ayé ń bá wa jagun, nígbà tí ẹ̀ṣẹ̀ ń gbógun, nígbà tí èṣù pàápàá tí ó ń wá ẹni tí yóò pajẹ, e pe wa sinu agbo e si pe wa si abe abo adupe lowo yin e gba ope ati yin wa laarin odun yi opolopo akoko lo wa ati igba igba ririje igba airije igba ayo igba ekun igba omije sugbon ninu gbogbo re e je ki alaaja adupe lowo yin e gba ope ati yin wa ni igba ini e pese fun wa ni igba irobinu je e tu wa lara e si tu wa lokan pelu ni gbogbo awon ti ala koja ninu odun yi e sumo wa gege bi baba ti ma sumo omo adupe lowo yin e gba ope ati yin wa nje bi ati wa nihin loni an bebe we pe e fun a lori ofe si we pe ohun gbogbo ti a o se iwa ti a o wo ati bi a o se korin ni bi a o se gbadura ni ohun gbogbo ti a ma se je ki o wa gege bi ibamu ninu oro yin ni oruko Jesu bi ati n gbo oro yin nisinsin yi e fun a ni eti omo ti yo gbo ti o si se ohun ti en so fun wa lati se adupe we pe e ti gbo ti wa asi beyin wo pe gege bi a ti ma gboro yin nisinsin yi wo pe oro yi yo je anfani fun wa yo si pese wa sile lati wa pelu olorun titi ni oruko Jesu Christ oluwa wa lati igba ti a ti bere isin ni ati nso ti a si ndupe lowo olorun wi pe olorun ti o mu wa ri ibere odun yi o tun sanu fun wa lati je ki a ri opin re ebe ati adura wa siwaju si ni we pe gege bi olorun ti pa wa mo ti o ti se wa lore wi pe iwa wa irin wa oro enu wa ise wa wi pe yo ma fi ope fun olorun ni igba gbogbo gege bi awa na ti mo wi pe a ti sumo opin odun yi wi pe ko to ojo meji ti odun ti a wa ninu re yi ti o fi di ogbologbo odun e ni wi pe ti o fi koja lo ti a o fi bo si odun titun oro eyan ju ti a ni loni ninu iwaso wa ni ero nipa igbeyin eda ero nipa igbeyin eda ki a wo Deuteronomy ori keji le logbon ese ikokandin logbon Deuteronomy ori keji le logbon ese ikokandin logbon iba se pe won gbon ki oye eyi ki oye won won iba ro igbehin won iba se pe won gbon ki oye eyi ki oye won won iba ro igbehin won e soro olorun yi ti o npe wa lati je ologbon ati ti o si npe wa lati ro ti igbehin wa oni a fi soro loni lori ero nipa igbehin eda olorun je ki o ye wa awa paapa gege be ni ti o foju sile ti a ri ohun ti o nlo ni ayika wa a mo we pe ko si ohun ti o ni ibere ninu aye ti a wa yi ti ko ni opin ohun ti a foju ri ohun ti o je bi ohun ini ohun ti o je bi aso ti a n wo bi ounje ti a n je bi ile ti a n gbe bi awon anfani ti a ni ninu aye ko si ohun ti a foju ri ti o ni ibere ti ko ni opin yala ohun daradara yala ohun ti o ba ni ninu je a ma n so fun wa bi ekun pede ale kan wipe ayo nbo lowuro bi atile nsunkun sibe a mo wipe ekun sisun olopin ni idakeji bi anrerin bi anyo bi anjeun bi ansise bi ani awon kan dukia awon alumoni aye yi ko si ohun ti a ni laye ti ko lopin iba se ite tabi ijoba iba se ipo tabi anfani iba se ni ahere tabi ninu ilu ohunkohun ti a le ni ti a le pe ni ti wa ninu aye yi bi o ti ni ibere be na ni o ni opin olorun je ki o ye wa gege bi apere tabi gege bi owe ti o ye ki a fokan wa ro we pe bi a ba ji laaro a ma nreti wo pe ale yo de ojo kokan ninu aye bo ti ni ibere be lo lopin ose kokan ninu aye bo ti ni ibere be lo lopin ati osu kokan ati odun kokan wo nigbati a wa ni osu kini odun yi o dabi eni wo pe odun na ki yo lopin awon omo kekeke ati awon agba ti ko loye ni ibere odun yi won gbero won se ipinu won si ro we pe odun yi je odun yi to odun ti ogun lo ti koni si opin sugbon nihi la duro ti anwo iwaju ti asimo we pe ni wakati die si tabi ni ojo kan abosi we pe odun ti a wa yi yo lo sopin o ye ki eyi ko wa logbon ki asi ro we pe gege bi ojo ati odun ti o ti ni opin be na ni igbesi aye ti a ngbe o ni opin ki se be ni kan aye ti a wa ninu re yi papa gege bi orile ede ati ge gbogbo aye ti a mo o ni opin ohun kan ni ko ni opin eyi ni igbala olorun alaafia olorun ijoba olorun ohun kan ni ko ni opin awon ohun ti emi ti olorun fi fun wa nipase Jesu Christi awon nkan wonyi ni ko ni opin nitori be bi a ba je ologbon a ma roti igbeyin je kin ton ka ese yi lekan si iba se pe won gbon ki oye yi ki oye won won iba ro igbeyin won je ki a wo nkan meta gege bi akori ninu iwasu ti oni ikini igbeyin aye wa ikeji igbeyin aye iketa ijoba ti ko lopin ikini igbeyin aye wa eni wo pe gege bi eni kokan awa ti awa laaye loni bi Jesu ba pe die ki o to de bi o ba fa bibo re seyin o daju wi pe awon ti won je odo nisinsin yi won o de arugbo ni gbo se awa ti asin dagba o daju wi pe a o fi aye sile nitori ko si awaye ma lo nitori be aye ti a ngbe gege bi eni kokan o ni opin o ye ki a si ma ro le kokan ki a ti le we pe ki a ma ro ni igba gbogbo igbehin aye wa gege bi eni kokan wo Isaiah ori keta dini adota Isaiah ori keta dini adota ese ikeje iwo si wi pe emi o ma je iyalode titi lai be ni iwo ko fi nkan wonyi si aya re be ni iwo ko ranti igbehin re awon odo won ma nro wi pe won o je odo titi nitori be no ma se nso wi pe je kin jaye ori mi gege bi eni wi pe aye ko lopin awon elomiran ti won fara fun ijojijo oti mimu irede oru won ma ro wi pe gbati awon ni ewa gbati awon ni aso gbati awon ni owo gbati awon ni awon nkan aye yi won ko mo wi pe aye nkoja lo ati awon nkan ti o wa ninu re wi pe aye ko duro ati wi pe awa papa gege bi eniyan won ma nso fun wi pe igbala ni awa ko lo laye o itumo re ni wi pe akoko yi ti a wa akoko yi ni a ri ni o je ti wa ati wi pe igbesi aye wa o nkoja lo eni yi ti a kan nihi ni o njalankato ni o nso wi pe emi o ma je iyalode titi lai ero ti o ni ni wi pe ewa ti o ni gbajumo ti o ni dukia ti o ni ati alaafia ilera ti o ni wi pe yo ma wa titi eni ti o ba je alailoye ni o ma huwa be ni o ma wo inu dingi be ni wi pe ewa ti o ri nisinsin yi ilera ti o ni nisinsin yi agbara odomokunrin ti o ni nisinsin yi wi pe awon nkan wonyi yo wa titi nitori be iru awon eniyan be ki ro ti igbehin won ko mo wi pe aye ti a wa o lopin aye ti a ngbe o lopin wi pe bi olorun ba bokun wa bi olorun ba foju anu wo wa wi pe ki a ma fi eso gbe igbe aye wa ki a ma se bi awon omogo bi awon ti ko l'olorun ti won ro we pe awon oje alagbara titi awon elomiran won a fi awon ile ti an gbe tabi awon oju titi won a koruko ara won sibe awon miran ni adupo wa won a le oruko won mo be won a ro we pe awon o wa titi sugbon ara mi ko ri be nitori pe awon ti o ti je aye je ko je nigba ni awon ti o ti gbe igbese aye be ni pe aye o lopin tele tele awon na da nisinsin yi bi o ti le je wi pe awa ti aje omode a ko ti ipe laye popo sibe sibe a mo opolopo awon eniyan ti o je wi pe bi a soro olorun fun won ni o ti o awon o fe gbo yin nitori pe awon o ma je anfani aye yi titi titi awon o fe ro nipa torun nisinsin yi awon o fe ro nipa bibo Jesu Christi nisinsin nitori pe ki lawon tun wa kinde ta won gbadura kinde ti awon fe lo si ile isin kini won wi won ro we pe awon o ma je iya lode titi lai sugbon awon na da a fe won ko ile ti lainu re o ti gbe won mi ari wi pe tele tele won wa laye won wa laye sugbon nisisin yi a ti gbe won sin o ye ki awa paapa ki a ma ronu bi abati nri awon ti an gbe lo si ite awon ti an gbe lo si sare be na ni o ye ki a ma mo wi pe iru awon eniyan won yin o je eniyan eda bi ti wa wi pe awa paapa awon nkan yin won je apere fun wa ati owe fun wa wi pe awa na ki o wa laye titi ohun ti an so ni wi pe gege bi ojo kokan ti o ti ma lo sopin gege bi odun kokan ti o ti ma lo sopin gege be ni igbese aye wa kokan yo ma lo si opin je ke wo heberu ori kesan heberu ori kesan ese iketa dinlogbon ni won bi asiti fi lele fun gbogbo eniyan lati ku le kan sosho sugbon lehin eyi idajo bi aban ronu we pe ojo idajo nbo a o je ologbon sugbon asiwo eniyan ni ma ku wa ti ma gbe igbese aye re be ni we pe aye o lopin be ni we pe ko si ojo iku be ni we pe ko si ojo idajo sugbon o daju we pe gbogbo wa ti a wa laye ni a o si lowo ni a o si nipo pada yala iku ni yo pa ojo wa de ni tabi ipe Jesu Christi nigba ti o ba pa awon eniyan mimo larada ti o gba won soke yala yi ni yo si wa lowo ise ti a nse ninu aye ni tabi iku ni o daju pe okan yo mu aye tabi igbese aye wa wa si opin nitori be o ye ki a je ologbon o ye ki a je eleti omo ki a si ma mura sile fun dide Jesu Christi tabi fun ki kuro laye nitori pe a ko mo ojo tabi igba tabi akoko ti olorun yo we pe eyi ti a se ninu aye ti to we pe ki a wa je ipe olorun ti o je eleda wa ninu Jeremiah ori keta dilogun Jeremiah ori keta dilogun ese ikokanla bi aparo ti saba lori eyin ti ko yin be gege ni eni ti o ku oro jo sugbon ki se ni ododo yo fi sile lagbede meji ojo re ati ni opin re yo je asiwere nihi ni olorun je ki oye wa we pe awon elomiran ti ma ku oro jo sugbon ti ki se pelu ododo pelu otito sugbon ti o ma nja ile onile bo ti re leyin ti o nse iloni lowo gba tabi o njale yala o njale ninu ijo tabi o njale ni bi ise tabi o njale ni

0: ṣùgbọ́n bíbélì nínú májẹ̀mú láéláé àti nínú májẹ̀mú titun láti ẹnu àwọn apostẹ́lì láti ẹnu jésù àti láti ẹnu àwọn wòlíì májẹ̀mú láéláé gbogbo wọn ni wọ́n fi ohùn ṣọ̀kan pọ̀ tí wọ́n sọ fún wa wípé ayé tí a wà nínú rẹ̀ yìí yóò lọ sópin àti orílẹ̀-èdè àti àwọn ilé àti àwọn ìní àti ohun tí a fojú rí tí ó wà nínú ayé wípé gbogbo wọn ni wọn ó lọ sópin. Yẹ kí a wo Pétérù kíní orí kẹrin ẹsẹ̀ ìkeje. Pétérù kíní orí kẹrin ẹsẹ̀ ìkeje. Ṣùgbọ́n òpin ohun gbogbo kò sí dẹ̀dẹ̀. Nítorí náà kí ẹ̀yin kí ó wà ní àìrè kọjá, kí ẹ sì máa ṣọ́ra nínú àdúrà. Ẹni apostẹ́lì sọ fún wa pẹ̀lú ìmísí ẹ̀mí Ọlọ́run wípé òpin ohun gbogbo ń lọ sópin ohun gbogbo ó kò sí dẹ̀dẹ̀, àti wípé nítorí náà ó yẹ kí a wà ní àìrè kọjá, kí a kúrò nínú ẹ̀ṣẹ̀, kí a jẹ́ kí òdodo Jésù Kristì kí ó jẹ́ tiwa, kí a sì máa ṣọ́ra nínú àdúrà. Nínú Kọ́rìntì kíní orí keje láti ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n. Kọ́rìntì kíní orí keje ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n. Ṣùgbọ́n èyí ni mo wí ara pé kúkúrú ni àkókò láti ìsinsìnyìí lọ pé kí àwọn tí ó lé aya kí ó dàbí ẹni pé wọn kò ní rí, àti àwọn tí ń sọkún bí ẹni pé wọn kò sọkún rí, àti àwọn tí ń yọ̀ bí ẹni pé wọn kò yọ̀ rí, àti àwọn tí ń rà bí ẹni pé wọn kò ní rí, àti àwọn tí ń lo ohun ayé yìí bí ẹni tí kò ṣàṣejù nítorí àṣà ayé yìí ń kọjá lọ. Apostẹ́lì jẹ́ kí ó di ímọ̀ fún wa níhìn-ín wípé ayé tí a wà nínú rẹ̀ yìí wípé ní ìgbà díẹ̀ sí yóò kọjá lọ, àti àwọn àṣà àti àwọn ohun ìní tí ó wà nínú ayé wípé gbogbo wọn yóò kọjá lọ, àti pé ìgbà kúkúrú lè a ní láti lò níhìn-ín pé ẹni tí ó ní aya kí ó má ṣe jẹ́ kí aya kí ó dí òun lọ́wọ́ kí ó múra sílẹ̀ fún ìjọba ọ̀run, àti ẹni tí ó ní ohun ìní ayé yìí kí ó má ṣe àṣejù kí ó má jẹ́ kí ọrọ̀ àti àwọn ohun ìní ayé kí ó dí òun lọ́wọ́, kí a má ṣe jẹ́ kí àṣà ayé ti ń ré kọjá lọ, kí a má ṣe jẹ́ kí wọn kí ó dí wa lọ́wọ́ nípa ti ìjọba ọ̀run, àti ẹni tí ń sọkún kí ó má ṣe ba inú jẹ́ gẹ́gẹ́ bí ẹni pé ó rò pé ìbànújẹ́ kò lópin. Nítorí bẹ́ẹ̀ kí a tújúká, kí a mọ̀ wípé ìgbà kúkúrú ni a ní lò nínú ayé yìí wípé òpin ohun gbogbo ó súnmọ́ tòsí. Nínú Matthew ni Jésù Kristì ni ó ti mú u dá wa lójú wípé òpin yóò dé nítòótọ́. Matthew orí kẹwàá ẹsẹ̀ ìkejìlélógún. Matthew orí kẹwàá ẹsẹ̀ ìkejìlélógún. Gbogbo ènìyàn yóò sì kórira yín nítorí orúkọ mi, ṣùgbọ́n ẹni tí ó bá forí tì í títí dé òpin òun náà ni a ó gbalà. Ó sọ fún wa wípé òpin bọ̀, òpin wà fún ẹnì kọ̀ọ̀kan wa, òpin sì wà fún ayé tí a wà nínú rẹ̀ yìí, ayé tí a wà nísinsìnyìí. Matthew orí kẹrìnlélógún ẹsẹ̀ ìkẹta. Bí ó sì ti jókòó lórí òkè Olifi, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tọ̀ ọ́ wá ní ìkọ̀kọ̀ wípé sọ fún wa, nígbà wo ni nǹkan wọ̀nyí yóò ṣe? Kí ni yóò sì ṣe àmì wíwá rẹ àti ti òpin ayé? Àwọn ọmọ ẹ̀yìn mọ̀ wípé dájúdájú òpin ayé ń bọ̀, wípé ayé ń lọ sópin. Ohun tí wọ́n ń béèrè lọ́wọ́ Jésù ni wípé kí ni àwọn àmì tí a lè fiyè sí tí a ó fi mọ̀ wípé ayé ó ti fẹ́ lọ sópin. Ó sì fún ọ ní àwọn àmọ̀ wọ̀nyí. Àwọn tí ó ti kọ́ ẹ̀kọ́ sáyẹ́ǹsì àti ẹ̀kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ nípa àwọn ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n jẹ́ kí ó di ímọ̀ fún wa. pe awon ami ti won ri o dabi eni wo pe aye n lo sopin ki a pa ti won ti segbe kan awon ti Jesu Christ so fun wa o je ki o da wa loju wo pe aye ti a wa ninu re wo pe o n lo sopin o sese igba ki yo pe mo ti a o fi ka ohun gbogbo kuro ti aye yi yo fi dopin ninu Matthew ori ketala ese kokan dini ogoji Matthew ori ketala ese kokan din logoji ota ni o fun ota ti o fun won li esu igbehin aye ni ikore awon angeli si li awon olukore nihin Jesu Kristi so nipa igbehin aye ye ki a wo Ezekiel ori keje ki a wo bi Olorun ti si woli yi loju ti o si ri wi pe opin bo fun aye Ezekiel ori keje lati ese ikini oro Oluwa si to mi wa wi pe iwo omo eniyan bayi le Oluwa Olorun wi pelu si ile Israeli opin de sori igun mererin ile eyi ni oro Oluwa ti o da wa loju ti o si je ki a mo wi pe opin bo ese ikefa opin de o ji si o kiyesi o de bayi ni woli yi ni o je ki awon eniyan mo wi pe daju opin bo kini o ye ki o je ewa awon eniyan Olorun ewa eni ti o mo Jesu gege bi olugbala ewa eni ti nsin Olorun nigba ti a mo wi pe opin aye yi o de tan ki a wo Peteru keji ori keta Peteru keji ori keta lati ese ikewa sugbon ojo Oluwa nbo wa bi o le li oru ninu eyi ti awon orun yo koja lo ti awon ti ariwo nla ati awon imole oju orun yo si ti inu oru gbigbona gidigidi de yiyo aye ati awon ise ti o wa ninu re yo si jona lulu je bi gbogbo nkan wonyi yo ti yo yoni iru eniyan wo li eyin ibaje ninu iwa mimo gbogbo ati iwa bi Olorun ki e ma reti ki e si ma mura gidi de ojo Olorun nitori eyi ti awon orun yo gbena ti won yo si di yiyo ti awon imole re yo si ti inu oru gbigbona gidigidi di yiyo sugbon gege bi ileri re awa nreti awon orun titun ati aye titun ninu eyi ti ododo ngbe nitori na olufe bi eyin tin reti iru nkan won ni emuragiri ki a le ba yin le alaafia li ailaba won ati li ailaboko li oju re nihin ni Olorun je ki o ye wa ninu oro re we pe pelu ariwo pelu ina pelu oru ni aye yi yo koja lo we pe awa ti a mo Olorun awa ti a ni ireti ninu Jesu a ni lati gbe igbesi aye ailaba won ailaboko ati aileri niwaju re ki a le ba wa le alaafia ninu Jesu nigba ti ohun gbogbo yo lo sopin ati so nipa igbesi aye ti wa gege bi enikokan wo pon lo sopin ati so nipa aye ti a wa nisisiyi wo pe daju igbehin opin yo de nikehin iketa ni ijoba ti ko lopin ayo ti o je ti omo Olorun ni we pe bi o ti le je pe aye ti a wa o nlo sopin ati igbesi aye wa gege be enikokan o nlo sopin ayo ti a ni ninu Olorun ni we pe ijoba Jesu Christi o je ijoba ti ko lopin ninu Isaiah orí kẹsàn-án. Isaiah orí kẹsàn-án láti ẹsẹ̀ ìkẹfà sí ìkeje. Nítorí a bí ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa, ìjọba yóò sì wà lé èjìká rẹ̀, a sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu, olùdámọ̀ràn, Ọlọ́run alágbára, bàbá ayérayé, àmọ́ aládé àlàáfíà. Ìjọba yóò bí sí i, àlàáfíà kì yóò sì ní ìpẹ̀kun. A ń sọ nípa ìjọba Jésù Kristi àti àlàáfíà tí ó wà nínú ìjọba Jésù Kristi, wípé àlàáfíà àti ìjọba rẹ̀ kì yóò lópin. Èyí ni ayọ̀ àwa ọmọ Ọlọ́run, wípé bí ayé tilẹ̀ ń kọjá lọ, bí àwọn tí ó wà nínú ayé tilẹ̀ ń kọjá lọ, bí ayé yóò tilẹ̀ wá sí òpin, àti bí ìgbésí ayé ẹnìkọ̀ọ̀kan wa yóò tilẹ̀ lọ sí òpin, síbẹ̀ a mọ̀ wípé ìjọba Jésù Kristi tí a ti wọnú rẹ̀ nípa dídi àtúnbí, wípé ìjọba yìí kò lópin. Èyí ni áńgẹ́lì ló sọ fún Maria Wundia nígbà tí ó sọ fún wípé a ó bí Jésù Kristi nínú Luke 1 láti ẹsẹ̀ 30. Áńgẹ́lì náà sì wí fún un pé, má bẹ̀rù Maria, nítorí ìwọ ti rí ojú rere lọ́dọ̀ Ọlọ́run. Sáàsì kíyè sí i, ìwọ lóyún nínú rẹ, ìwọ ó sì bí ọmọkùnrin kan, ìwọ ó sì pe orúkọ rẹ̀ ní Jésù. Òun ó pọ̀, ọmọ ọ̀gá ògojì lọ, li a ó sì máa pè é Olúwa Ọlọ́run. Yóò sì fi ìtẹ́ Dáfídì bàbá rẹ̀ fún un, yóò sì jọba ní ilé Jákọ́bù títí ayé, ìjọba rẹ̀ kì yóò sì ní ìpẹ̀kun. Ayọ̀ tí ó jẹ́ ti ọmọ Ọlọ́run ni wípé ìjọba Jésù Kristi yóò wà títí láé. Gbogbo ìjọba tí ó wà nínú ayé ni yóò kásẹ̀ kúrò nílẹ̀, gbogbo ìjọba tí ó wà nínú ayé ni yóò rí kọjá lọ nígbà tí ayé yìí pàápàá tí ó bá rí kọjá lọ. A ó sì fi ìjọba Jésù Kristi múlẹ̀, a ó sì rí wípé ìjọba yìí ó wà títí láé. Nínú wòlíì, ìwé wòlíì Dánielì 2 ẹsẹ 44, Dánielì 2 ẹsẹ 44, lí ọjọ́ àwọn ọba wọ̀nyí, lé Ọlọ́run ọ̀run yóò gbé ìjọba kan kalẹ̀, èyí tí a kì yóò lè parun títí láé, a kì yóò sì fi ìjọba náà lé orílẹ̀-èdè mìíràn lọ́wọ́, yóò sì fọ wọn túútú, yóò sì pa gbogbo ìjọba wọ̀nyí run, ṣùgbọ́n òun ò dúró títí láé láé. Èyí ni ìjọba Jésù Kristi tí a ń sọ nípa rẹ̀, wípé ìjọba yìí yóò wà títí, nítorí ìjọba Jésù ó jẹ́ ìjọba tí kì yóò lópin. Nínú Dánielì 2, Dánielì 2 ẹsẹ 14, a sì fi agbára ìjọba fún un àti ògo àti ìjọba, kí gbogbo ènìyàn àti orílẹ̀ àti èdè kí ó lè máa sìn. Agbára ìjọba rẹ̀ sì jẹ́ agbára ìjọba àìnípẹ̀kun, èyí tí a kì yóò ré kọjá, àti ìjọba rẹ̀ èyí tí a kì yóò lè parun. Èyí ń sọ nípa ìjọba ti Jésù Kristi wípé yóò wà láéláé. Ẹsẹ 17, àti ìjọba àti agbára ìjọba àti ipa gbogbo ìjọba ni gbogbo abẹ́ ọ̀run, li a ó sì fi fún ọmọ, li a ó sì fi fún ènìyàn, àwọn ènìyàn mímọ́ ti ọ̀gá ògo ìjọba, ẹni tí í ṣe ìjọba ẹ̀nípẹ̀kun, àti gbogbo àwọn alákòóso ni yóò máa sìn, tí wọn ó sì máa tẹríba fún un. Èyí ń sọ síwájú sí i nípa ìjọba Jésù Kristi. Báwo ni ìjọba yìí, báwo ló ṣe lè jẹ́ tirẹ̀? báwo ni o ṣe lè wọ ìjọba ọrun èyí tí kò lópin rántí wípé ohun gbogbo tí o ní nínú ayé yóò lọ sópin ìgbésí ayé tí o ní pàápàá yóò lọ sópin ṣùgbọ́n bí o bá wà nínú ìjọba Jésù Kristi o wà títí láé nínú Jòhánù orí kẹta ẹsẹ̀ ìkẹta Jésù dáhùn ó sì wí fún un pé lóòótọ́ ni mo wí fún ọ bí kò ṣe pé a tú ènìyàn bí òun kò lè rí ìjọba ọlọ́run o ti oní láti ṣe ni pé kí o ronú pọ̀wàdà kí o sì gbàdúrà sí ọlọ́run kí o bèrè fún ìdáríjì kí o jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristi kí o wẹ ọkàn rẹ mọ́ kí a sọ ọ́ di ọ̀tún kí o ní ìyè àìnípẹ̀kun kí a tún òbí kí o sì máa gbé ìgbésí ayé ọ̀tún nípa orí ọ̀fẹ́ tí ó wà nínú Jésù Kristi bí o bá ṣe èyí ó dájú wípé o wọ ìjọba ọ̀run àti bí o ti jẹ́ ọmọ ẹ̀yìn Jésù Kristi tí o sì ní ìpín nínú ìjọba ọlọ́run níhìn-ín o ní ìpín nínú ìjọba ọlọ́run ti ayérayé nínú Pétérù kejì orí kìíní láti ẹsẹ̀ ìkarùn-ún àti nítorí èyí náà pàápàá ẹ máa ṣe àìsinmi gbogbo ẹ fi ìwà rere kún ìgbàgbọ́ àti ìmọ̀ kún ìwà rere bí o ti ní ìgbàgbọ́ nínú Jésù Kristi tí a ti gba ọkàn rẹ là tí o ti di àtúnbí o ní láti fi ìwà rere kún ìgbàgbọ́ ó yẹ kí oore ọ̀fẹ́ ọlọ́run kí ó yí ìgbésí ayé rẹ padà bí o sọ wípé o ti di àtúnbí ó yẹ kí oore ọ̀fẹ́ ọlọ́run kí o jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ kí o máa tàn kí o kúrò nínú òkùnkùn kí o ní ìwà òdodo ìwà rere ìwà ìrékọjá àti ìmọ̀ kún ìwà rere nígbà gbogbo ni ó yẹ kí ìwọ tí o jẹ́ ọmọ ọlọ́run tí ó ń pèsè ara rẹ sílẹ̀ fún bíbọ̀ Jésù Kristi ni ó yẹ kí o máa ní ìmọ̀ sí i nínú ọ̀rọ̀ ọlọ́run ẹsẹ̀ kẹfà àti àìrékọjá kún ìmọ̀ àti sùúrù kún àìrékọjá àti ìwà bí ọlọ́run kún sùúrù ó yẹ kí àìrékọjá ìwà òdodo ìrìn òdodo kí ó wà ní ìgbésí ayé rẹ àti sùúrù ó ń múra sílẹ̀ láti gbéyàwó ni àbí o fẹ́ kọ́lé àbí o fẹ́ ní nǹkan ayé yìí kí o jẹ́ kí sùúrù kí o wà nínú ìwà rẹ àti ìwà bí ọlọ́run ìwà tí o fi hàn wípé o jẹ́ ti ọlọ́run àti ìfẹ́ ọmọnìkejì èyí ni ẹsẹ̀ ìkeje kún ìwà bí ọlọ́run àti ìfẹ́ ni kún ìfẹ́ ọmọnìkejì wo ẹsẹ̀ ìkọkànlá nítorí báyìí lè ó pèsè fún yín lọ́pọ̀lọpọ̀ láti wọ ìjọba àìnípẹ̀kun tí Olúwa àti Olùgbàlà wa Jésù Kristi ó ní bí a bá ní ìgbàgbọ́ nínú Jésù tí a ní ìwà rere tí a ní ìmọ̀ ọlọ́run tí a ní àìrékọjá ìwà òdodo tí a ní ìwà bí ọlọ́run àti ìfẹ́ nínú wa sí ọmọnìkejì wa gẹ́gẹ́ bí a ti fún wa ní oore ọ̀fẹ́ ó ní èyí ni yóò pèsè wa sílẹ̀ lọ́pọ̀lọpọ̀ láti wọ ìjọba àìnípẹ̀kun ti Olúwa àti ti Olùgbàlà wa Jésù Kristi lónìí ni a ti jẹ́ kí ó dá wa lójú wípé ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan ó ń lọ sópin gẹ́gẹ́ bí ọdún ti ń yí lo ọdún tí ọjọ́ sì ń yí lo ọjọ́ tí ọjọ́ àti ọdún tí wọ́n ń rékọjá lọ bẹ́ẹ̀ ni à ń darúgbó jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni à ń fi ọjọ́ kọ̀ọ̀kan súnmọ́lé à ń fi ọjọ́ kọ̀ọ̀kan súnmọ́ sàárè tàbí à ń fi ọjọ́ kọ̀ọ̀kan súnmọ́ ìpadàbọ̀ Jésù Kristi ó yẹ kí ó dá wa lójú nígbà náà wípé ọjọ́ ń lọ sópin ayé wa ń lọ sópin ó yẹ kí a múra sílẹ̀ fún dìde Jésù Kristi àti pé ayé tí a wà nínú rẹ̀ pàápàá ó fẹ́ẹ̀ di ògbólógbò tán ayé yìí ó ń ré kọjá lọ nítorí bẹ́ẹ̀ kí a má jẹ́ kí ohun tí ó wà nínú ayé kí ó fà wá kúrò nínú ọlọ́run kúrò nínú Jésù Kristi jẹ́ kí a pèsè ara wa sílẹ̀ pẹ̀lú àdúrà pẹ̀lú ìgbọràn pẹ̀lú oore ọ̀fẹ́ ọlọ́run pẹ̀lú àtúnbí àti ìsọdimímọ́ àti ìgbọràn sí gbogbo ẹ̀kọ́ tí a ń kọ́ wa jẹ́ kí a pèsè ara wa sílẹ̀ fún ìjọba Jésù Kristi tí kì yóò lópin jẹ́ kí a dìde dúró láti gbàdúrà láti sọ fún ọlọ́run wípé bí a ti mọ̀ pé ayé ń ré kọjá lọ wípé ayé yìí ń lọ sópin wípé a fẹ́ wà nínú ìjọba Jésù Kristi tí kì yóò lópin kí a ní ìdánilójú wípé a ti ní ìgbàlà àwọn àtúnṣe tí ó wà lọ́nà wa wípé a ti ṣe wọ́n ki a ma se je ki ese kankan ki o so po pelu igbese aye wa ki a fi ododo ati ore ofe olorun je awon ese yi koro ki a ma gbe igbese aye aire koja ododo iwa bi olorun igbese aye wa mimo ki a ba le mura wa sile fun dide ati bibo Jesu Kristi so fun olorun pe bi aye yi tin koja lo ti a sin sumo opin aye wa ki olorun pelu ore ofe re ki o pese re sile ki o ba le je alabapin ninu ijoba aini pekun ti Jesu Kristi
1: Amosi ori ikefa egbe ni fun eni ti araro ni Sioni ati awon ti o gbekele oke nla Samaria awon ti a pe ni ikini ninu awon orilede awon ti ile Israeli to wa e koja si Kalne si wo e si ti be lo si Amati nla leyin na e so kale lo si Gati ti awon Filistini won a san ju ile oba won yi lo tabi agbegbe won a tobi ju agbegbe yin lo eyin ti o sun ojo ibi si waju ti e si mu ibugbe iwa ipa sumo to si awon ti o ndubule lori akete eyin irin ti won si na ara won lori irogboku won ti won je odo agutan inu agbo ati egboro malu inu agbo ti won wa on si iro orin fioli ti won si nse ohun ikorin fun ara won bi Davidi awon ti mu ti ninu opon waini ti won si nfi olori ororo kun ara won sugbon won ko banuje nitori iponju Josephu nitori na awon ni o lo si igbekun pelu awon ti o ti ko lo si igbekun asi awon ti nse aseleke ya o mu kuro Oluwa Olorun ti fi ara re bura ni Oluwa Olorun awon omo ogun wi emi korira olanla Jakobu mo si korira afin re nitori na ni emi o se fi ilu na ati on gbogbo ti o wa ninu re tore yo si se bi eniyan mewa ni o ba ku ninu ile kan won si ku ati arakunrin re ati eni ti o nfi jona lati ku egungun won ni jade kuro ninu ile yo gbe yo si bi eni ti o wa le ba ile le re pe o atun ku enikan pelu re won si wi pe be ko nigba na ni ohun o wi pe pa enu re mo nitori pe awa ko gbodo da oruko Oluwa nitori kiyese Oluwa pase yo si fi iparun kolu ile nla na ati aisan kolu ile kekeke esin a le ma sure lori apata enikan a le fi ako malu sise itule nibe nitori ti eyin ti yi idajo da si oro ati eso ododo da si iwo eyin ti nyo si ohun asan ti wi pe nipa agbara wa kole awa fi gba iwo fun ara wa sugbon kiyese emi o gbe orilede kan dide si yin eyin ile Israeli ni Oluwa Olorun awon omo ogun wi won si pon yin loju lati wole Hamati titi de odo petele
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Eje ki agbadura Baba wa tin be le orun adupe bi ati pejo loni we pe a pejopo pelu ayo pelu inu didun pelu ireti we pe ohun gbogbo ti a beere le o se fun wa nitori awa ni e ti se ni olori ire ti e ti fun ani awon ileri ileri ti o le ye ileri ti ki ta se we pe nigba kugba boya ani wahala ni abi ani awon isorin igbese aye wa bi a ba ke pe yin pelu okan otito ati pelu igbagbo we pe e o gbo asimo we pe e o ti doju ti wa nigba kankan ri lati igba ti awon onigbagbo lati aye baye ti won tin ke pe yin ti won tin ke pe oruko Jesu lati igba ile tin gbo ti won titi do ni oloni yi le si n gbo ti wa bakan na opolopo eri lati n gbo opolopo ise iyanu ise ami ti en se adope egba pe ati yin wa eyi ni o mu ki a wa pelu okan igbagbo pelu ayo pelu ni didun ati ireti wepe loni pelu bi a o ti gbadura wepe o gbo ti wa
3: ebe ati adura wa ni wo pe ibikibi ti aisan ba wa e ba wa le won jade ibikibi ti aini tabi iponju ti o ba wa ni igbese aye enikokan ninu wa e ba wa mu o kuro loruko Jesu e shanu fun awon eniyan yin e fun ni ayo ati inu didun ki adura won ki o gba adupe wepo e ti gbo loruko Jesu Kristo Oluwa wa wa Inu mi dun lati re wo pe atun pejo loni sese agbelebo ni iwaju Olowa ki abale so awon edun okan wa fun Olowa nitori wo pe idani loju ti ani ni igba ku igba ti a ba wa si waju Olowa ni wo pe bi a tin kepe ni yo ma da wa lohun bi a ba kepe Olowa pelu igbagbo bi a ba mu awon ileri ti o ti se fun wa ninu oro re ti a mu wa si iwaju Olorun ti a so fun wi pe oni o se leri ohun ti o si se leri eni ti ki kuna wi pe ki o mu nkan won yi se o daju wi pe yo mu won se yo gbo adura wa adura mi loni ni wi pe eni kokan wa ti a wa si hin wi pe Olorun yo da won adura wa loni mu soro ni pa akori kan ti o se pataki ti o ye fun enikokan wa lati wo pelu igbagbo ninu oro Olorun ke a ri wepe bi a tin gbo oro ti a nso loni yi wepe a fiye si agbagbo aduro le lori a si sise lori re ni wepe agbadura gege bi a o ti ma ko wa oro ti mo nso loni ni agbara isotele ninu oro onigbagbo agbara isotele ninu oro onigbagbo gbati a nso nipa isotele o seese ki o ya awon elomiran lenu nitori wo pe awon elomiran won ma nfi esun kan wa awon elomiran ti won wa ni ita won ma so wi pe a o fi aye gba ebun isotele a o si fi aye gba awon woli laarin wa iru awon ti won so be oye oye won dara dara won ma ro we pe bi won ti nse ni ijo elemi e ti won pe ni ijo elemi gba ti won o ba ri iru be ni akoko ti wa tabi ninu ijo ti wa won ma ro we pe a o mo ohun ti won pe ni isotele tabi ebun awon woli sugbon ohun ti o dabi eni wi pe ko ye awon ti won fi iru esun yi ti won fi kan wa ni wi pe won o mo iyato to wa laarin awon woli ti majemu lailai ati awon woli ti o wa ninu majemu titun aye o si fun wa lati se alaye pupo nipa re sugbon je kin so die fun o awon woli ti won wa ninu majemu lailai ari wi pe nipa iwoso won a man da won mo yato si awon mo israeli to ku awon woli ti o wa ninu majemu titun a ke da won mo pelu aso bi aposteli ti nwoso ti woli nwoso ti evangelist nwoso ti ajihin rere ti o nwoso tabi ti awon oluko oluso agutan ati awon omo ijo omo leyin kristi bi won ti nwoso be ni a ri wi pe awon woli majemu titun bakan na won woso a ki fi aso gereje tabi aso ti a opo fun odindi odun kan tabi aso ti o nwole a ki fi da woli ti majemu titun a ki fi da won mo ninu majemu lailai ni a ri wi pe eni bi mose oni opa ti a ba lowo re nigba ti a pe ki se be nikan elisha a ri wi pe oun na ni opa nitori wi pe a so fun wa nigba ti omo kan ku ti a so fun Gehazi wi pe ki o lo ji dide elisha fun ni opa re nitori be awon ti majemu laila o ma gbe opa kaakiri awa ti a wa ni majemu titun se o ba opa lowo Jesu Kristi oun ni woli agba oun ni eni ti so ti ki ye oun ni eni ti o ri awon nkan ti nbo ni waju oun lo so wi pe oro aye ati orun won le koja lo o kikini ninu oro mi ki o koja lo laise o ni woli agba ti o ri opin aye ni akoko ti o nse ise iranse sugbon ko gbe opa lowo a si ri opolopo ise iyanu ti eyan bi paulu tabi eyan bi peteru ati joanu e ti won se a o ri opa lowo won awon ti oye oye nkan ti won fi ma nda won mo laarin ara won ni wepe won ma gbe opa lowo bi won ba ti gbe opa lowo won a so fun won wepe awon je woli ni won a si ma wo awa ti a wa ni ijo ni hirere awa ti majemu titun ti o ye dara dara awa ti majemu ti a ba wada pelu Jesu Kristi awa ti a fi sokan ki a si ntele won ma fi esun kan wa wepe a o mo bi ati gbadura nitori wepe a ki se woli ki se be nikan a ma ri wepe ninu majemu lai lai ni a ma ri wepe Mose o bo bata ko lese Joshua o bo bata ko lese ki se be nikan Ezekiel igba miran wa ti a so fun ati Isaiah papa wipe ki won ma rin lai lo bata ki o ba le je apere fun awon mo Israeli ko ma bi won ni ibere wipe a ki lo de ti won fi nse be nipa ibere ti won bi won yi won le so fun awon eniyan wipe e ti dese si Oluwa nitori be agbara Olorun ati ifarahan Olorun o kuro laarin yin o je apere fun won bi o ba wo majemu titun a o ri wepe ki a ma bo bata ki se ise Jesu tabi ise awon aposteli tabi ise awon ti a ri ninu majemu titun awon ti won jade loni ti won so wepe awon je woli won ma ro wepe gba ti awon o ba wo bata e je ki won a da won mo gege bi woli bi won ba nwo awa ti a nwo aso ti a nwo bata ti a ngerun wa ni igba de igba ti irun wa ti osan de ibi ejika wa won ni oye woli pe ko ye awa sugbon awon ni oye oye awa amo oro olorun a si mo we pe woli wa ninu majemu lai lai o wa ninu majemu titun sugbon ise esun won yato sira ati we pe agbara ti won lo ati ona ti won fi gbadura o yato si ara won ninu majemu lai lai ni a ri ewe pe igba miran bi Mose bi o ba fe gbadura a lo si ori oke lati lo gba awe fun o sese ki o je ogoji ojo sugbon ninu majemu titun se ori peteru nigba ti o gba awe a so we pe o wa ni ile re o si wa ni oke ile re nibi to ti gbadura ki o to di we pe o so kale wa lati wa jeun se ori Paulu nigba ti o gba awe ojo meta ti ko jeun to gbadura Olorun so fun Anana we pe ile ibi bayi bayi ni o ti ba Paulu ko se lo si ori oke ki se majemu lai lai ni nitori be je ki o ye o awon ti won fesun kan wa wi pe isotele oye wa tabi ebon awon woli oye wa awon ni oye oro Olorun ye awa dara dara loni mo so wi pe mo so nipa agbara isotele ti o wa ninu oro awa onigbagbo sugbon kin to tesiwaju je kin tun so fun o ki se gbogbo awa ti a wa ninu majemu titun ninu ijo ti a gbe kale gege bi majemu titun ni a je woli je ki a wo Korinti kini ori ikejila ese ikokandinlogbon gbogbo won ni se aposteli bi gbogbo won ni se woli bi gbogbo won ni se olukoni bi gbogbo won ni se ni sise iyanu bi idahun ti ojo oyo jade fun awon ibere wonyi ni pe rara nda o ki se gbogbo awon onigbagbo ni a le pe ni aposteli ki se gbogbo awon onigbagbo ni a le pe ni woli ki se gbogbo awon onigbagbo ni a le pe ni olukoni tabi eni tin se ise iyanu kini se ti a o le pe gbogbo awon onigbagbo ni woli tabi aposteli wo ese ikejidinlogbon Olorun si gbe awon miran kale ninu ijo ikini awon aposteli ikeji awon woli eketa awon olukoni lehin na ise iyanu lehin na ebun imularada iranlowo ebun akoso oniruru ede nihin ni o ti je ki o ye wa wipe Olorun gbe awon kan kale ki se gbogbo eniyan ni o fun ni ebon aposteli tabi ebon woli tabi ebon imuni larada tabi ebon olukoni ti si se gbogbo eniyan ni a le pe ni olosho agutan ninu efeso ori kerin ese ikokanla efeso ori kerin ese ikokanla o si ti fi awon kan fun ni bi aposteli ati awon miran bi woli ati awon miran bi evangelisi awon ajihin rere ati awon miran bi olosho agutan ati olukoni nihi ni olorun je ki o ye wa wi pe ki se gbogbo awa onigbagbo ni agbe kale gege bi aposteli ki si se gbogbo awa onigbagbo le agbe kale gege bi woli gege bi evangelisti ajihin rere gege bi olosho agutan tabi gege bi olukoni sugbon mo fe ki o ye wa ohun kan ti a ri ni igbesi aye awon woli e ba se majemo lai lai tabi majemo titun ohun kan ti a ri ti o je ki a da won mo ti o si je ki igbesi aye won ki o yato si awon omo israeli to ku ohun ni iwa ati ami igbagbo ninu ise iranse won mo fe ki o fi iye si eyi ohun ti o se pataki ni ise iranse woli ninu majemo lailai tabi ninu majemo titun ki se aso ti won wo ki se pe ko si bata lese won ki se pe won gbe opa lowo ki se wi pe irun won gun popo ti a o ge ki se wi pe won wa lori oke tabi won wa leti okun ohun ti o se pataki ju ni wi pe won ma nso oro olorun ati wi pe won ni igbagbo ninu oro olorun ti won so ati pe bi won ba ti nso won so inu olorun bi won si ti nso inu olorun won duro ti oro yi won ri wi pe oro ti a so jade lati enu woli o je ohun ti a muse igbagbo ninu oro ti won so lati enu won jade e ti a le lo gege bi ede ti wa wi pe ase ati agbara wa ninu oro won ohun ni a ri wi pe o wa ni igbese aye onigbagbo to to loni bi a ba n pe nkan ni aso tele ti o ba ti yi o tele tele je ki o yi o loni wi pe aso tele ni oro ti a so saaju akoko ki o to sele aso saaju igba aso tele aso saaju akoko ko ti sele sugbon aso bi a si ti so oro yi a ni igbagbo wi pe aso tele oro ni wi pe nigboya nigbose oro yi o nbo wa se eyi ni a fi n pe ni aso tele o ye ki onigbagbo ki o mo wi pe ohun paapaa ohun ni agbara iso tele yi ohun ni agbara ase ti o le fi agbara fun oro ti o n so lati enu ohun jade ki oro ti o n so yi ki o le di mimuse bi onigbagbo kookan ninu wa loni bi a ba kiyesi igbesi aye awon woli ninu majemo lailai ki a si ri bi olorun ti ba won lo ki a si je ki olorun ki o ba wa paapaa lo be ki a si je ki oro ti a n so lati enu wa jade ki o dabi oro ti awon woli ti won so lati enu won jade o daju wi pe agbara ti o n ba won sise agbara ti o n ti oro won leyin agbara ti o mo oro won wa si ise ni igba aye ti won agbara kan naa yo ma ti oro ti wa leyin agbara kan naa yo ma mu oro wa wa si ise agbara kan naa yo fi ase ati ipa fun awon oro ti a n so lati enu wa jade ki eyi ki o to le ri be awon mefa kan wa ti a se akiyesi ninu oro olorun ti a si se akiyesi ninu oro awon woli ti igbani ti o se se ki awa paapaa ki a le fi si igbe aye wa loni ki oro wa ki o ba le ni agbara ti oro awon woli ti igbani ti o ni je ki a wo nkan wonyi ni ikookan ikini ki woli awon ti igbani ki won ki o to so oro kankan jade lenu a ri wi pe won gba oro lati enu oluwa e se pataki popo wi pe awon woli ti igbani won gba oro lo oro olorun lati enu oluwa o se se ki olorun ki o ba won so loju ko oju o sese ki olorun ki o ba won so lona miran ohun ti a ri ni wi pe oro ti won so ni awon woli ti igba ni won so oro yi gege bi a ti fi fun won lati odo Oluwa wa bi awa paapa bi a ba se be bi a ba ri wi pe a ko je ki oro kan ki o jade lenu wa bi ki ba se oro ti a gba lati enu Oluwa a o ri wi pe oro wa yo ni agbara nitori pe ki se oro ti wa oro ti Olorun ni je ki a wo Jeremiah ori kini lati ese ikerin nigba na ni oro Oluwa to mi wa fiyesi gidigidi nigba na li oro Oluwa to mi wa o se se ki o ma so wi pe aye ti yi pada oro Oluwa ki to wa wa nisinsin yi rara ko ri be awa ni a o fiyesi dara dara sori nigba miran boya o ro nkan kan boya oni wahala nkan kan so si olokan a so fun o wi pe ma binu je Oluwa wa lori ife oro Oluwa niyan o sese ki igba miran boya o fe jade ni ile ki nkan kan ki o so si olokan ki o so wi pe gbeje joko ma jade o dabi eni wi pe iwo wa ni waju oro Oluwa niyan tabi o sese o le je awako bi o ti fe gba ona kan o sese ki o je ona apa otun ki onkan kan ki o so si olokan wo pe bi o ba gba ona ti o fe gba yi o ni tete debi ti o nlo o dabe ni o pe ese kan ti sele ni waju lo yin ki lo nba o soro be oro Oluwa ni a si so fun wo pe ki o gba ona miran o sese ki o je wo pe ni ibi ti o wa ni enikan ni o fe ba odo re lo nrerin lo so yaya pelu re ki ikilo kan ki o si so jade lati enu okan re wo pe sora o ki se gbogbo ohun tin don ni wora ki se gbogbo awon tin rerin ni ore wa ta lo nba o so o boju weyin owo otun owo osi o ri enikan kan bi eni si tin fe ba o sore bi o si tin fe gba mora gege bi ore gege be ni nkan kan lago ninu okan re ti nkan yi so fun pe sora o ewu wa loju ona sora o ki se gbogbo eni tin rerin ni ore re o oro Olorun ni nihi ni a ri ti Jeremiah so wi pe nigba na le oro Olorun to mi wa wi pe ki emi ki o to da o ni inu emi ti mo ki iwo ki o to ti inu jade wa le emi ti so di mimo e je wi pe mo ya o si oto emi si ya o soto se woli fun awon orile ede emi si we pe Oluwa Olorun sa wo emi ko mo oro iso nitori omode li emi sugbon Oluwa wi fun mi pe ma we pe omode li emi sugbon iwo lo sodo eni ti emi o ran o si ati ohunkohun ti emi o pase fun o ni iwo o so ma beru ni waju won nitori emi wa pelu re lati gba o ni Oluwa wi Oluwa si na owo re o si ba o fi ba enu mi Oluwa si wi fun mi pe sa wo emi fi oro mi si o li enu sa wo emi fi oro mi si o li enu o ti ari ti o se pataki ni ise iranse awon woli yala ni majemu lailai tabi ni majemu titun ni wo pe Oluwa fi oro re fi won li enu ni igba kugba ni a ma nri wo pe awon woli yi awon ti a ka nipa re ni obibeli ki won ki o to so nkohun won ma ngba oro lati enu Oluwa wa bi awa paapa bi a ba se bayi bi a ba ri wo pe ki a to so nkohun awo inu obibeli awo inu oro Olorun a ri wi pe ohun ti a n so ki se wi pe a n so nipa ti aigbagbo a n so nipa ti imira ti a ni a n so nipa ti ailera ti o wa ni ago ara wa sugbon a n so nipa eyi ti a gba lati enu Oluwa bi a ba se be e je wi pe oro ti a so yi nitori pe o je oro Oluwa o je oro ti o ti ti enu Oluwa jade ki a to so jade li enu ti wa a o ri wi pe agbara ase yo wa ninu oro na wo iwe jobu ori kejile logun
0: iwe jobu ori kejile logun ese ikejile logun emi be o gba ofin lati enu re wa ki o si to oro re si aya re emi be o gba ofin lati enu re wa ki o si to oro re eyi ni oro olorun si aya re bi abani anto oro olorun si aya wa e je wipe ki idanwo ki o to de to oro olorun si aya re ki wahala ki o to de ba o to oro olorun si aya re ki ojo aisan ki o to de to oro olorun si aya re ki wahala ki o to de to oro olorun si aya re je ki a se apere gege bi awon omo wa ni ile iwe bi o ba je wipe akoko ti won lo si ile iwe ki idanwo ki o to de won o to awon eko ti an ko won yala eko nipa ti ede oyinbo eko nipa itan ti orilede wa eko nipa ti isiro tabi eko nipa ti imo science tabi eko nipa awon nkan miran ti won ko won ni ile iwe won o to awon eko won yi lese lese si o kan aya won ojo ti idanwo ba de bi won ba lo si ibi idanwo won o ni ri ohun ko mu jade nitori wipe ni akoko ti o ye ki won ki o ma to oro yi si o kan aya won won o se be ki se ojo idanwo ni a nto oro olorun si aya wa ki asan to de ni ani lati keko kini oro olorun so nipa iwosan ki wahala ki o to de ni ani lati keko kini awon ileri olorun ki a ti to awon oro won ejo sinu o kan aya wa ti asan ba wa de oro ti yo ma jade lenu wa yo je oro olorun yo je oro ti a ti to sinu okan wa oro wo ni yo ma jade lenu wa ni ojo ti asan de oro ti o ma jade ni we pe emi ni oluwa olorun ti o mu yin larada bi oro yi ba tin jade lati enu wa a o gbekele oro yi nitori we pe oro yi gan oro olorun ni ki se oro ti wa nigbati aisan ba de oro wo ni o ye ki o ma jade lenu wa oro olorun ni we pe emi ki yo ku iku kiku kan sugbon emi o wa laye e je we pe a n reti imularada lati odo olorun nigbati aisan ba de oro wo ni yo jade lenu wa bi a ba tin to oro olorun sinu okan wa oro ti yo jade ni we pe bi a ba gbadura fun alaisan we pe yo ri iwosan adura igbagbo yo si wo alaisan na san eni a fin so fun a we pe bi oro olorun ba wa ni okan wa ti a ti to si okan wa ti a to si aya wa ki ojo ibi ojo wahala ojo ajalu iponju ki o to de oro olorun ni ti a ti gba si okan wa ni yo ma jade eyi ni ari nipa awon woli we pe oro ti o n jade lati enu won ki se aroso ki se oro ti ara won ki se oro ti enikan ti o gbele won lowo o je oro olorun bi awa papa ba fe ni agbara a se fe ni ase gege bi awon woli ohun akoko ti ani lati mu se ni we pe ki a gba oro olorun ki a to won jo si okan wa ikeji awon woli ti a ko nipa won ninu majemu lai lai a ri we pe won gba oro olorun gbo tokan tokan bi o ti le je we pe ko ye won bi a o ti mu oro yi bi a o ti mu ose won gba oro olorun gbo tokan tokan bi o ti le je we pe ko ye won bi a ti le mu awon oro won ise je ki n ka die fun ninu bibeli gege bi apere ninu awon oba kini ni a ti n wo ori ketadinlogun ese ikini awon oba kini ori ketadinlogun ese kini Elijah ara Tishbi lati inu awon olugbe Gilead wi fun Ahabu pe bi Oluwa Olorun ti wa ni waju eni ti emi duro ki yo si iri tabi ojo li odun wonyi gege bi oro mi ki yo si iri tabi ojo ninu awon odun wonyi sugbon gege bi oro mi nihin ni ari ewe pe Elijah o gba oro Oluwa gbo ati fun le oro Olorun o si wa siwaju Ahabu lati so oro Olorun yi
3: o si so wi pe gege bi oro mi je ki se apere kan fun o mo be olorun emi ki o tumo yi fun o ki o le ye o dara dara ohun ti an salaye nipa re loni o je ohun ti o se pataki popo popo oro ti elija so o je oro olorun sugbon nigba ti o gbe oro yi kale fun ahabu o so wi pe bi oluwa ti wa ni waju eni ti emi duro ki yo si ri tabi ojo nigba ti o so pe bi oluwa ti wa ni waju eni ti emi duro e je wi pe mo ti duro ni waju oluwa olorun ti ba mi soro oro ti o so fun mi o je oro ti re o je oro ti olorun ohun ti olorun si so ni pe ki yo si ri tabi ojo sugbon nigba ti o ma pari re o ni gege bi oro mi eyi je wi pe oro olorun o ti di oro elija oro olorun ni o je ohun ti olorun so o je ohun ti o jade lati inu olorun sugbon ohun ti elija wa so ni wo pe gege bi oro mi bakan na ni a ri ninu oro ti Paul apostle ti o so igba miran a ma pe ihinrere ni ihinrere mi gbogbo wa ni asimo we pe ihinrere ti a ngbo o je ihinrere ti Jesu Christi sugbon nigba miran Paul a so we pe ihinrere mi wo Rome orikeji ese ikerin dinlogun Rome orikeji ese ikerin dinlogun li ojo na nigba ti olorun yo ti ipa Jesu Kristi se idajo asiri eniyan gege bi ihinrere mi eyi ti an so ni we pe oro ti an so yi oro olorun ni sugbon iba se Elijah iba se Paul won ti gbin oro olorun yi si okan o ti dapo mo igbagbo ninu won o ti ba won lara mu o ti wo inu ero won o ti wo inu oro ti won ti o fi wa dabi eni wi pe oro yi o je oro ti won paapa ninu ede Yoruba o ma nso wi pe bi ewe ba pe ninu ose ewe yi paapa a di ose e je wi pe ati ose ati ewe a o ni da won mo yato nitori be ohun ti a nso ni pe oro Olorun yi o ti wa sinu Elijah o ti sasaro lori re o ti gbagbo o ti gbekele nigba ti o wa nso jade o nso jade gege bi oro ti ara re sugbon oro Olorun ni ohun ti a nso ni we pe awon ileri Olorun nigba ti o ba ka won nigba ti o ba sasaro lori won nigba ti o ba gbekele won nigba ti o ba gba won gbo ti o wa je wi pe ileri Olorun yi o ti dapo mo igbagbo ninu re o wa da bi oro ti re oro ti o nso bi o ba fe ba iyawo re so oro igbagbo ni oro bibeli ni o sugbon o ti di ajemonu fun o bi o ba fe ba awon omo re soro oro olorun ti di ajemonu o nso jade gege bi oro ti ara re gege bi onigbagbo o tun je so wi pe ah mo gbe ah egbe ni fun mi ah ori mi buru ah isere ti sere si mi ah mbo ni kin gbegba o iru oro be ti ku lenu re oro to n jade lenu re ni wi pe ojo ola yo dara bi enikeni kankan bi won so pe ah kilode o omo yin ni won gbe lo si ta o lo si ta sugbon o ba ija ba oko pade ah oni ko sewo oro olorun o ti dapo mo igbagbo ninu re to je wi pe oro ti o nso ni igbagbogbo o je oro igbagbo oro ti wuni lori oro ti ki je ki enikeni ki o ka ba mo o si gba oro yi gbo tokan tokan bi o ti le je wi pe o mo bi a o se se oro yi ni pipe abi bi a o ti mu se e ni a mo ni ti awon woli wi pe lakoko won gba oro olorun ti won gba won gbekele won gba agbo won fokan tan won si je ki oro olorun ki o dapo mo igbagbo ninu won ti o ba fi je wi pe oro yi wa je oro ti won so jade lenu ni akoko aisan won ki soro ti bani lero won ki soro nipa iku won ma soro nipa imu ilarada ni akoko wahala won ki soro nipa bi eni wi pe ko si ona ti won o gbe gba sugbon won ma soro igbagbo jade lenu ni igbagbogbo ni o ye ki oro re ki o je oro igbagbo oro ti o je pe bi elomiran ba gbo a mo wi pe o je eni bi ti inu olorun iketa awon woli ti arika ninu majemo laile ati ninu majemo titun won ma nso oro olorun jade won si ma nreti imuse oro ti won so won ma nso oro

0: Olúwa Ọlọ́run wí, òkú púpọ̀ ni yóò wà ní ibi gbogbo, wọn ó máa fi ìdákẹ́jù wọn sóde. Ẹ gbọ́ èyí, ẹ̀yin tí ń gbé àwọn aláìní mì láti sọ àwọn tálákà ilẹ̀ náà di aláìní, tí ń wí pé nígbà wo ni oṣù tuntun yóò parí kí àwa bá lè ta ọkà àti ọjọ́ ìsinmi kí àwa bá lè ṣí àlìkámà sílẹ̀ kí a sì ṣe ìwọ̀n éfà kéré àti ìwọ̀n ṣékélì tóbi kí a sì máa fi ẹ̀tàn yí ìwọ̀n padà kí àwa lè fi fàdákà ra tálákà
1: àti bàtà ẹsẹ̀ méjèèjì ra aláìní
0: kí a sì ta èyí tí ó dànù nínú àlìkámà. Olúwa ti búra nípa ọláńlá Jákọ́bù pé nítòótọ́ èmi kì yóò gbàgbé ọ̀kan nínú iṣẹ́ wọn. Ilẹ̀ náà kì yóò awárìrì nítorí èyí àti olúkúlùkù ẹni tí ó ń gbé inú rẹ̀ kì yóò aṣọ̀fọ̀ yóò sì rú sókè pátápátá bíi kíkún omi a ó sì tì í jáde a ó sì tẹ́ rì gẹ́gẹ́ bí odò Íjíbítì yóò sì ṣe ní ọjọ́ náà ni Olúwa Ọlọ́run wí. Èmi ó sì mú kí oòrùn kí ó wọ̀ lọ́sàn-án èmi ó sì mú ayé ṣí òkùnkùn ní ọ̀sán gangan èmi ó sì yí àsè yín padà sí ọ̀fọ̀ àti orin yín gbogbo sí ohun rere ẹkún èmi ó sì mú aṣọ ọ̀fọ̀ wá sí ẹ̀gbẹ́ gbogbo àti pípa orí sí gbogbo orí èmi ó sì ṣe é kí ó dàbí ìṣọ̀fọ̀ fún ọmọ kan ṣoṣo tí a bí àti òpin rẹ̀ bí ọjọ́ kíkorò. Kíyèsí, ọjọ́ náà dé ni Olúwa Ọlọ́run wí. Èmi ó ran èèyàn wá sí ilẹ̀ náà kì í ṣe èèyàn oúnjẹ tàbí òǹgbẹ fún omi ṣùgbọ́n èèyàn gbígbọ́ ọ̀rọ̀ Olúwa wọn ó sì máa rìn kiri láti òkun dé òkun àti láti àríwá àní títí dé ìlà ọrùn wọn ó sáré sí wá sẹ́yìn láti wá ọ̀rọ̀ Olúwa wọn kì yóò sì rí i. Ilé ọjọ́ náà ni àwọn arẹwà wúndíá àti àwọn ọ̀dọ́mọkùnrin yóò dákú fún òǹgbẹ àwọn tí ó fi ẹ̀ṣẹ́ Samaria búra tí wọ́n sì wí pé ìwọ Dani Ọlọ́run rẹ̀ ń bẹ láàyè àti ọ̀nà bí Aṣẹ́bà ń bẹ láàyè àní wọn ó ṣubú wọn kì yóò sì tún dìde mọ́.
2: DCLM Radio, the spiritual warfare is our concern.
0: Amosi, orí ìkẹsàn-án, mo rí Olúwa, ó dúró lórí pẹpẹ, ó sì wí pé lu ìtẹ́rígbà ilẹ̀kùn kí àwọn òpó kí ó lè mì, sì ṣá wọn lé orí gbogbo wọn, èmi ó sì fi idà pa ẹni ìkẹyìn wọn, ẹni tí ó sá nínú wọn kì yóò sá lọ gbé, àti ẹni tí ó sá àsálà nínú wọn ni a kì yóò gbalà, bí wọ́n tilẹ̀ wa ilẹ̀ lọ sí ọ̀run àpáàdì, láti ibẹ̀ ni ọwọ́ mi yóò ti tẹ̀ wọ́n. Bí wọ́n tilẹ̀ gun òkè ọ̀run lọ láti ibẹ̀ lé èmi ó ti mú wọn sọ̀kalẹ̀ àti bí wọ́n tilẹ̀ fi ara wọn pamọ́ lé orí òkè Kámẹ́lì èmi ó wá wọn rí èmi ó sì mú wọn kúrò níbẹ̀ àti bí a tilẹ̀ fi wọn pamọ́ kúrò níwájú mi ní ìsàlẹ̀ òkun láti ibẹ̀ náà ni èmi ó ti pàṣẹ fún ejò ni òun ó sì bù wọ́n jẹ àti bí wọ́n tilẹ̀ lọ sí ìgbèkùn níwájú àwọn ọ̀tá wọn láti ibẹ̀ wá ni èmi ó ti pàṣẹ fún idà òun ó sì pa wọ́n èmi a sì tẹ ojú mi mọ́ wọn lára fún ibi kì í sì ṣe fún ire. Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun lé ẹni tí ó sì fi ọwọ́ kan ilẹ̀ náà yóò sì di yíyọ́ gbogbo àwọn tí ó ń gbé inú rẹ̀ yóò sì ṣọ̀fọ̀ yóò sì rú sókè pátápátá bíi kíkún omi a ó sì tẹ́ rì bí odò Íjíbítì òun ni ẹni tí ó kọ́ ìtẹ́ rẹ̀ nínú àwọn ọ̀run tí ó sì fi ìpìlẹ̀ rẹ̀ sọlẹ̀ ní ilẹ̀ ayé ẹni tí ó pe àwọn omi òkun tí ó sì tú wọn jáde sí orí ilẹ̀ ayé Olúwa ni orúkọ rẹ̀ ẹ̀yin kò dàbí àwọn ọmọ Ethiopia sí mi ẹ̀yin ọmọ Israeli ni Olúwa wí. Èmi kò ti mú Israeli gòkè ti ilẹ̀ Egypt jáde wá àti àwọn Philistine láti ilẹ̀ Kaftori àti àwọn ará Syria láti Kiri. Kíyèsí, Olúwa Ọlọ́run ń bẹ lára ilẹ̀ ọba tí ó kún fún ẹ̀ṣẹ̀ èmi ó sì parun kúrò lórí ilẹ̀ ṣùgbọ́n èmi kì yóò pa ilé Jákọ́bù run tán pátápátá ni Olúwa wí. Wò ó nítorí èmi ó pàṣẹ èmi ó sì ku ilé Israeli nínú àwọn orílẹ̀-èdè bí a ti kú ọkà nínú kọ̀ǹkọ̀ṣọ̀ ṣùgbọ́n wóró kíkiní kì yóò bọ́ sórí ilẹ̀ gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ nínú ènìyàn mi yóò ti pa ìdàkú tí ń wí pé ibi náà kì yóò lé wa bá bẹ́ẹ̀ ni kì yóò bá wa lójijì bí ọjọ́ náà ni èmi ó gbé àgọ́ Dáfídì tí ó ṣubúró èmi ó sì dí ẹ̀yà rẹ̀ èmi ó sì gbé aporo rẹ̀ sókè èmi ó sì kọ́ bíi ti ọjọ́ ìgbàanì kí wọ́n lè ní ìyókù Edomu ní ìní àti ti gbogbo àwọn kèfèrí tí a pè nípa orúkọ mi ni Olúwa tí ó ń ṣe èyí wí. Kíyèsí, ọjọ́ náà dé ni Olúwa wí tí ẹni tí ń tulẹ̀ yóò lé ẹni tí ń kórè bá àti ẹni tí ń tẹ èso àjàrà yóò lé ẹni tí ó ń fúrúgbìn bá àwọn òkè ńlá yóò sì kan ọtí wáìnì dídùn sílẹ̀ gbogbo òkè kéékèèké yóò sì di yíyọ́ èmi ó sì tún mú ìgbèkùn Israeli ènìyàn mi padà bọ̀ wọn ó sì kọ àkòrò ìlú wọn ni wọn ó sì máa gbé inú wọn wọn ó sì gbé ọgbà àjàrà wọn ó sì mu ọtí wáìnì wọn wọn ó ṣe ọgbà pẹ̀lú wọn ó sì jẹ èso inú wọn èmi ó sì gbìn wọn sí orí ilẹ̀ wọn a kì yóò sì fà wọn tumọ́ kúrò nínú ilẹ̀ wọn tí mo ti fi fún wọn ni Olúwa Ọlọ́run rẹ̀ wí. èyí ni òpin.

0: Amosi.
1: Ẹjẹ́ kí á dìde dúró.
2: Lónìí bí a ti gbọ́ ẹ̀rí tí àwọn ẹlòmíràn jẹ́ wípé Ọlọ́run dá wọn ní ìdè, ó gba ọkàn wọn là, ó pèsè fún wọn, ó mú wọn lára dá. Àwa pàápàá bí a ti wá lónìí, ó yẹ kí a gbàgbọ́ wípé ní agbára Ọlọ́run kò sí ohun tó ṣòro láti ṣe. Ẹ jẹ́ kí a gbóhùn wá sókè láti gbàdúrà, láti sọ fún Ọlọ́run ẹ̀bẹ̀ yòówù kí a ní, kí a sọ fún Ọlọ́run kí ó lè gbọ́ tiwa, kí ó lè dá wa ní ìdè, kí ó sì lè ṣàánú fún wa.

ni orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún àwọn ẹ̀rí tí a ti gbọ́. A dúpẹ́ wípé agbára yín kì í bà á tì, wípé bí a bá sádi yín, ààbò, ìwòsàn, oore ọ̀fẹ́, ìgbàlà ń bẹ lọ́dọ̀ yín. A ń bẹ̀bẹ̀ wípé bí a ṣe wá ní àṣálẹ́ yìí, gbogbo onírúurú ẹ̀bẹ̀ tí a mú wá, wípé ẹ ó da àwọn ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wípé àwọn tí ilé ń létí ọ̀nà náà, wípé agbára àtòkè wá yóò wá sí ìgbésí ayé wọn, yóò sì lé gbogbo àwọn ẹ̀mí èṣù wọn lọ ní orúkọ Jésù. Ibi tí ẹ̀ṣẹ́ wà, ẹ mú ìgbàlà wá. Ibi tí ó dàbí ẹni wípé rúkè rúdò wà, à ń bẹ̀yìn wípé àlàáfíà yóò jọba ní orúkọ Jésù. À ń bẹ̀bẹ̀ wípé ibi tí àìní wà, wípé ìpèsè yín ní kíkún láti òkè wá yóò wá sí ìgbésí ayé àwọn ènìyàn yìí ní orúkọ Jésù. Gbogbo ibi tí wọ́n ti ní wàhálà ní ìgbésí ayé wọn tàbí nínú ẹbí wọn, ẹ fọwọ́lé, ẹ ṣàánú fún wọn. Bí a sì ti wá sí iwájú yín láti gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ àtọ̀run wá kí ó hàn sí ọ̀nà yìí ní orúkọ Jésù. Ẹ mú kí ọ̀rọ̀ yín kí ó yé wa, kí a ba lè jẹ́ alábùkún fún. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní Exodus orí kejìlá, láti ẹsẹ̀ kejìlá sí ẹsẹ̀ ìkẹtàlá, Exodus orí kejìlá láti ẹsẹ̀ ìkejìlá, nítorí tí èmi ó la ilẹ̀ Egypti já lé òru náà, èmi ó sì kọ lu gbogbo àwọn àkọ́bí ní ilẹ̀ Egypti ti ènìyàn àti ti ẹran àti lára gbogbo òrìṣà Egypti, lèmi ó ṣe ìdájọ́ ìmili Olúwa. Ẹ̀jẹ̀ náà ni yóò sì ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yin gbé wà. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá, ìyọnu náà kì yóò wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Íjíptì. Bí o bá rántí, ní ọ̀sẹ̀ tí ó kọjá, a sọ̀rọ̀ lórí ẹ̀jẹ̀ Kristi, ẹ̀jẹ̀ iyebíye. Lónìí, mo fẹ́ bá ọ sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa ìkókó ọ̀rọ̀ náà ni wípé, nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, bí o bá ṣe àfiyèsí dáradára ní ẹsẹ̀ ìkẹtàlá, ni ó ń sọ fún wa wípé, nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá, èmi ó re yín kọjá. Nítorí èdè yìí tí Ọlọ́run fún ara rẹ̀ pè fún àwọn ọmọ Ísíráẹlì, ni a ṣe ń pe àjọ náà ní àjọ ìrékọjá Olúwa. Ìlànà pàtàkì tí a sì fẹ́ yẹ̀wò lónìí, tí a ń pè ní àjọ ìrékọjá Olúwa, ó jẹ́ ohun tí ó ṣe iyebíye, ó jẹ́ ohun tí ó ní àǹfààní tàbí ìbùkún púpọ̀. Ṣùgbọ́n ìlànà tí a ń sọ nípa rẹ̀ yìí, tí a paláṣẹ fún àwọn ọmọ Ísíráẹlì, tí ó sì ní ìtumọ̀ púpọ̀, ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn padànù àwọn èrè tí ó wà nínú rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n tẹ̀síwájú láti máa pa á mọ́ lé ọdọọdún, síbẹ̀síbẹ̀ àwọn àǹfààní tí ó wà nínú rẹ̀ kò jẹ́ tiwọn, nítorí wípé gbogbo nǹkan tí ó so mọ́ ọ̀rọ̀ tí Ọlọ́run sọ fún wọn kò yé wọn dáradára. Bí wọ́n tilẹ̀ ń tẹ̀síwájú láti máa pa á mọ́, síbẹ̀síbẹ̀ àwọn ìbùkún wọ̀nyí wọ́n fò wọ́n kọjá. Ẹ jẹ́ kí a wo nínú ọ̀rọ̀ Ọlọ́run, kí a wò pé lé ọdọọdún lé àwọn ọmọ Ísíráẹlì ni wọ́n rántí ìlànà yìí tí a fún wọn, ṣùgbọ́n àǹfààní rẹ̀ kò jẹ́ tiwọn. Nínú Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, ìwọ máa kíyèsí oṣù Abibu, kí o sì máa pa àjọ ìrékọjá mọ́ sí Olúwa Ọlọ́run rẹ. Nítorí pé lé oṣù Abibu lé Olúwa Ọlọ́run rẹ mú ọ láti ilẹ̀ Íjíptì jáde lé òru. Èyí ni àṣẹ tí a pa fún wọn. Ṣùgbọ́n ohun tó jẹ́ kí a pa àṣẹ yìí fún wọn ni pé kí ìbùkún tí ó wà ní irú àjọ ìrékọjá bẹ́ẹ̀ kí ó lè jẹ́ tiwọn.
awon won yi ti o ye ko ye dara dara won be si ni pa mo sugbon ibukun ti o ye ki o je ti won ko je ti won o ta se nso eleyi ni wo pe ki awon anfani won yi ki won ki o ma ba re wa koja bi o ba wo chronicle 2 ori ogbon lati ese iketa dilogun nitori opolopo le o wa ninu ijo eniyan na ti ko ya ara won simimo nitori na ni awon mo lefi se ntoju ati pa eran ire koja fun lukuluku eni ti o se alaimo lati ya simimo si olowa opolopo eniyan ani opolopo ninu Ephraim ati Manase Isakari ati Sebuloni ko sa we ara won mo sibe won je ire koja na ki se gege bi ati ko eje ki o ye wa wi pe bi awon mo Israel won yi bi won ti le npa ajo ire koja mo awon ibukun ti o ye ki o je ti won ko je ti won nitori wi pe won pa mo ki se gege bi ati ko ninu iwe Marko eni ninu majemu titun ori kerinla ese ikini si ikeji Marko ori kerinla ese ikini si ikeji o so wi pe leyin ojo meji ni ajo ire koja ati ti aiwukara ati awon olori alofa ati awon akowe nwo ona bi won ibati fi etan mu ki won ki o se pa sugbon won wi pe ki se le ojo ajo ki ariwo ki o ma ba wa ninu awon eniyan titi igba ti Jesu Kristi pe wa se aye yi ni awon mo Israeli ni won si npa ajo ire koja mo sugbon etan tabi agabagebe tabi iwa buburu ti o po ni o kun owo won eyi ni o je ki anfani ti o po yanturo ti iba de ba won ki o po won koja ohun ti a fi so yi ni wipe ki o ma se si enikeni ninu owa ti yo wa sihin lasan adura mi ni wipe gege bi o ti n gbo oro yi iye ti o wa ninu oro na yo je ti re iwosan ati ibukun ti o wa ninu oro na yo je ti re ati ri wipe awon omo Israeli won yi bi o ti le je wipe a se ilana fun won eti iba fun won ni anfani ati ibukun awon nkan won yi ko je ti won nitori wipe won ko fiye si awon afiye si ti o po ti o ye ki o je ti won nitori be bi a se n soro Olorun yi je ki o ye wipe opolopo ti won wa sihin ni won ma n padanu ore ofe ati ibukun ti o ye ki o je ti won nitori wipe won ki peti sile lati gbo ati lati mo ohun ti Olorun beere lowo won nisinsin je ki a pada lo si Exodus ori kejila lati ese ikini Exodus ori kejila lati ese ikini Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kin to tesiwaju je kin so eleyi fun o wi pe nigba ko gba ti o ba ri ninu oro Olorun wi pe Oluwa si so pe yala o n ba Mose soro tabi o n ba Aaroni soro tabi Elijah tabi Elisha ni o ba soro tabi Davidi tabi Danieli tabi enikeni bi o ba ti ri wi pe Oluwa si so pe lese kese le o ye ki o san sokoto re tabi ki o sun araki nitori pe oro ti Olorun ba so yo se ye bi e fun wa bi abakogbon ti a se tele ohun ti o n so nihin yi ni a ri wipe eyi ki se oro Mose tabi oro ti Aaroni tabi oro lati enu enikeni o n so wipe eyi ni oro Olowa si Mose si Aaroni si awon omo Israeli ati si Oloni pelu ni akoko yi won wa ninu ile Egypt eyi ni a fi so wipe Olowa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kini itumo yi jasi nigba ti a so wipe won wa ni ile Egypt e so wipe won wa ninu isinru won wa ninu iponju
lásìkò tí wọ́n wà nínú ìpọ́njú ni olúwa ń bá mose sọ̀rọ̀ wípé kí wọn kí ó lọ bá àwọn ọmọ israeli láti bá wọn sọ̀rọ̀ láti jẹ́ kí wọn kí ó mọ ọ̀nà tí wọ́n lè kúrò nínú ìṣèrú ohun tó máa ń ṣe wá láàánú ni wípé àwọn ẹlòmíràn nígbà tí wọ́n bá wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú nínú wàyà àjà ńlá pẹ̀lú èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ bí a bá ń sọ̀rọ̀ olúwa fún wọn bí a bá ń jẹ́ kí ó tó wọn létí ohun tí yóò gbà wọ́n là kúrò nínú ipò òṣì tàbí inú ìpọ́njú tí wọ́n wà wọ́n a máa sọ wípé àwọn kò ráyè láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nítorí wípé ìpọ́njú wà lára wọn tàbí ní ìdílé wọn rántí wípé nígbà tí àwọn wọ̀nyí wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú ńlá ni ọlọ́run sọ fún mose àti aaroni láti lọ sọ fún wọn ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí yóò mú wọn kúrò ní ilẹ̀ egypt jẹ́ kí ó ti yọ wípé bí a bá ń sọ nípa ilẹ̀ egypt ó jẹ́ ilẹ̀ tí ó kún fún ìbọ̀rìṣà ní ìgbésí ayé tí wọ́n wà yìí tí wọ́n sì wà nínú ìsìnrú àti ìpọ́njú àti nínú àyíká wọn tí wọ́n ní àwọn abọ̀rìṣà nígbà náà ni olúwa bá wọn sọ̀rọ̀ ó rán mose àti aaroni sí wọn ó ṣeéṣe wípé ìdílé tí ó ti jáde àwọn tí ó wà ní àyíká rẹ ó ṣeéṣe wípé kí wọn kí ó jẹ́ abọ̀rìṣà ní ìgbà tí o sì wà ní irú ipò bẹ́ẹ̀ ni ọlọ́run ránṣẹ́ sí ọ wípé kí o gbọ́ ọ̀rọ̀ ìdáǹdè ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí ń túni sílẹ̀ ọ̀rọ̀ tí ń ṣàánú fúnni ọ̀rọ̀ tí wo nísàn olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt ó ṣeéṣe wípé ìwọ náà pàápàá wà ní ilẹ̀ egypt ó jẹ́ bí ẹrú fún èṣù fún àwọn ẹmẹ̀wà tàbí àwọn ọmọ ogun rẹ̀ tàbí àìsàn ni ó fi ilé rẹ̀ ṣe ibùjókòó tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn alálòpọ̀ àyídà ilẹ̀ egypt ni ó ń kó tì ọ́ ní ipò yìí kan náà ni àwọn ọmọ ìsírẹ́lì wà tí olúwa fi ránṣẹ́ sí wọn bí o bá wà nínú ìpọ́njú tàbí àwọn alálòpọ̀ àyídà àwọn ẹlẹ́bọlógún ayé yìí ni ó yí ọká ni wọ́n rọgbà yí ọká tí wọn kò jẹ́ kí ayé rẹ kí ó ní ojútùú ohun tí a ń sọ fún ọ ni wípé nígbà tí o bá tẹ́tí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ìdáǹdè yóò dé bá ọ ìgbàlà yóò dé bá ọ yóò sì tú ọ sílẹ̀ kúrò nínú ìdè tí ó wà olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt pé jẹ́ kí a béèrè lọ́wọ́ ara wa bí àwọn mose àti aaroni bí wọ́n bá sọ wípé wọn kò ráyè fún ọ̀rọ̀ ọlọ́run kí ni ìbàjẹ́ ìní wọn kí ni ìbàjẹ́ ìní àwọn ọmọ ìsírẹ́lì ní àkókò yìí ohun tí a máa ń rí ni wípé àwọn púpọ̀ tí wọ́n wà ní àìríjẹ àìrímu àìnítọ́jú àìnílé tán máa gbé wọ́n máa ń sọ fún wa wípé àwọn kò ráyè nísinsìnyí fún ọ̀rọ̀ ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún ìsìn ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún àdúrà rántí wípé bí àwọn wọ̀nyí bá sọ wípé àwọn kò ráyè nípa àdúrà gbígbà nípa ọ̀rọ̀ ọlọ́run gbígbọ́ nípa àti sin ọlọ́run wọn ìbá wà nínú òṣì àti ìpọ́njú wọn síbẹ̀ ṣùgbọ́n ọpẹ́ ni fún ọlọ́run wípé bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mose ń gbọ́ bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni aaroni ń gbọ́ mo ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ ọlọ́run wípé ohunkóhun tí ó di wá létí ohunkóhun tí kò ní jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní àgbọ́yé kí ọlọ́run kí ó bá wa mú kúrò ní orúkọ jésù ní ẹsẹ̀ ìkejì oṣù yìí ni yóò jẹ́ àkọ́kà oṣù fún yín òun ni yóò sì ṣe ìkíní oṣù ọdún fún yín àwọn yìí ti wà ní ilẹ̀ egypt láti ìran dé ìran fún ọdún púpọ̀ ó dàbí ẹni wípé gbogbo ọdún tí wọ́n ti lò ní ilẹ̀ egypt kò ṣe àǹfààní kankan fún wọn ó dàbí ẹni wípé nínú ìsìnrú wọn nínú ìyà tàbí ìpọ́njú wọn nínú àwọn ẹ̀dùn tí wọ́n ti là kọjá ó dàbí ẹni wípé wọ́n ti fi gbogbo àkókò ṣòfò pátápátá bẹ́ẹ̀ ni ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀ rí nítorí pé láìmọ jésù ò ní ìyè láìmọ jésù ó dàbí ẹni wípé o wà nínú ayé o ń fi àkókò ṣòfò ní àkókò yìí tí ọlọ́run fẹ́ ṣe ìlànà ìgbàlà wọn ìlànà ìdásílẹ̀ àti ìdáǹdè wọn ni ọlọ́run sọ fún ọ wípé ní oṣù yìí gan-an tí a ó dá wọn sílẹ̀ tí a ó gbà wọ́n là ni yóò jẹ́ àkọ́kà oṣù fún wọn àti ní oṣù yìí ni yóò jẹ́ oṣù ìkíní fún wọn
ni ojo ti o ba ba Jesu pade ni ojo na ni iye aini pekun igbesi aye to to igbesi aye rere igbesi aye to sanfani yo de ba igbesi aye re ni akoko na ni olorun ran Mose ati Aaroni si awon omo Israeli eyi ni ilana ti o fi le won lowo lati ese ikerin bi awon ara ile na ba si kereju iwon odo agutan na lo ki ohun ati aladugbo re ki o somo ti o somo eti ile re ki o mu gege bi iye awon okan na olukuluku ni iwon ije re ni ki esiro odo agutan na ailabuko ni ki odo agutan yin ki o je ako olodun kan eyin o mu ninu agutan tabi ninu eworẹ eyin o fi pamọ titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo Israeli ni yo se pa li asale won o mu ninu eje na won o se fi to ara opo iha mejeji ati sara aterigba ile won ni ninu eyi ti won o je won o si je eran na ti a fi na sun le oru na ati akara ewo ewe be kikoro ni ki ni won o fi je eyi ni ilana ti a fun awon omo Israeli ti a npe ni ajo ire koja ohun ti a so fun ni wipe idajo nbo lori awon elese ti o wa ni ile Egypt ki idajo yi ki o le re won koja ki awon iponju la won yi ki o le re awon omo Israeli koja oni a so fun wi pe o ye ki won ki o mu odo agutan kan jade odo agutan yi lati je alaile ri oni lati je eyi ti o mo oni lati je eyi ti o se iteogba ni waju olowa a se so fun wi pe won o pa odo agutan na pe bi a ba ti pa a o gba eje re sinu awo koto leyin igba na le o fi ewe hisopo a o te bo inu eje na a o si fi won aterigba ile won ati opo mejeji ti o wa ni enu ona ile won ni won yi ni bi won ba se be eyi o je ki o mu oda won loju wi pe bi apanirun ba tin la ile Egypt koja wi pe apanirun yi koni de odo won wo ese ikokanlelogun titi de iketalelogun oni nigba na ni Mose pe gbogbo awon agba Israeli o si wi fun pe e jade lo imo odo agutan fun ara yin gege bi idile yin ki ese pa ire koja na eyin o si mu idi ewe hisopo e o tebo eje ti o wa ninu awo koto e o fi eje na ti o wa ninu awo koto kun ara aterigba ati opo iha mejeji enikeni ninu yin ko si gbodo jade lati enu ona ile re titi yo fi di owuro nitori ti Olúwa yóò kọjá láti kọlu àwọn ará Egypt nígbà tí ó bá sì rí ẹ̀jẹ̀ lára àtẹrígbà àti lára òpó ìhà méjèèjì Olúwa yóò sì ré kọjá ẹnu ọ̀nà náà kí yóò sì jẹ́ kí apanirun kí ó wọlé yín wá láti kọlu yín èyí ni ìlérí tí a fún wọn wípé nígbà tí apanirun bá rí ẹ̀jẹ̀ náà kí ó jẹ́ kí ó lè wọlé láti pa wọ́n run láti dá wọn lẹ́jọ́ kí ó jẹ́ kí ó lè wọlé láti ṣe wọ́n lọ́ṣẹ́ báyìí ni àwọn ọmọ Israẹli ṣe èyí ni ó fún wọn ní ìgbàlà kíkún tí ó sì jẹ́ kí wọn kí ó bọ́ lọ́wọ́ apanirun tí ó la ilẹ̀ Egypt kọjá àwọn ọmọ Israẹli àti ọ̀pọ̀ àwọn ẹlẹ̀sìn lónìí ni ó ń pàdánù ìbùkún Ọlọ́run nítorí pé wọn kò ṣe àfiyèsí gbogbo ohun tí Ọlọ́run pa láṣẹ fún wọn kí ìbùkún wọ̀nyí kí ó lè jẹ́ tiwọn. Ẹ jẹ́ kí a wò ní fínífíní àwọn ohun mẹ́fà tí a lè rí kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ àwọn àfiyèsí tí a kò gbọdọ̀ gbójú fò dá. Ìkíní ni wípé a ó pa ọ̀dọ́ àgùntàn
eyi ni o je fun igbala won ranti wi pe bi odo agutan ti le je alailaba won alaile ri bi a ko ba pa odo agutan na apanirun yo wole to won lo bi ki ba se nitori iku odo agutan na awon won yi iba ku pata pata sinu awon isiro ati iponju ti won wa ni ile Egypt wo ni exodus le kan si exodus ori kejila lati ese ikefa eyin o se fi pamo titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo ni yo se pa li asale ranti wi pe ni pipa odo agutan na ni yo mu ese won kuro ni yo mu asedede ati iponju won kuro eyi ni an toka si Jesu wi pe odo agutan na ti o je olugbala fun wa ti o je eni ti o da wa sile kuro ninu iponju oni Jesu Christi oluwa wa wo lati Johanu ori kini ese ikokandinlogbon ni ijo keji Johanu ri Jesu nbo wa sodo re o wi pe wo odo agutan olorun eni ti o ko ese aye lo awon miran ma nso fun wi pe won gba Jesu gbo gege bi olukoni nla sugbon ranti ki se ikoni re nikan soso le o fun ni igbala bi ki se wi pe iko re fun wa lori agbelebo awon miran ma nso wi pe won gba Jesu gege bi woli nla sugbon ki se iriran tabi isotele tabi iwasu ti Jesu Kristi se gege bi woli ni o fun won ni igbala bi ki se nipa iko re ni ori igi agbelebo ti pe lasiko aye awon omo Israeli bi ki ba se wi pe apa odo agutan na won ki ba le ni igbala tabi idasile lowo apanirun ti o la ile Egypt koja wo ni Corinthi kini ori karun ese ikeje oni nitori na emu iwo kara ti jo kuro ninu yin ki eyin ki o le je iyefun titun gege bi eyin ti je aiwo kara nitori ati fi ire koja wa ani Christi robo fun wa je ki o ye wi pe Jesu Christi ni odo agutan yin toka si ati iku re fun wa ni ori igi agbelebo eje re ti ata sile ohun lo gba wa lowo ese to gba wa ninu aisan to gba lowo iponju to gba lowo inu ni bini lati odo esu to gba lowo wahala ti abakosi to si gba lowo idajo ayeraye ti nbo lori awon elese afiyesi keji ti o ye ki ani ni wi pe odo agutan yin ni lati wa ni alai laboko odo agutan ti a nso nipa re yi ni lati wa lai ni aiboko kankan rara to pada si exodus ori kejila ese ikarun exodus ori kejila ese ikarun oni ailaboko ni ki odo agutan yin ki o je akọ ọlọdun kan eyin o mu ninu agutan tabi ninu ewore ohun ti olorun be lowo omo Israel ni wo pe bi won ba fe ni igbala kuro ninu iponju ti o wa ni ile Egypt won ni lati mu odo agutan ti ko laboko rara eyin toka si Jesu Christi nitori pe Jesu Christi ni eni na ti o wa ni ailaboko kankan bi o ba wo igbese aye Christi lati ibere de opin o ri wi pe ko si ese kankan ni igbese aye re o ni odo agutan ti o ko fun wa odo agutan ti ko laboko eyi ni Hebrew n toka si ni ori keje Hebrew ori keje lati ese ikerin din logbon nitori pe iru olori alofa be li o ye wa mimo ailegan aileri ti a ya si oto kuro ninu elese ti a si gbega ju awon orun lo eyi ni eje Jesu Christi sese yebiye fun wa eyi ni o fi je wipe
ẹjẹ iye bí èyí ni a fi ń gbà wàhálà kúrò lọ́wọ́ ìdájọ́ ọlọ́run nínú Pétérù kíní orí kíní ẹsẹ̀ ìkọkàndínlógún Pétérù kíní orí kíní ẹsẹ̀ ìkọkàndínlógún kò ṣe pé bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye bí ti ọ̀dọ́ àgùntàn tí kò lí àbòkù tí kò sì lí àbàwọ́n àní ẹ̀jẹ̀ Kristi. Àwọn ẹlòmíràn máa ń gbẹ́kẹ̀lé àwọn olùdásílẹ̀ ilé ìsìn wọn rántí wípé gbogbo ẹni tí a bí láti inú obìnrin ẹlẹ́ṣẹ̀ ni. Nítorí bẹ́ẹ̀ kò sí olùdásílẹ̀ ẹ̀sìn olùdásílẹ̀ ìjọ tàbí olùdásílẹ̀ tàbí ẹnikẹ́ni níbikíbi tí ó wà ní àìlábàwọ́n àìléèrí àìlẹ́gàn. Nítorí bẹ́ẹ̀ ni ó fi jẹ́ wípé Jésù Kristi nìkan ṣoṣo ó ní ọ̀dọ́ àgùntàn aláìlábòkù ẹni tí ó lè kó ẹ̀ṣẹ̀ wa lọ sì rántí wípé nígbà tí a kan Jésù Kristi mọ́ àgbélébùú a ṣe èyí ní àkókò ìrékọjá lásìkò àwọn ọmọ Ísíráẹlì. Rántí ní ẹ̀kẹta wípé àfiyèsí kẹta tí ó yẹ kí a ní wo Exodu orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta Exodu orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta ní ilé kan lẹ ó jẹ́ ìwọ kò gbọdọ̀ mú nínú ẹran ara rẹ̀ jáde sóde kúrò nínú ilé náà bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ fọ́ ọ̀kan nínú egungun rẹ̀ ẹ̀yin kò gbọdọ̀ fọ́ ọ̀kan nínú egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Nítorí pé a ń kẹ́kọ̀ọ́ nípa ọ̀dọ́ àgùntàn tí a pa ní àsìkò ìgbésí ayé àwọn ọmọ Ísíráẹ̀lì nípa ẹsẹ̀ yìí tó jẹ́ pé wọ́n ní ìgbàlà wọ́n ní ìdáǹdè a sì gbà wọ́n kúrò nínú ìpọ́njú ńlá tí ó wà ní ilẹ̀ àwọn ará Íjíbítì ní àkókò náà. A sọ wípé ọ̀dọ́ àgùntàn yìí tí a fi robọ fún wọn wọn kò gbọdọ̀ fọ́ egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Yẹ kí a wo Jòhánù orí ìkọkàndínlógún ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé ọ̀dọ̀ Jésù wọ́n tí wọ́n sì rí i pé ó ti kú ná wọn kò ṣẹ́ egungun itan rẹ̀. Kí ni ìtumọ̀ èyí ẹsẹ̀ ìkẹrìndínlógójì? Nǹkan wọ̀nyí sì ṣe kí ìwé mímọ́ kí ó lè ṣe tí ó wí pé a kì yóò fọ́ egungun rẹ̀. Èyí ni ó jẹ́ kí ó dá wa lójú wípé Jésù Kristi ni ọ̀dọ́ àgùntàn náà. Nítorí wípé àwọn àfiyèsí púpọ̀ tí ó wà nínú májẹ̀mú láéláé àwọn wọ̀nyí ni a rí nínú májẹ̀mú titun tí ó ń tọ́ka sí Jésù Kristi ẹni tí ó kú fún wa láti yọ wá kúrò nínú Íjíbítì láti yọ wá kúrò nínú ìpọ́njú láti yọ wá kúrò nínú ayé láti mú wa kúrò nínú òkùnkùn tàbí àwọn nǹkan tí ó wà nínú ayé. Àfiyèsí kẹrin ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ yìí kò tó bí kì í bá ṣe wípé a fi ìgbàgbọ́ wọ́n ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà àti òpó ilé náà. Mo sọ fún ọ ní ìṣáájú wípé a ní láti pa ọ̀dọ́ àgùntàn náà ṣùgbọ́n èyí kò tó. Ìkejì ó pé ọ̀dọ́ àgùntàn náà láti jẹ́ aláìlábòkù aláìléèrí aláìlẹ́gàn èyí kò tó. Ìkẹta wípé a kò fọ́ egungun rẹ̀ ṣùgbọ́n ní ìtẹ̀síwájú ni a ń sọ fún wa wípé bí ẹ̀jẹ̀ yìí bá wà nínú àwo kòtò bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà ilé wọn bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àwọn òpó ilé wọn síbẹ̀síbẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé a ti pa ọ̀dọ́ àgùntàn náà bí ó tilẹ̀ jẹ́ pé a ti gba ẹ̀jẹ̀ rẹ̀ sí ibì kan bí ó tilẹ̀ jẹ́ wípé a ti ṣe àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí ìlànà ọ̀rọ̀ Ọlọ́run bí a kò bá lo ẹ̀jẹ̀ yìí gẹ́gẹ́ bí Ọlọ́run ti pa á láṣẹ síbẹ̀síbẹ̀ àwọn ènìyàn wọ̀nyí ìbá ṣe ìgbé pátápátá. Wo Exodu orí kejìlá Exodu orí kejìlá láti ẹsẹ̀ ìkejìlélógún ẹ̀yin ó sì mú ìdì ewé hísopo ẹ ó sì fi bọ ẹ̀jẹ̀ tí ó wà nínú àwo kòtò ẹ ó sì fi ẹ̀jẹ̀ náà tí ó wà nínú àwo kòtò kún ara àtẹrígbà
ati opo iha mejeji enikeni ninu yin ko gbodo jade lati enu ona ile re titi yo fi di oworo nitori ti oluwa yo koja lati kolu awon ara ijiti nigbati o ba si ri eje na lara aterigba ti lara opo iha mejeji oluwa yo si re koja enu ona na ki o si je ki apanirun ki o wole yin ki o wole yin wa lati kolu yin ohun ti a so ni wi pe ni toto ni Jesu Kristi ti ku ni toto ni o ti ta eje re sile sugbon o ku sowo re lati fi igbagbo ro mo Jesu ati lati fi igbagbo we ninu eje Jesu ki ami eje Jesu ki o le wa li okan re tabi li ara re ni Heberu ori kokanla Heberu ori kokanla ese ikeji din logbon ni a so wi pe nipa igbagbo le o da ase irekoja sile ati ibo won eje ki eni tin pa awon akobi omo ki o ma ba fi owo kan won nipa igbagbo le ada nkan won yi sile nipa igbagbo le a fi awon eje won yi kun aterigba ile ati opo mejeji ti o wa li enu ona nipa igbagbo ni won duro ninu ile nibi ti ami eje na wa nipa igbagbo ni won gbe gbogbo awon isise won yi ki olupanirun ki o ma ba wole to won lo eyi si ja si fun wa wi pe awa paapa ni won gba ti ati mo wi pe ati pa Jesu Kristi ati ta eje re sile o je ojuse wa lati ni igbagbo ninu eje na nitori nipa igbagbo yi ninu eje Jesu Kristi le a le fi ni igbala tabi idande tabi ipamo tabi iwosan je ki o yi o wi pe bi ki ba se wi pe o gbadura o je wa awon esere fun olorun o si so fun olorun wi pe o se olanu wi pe o ti je elese ti o boruju o si so fun olorun wi pe o gbagbo ninu eje Jesu Kristi ti atasile fun o bi ki ba se wi pe o se be apanirun yo wo ile re bi ki ba se wi pe o gbagbo ninu eje Jesu Kristi idajo aye raye yo to wa pelu sugbon bi o tin so fun olorun wi pe o gbagbo ninu eje Jesu Kristi ti atasile fun o logan ni eje yi o we okan re mo ti a o mu ese re kuro ti igbagbo yi yo so di eniyan oto eni ti o ni igbala olorun ninu lokan ni ile re ikarun jije eran odo agutan na akoko ko si fun wa lati ka opolopo ibi ti o ye ki aka sugbon ran ti wi pe aso fun won wi pe won ni lati je eran ara odo agutan na wo Exodus ori kejila ni ese ikejo won o si je eran na ti a fi ina sun le oru na ati akara aiwo ewebe kikoro ni ki won ki o fi je kini itumo yi wi pe won o je odo agutan na ranti pe odo agutan ja si Jesu Kristi o n toka si Jesu Kristi fun wa ki wa ni itumo wi pe won ni lati je odo agutan na wo Johanu ori kini lati ese kini le atete ko se le oro wa oro si wa pelu olorun olorun si le oro na ese kerinla oro na le o di ara o si n ba wa gbe awa si n wo ogo re ogo bi ti omo bibi kan soso ati lodo lati odo baba wa o kun fun ore ofe ati otito itumo wi pe ki a je odo agutan na ni wi pe oro ti o so fun wa awon alaye ti o se ni kikun fun wa wi pe ki a gba awon oro wonyi sokan nitori pe o so ni ori kefa Johanu ese ketaleni ogota ori kefa ti Johanu ese ketaleni ogota emi ni nso ni di aye ara ko ni ere kan oro won ni ti mo so fun yin emi ni
iyesini oro olorun ti an so fun wa lati enu Jesu Christi oro olorun ti o ranse si wa onu ye ki agba si okan wa eyi ni on toka si wi pe bi ati wa labe ami eje Jesu Christi nipa igbagbo be ni an lati fi odiwon aye wa si oro olorun be ni an lati fi oro olorun se odiwon igbesi aye wa o so fun wi pe oro na ti emi so fun yin iyi ni oni emi si ni pelu ikefa ni wi pe won ni lati je akara aiwo pelu re gbogbo yi ni ati ka fun wa ni exodus ori kejela a si ti ka fun wa ninu korinti kini ori karun korinti kini ori karun lati ese ikeje si ikejo lati je akara aiwo korinti kini ori karun lati ese ikeje nitori na e mu iwo kara atijo kuro ninu yin ki eyin ki o le je iye fun titun gege bi eyin ti je aiwo kara nitori ti ati fi irekoja wa ani Christi robo fun wa nitori na e je ki a se ajo na ki se pelu iwo kara atijo be ni ki se pelu iwo kara aran kan ati iwa buburu bi ko se pelu aiwo kara ododo ati otito opolopo ni won ma nlo si lesin ti won ma so wi pe won gbagbo ninu eje Jesu sugbon iwa buburu eti an pe ni iwo kara atijo o wa ni igbese aye won aran kan tabi ki a ma hu ati ko ba bibeli ti ko ba ro olorun mu eyi si wa ni igbese aye won sugbon so fun wi pe bi a ba fe je anfani ti a si fe ni ibukun ti o wa ninu irekoja ti a n ko nipa re loni wi pe ani lati je eni ti o ko ese sile wi pe aiwo kara aran kan iwa boboro agbere panshaga ole opopo oju kokoro awon nkan wonyi ko gbodo si ni igbesi aye wa bi a ba ti se awon afiyesi wonyi ki wa ni awon anfani ati ibukun ti o wa lori wa bi a ba wa labe eje odo agutan ni kiakia je ki a wo exodus ori kejila lekan si lati ese iketala oni eje na ni yo se ami fun yin lara ile ti eyin gbe wa nigbati emi ba si ri eje na nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati emi ba ri ise ododo ara eni oni nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati mo ba ri ise anu ti o nse fun awon alagbe oni nigbati mo ba ri eje na ko so ti omi adura tabi abela oni nigbati mo ba ri eje na ko so nipa aso funfun nigbati mo ba ri eje na ko so nipa ki a je elese lasan oni nigbati mo ba ri wi pe oni igbagbo ninu eje Jesu Christi ti ata sile nigbati emi ba si ri eje na emi o re yin koja iyonu tabi iponju tabi idamu ti o wa lori awon ti o wa ninu aye iyonu na ki yo si wa sori yin lati run yin nigbati mo ba kolu ile Egypt eni ti ko ba si labe abo eje Jesu o dabi eni ti o n gbe ile kan ile ti ko ni ilekun ile ti ko ni ferese ile ti ko ni orule kini a ti mo iru eni be si iru eni be yo wa ninu ewu popo ikini ewu ole nitori wepe ko si ilekun ko si ferese nitori be yo rorun fun ole lati wole o je mo wepe bi o ba si labe eje Jesu Christi ole tabi apanirun ni e ti an pe ni satani yo le wole yo si le ma se gudugudu meje ni igbesi aye re yo ma da olamu yo ma pon oloju nitori pe o ko si labe orule tabi labe abo ti o wa ninu eje Jesu Christi o je bi eni ti n gbe ile ti ko ni ilekun ti ko ni ferese tabi ti ko ni orule iru eni be ti o n gbe iru ile be awon eranko buburu gege bi ejo won le wole won si le se olose iru eni ti ko si ni abe abo ti o wa ninu eje Jesu Christi
ejo lailai ni iyi ni esho yo ma wole ni igba gbogbo pelu awon emi esho yo ma wole bi a ba ri eni ti o n gbe ile ti ko ni orule eye yo ma fi ibe se bogbe awon aparo tabi awon eye miran yo ma yagbe si iru ile be bi o ba wo ayika re opolopo ni o wa ti won gbe ile ti ko ni abo ile to ko ni orule ile ti ko ni ferese ti o je wipe awon eye awon eye ojo orun yi ni an fi we awon emi okunkun ni won joba ni won gbe iru ile be nipa ariwo won nipa jamba ti won se fun iru eni be awon won yi njiya lopo lopo kini ki a so nipa bi ojo ba nro bi iji ba nja fun eni ti o n gbe ile ti ko ni orule tabi ti ko ni ferese ati ilekun ajakale arun popo lo wa lori awon ti won ko mo Jesu awon ti won ko si labe ejodo agutan na nitori wepe ojo idajo olorun ojo ajakale arun iji aisan onja ni ile iru eni be bi arabasan ti o n gbe ile ti ko ni ilekun bi arabasan bi ti o n gbe ile ti ko ni ferese tabi ti ko ni orule o mo wepe iku ojiji ko jina si iru eni be opolopo awon ti o wa ninu aye ni won fi ara won si abe iku ojiji nitori wepe ko si eje Jesu ti o bo won ko si eje Jesu ti o dabi orule fun won nitori be kia ni o ye ki enikokan wa ti a ko ti si ni abe abo eje Jesu ki a sa wa si ibi ti anu ki a je ki eje Jesu ki o bo wa ki a je ki eje Jesu ki o pa wa mo nitori wipe eni ti ko ba si ni abe abo eje Jesu o fi ara re sinu ewu ati iru ese ti o nse iru awon eniyan be ko lo nka eje ki a wo Dafidi ori Dafidi ori kejidini ogorin ori Dafidi ori kejidini ogorin ki a wo nkan ti o sele si awon eniyan woyi ni ese ikokan dini adota o mu ki koro ibinu re wa sori wa si won lara irunu ikanu iponju nipa riran angeli ibi sinu won eyi so nipa awon omo Israeli eyi so nipa awon omo Egypt se gafa fun mi awon ti ko si labe eje odo agutan na so wipe ohun ti o je ipin won ni irunu ibinu gbogbona olorun ikanu ati iponju popo nitori be je ki eyi ki o je ki o sare wa sabe abo ti o wa ninu eje Jesu Christi ki dande ipamo igbala olorun ki o le je ti re ikeji ni wipe awon wonyi ti ko si ni abe abo ti o wa ninu eje odo agutan na won bo si idajo idajo ninu aye yi eyi ni ipa ikini eyi ni ilepa ikini ti o ma le won ba idajo ti inu aye yi ikeji idajo ninu aye ti nbo bi o ba wo Exodus so fun wa ninu ori keji lati ati kale kan o so wipe idajo yi o ba awon omo Egypt wipe a o pa akobi gbogbo awon ile won nitori be bi o ba wa si abe abo ti o wa ninu eje Jesu abo kuro ninu idajo ninu aye yi ati idajo ninu aye raye yo le je ti re bi a se le bo lowo idajo olorun ni pe ki a gba Jesu Kristi gbo ki a ba le bo lowo ibinu olorun opolopo ni won se wahala ninu aye yi ti o dabi eni wipe nkan o to ra won ni igbesi aye won erede eyi ni wipe idajo olorun ti aye isinsin yi o wa lori won bi won ba si ku siru ipo be idajo aye raye ni o je ipin won pelu iketa a fi yato si aarin awon omo Israeli ati ti Egypt nipa wipe eje odo agutan na o je abo fun won ninu aye wahala wa iponju wa aisan wa ise jamba popo lo wa sugbon bi o ba fe ki iyato ki o wa laarin igbesi aye ti re ati igbesi aye awon ti o wa ninu aye iyato ti o le ni ni wipe ki o wa se abe abo
ti o wa ninu eje Jesu Christi nipa be ni awon nkan tin sele si awon ti o wa ninu aye ki o le fi sele si o ninu Exodo rike edogun ese ikerin dilogbon o si wi pe bi iwo ba teti sile gidi gidi si ohun oluwa olorun re ti o ba si se eyi ti o to li oju re iwo ti iwo ba peti si opin re ti iwo ba si pa gbogbo ase re mo emi ki yo fi okan ninu arun won ni ti mo mu wa sara awon ara Egypt si o lara nitori emi le olowa ti o mu o lara da awon ti o wa ninu aye aisan popo ni o wa lara won aisan ko gbogun aisan ti pani lo wa lara won bi iwo paapa ko ba fe ma jiya bi iwo paapa ko ba fe ni iponju bi awon ti o wa ninu aye ohun ti o ye ki o se ni pe ki o wa si abe abo ti o wa ninu eje Jesu Christi ikerin iwosan je ti awon omo Israeli won yi nitori we pe won wa labe eje odo agutan na ninu orin Dafidi lekan si orin Dafidi ori karun dini adofa orin Dafidi ori karun dini adofa arun le ni ogorun ese iketa le ese iketa din logoji o si mu won jade ti awon ti fadaka ati wura ko si si ailera kan ninu eya re bawo ni o seseese fun ogun logo awon eniyan won yi egberun lona meta lati wa ni ara dida sasa lai ni aisan kankan ni ago ara won nitori eje Jesu ti a fi bo won ti a fi daabo bo won eyi ni o je ki o seese ni igbesi aye won ranti pe bi iwo paapa ba fe ni iwosan kuro ninu gbogbo arun ohun ti o ni lati se ni lati gbagbo ninu eje Jesu Christi ti a ta sile ranti pe anfani tabi ibukun ti o wa labe eje odo agutan ni we pe a o gba o lowo iparun wipe o bo lowo iparun lati owo apanirun ni ikeji o bo lowo idajo ninu aye yi ati idajo ninu aye ti nbo iketa a o fi yato si arin re ati awon ti o wa ninu aye ikerin iwosan pepe kuro ninu gbogbo arun yo je ti re nisisin ya o to olorun lo a o so fun olorun wipe agbagbo wipe fun wa ni Jesu Kristi ko wipe Jesu Kristi ni odo agutan ti a pa nitori ese wa ti a ta eje re sile nitori ti wa ati wipe agbagbo ninu eje ti o ta sile fun wa bi o ba ti n fi igbagbo we ninu eje na ti o n so fun olorun ti o n ko ese re sile be ni igbala olorun iwosan latoke wa idande tooto yo je ti re eje ki a dide duro lati ba olorun soro ranti pe Jesu Kristi nikan soso ni odo agutan ti a pa fun wa eje re nikan soso le o le gba kuro ninu idajo olorun eje re nikan soso ni o le fun wa ni igbala eje re nikan soso ni o le fun wa ni idande so fun olorun awon iwukara ti o wa ni igbesi aye re mo kuro ese ti o wa ni igbesi aye re aran kan ti o wa ni igbesi aye re oju kokoro ti o wa ni igbesi aye re agbere tabi panṣaga ti o wa ni igbesi aye re awo ohun aito ti o wa ni igbesi aye re bi o ba ti n je o ti o ti n kan won sile be ni o mu iwukara kuro ni igbesi aye re ti o si so fun olorun wipe o gbagbo wipe ata eje Jesu Kristi sile fun o ata eje Jesu Kristi sile fun o ata eje Jesu Kristi sile fun o gbagbo ninu eje naa gbagbo ninu eje naa ki o ba le bo lowo idajo ninu aye yi ki o ba le bo lowo idajo ayeraye ti n bo lori awon elese gbagbo ninu eje Jesu Kristi ti a ta sile fun o ki o ba le bo lowo idajo ayeraye ki o ba le bo lowo apanirun ti n kaakiri aye lode oni ki iyato ki o ba le wa laarin iwo ati awon ti o wa ninu aye gbagbo ninu eje naa ti a ta sile fun o
gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà tí a ta sílẹ̀ fún ọ. Bí o bá ní àìsàn ní àgọ́ ara rẹ, ẹ̀jẹ̀ yìí kan náà tí a ta sílẹ̀, ni yóò wọ̀ ọ́ sàn. Ṣùgbọ́n rántí wípé bí ẹ̀ṣẹ̀ bá ń bẹ́lí ọwọ́ rẹ, ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó lè jẹ́ tirẹ. Bí iṣẹ́ búburú, ìwà búburú, ìrìnkúrìn, ìfẹ́kúfẹ́ bá wà ní ìgbésí ayé rẹ, ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó lè jẹ́ tirẹ. Ṣùgbọ́n bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá ké pe Olúwa, bí o bá fi ìgbàgbọ́ rọ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ, ìgbàlà kíkún yóò jẹ́ tirẹ. A ó darí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, a ó gba ọkàn rẹ là, ó di àtúnbí. Gẹ́rẹ́ tí o bá ti di àtúnbí ni ìdájọ́ ayérayé kúrò lórí rẹ, àti ìdájọ́ fún àwọn ẹ̀ṣẹ̀ tí o ti dá, àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú yóò kúrò. Ọlọ́run yóò máa tọ́jú rẹ. Bí apanirun ti ń kọjá ní ìgboro, bí agbẹ̀sàn ẹ̀jẹ̀ ti ń kọjá ní àyíká rẹ, bẹ́ẹ̀ ni yóò máa rí ọ kọjá, nítorí wípé o wà lábẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù Kristì. Bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ, àìsàn ká àìsàn yóò wù kó jẹ́. Bí o bá gbẹ́kẹ̀lé agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ó ní nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò rí yín kọjá. Àìsàn yóò rí ọ kọjá bí a bá rí ẹ̀jẹ̀ Jésù Kristì lé ọkàn rẹ pẹ̀lú ìgbàgbọ́. Ìpọ́njú yóò rí ọ kọjá, wàhálà ayé yìí yóò rí ọ kọjá. Ìsìrú lábẹ́ agbára Sàtánì yóò rí ọ kọjá. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò rí yín kọjá.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Olorun alaanu adupe lowo yin o je ayo kan wa lati wa se wa ju yin nitori wipe amo pe nigba ti abawa elso kun adi imole amo pe nigba ti abawa aisan yo pora amo wipe nigba ti abawa gbogbo osi gbogbo ise yo dopin ni igbese aye wa amo pe nigba ti abawa e o ton imole sinu okan wa ati si ipa ona wa ati sinu aye wa amo pe nigba ti a ba wa si waju yin gbogbo awon agbara okunkun ti o tin je gaba ti o tin te wa mole we pe a o ni dande ko ninu awon nkan won yi to nda wa loro amo we pe nigba ti a ba wa a o le gbadura e o si le gbo adura wa a nbebe we pe bi a ti wa loni we pe igbagbo aye igbagbo otun yo soji ninu okan wa loruko Jesu a si nbere we pe gege bi igbagbo aye igbagbo otun yo ti dide ninu okan wa wi pe bi a o ti ma gbadura e o gbo adura wa e o so kunkun di imole fun wa awon ikanu tabi awon ohun ti o nda wa loro e o mu won kuro ni oruko Jesu e ba wa soro e mu wa sumo odo ara yin adupe wo pe ti gbo ni oruko Jesu Christ lo wa loni mo soro nipa igbagbo o ye ki a mo wi pe ati man soro nipa igbagbo ohun ti igbagbo le se ere ti o wa ninu igbagbo ipa ti igbagbo ko ninu adura ti a ma ngba bi abawo Heberu ori kokanla ese ikini nje igbagbo ni idaniloju ohun ti a n reti ijeri ohun ti a ko ri bi a ko ba ti ri ohun kankan bi owo wa ko ba ti te ohun ti a n fe ṣùgbọ́n tí ẹ̀mí ọlọ́run jẹ́rí nínú ọkàn wa lẹ́yìn ìgbà tí a ti gbàdúrà wí pé ohun yìí tí a kò tí ì rí yóò jẹ́ tiwa èyí ni à ń pè ní ìgbàgbọ́ bí a bá ń retí ohun kan tí kò sì tí ì dé ṣùgbọ́n tí a ní ìdánilójú tí a sì ní ìfọ̀kànbalẹ̀ nínú ọkàn wa wípé ọlọ́run kì yóò jẹ́ awakọlẹ̀ àti wípé ọlọ́run yóò fún wa ní nǹkan wọ̀nyí a sì ní ìdánilójú yìí a ní ìjẹ́rìí yìí nínú ọkàn wa èyí ni à ń pè ní ìgbàgbọ́ bóyá o ti ń gbàdúrà fún ọmọ rẹ wípé ìyípadà titun yóò dé nínú ọmọ rẹ ṣùgbọ́n ó dàbí ẹni wípé ohun tó ń retí kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́ kò tí ì rí kí o fi ojú ara rí i ṣùgbọ́n o ní ìdánilójú ẹ̀mí ọlọ́run sì ń jẹ́rìí nínú ọkàn rẹ wípé nǹkan tí o ti gbàdúrà fún yìí wípé dandan ọlọ́run yóò ṣe wípé ó tilẹ̀ ti ṣe ká fojú rí i lókù èyí ni à ń pè ní ìgbàgbọ́ bóyá o ń gbàdúrà fún ọkọ rẹ wípé ìyípadà rere nínú ẹbí ìyípadà rere ní ti iṣẹ́ ìyípadà rere ní ti ìgbéga yóò dé ṣùgbọ́n a kò tí ì fi ojú rí lójúkojú

ẹ̀yin kò gbàgbọ́ nítorí tí ẹ̀yin kò sí nínú àwọn àgùntàn mi. Gẹ́gẹ́ bí mo ti wí fún yín, àwọn aláìgbàgbọ́ wọn kì í ṣe àgùntàn Jésù. Àwọn tí kò gba iṣẹ́ orí igi àgbélébò gbọ́ ẹ̀jẹ̀ tí Jésù ti ta sílẹ̀ láti kó ẹ̀ṣẹ̀ wọn lọ. Àwọn tí kò gbàgbọ́ wípé Jésù kú fún wọn láti mú wọn wá sọ́dọ̀ Ọlọ́run. Àwọn tí kò gbàgbọ́ wípé iṣẹ́ tí Jésù Kristi ṣe lórí igi àgbélébò, wípé ó ti parí gbogbo ìrúbọ, wípé kò sí ìrúbọ mìíràn mọ́. Àwọn tí kò gbàgbọ́ wípé nípa jíjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn fún Ọlọ́run àti gbígba Jésù Kristi gbọ́lé á fi gbà wọ́n là. Àwọn aláìgbàgbọ́ kì í ṣe àwọn àgùntàn Jésù Kristi. Ṣùgbọ́n ó ní bí a bá ti di àgùntàn ti olùṣọ́ àgùntàn, ó ní àwọn àgùntàn mi ń gbọ́ ohùn mi. Bí a bá ń sọ nípa gbígbọ́ ohùn Ọlọ́run tàbí gbígbọ́ ohùn olùṣọ́ àgùntàn, àwọn mìíràn wọ́n máa ń káàkiri láti lọ sí ìjọ àwọn tí wọ́n pè ní ìjọ ẹlẹ́mìí. Wọ́n á ní wọ́n ń gbóhùn. Bí wàásù bá ń lọ, ó ṣeéṣe kí ẹnìkan dìde dúró kó sọ wípé òun gbóhùn. Bí a bá ń sọ nípa ohùn olùṣọ́ àgùntàn, ọ̀rọ̀ Ọlọ́run ni ohùn olùṣọ́ àgùntàn. Kò tún sí ohùn mìíràn tí ó lè wá láti ọ̀dọ̀ Ọlọ́run tàbí tí ó lè wá láti ọ̀dọ̀ Jésù Kristi tí ó yàtọ̀ sí Bíbélì tí a gbélé wa lọ́wọ́. Ọ̀rọ̀ Ọlọ́run tí ń tan ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa. Ó ní àwọn àgùntàn mi ń gbọ́ ohùn mi. Bí o bá ti ń gbọ́ nípa ìrònú padà, ohùn Jésù nìyẹn. Bí o bá ti ń gbọ́ nípa pé kí a gba Jésù Kristi gbọ́, kí a fi òdodo já ẹ̀ṣẹ̀ sọ́nù, ohùn Jésù ló ń gbọ́ yẹn. Bí o bá ti ń gbọ́ nípa àtúnṣe, èyí ni ohùn Jésù. Bí o bá ti ń gbọ́ nípa ìsọdi mímọ́, bí o bá ti ń gbọ́ nípa pé kí a gbàdúrà àdúrà ìgbàgbọ́ títí a ó fi lè sọ wá di mímọ́, èyí ni ohùn Jésù. Bí o bá ti ń gbọ́ pé bí a bá ti ní ìsọdi mímọ́, a tún ní láti tẹ̀síwájú láti ní agbára ẹ̀mí mímọ́, èyí ni ohùn Jésù. Ṣùgbọ́n kí ẹnìkan jókòó síbì kan kí ó máa sọ pé mo ń gbóhùn, pé òjò yóò rọ̀ ní àṣálẹ́ tàbí oòrùn kan yóò ràn lọ́la kí ẹnikẹ́ni kí ó má ṣe jáde o, tàbí ìpè kan yóò pè lọ́gànjọ́ òru kí ẹnikẹ́ni kí ó má ṣe dáhùn. Èyí kọ́ ni ohùn Jésù. Ohùn Jésù tí a ń sọ ni pé kí a gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run èyí tí ó lè tọpasẹ̀ wa lọ sí ìjọba ọ̀run. Ó ní àwọn àgùntàn mi ń gbọ́ ohùn mi, èmi sì mọ̀ wọ́n. Ó ní kìkì àwọn tí wọ́n ń gbọ́ ohùn òun ni òun mọ̀ gẹ́gẹ́ bí àwọn àgùntàn òun. Ó ní wọn a sì máa tọ̀ mí lẹ́yìn, wọn kò jẹ́ tọ òrìṣà lẹ́yìn, wọn kò jẹ́ tọ ayé lẹ́yìn, wọn kò jẹ́ tọ àwọn apẹ̀yìndà lẹ́yìn, wọn kò jẹ́ tọ àwọn wòlíì èké lẹ́yìn, wọn kò jẹ́ tọ àwọn akóniṣìnà lẹ́yìn. Ó ní wọn a máa tọ̀ mí lẹ́yìn, èmi sì fún wọn ní iyè àìnípẹ̀kun. Wọn kì yóò sì ṣègbé láéláé. Kò sì sí ẹni tí ó lè já wọn gbà kúrò lé ọwọ́ mi, bàbá mi. Ẹni tí ó fi wọ́n fún mi pọ̀ ju gbogbo wọn lọ. Kò sì sí ẹni tí ó lè já wọn kúrò lé ọwọ́ bàbá mi. Ìlérí tí Jésù ṣe fún àwa tí a jẹ́ ọmọ ẹ̀yìn rẹ̀ nìyí, wípé bí a bá jẹ́ tirẹ̀ ní tòótọ́, ó ní agbára láti dìwà mú. Ó sì jẹ́ dídùn inú rẹ̀ pẹ̀lú láti dìwà mú. Jẹ́ kí a wo ìlérí mìíràn tí Ọlọ́run ṣe fún wa, kí a ba lè ní ìdánilójú wípé bí a bá ń fẹ́ láti dúró ti Ọlọ́run, bí ó tilẹ̀ jẹ́ wípé a jẹ́ aláìlera, bí ó tilẹ̀ jẹ́ wípé inú ni bí ni tàbí ìnáwó pọ̀, bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀nà tí a ń tọ̀ ó dàbí ẹni wípé ó há díẹ̀ fún wa, ṣùgbọ́n bí a bá ní ìfẹ́ láti dúró ti Ọlọ́run, bí a bá ní ìfẹ́ pé kí ó pa wá mọ́ nínú ìgbàlà tí ó ti fún wa, ó ní agbára. Ó sì ní ìfẹ́ láti pa wá mọ́ títí dé òpin. Jẹ́ kí a wo ìlérí mìíràn nínú Fílípì orí kìíní ẹsẹ̀ ìkẹfà. Fílípì orí kìíní ẹsẹ̀ ìkẹfà. Ohun kan yìí sàdámi lójú pé ẹni tí ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ rere nínú yín yóò ṣe àṣepé rẹ̀ títí fi di ọjọ́ Jésù Kristi. Ohun tí Paul apostle sọ ni wípé nígbà tí àwọn ènìyàn wọ̀nyí ní ìgbàlà tí a ti dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n tí wọ́n ní oore ọ̀fẹ́ láti òkè wá, wípé a ti bẹ̀rẹ̀ iṣẹ́ rere nínú wọn, àti wípé ìgbẹ́kẹ̀lé ìdánilójú tí òní ni wípé Ọlọ́run tí ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ rere yìí ó lè ṣe àṣepé rẹ̀ títí fi di

Deus!

Ẹ̀kẹ́ alelúyà, pàtẹ́wọ̀ rẹ, Ọlọ́run wà níhìn-ín, àsálẹ̀ agbára nìyí, lálẹ́ yìí Ọlọ́run yóò yà ọ́ lẹ́nu. Ohunkóhun tó lè jẹ́ àyídáyídá, wọ́n ó ṣubú níbí àsálẹ̀ yìí, wọ́n ó tẹríba, sọ pé tẹríba. Lálẹ́ yìí, alága káàntì Àbújá wọ́n wà níhìn-ín. Àmì gbogbo aka sọ pé àmì lálẹ́ yìí àmì ló wúrọ̀ àpàdánù àwọn kankan torí pé ò sí nínú ìpàdé àwọn onígbàgbọ́ láàárọ̀ òní ṣùgbọ́n lọ́la lágo méje àbọ̀ mú dájú pé o wà níbẹ̀ torí pé a ti ń fọ̀wá mọ́ fún iṣẹ́ tó ga láti ní ipá lórí gbogbo FCT Abuja àti gbogbo àgbáyé torí bẹ́ẹ̀ lọ́la tí ó jẹ́ àkókò ìpàdé yìí tó kẹ́yìn làkàkà láti rí pé o wà níbẹ̀ torí pé lówùrọ̀ yìí ohun tá a gbọ́ inú ìpàdé náà a ò lè sọ fún wa àfi tó bá wá nígbà tó bá ń bọ̀ lọ́la ǹjẹ́ a rí aláìgbàgbọ́ níbí lásàálẹ̀ yìí nítorí náà gbogbo onígbàgbọ́ tí Kristi ti gbàlà tó ti dánídè làkàkà kó wá àti gbogbo ìránṣẹ́ ọlọ́run mìíràn káàkiri gbogbo àgbáyé láti rí pé a wà níbẹ̀ láti ṣe àṣekágbá rẹ̀ nígbà mìíràn a ń gba iṣẹ́ ìyanu a kì í bìkítà nípa rẹ̀ a mú jẹjẹrẹ kúrò a wá sí bí ó pòórá a yanjú ìṣòro bẹ́ẹ̀ a mọ rírì ọlọ́run torí bẹ́ẹ̀ la fẹ́ lu àkókò díẹ̀ báyìí ènìyàn méjì ohun tí ó sì tún ṣe lásàálẹ̀ yìí bákan náà yóò yà ọ́ lẹ́nu jẹ́ ká gbọ́ ẹ̀ lẹ́rìí àkọ́kọ́ báyìí ní kankan. Ẹ̀kẹ́ alelúyà orúkọ ni oníṣègùn òyìnbó Peter a fẹ́ gbọ́ ẹlẹ́rìí àkọ́kọ́ Miss Queen Eze ẹ̀sẹ́ ẹ̀kẹ́ alelúyà ẹ̀kẹ́ ẹ̀yin olúwa orúkọ ni Queen Eze láti Metama Group ní Abuja wọ́n wá láti jẹ́rìí sí orí ọlọ́run lórí ayé wọn nípasẹ̀ GCK wọ́n ṣe ìgbéyàwó ní 2012 láti ìgbà náà kò sí ọmọ wọ́n lọ káàkiri fún ìtọ́jú 2024 nígbàtí GS ń ṣe ìpàdé ní Ghana wọ́n ní àsopọ̀ wọ́n wà nínú ẹkùn wọn a ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ ìgbàgbọ́ tó ń ṣiṣẹ́ a sì pé wọ́n sọ nípa obìnrin onísun ẹ̀jẹ̀ lẹ́yìn ọdún méjìlá wọ́n wá sọ ní àkójọpọ̀ pé ohunkóhun tó lè jẹ́ wàhálà tó ń là kọjá ìwọ náà yóò gba ọ̀nà àbáyọ lásàálẹ̀ yìí wọ́n láwọn dẹ̀ gbà á wọ́n láwọn sọ pé ẹni yìí la irú wàhálà yìí kọjá fún ọdún méjìlá lẹ́yìn ọdún méjìlá ó gba iṣẹ́ ìyanu rẹ̀ mo ti wà nínú wàhálà yìí fún ọdún méjìlá pé àwọn ló kàn báyìí o bẹ́ẹ̀ ni pé àwọn ò gbọ́ ìtàn yẹn rí látẹ̀yìnwá wọ́n gbà á wọ́n sì kọ́ sílẹ̀ nínú àkọsílẹ̀ wọn pé ohun táwọn ò tilẹ̀ mọ̀ láti bí ọdún méjìlá àwọn rí gbà nínú ìsọjí GCK kẹ́gbà àwọn gbọ́ bí wọ́n ṣe kúrò ní ìpàdé náà lọ sí ilé wọn nìyẹn o lẹ́yìn July August wọ́n rí àwa rí pé wọ́n wá lọ sí àyẹ̀wò wọ́n sọ pé wọ́n ti lóyún ọmọ náà nìyẹn o ẹ̀rí iṣẹ́ ìyanu wọn nìyí orúkọ rẹ̀ ni Miracle Eze ọlọ́run lo bàbá wa nínú olúwa láti nu omijé wọn nù láti mú ẹ̀gàn àti ìpèníjà kúrò báyìí wọ́n wá di obìnrin tó kún rẹ́rẹ́ wọ́n dìyà ọlọ́mọ mọ̀mí Miracle ẹ̀kẹ́ alelúyà. Láti àkókò yìí lọ kò sí ìyàgànmọ́ sọ pé àmì ẹ̀rí tó kù.
ẹ̀rí àìléso fún odidi ọdún méjì lánìí yìí o. A rí pé Ọlọ́run yanjú ìṣòro náà yóò sì tún ṣe lónìí. Ẹlẹ́rìí kejì Rúùtù Òkibè. Ẹ̀yin ìmọ̀ Ọlọ́run ẹ ké Alleluia. Ọlọ́run wá dára. Orúkọ ni Rose Òkúbè láti Òro Sóríjọ ní Abuja ní Nàìjíríà. Wọ́n ń jẹ́rìí sí orí Ọlọ́run nínú ayé ọmọ wọn àkọ́kọ́. Ó ti ṣègbéyàwó ní 2020. Wọ́n ti lọ sí àwọn ilé ìwòsàn, kò sí ọ̀nà àbáyọ. Wọ́n ti ní àsopọ̀, wọ́n lọ sí GCK. Títí ọdún tó kọjá ní oṣù kẹfà, wọ́n lọ bẹ̀ wọ́n wò, wọ́n gbàdúrà ìṣọ̀kan papọ̀. Wọ́n sọ fún ẹgbẹ́ olùṣọ́àgùntàn sọ wípé bí o bá ti ń ṣe nǹkan tí kò dára tó sì ń tẹ̀síwẹ́ láti máa ṣe, àbáyọrí kan náà ni wàá máa ní. Ṣùgbọ́n báyìí tí wọ́n wá yìí, wọ́n gba Ọlọ́run gbọ́ pé ìyàwó rẹ yóò lóyún. Wọ́n ní àwọn ti ní ìṣọ̀kan pé ní oṣù tó ń bọ̀ báyìí, ìyàwó rẹ kò ní rí nǹkan oṣù rẹ̀ mọ́. A sì wá rí pé ní GCK July yẹn, wọ́n lọ sí GCK nígbà tí bàbá wa nínú Olúwa tí wọ́n ń ṣiṣẹ́ ìránṣẹ́. Lẹ́yìn iṣẹ́ ìránṣẹ́ yìí, wọ́n sọ pé o wà níbí, o ní wàhálà, na ọwọ́ kan sókè kó gbé ọwọ́ kan jì síbi tó ti ní wàhálà. Wọ́n ní àwọn gbé ọwọ́ sílé ikú wọn. Wọ́n gba Ọlọ́run gbọ́ pé Ọlọ́run yóò fọwọ́ tọ́ aya ọmọ wọn. Ẹ ké Alleluia. Ara ní July yẹn kò rí nǹkan oṣù rẹ̀ mọ́. Ọmọ wọn pé èsì ti jáde pé ìyàwó ọmọ ti lóyún. Ẹ ké Alleluia. Ọlọ́run GCK ó ti ṣe é fún wa. Ẹ ké Alleluia. Ọlọ́run wá dára. Èyí ni ọdún márùn-ún àìléso nípa agbára Ọlọ́run tó ń ṣiṣẹ́ ìyanu. Ọlọ́run yanjú ìṣòro náà. Ẹ ké Alleluia. Ẹ sọ pé àmì. Mo ti rí àwọn tó le ẹnìyẹn wá sí ìpàdé ìsọjí bákan náà. Kò sí dókítà sọ pé kò sọ́nà àti bímọ àti lóyún. Àdúrà kúkúrú láti ọ̀dọ̀ ránṣẹ́ Ọlọ́run. Olúwa dá ilé ọmọ yẹn padà, ó lóyún, ó sì ní ọmọ. Ẹ sọ pé àmì. Lálẹ́ yìí gbogbo wàhálà yẹn ni yóò fojú tẹríba níbí lásàlẹ̀ yìí. Wọ́n ti pe Tetuba ní Nasarawa, Kogi Nasarawa, wọ́n wà níbí lásàlẹ̀ yìí. Ẹ jẹ́ ká dé dúró káàkì ìjọ. Ẹ ké Alleluia. Ẹ farabalẹ̀ kẹsì máa retí. Lálẹ́ yìí Ọlọ́run yóò bẹ̀ yín wò. Àmì. Àwọn ìyàwó wọn náà wà ń bẹ̀ o.

worship you. Lord, I give you all.

Thank you.

Èyí ni ìpinnu tó ga jùlọ tí o ṣe nínú ayé láti ìgbà tí o ti dé sínú ayé yìí. Àwọn olùgbanímọ̀ràn wa wà nítòsí ọ̀dọ̀ yín. Ẹ kọ orúkọ yín dáadáa sínú ìwé tí wọ́n fún yín, kí ẹ sì dá padà fún wọn, kí a lè jẹ́ ìrànlọ́wọ́ fún yín sí nínú ìrìn àjò ìgbàgbọ́ pẹ̀lú Olúwa. Ẹ kọ ní lẹ́tà ńlá. Kó bá lè ràn yín lọ́wọ́ láti dúró nínú ìgbàgbọ́. Bí a ti ń ṣe eléyìí níbi tí ìpàdé ti ń wá sáyé, a ní àsopọ̀ pẹ̀lú gbogbo àgbáyé. Ìsọjí kárí ayé ni ibikíbi tó bá wà. Bóyá òun náà ti ṣe ìpinnu yìí, ó ń wò lórí ẹ̀rọ ayélujára, ó ti fayé rẹ fún Olúwa lẹ́yìn wàásù olùṣọ́àgùntàn. Àsopọ̀ kan wà gckhq.org/connect. Ó wà lórí ẹ̀rọ tó wà níwájú rẹ. Wo link yẹn, kó o sì fìlì fọ́ọ̀mù yẹn, ká lè jẹ́ ìrànlọ́wọ́ fún yín síwájú sí nínú ìrìn yín ọ̀tún pẹ̀lú Kristi. Tí ẹ bá sì ń gbọ́ lórí rédíò tàbí tẹlifíṣàn, tí ẹsẹ̀ fi ayé fún Jésù báyìí, fi orúkọ rẹ sọwọ́, nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ àti àdírẹ́sì rẹ lórí lẹ́tà àtẹ̀jíṣẹ́. Wo nọ́mbà ta fẹ́ pè yìí, +234 915 444 9263. A pè é lẹ́ẹ̀kan sí. Lẹ́tà àtẹ̀jíṣẹ́ fi sọwọ́ tàbí sí WhatsApp sí nọ́mbà yìí, +234 915 444 9263. Níbi tí ìpàdé ti ń wá sáyé àti ní gbogbogbò mìíràn bákan náà, ẹ jẹ́ ká tètè gba ìfitónilétí yìí, ká sì jẹ́ kí ohun gbogbo wà bó ti tó àti bó ti yẹ. Àwọn ẹ̀bùn kan wà láti ọ̀dọ̀ ìránṣẹ́ Ọlọ́run tí wọn yóò fi fún yín bí ẹ ti ń parí.

0: kíkọ orúkọ àti àwọn nǹkan míì sínú fọ́ọ̀mù tí wọ́n fún yín. Ẹgbà ka gbogbo nǹkan tó wà níbẹ̀ fún ìdàgbàsókè rẹ nípa ti ẹ̀mí. Lẹ́tà láti ọ̀dọ̀ ìránṣẹ́ Ọlọ́run fún ọ wà níbẹ̀, ká ó ń sọ fún ọ nípa ọ̀nà láti tẹ̀síwájú nínú ìgbàgbọ́. Bákan náà ni ìwé ìpè wà níbẹ̀ fún oúnjẹ ọ̀sán pẹ̀lú Jésù ní ọ̀sán ọ̀la ní ago mẹ́ta, níbi tí wọ́n ti ń se ìpàdé yẹn. Níbẹ̀ ni ẹ ti se oúnjẹ ọ̀sán pẹ̀lú Jésù. Má se pàdánù rẹ̀ rárá. Èyí ni ìbẹ̀rẹ̀ tí ó fún ọ, tí ó sì kọ ẹ bí o sì lè tẹ̀síwájú nínú ìgbàgbọ́. Má pàdánù eléyìí lọ́la rárá. Ago mẹ́ta lọ́sàn-án, wàá sì lè tẹ̀síwájú títí ìpàdé yìí yóò fi wá sáyé. Gba ẹ̀bùn tí a fi fún ọ, kó o sì ka gbogbo nǹkan tó wà nínú rẹ̀ láti ọ̀dọ̀ ìránṣẹ́ Ọlọ́run. Àwọn agbanímọ̀ràn, ẹ jẹ́ ká se iṣẹ́ yìí dáradára, kó o bá sí ẹnikẹ́ni tó fààyè rẹ̀ fún Olúwa, tí ó pàdánù ìlànà àti tẹ̀síwájú nínú ìgbàgbọ́, ìgbésẹ̀ láti tẹ̀lé Olúwa àti láti tẹ̀síwájú pẹ̀lú Olúwa. Jẹ́ ká sọ fún ọ pé ọjọ́ Sunday ọjọ́ kejìlá oṣù keje, ìkórajọpọ̀ fún àwọn onígbàgbọ́ yóò wáyé. Eléyìí wà fún ọ lórí ẹ̀ àtàwọn tó wà lórí ẹ̀rọ ayélujára tàbí ti ojúkoroju, ti Alpha Location, olú ìjọ níbi tí wọ́n ti ń se ìpàdé yìí ni ó ti wá sáyé, àti ní gbogbo àwọn rígíọ́nì, láti mú kí o dàgbà sókè, kó o sì lè tẹ̀síwájú pẹ̀lú Olúwa dáradára. Ó se pàtàkì lọ́pọ̀lọpọ̀ tí òfin ní jẹ́ kó o padà sínú ayé. Wàá pa ìrírí yìí mọ́, ó pa mọ́, ó tẹ̀síwájú nínú rẹ̀ títí wàá fi rí Jésù Olúwa ní ojúkoroju lórúkọ Jésù. Àmì. Báyìí, ẹ̀yin agbanímọ̀ràn, ẹ jẹ́ ká se iṣẹ́ náà, jẹ́ ká jẹ́ kó se kíákíá. Bí a ti ń dúró de ohun tó kàn, ìránṣẹ́ Ọlọ́run, wọ́n á ṣiṣẹ́ ìránṣẹ́ fún wa fún iṣẹ́ ìyanu wa lásàálẹ̀ yìí. Agbára Kristo tó ń ṣiṣẹ́ ìyanu láti fọwọ́ kan ayé wa lálẹ́ yìí, yóò fọwọ́ kan ọ́. Àmì. Nítorí náà, ìpele tó ṣe pàtàkì la wà báyìí, ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. Ẹ jẹ́ ká ṣe eléyìí, ká sì rí dájú pé a gba káàdì yẹn, ká dá padà sí tí ó yẹ kí ó wà. Bí o bá ti parí rẹ̀, àwọn adarí tó wà ní ẹlẹ́ka jẹ̀ka, ẹ jẹ́ ká fi hàn, ká ba lè rí ìdánilójú pé ní ìhà tí yín ẹ̀ ti yanjú rẹ̀. Tí ẹ bá ti parí, ẹ náwó sókè. À ń retí. Bí a ti ń retí àwọn nǹkan wọ̀nyí, àwa tá a sì jókòó, ẹ jẹ́ ká máa gbàdúrà báyìí. Ká sì máa wá ojú Ọlọ́run fún agbára rẹ̀ láti ṣiṣẹ́ nínú ayé wa, bí ìránṣẹ́ Ọlọ́run ṣe ń wá láti ṣe iṣẹ́ ìránṣẹ́ fún wa láìpẹ́. Jọ̀wọ́, dáhùn gbogbo ohun tó wà nínú ìwé tí a fi lé wa lọ́wọ́, kí a sì dá padà sọ́dọ̀ àwọn agbanímọ̀ràn wa. A sì fẹ́ káwọn agbanímọ̀ràn kan ṣètò ẹ̀ dáradára, kán sì dá padà sí ibi tí ó yẹ kí wọ́n dá padà sí. Ọlọ́run yóò ràn yín lọ́wọ́ láti pa ìrírí yìí mọ́ lórúkọ Jésù. lẹ́ẹ̀kan sí fún àwọn tó wà lórí ẹ̀rọ ayélujára ní gbogbo àgbáyé káàkiri Asia, US, lọ́hùn, UK, Oceania, Africa, àwọn orílẹ̀-èdè ní Africa, àti pàápàá jùlọ ní àwọn ìpínlẹ̀ mìíràn lórílẹ̀-èdè Nàìjíríà, bí o ṣe ń wò lórí ẹ̀rọ ayélujára tó o sì fi ayé rẹ fún Olúwa lẹ́yìn ìwàásù olùsọ àgùntàn. Àtẹ̀jíṣẹ́ kan wà mẹ́ gckhq.net tó bá wo ọwọ́ ìsàlẹ̀ ẹ̀rọ tó wà níwájú rẹ wà á rí níbẹ̀, kó o sì tẹ líǹkì yẹn fọ́ọ̀mù tó wà ń bẹ̀ wà á fọwọ́ sí ká lè jẹ́ ìrànlọ́wọ́ fún ọ nínú ìrìn rẹ ọ̀tún pẹ̀lú Olúwa. Bóyá lórí rédíò tàbí tẹlifíṣàn tó ẹsẹ̀ fàyè rẹ fún Olúwa, rán forúkọ rẹ àti nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àti ibi tó ń gbé lórí ẹ̀rọ àtẹ̀jíṣẹ́ sí nọ́mbà tí a fẹ́ pè fún ọ yìí +234 915 444 9263. Ẹ̀yin agbanímọ̀ràn, a fẹ́ mọ ibi tí ẹ bá ètò náà dé, ẹsẹ̀ àti rí ní ìhà kan, ẹsẹ̀ níbẹ̀ yẹn. Láàrin gbogbo ńkọ́, ǹjẹ́ a ti ṣetán, ẹsẹ̀ púpọ̀. À ń súnmọ́ àkókò iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu báyìí. Jẹ́ ká oúnjẹ ọ̀sán ti ọ̀la National Stadium Lábújá ni wọ́n ti máa ṣe yẹn. Àwọn tó fayé wọn fún Olúwa, aago mẹ́ta oúnjẹ ọ̀sán pẹ̀lú Jésù National Stadium náà ti máa ṣe ní Abuja. A gbọ́dọ̀ fi sọ́kàn aago mẹ́ta. Ẹ̀kẹ́ Alleluia. Ẹ̀kẹ́ Alleluia. Pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run, àkókò ní láti ní àsopọ̀ pẹ̀lú iṣẹ́ ìyanu rẹ. Àkókò láti gba iṣẹ́ ìyanu wa lásàálẹ̀ yìí. Gẹ́gẹ́ bí Bàbá Olúwa ṣe ń bọ̀ láìpẹ́ yìí, dìde dúró lórí ẹsẹ̀ rẹ. Agbára Ọlọ́run ń bọ̀ lálẹ́ yìí.
1: Àmì yóò fọwọ́kàn mí, má gbàgbé o. Agbára Ọlọ́run tí kò yí padà láti wòsàn àkókò rẹ rèé. Ọlọ́run ti wá ọ níbi tó wà, níbikíbi tó bá wà. Ìbáàjẹ́ lórí ẹ̀rọ ayélujára pẹ̀lú rẹ̀, ohun gbogbo ni ṣíṣe pẹ̀lú rẹ̀, nínú agbára rẹ̀, nínú ọpọlọ rẹ̀, nínú egungun rẹ̀. Gbogbo àwọn ìrora yẹn yóò pòórá báyìí. Nítorí náà, bó o bá mọ ibi tí wàhálà yẹn wà, gbé ọwọ́ síbẹ̀ kó gbọ́wọ́ kejì sókè. Iṣẹ́ ìyanu yẹn ń bọ̀ wá sọ́dọ̀ rẹ. Tó o bá gbọ́ àmì tó gbẹ̀yìn, ìwọ yẹn wò, wà á ṣàwárí pé o ti gba orí ìgbà náà. Nawọ́ rẹ sókè báyìí. Kó o sì gbé ọwọ́ yẹn sí ibi tí o ti ní ìṣòro yẹn. Ọlọ́run kò lè kùnà, kò sì ní já ọ kulẹ̀. Bàbá, a dúpẹ́, a sì ń yọ̀ ní ti òtítọ́ wípé ò lè kùnà. Ẹ ò ní kùnà, ẹ ò sì ní já ẹni àwọn ènìyàn yín kulẹ̀. Ẹni agbára, ẹni ipá, ẹni ìfẹ́, ẹni àánú. Ó sì jẹ́ èyí tí ò lópin, ó títí dópin ayé. Mo gbàdúrà Olúwa fún gbogbo ènìyàn, olúkúlùkù níhìn-ín, olúkúlùkù níbi gbogbo tí wọ́n ní àsopọ̀ báyìí. Mo gbàdúrà Olúwa, ẹ fọ ọwọ́ kàn wọ́n, ẹ wò wọ́n sàn, ẹ dá wọn nídè, e so olukuluku do mi ni ra loruko Jesu. Lati inu iru ori ti dida atelese Oluwa mo gbadura e wo olukuluku so bayi loruko Jesu. Mo gbadura ase iwo so Kristi yo wo sinu gbogbo ago ara re bayi bawo so bayi dande gbogbo irora mo pase an fa won irora ye e jade kuro ni ba loruko Jesu. Mo gbadura Oluwa wi pe gbogbo ohun to nda opolo yen laamu to nko opolo yen ko fe da be ni po tise kise bayi e mu won wa lalafia bayi loruko Jesu. E wo gbogbo opolo to ngbona san gbogbo okan to ti fosi wawe e je ka lafia ko joba ni baba yi ni oruko Jesu. E je riru pelu gbogbo awon imolara to lodi yen gba iwoso bayi loruko Jesu. Sugar ninu eje ati awon imolara re e gba iwoso bayi ni oruko Jesu. Aromalegun awon orikerike to gan mo gbadura e wo won so bayi loruko Jesu. Awon ese to ti gan ti o ti se dara dara mo mo pase pe ka fowo kan won bayi e wo won so bayi e mu ki awon ese yen ko na bayi ke si mu won lara da loruko Jesu. Gbogbo awon ti won ni aisan iba typhoid tabi aisan igbe gburu tabi ohunkohun mo gbadura gbogbo wahala yen yo opin yo de ba won bayi lese kese bayi. Awon to ni eje teje yin ye lara won eje yiya yen yo wa sopin bayi. Awon to si ni idojuko emi okunkun idaloro emi ekunkun to nda won loro iwe mi esu yen mo pa o lase jade kuro nibe loruko Jesu. Amen. Eti to di mo pa se o ya la bayi loruko Jesu. Aha ti o le soro o ya mo tu o sile bayi loruko Jesu. Amen. Mo pa se bayi mo gbadura fun gbogbo awon eniyan to je pe won ya di won o le soro bo je n fowo kan won leyin ta ba se ami to gbeyin won o la enu won o bere si ni soro eti won yo ti bere si ni gboran bayi ni oruko Jesu. Amen.

0: iṣẹ́ ìyanu nínú àwọn ojú tó fọ́. Ẹ mú káwọn ojú yẹn ó là báyìí kó bẹ̀rẹ̀ sí ní ríran kedere báyìí lórúkọ Jésù. Gbogbo ibi tó wú nínú ẹ̀yà kẹ́yà nínú ẹ̀jẹ̀ ara mo gbàdúrà báyìí. Olúwa ẹ mú ẹ fọwọ́ kan bẹ̀ kẹ́ mú ìhun tó wú yẹn kúrò. Ẹ tẹ̀ tó wú jàkùtẹ̀ bíi térí. Ó yá ẹ fọwọ́ kan gbogbo gẹ̀gẹ̀ ọrùn. Ẹ pòórá kúrò lórúkọ Jésù. Mo pàṣẹ mo gbàdúrà ohunkóhun tó ń yọ ẹnikẹ́ni lẹ́nu. Olúwa gbogbo wàhálà yẹn. Gbogbo lẹ wòsàn báyìí lórúkọ Jésù. Ẹ sọ olúkúlùkù dòmìnira. Lápá ọ̀tún ẹ dòmìnira. Lápá àlàáfíà ẹ dòmìnira. Níwájú àti lẹ́yìn ẹ dòmìnira. Lórí ẹ̀rọ ayélujára ẹ dòmìnira lórúkọ Jésù. Ohunkóhun tí àìsàn yẹn lè jẹ́ orúkọ kórúkọ ká máa pè é. Bóyá ò tiẹ̀ mọ́ bóyá wọn ti ẹ̀ lórúkọ fún ìwòsàn ọlọ́run kó wá sórí rẹ báyìí. Gba ìwòsàn lórúkọ Jésù. Olúwa mo gbàdúrà níbi gbogbo báyìí ní àti níbi gbogbo ìmúgbò ìfẹsẹ̀múlẹ̀ ìfarahàn àti ìfisójúṣe àti ìmúsójúṣe rẹ̀ nínú ayé kọ̀ọ̀kan. Adúpẹ́ lọ́wọ́ yín Olúwa. Adúpẹ́ lọ́wọ́ yín Olúwa. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Àti ṣe é.
1: Ohun tí o kò lè ṣe tẹ́lẹ̀ bó o ṣe dúró. Bẹ̀rẹ̀ sí ni máa ṣe báyìí. Ohunkóhun tó lè jẹ́ ipò rẹ. Agbára Kristi tó ń ṣe ìyanu ti wọnú ayé rẹ. Ṣe àyẹ̀wò ara rẹ. Gbogbo wàhálà ọ̀pá ènìyàn ti lọ. Ó ti lọ. Fi ìgbàgbọ́ rẹ sí ìṣe báyìí. Bá ọ ti ń ṣe àwárí eléyìí pé o ti gba sí ẹ̀yanu máa bọ̀ wá sí apá àlàáfíà lọ́wọ́ iwájú. Dúró. Kó o sì máa ṣe àyẹ̀wò. Máa ṣe àyẹ̀wò àgọ́ ara rẹ. Ẹnì kọ̀ọ̀kan o gbọ́dọ̀ máa ṣe àyẹ̀wò ara rẹ báyìí. Gbogbo ìrora ní gbogbo àgọ́ ara yẹn. Wàárí pé ogbo rẹ ti lọ báyìí. Máa bọ̀ á tó bá ti ń ṣe àwárí kó jáde sọ́wọ́ iwájú ibi tó wà. Agbára náà ń ṣẹ́ níbẹ̀. Agbára náà wà níbẹ̀. Agbára náà wà níbẹ̀. Máa bọ̀. Yẹ ara rẹ wò. Yẹ ikùn rẹ wò. Yẹ gbogbo ẹ̀yà agbára wò. Yẹ ẹsẹ̀ rẹ wò. Yẹ àwọn ibi tí nǹkan ti wú lágọ̀ọ́ ara rẹ wò. Gbogbo ènìyàn máa ṣe àyẹ̀wò báyìí. Bí o ti ń ṣe àwárí iṣẹ́ ìyanu máa bọ̀ wá sí iwájú. Má kàn fọwọ́ yẹpẹrẹ mu. Bí o ti ń ṣe àwárí pé agbára Ọlọ́run ti ṣiṣẹ́ nínú ayé rẹ. Ẹni tó mú wá kò lè rìn. Jẹ́ ìrànlọ́wọ́ fún o mọ̀ pé Pétérù gbé ẹnìyẹn dìde. Ìwọ náà lè ṣe eléyìí báyìí. Jẹ́ ká ṣe àyẹ̀wò. Ṣe àyẹ̀wò. Agbára ti wà níbẹ̀. Ó ń ṣiṣẹ́ náà. Mo ló ń ṣiṣẹ́ lọ́wọ́ náà. Mo ló ń ṣẹlẹ̀ báyìí náà. Mo ló ń ṣẹlẹ̀ báyìí náà. Yí ara rẹ wò. Yí ara rẹ wò. Mú wọn jáde. Mú wọn jáde. Ẹnikẹ́ni tó ṣàwárí níbẹ̀ yẹn mu wá. Nítorí pé agbára náà ń ṣẹ́ báyìí. Sọ pé agbára náà ń ṣẹ́ báyìí. Sọ pé agbára náà ń ṣẹ́ báyìí. Bẹ́ẹ̀ni, bó o ti ń ṣe àwárí nínú ẹsẹ̀ rẹ, ní etí rẹ tó rí pé ó ti là, tó ń rí pé ó lè ti ríran báyìí, jáde wá báyìí, kí a rí ọ, ká rí ohun tí Ọlọ́run ti ṣe, ògo ni fún orúkọ Ọlọ́run, Ọlọ́run ń ṣiṣẹ́, agbára náà ń ṣiṣẹ́, agbára tó ń ṣiṣẹ́ ìyanu, ohunkóhun tó ṣàwárí tó ti ṣẹlẹ̀ báyìí máa bọ̀ wá wájú, máa bọ̀ wá. ma rin bobo ayoju bayi nitori pe ise iyanu nsele ni bi gbogbo ise iyanu ni bi gbogbo mo ni ise iyanu ni bi gbogbo ise iyanu kaakiri kaakiri ni ise iyanu na nsele ni bi gbogbo to ba wa nibe ma bo wa siwaju afeeri oko wa so waju awon adari wa to le se for 100 wo fun yin won wa nibe bayi o ti gba se iyanu re ma bo wa siwaju ma bo wa siwaju si apa alafia olorun sise iran si olorun ti gbadura agbara na ati fi sowo o si je agbara kristo sise iyanu agbara kristo sise iyanu o nse bayi o sise bayi o sise bayi a si ye ongo pada si re nu aye re o ti dibe o ti sele fe sele mule nipa yiwa je kari idaniloju e ka fe sele mule bolo wa ta le ni akoko nibi to wa lohun ye nibi to wa lori ero ayelujara nibi kibi to wu ko le wa lori awon to je mura ko dide duro ki a si le lanfani lati gbo eri re yala lori ero ayelujara nibi ti pade ti wa pelu bakan na ti o ba ti ri ise iyanu ma bo wa siwaju ma bo wa si waju lapa alaafia nibi ti won ti fi oro wa elenuwo lati jeri re ni asale yi ise iyanu nsele mo ni ise iyanu nsele eke haleluya o ma bo o nbo o nbo o ti wa nibe na o ngbogbo ti o gbe wa sibi gaga bi wahala ko si nbe mo o ti kora o ti lo ko ni si nibe mo ta le ni akoko to nbo ko lorun ko bukun fun e ma bo so pe ise iyanu ti bere ise iyanu ti bere be ni a n reti re ma bo wa siwaju ohunkohun to ti sele ma bo wa nibi to wa lohun yen bakan na kaakiri ni Africa lode Africa nibi kibi e ma se ayewo bayi ni ibi ti ipade ti n wa saye bakan na ise iyanu na daju o wa nibe o le rin tele nigba to wa sibi sugbon bayi o ti le rin bayi dide duro lori ese re ko si bere si rin ko bere si bo wa siwaju ma bo waju wa si apa alaafia afẹ gbọ eri re afẹ ri ohun ti oluwa ti se ninu aye re nitori iyanu ti sele nibi gbogbo o ti sele nibi gbogbo o ti wa saye kaakiri nibi gbogbo eyin ti e ti gba lori ero ayelujara e je ka afẹ ka fi sowo bayi ka le gbo eri yin nibi te wa nitori pe kari aye ni eyin ti e ti gba ise iyanu nibe ni waju tabi laarin tabi lowo eyin e ma bo wa ka ba le ri yin ka si le mo nipo ohun ti oluwa ti se ninu aye yin a n reti yin bayi ma bo wa siwaju bayi ni la fe gbo eri re ma bo wa siwaju lapa alaafia nibi ti awon adari wa ti n duro de yin lati pin eri yin lati jeri si nipa ogo ati agbara olorun ninu aye re ni asale yi eke haleluya beeni a n reti won e ma bo wa siwaju ka le ri ohun ti jesu oluwa se ninu aye yin ohun to se fun yin a fe ri e ma bo to ba wa nibe sa a fe ka bere iforowalenuwo fun won ka le mo ohun ti oluwa ti se nitori na ma bo ese re le rin bayi ma bo oju re le riran bayi ma bo wa waju o le fi eti re gbo daadara ma bo wa bayi ma bo o le rin pelu ese re owo re o le na bayi anduro de yin ma bo ese re le rin owo re le na bayi oju re le rira eti re le gboran ma bo lati wa fi ogo fun oruko Olorun ma bo lati wa jeri si ore Olorun ninu aye re ajo ara re wa bakan na mo ohun gbogbo ti yi pada ohun gbogbo ti yi pada bo ti nse awari yi pada yi ohun otun to le se tele to bere si se bayi ma bo bayi ko si wa wa se ajo pin ore Olorun ati ogo Olorun bi o ti sise lona agbayanu ninu ago ara re o ti fun eni se iyanu gboro jeri eke haleluya a nreti arabirin nibe yen arakunrin nibe yen odokunrin nibe yen ti Olorun ti fowo kan ma pa mo nibi to wa yen o mo gba e nimoran pe ko wa siwaju ka ba ko le pin eri re nipa n to dara to Oluwa ti se ninu aye re lasale yi a si nreti re lati ri e pe ko ma bo to ba ri eni keni loke lohun yen ti nkan kan ti sele ninu aye re ma mu obo wa siwaju gba won niyanju lati ma bo wa siwaju dari won wa si owo waju ma bo Olorun sise ninu aye re a fe tete si awon to fi ohun elo orin soro bayi bi a ti nduro de awon ti o jeri ki Olorun ko bukun fun yin a nreti ma bo
0: the coming out
1: ma bo wa.

0: nínú ogún àwọn.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Bí a bá rí ẹni tí ó ní ìbéèrè nínú ẹ̀kọ́ tí a ṣẹ̀ṣẹ̀ kọ́ tán, kí a fi hàn nípa gbígbé ọwọ́ wa sókè. Arábìnrin tí ó wà ní gbọ̀ngàn ńlá.
3: Ẹjọ́ sà níbi tí a kà nínú ìwé Róòmù orí 12. Ẹsẹ̀ ìkọkànlá. Ó sọ fún wa wípé ní ti iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ọ̀lẹ, ẹ máa ní ìgbóná ọkàn. Ẹjọ́ sàbí ẹ máa ní ìgbóná ọkàn yẹn ni mo fẹ́ béèrè ìbéèrè fún. Pé báwo ni a ṣe lè ní ìgbóná ọkàn? Ṣé nípa ti ara ni àti nípa tẹ̀mí? Àti báwo ni a ṣe lè ní ìgbóná ọkàn?
2: Ìbéèrè. Ṣé onígbàgbọ́ ni ẹ̀yin fúnra yín?
3: Bẹ́ẹ̀ni sà.
2: Irú ìgbóná ọkàn wo ni ó yẹ kí onígbàgbọ́ níṣẹ́ lè sọ fún wa?
3: Ìgbóná ọkàn sí iṣẹ́ Ọlọ́run àti láti lè gbàdúrà fún iṣẹ́ Kristẹni.
2: Ẹ ṣé púpọ̀. Róòmù orí 12 ẹsẹ̀ ìkọkànlá. Ní ti iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ọ̀lẹ, ẹ máa ní ìgbóná ọkàn, ẹ máa sin Olúwa. Ohun tí Paul apostle ń sọ fún wa ni wípé kí a ní ìtara. Kò sọ fún wa wípé kí a ní ìgbóná ọkàn nípa ti ara. Ṣùgbọ́n ó sọ wípé bí a bá fẹ́ ṣe ohunkóhun fún Ọlọ́run, wípé ó yẹ kí a fi ìtara hàn pẹ̀lú ìfẹ́ Ọlọ́run, pẹ̀lú iná ẹ̀mí tí ó ń jó nínú ọkàn wa, láti lè ṣe ìfẹ́ Ọlọ́run àti láti lè ṣe iṣẹ́ fún Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀nà tí ó là sílẹ̀ fún wa. Ṣé a gbọ́ nígbà tí olùkọ́ ń kọ́ wa wípé àwọn tí ó wà nínú ayé, bí wọ́n bá fẹ́ dá okòwò sílẹ̀ tàbí ọmọ ilé ẹ̀kọ́ ń lọ sí ilé ẹ̀kọ́, wọ́n máa ń jára mọ́ iṣẹ́ tí wọ́n ń ṣe, wọn kì í ṣe ọ̀lẹ rárá. Wọ́n máa ń fi gbogbo ohun tó nílò sí, yálà nípa ti àkókò, yálà nípa ti owó, yálà nípa jíjá àwọn nǹkan mìíràn sílẹ̀ ní ìgbésí ayé wọn tí ó lè dí wọn lọ́wọ́ iṣẹ́ tó yẹ kí wọn kí ó ṣe. Èyí ni Paul apostle ló ń sọ fún wa wípé àwa pàápàá bí a bá fẹ́ ṣiṣẹ́ fún Ọlọ́run tàbí a fẹ́ ṣe ohun kan tí Ọlọ́run ti là sílẹ̀ fún wa, wípé irú ohun bẹ́ẹ̀ ó yẹ kí a ṣe é ní àkókò tí ó wọ̀, ní àkókò tí ó dára. Èyí ni ó ń sọ wípé nípa iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ṣe ọ̀lẹ, ẹ máa ní ìtara tàbí ìgbóná ọkàn, ẹ máa sin Olúwa. Láti ìbẹ̀rẹ̀ ìgbésí ayé onígbàgbọ́, bí a bá fẹ́ sin Ọlọ́run ní tòótọ́, ó yẹ kí a jí gìrì, kí a ṣe ohun tí Ọlọ́run fẹ́ kí a ṣe. Ṣé a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó wà? Bí a bá sọ̀rọ̀ ìgbàlà fún wọn, wọ́n máa sọ fún wa wípé wọ́n á gbé ọ̀rọ̀ náà yẹ̀wò, yóò sì gbà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ oṣù tàbí ọdún kí wọn kí ó tó lè tẹ̀lé Jésù. Ṣùgbọ́n bí a bá wo àwọn àpẹẹrẹ tí a rí nínú Bíbélì lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jésù ti pe àwọn Pétérù, Jọ́hánù, Jákọ́bù àti àwọn Ándérù, Bíbélì sọ fún wa wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n tẹ̀lé Jésù Kristì. Bí a bá sì wo ìpè Matthew, lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jésù pe Matthew, lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó tẹ̀lé Jésù Kristì. Àti ẹ̀rí ọ̀gbẹ́ni Saulu ará Tarsu, nígbà tí Olúwa pàdé rẹ̀ ní ojú ọ̀nà tí ó lọ sí ilẹ̀ Damascus, tí ó ń sọ fún wípé ohun ìṣòro ni fún Paulu tàbí fún Saulu láti tàpá sí ẹ̀gún, tí ó sọ wípé ìwọ ta ni Olúwa. Tí Olúwa sì fi ara rẹ̀ han Saulu lẹ́sẹ̀kẹsẹ̀ pẹ̀lú ìtara, pẹ̀lú ìgbóná ọkàn, ni a rí wípé Paulu ti gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ̀. Bí a bá sì wo ìṣe àwọn apọ́stélì pẹ̀lú ní orí kejì, ìṣe àwọn apọ́stélì ní orí kejì láti ẹsẹ̀ 17, nígbà tí wọ́n sì gbọ́, ọkàn wọn gbọgbẹ́, wọ́n sì sọ fún Pétérù àti àwọn apọ́stélì yòókù pé, ará, kí ni kí àwa kí ó ṣe? Pétérù sì wí fún wọn pé, ẹ ronú pìwàdà, kí a sì bàtísì olúkúlùkù yín lé orúkọ Jésù Kristì fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin yóò sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́ ẹsẹ̀ 40 àti ọ̀rọ̀.

Èyí ni àpẹẹrẹ tí a fi lélẹ̀ fún wa wípé àwa pàápàá lẹ́sẹ̀kẹsẹ̀ tí a gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a kò gbọdọ̀ fi àkókò ìgbàlà tàbí ìdáríjì wa dọ́la, kí a máa sọ wípé bí ó bá di ọjọ́ mìíràn, bí àkókò bá wà fún wa, a ó gbàdúrà, a ó ronú padà, a ó wa ojú Ọlọ́run. Bẹ́ẹ̀ náà ni bí a ti ń gbọ́ nípa àtúnṣe, gbogbo àwọn nǹkan wọ̀nyí jẹ́ ojúṣe tí a ní ṣe, yálà sí Ọlọ́run, yálà sí ara wa, yálà sí àwọn aládùúgbò wa, tàbí sí àwọn tí ó jẹ́ ọmọ ìjọ, àwọn tí ó jẹ́ ènìyàn Ọlọ́run bíi tiwa. Ó ṣeé ṣe a ní àtúnṣe láti ṣe. Tí ẹ̀mí Ọlọ́run tí ó ń tọ́ka sí fún wa, tí ó sì ń kàn nípa fún wa wípé ó yẹ kí a gbé ìgbésẹ̀ yìí tàbí kí a gbé ìgbésẹ̀ ẹni. Bí ẹni tí ó mọ Ọlọ́run, a rí àwọn ẹlòmíràn wípé wọ́n máa fi àkókò falẹ̀, a máa sọ wípé ẹ̀mí ń fẹ́ ṣùgbọ́n ó ṣe àlera fún ara. Wípé nígbà tí mo bá gòkè àgbà, àwọn onígbàgbọ́ ju bẹ́ẹ̀ lọ, bóyá tí n bá ní ìrírí tàbí ìrírí mìíràn, ó ṣeé ṣe fún mi tàbí yóò ṣeé ṣe fún mi láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Ṣùgbọ́n ohun tí a ń sọ fún wa ni wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí ó ń sọ fún wa wípé àtúnṣe wà ní ọ̀nà wa láti ṣe, ní irú ìgbà bẹ́ẹ̀ ni a láti fi ìtara tàbí ìgbóná ọkàn sí Olúwa, kí a sì sọ fún Ọlọ́run wípé gẹ́gẹ́ bí ó bá ti fún wa ní oore ọ̀fẹ́, a ó gbọ́ràn sí i lẹ́nu. Tàbí ó ń sọ fún wa nípa ìsọdi mímọ́, a ti mọ̀ wípé bí ènìyàn bá ní ìgbàlà, ó ní ìdáríjì ẹ̀ṣẹ̀, ó ní àlàáfíà Ọlọ́run ní ọkàn rẹ̀, a kọ orúkọ rẹ̀ sí ìwé ìyè Ọlọ́run, èyí kò mọ nípa wípé a ti ní ìgbàlà nísinsìnyí, nítorí bẹ́ẹ̀ kò sí òmíràn tá a ní láti ṣe. Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa wípé a ní láti tẹ̀síwájú wípé ìrírí onígbàgbọ́ mìíràn wà, tí a ń pè ní ìsọdi mímọ́. Ìsọdi mímọ́ yìí ni yóò mú gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé wa, ni yóò mú kúrò, ni yóò fà á tu pátápátá. Tí àìlera tí ó wà nínú ọkàn wa, tí kò jẹ́ kí a lè máa sáré sí nǹkan tí ń ṣe ti Ọlọ́run, tàbí kí a lè gbé ìgbésí ayé wa mímọ́ láti inú ẹ̀mí wa wá, nígbà tí a bá ní ìsọdi mímọ́, gbogbo nǹkan wọ̀nyí ni Ọlọ́run yóò mú kúrò. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti gbọ́ wípé nǹkan kan kù fún wa gẹ́gẹ́ bí ìrírí onígbàgbọ́, àwọn ẹlòmíràn wọn máa fi dọ́là, wọ́n máa sọ wípé bóyá ní ọjọ́ mìíràn, bóyá ní ọdún tí ó ń bọ̀, ṣùgbọ́n bí a bá ní ìgbóná ọkàn, lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó yẹ kí a lè lọ bá Ọlọ́run wípé ohun gbogbo tí ó jẹ́ gbòǹgbò ìkorò tàbí gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ọkàn wa, kí Ọlọ́run kí ó bá wa fà á tu. A rí àwọn ẹlòmíràn tí wọ́n ti ní ìsọdi mímọ́ fún ọdún púpọ̀, ṣùgbọ́n ìtara láti wá ojú Ọlọ́run, láti wá lẹ̀jìn tó bẹ́ẹ̀ gẹ́, tí a fi ohun gbogbo rúbọ, èyí jẹ́ pé tí a fi ohun gbogbo lélẹ̀ ní ẹsẹ̀ àgbélébu Jésù wípé ohunkóhun tí o bá fẹ́ kí a ṣe, ọ̀nà tí o bá fẹ́ kí a rìn, ìgbésí ayé tí o bá fẹ́ kí a gbé, a fẹ́ gbé. A rí àwọn ẹlòmíràn tó jẹ́ pé kò sí ìgbóná ọkàn, kò sí ìtara, wọ́n á wà ní ọdún púpọ̀ láì ní agbára ẹ̀mí mímọ́ Ọlọ́run láti lè ṣe iṣẹ́ tí ó wà ní iwájú wọn láti ṣe. Ẹ̀kọ́ tí a ń kọ́ ni wípé ohunkóhun tí Ọlọ́run bá ń sọ fún wa, ó ń sọ fún wa nípa ìgbàlà ni, ó ń sọ fún wa nípa ìsọdi mímọ́ ni, ó ń sọ fún wa nípa agbára ẹ̀mí mímọ́ tí yóò kún wa nígbà tí a bá baptisí wa pẹ̀lú ẹ̀mí mímọ́. Ohunkóhun tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ wa, Ọlọ́run pa láṣẹ fún wa wípé kí a ní ìtara, kí a ní ìgbóná ọkàn. Tàbí ó ṣeé ṣe ní bí a ti ń jèrè ọkàn, àwọn ẹlòmíràn wà wípé wọ́n ti di onígbàgbọ́ ọdún kan, ọdún méjì, ọdún mẹ́ta, tàbí jù bẹ́ẹ̀ lọ, wọn kò lè tọ́ka sí ẹnikẹ́ni tí wọ́n jèrè fún Kristi. Ó dàbí ẹni pé ìṣùpá wọn lẹ́nu dé, ó dàbí ẹni wípé ọkàn wọn tutù púpọ̀ sí àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà ní agbègbè wọn. Ó dàbí ẹni wípé àwọn ẹlòmíràn tí wọ́n tilẹ̀ wà ní agbègbè wọn, gẹ́gẹ́ bí àwọn tí ó ń bá wọn gbé, gẹ́gẹ́ bí àwọn abániṣiṣẹ́ tàbí àwọn agbanisíṣẹ́ tàbí àwọn tó ń ṣiṣẹ́ ní abẹ́ wọn, wọn kò tilẹ̀ mọ̀ nípa ìgbàlà tí wọ́n sọ pé wọ́n ní. Ṣùgbọ́n bí a bá wo àwọn àpẹẹrẹ tí ó wà nínú Bíbélì, lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn tí a kà nípa rẹ̀ nínú Bíbélì tí wọ́n ti gba Jésù Kristì gbọ́, lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n sọ fún àwọn ẹlòmíràn wípé àwọn pàápàá ní fi ayé wọn fún Jésù. Ẹ jẹ́ kí a wo Jọ̀hánù, ìwé ìyìn rere ti Jọ̀hánù orí kìíní, Jọ̀hánù orí kìíní láti ẹsẹ̀ ogójì. Ọ̀kan nínú àwọn méjì tí ó gbọ́ ọ̀rọ̀ Jọ̀hánù tí ó sì tọ Jésù lẹ́yìn ni Andrew, arákùnrin Simoni Pétérò. Òun tètè kọ́ rí Simoni arákùnrin, òun ti kára.

rẹ̀. Ó sì wí fún ọ pé àwa ti rí Mẹ̀sáyà, ìtumọ̀ èyí tí jẹ́ Kristi. Ó sì mú un wá sọ́dọ̀ Jésù. Jésù sì wò ó, ó wí pé ìwọ ni Símónì ọmọ Jona, Kefa ni a ó sì máa pè ọ́. Ìtumọ̀ èyí tí jẹ́ Pétérù. Wò ó irú ìgbóná ọkàn tí Ọlọ́run ń bèrè lọ́wọ́ rẹ, tí Ọlọ́run ń bèrè lọ́wọ́ mi wí pé bí a bá ti mọ Jésù, a kò gbọ́dọ̀ fi ìgbàlà àwọn ẹlòmíràn di ọjọ́ mìíràn. Kí a sọ wí pé bóyá nígbà tí mo bá mọ ọ̀rọ̀ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ, nígbà tí mo bá lè gbàdúrà jù bẹ́ẹ̀ lọ, nígbà tí mo bá rí àwọn ìrírí onígbàgbọ́ jù bẹ́ẹ̀ lọ, yóò ṣeéṣe fún mi láti lọ sọ fún àwọn ẹlòmíràn. Ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ tí Áńdérù tí ó bá Jésù pàdé, tí ìyè Ọlọ́run, àlàáfíà Ọlọ́run tí ó wọ inú ọkàn rẹ̀, bẹ́ẹ̀ ni pẹ̀lú ìgbóná ọkàn ni ó lọ sọ fún Símónì Pétérù wí pé àwa ti rí Mẹ̀sáyà, a ti rí Kristi. Ó sì mú un wá sí ọ̀dọ̀ Jésù. Ní orí kẹrin Jòhánù yìí kan náà ni a ti rí obìnrin tí ó bá Jésù pàdé ní ibi kànga Jákọ́bù. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí obìnrin yìí tí ó ti gba Jésù gbọ́, tí ó sì mọ̀ wípé èyí ni Kristi náà, ohun tí Bíbélì sọ fún wa ni wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni obìnrin yìí lọ, ni ó sọ fún àwọn ará ìlú. Ẹ jẹ́ kí a wo Jòhánù orí kẹrin láti ẹsẹ̀ 28. Nígbà kan náà ni obìnrin náà fi ládùúgbò rẹ̀ sílẹ̀, ó sì mú ọ̀nà rẹ̀ pọ̀n lọ sí ìlú, ó sì wí fún àwọn ènìyàn pé ẹ wá wo ọkùnrin náà. Ẹni tí ó sọ ohun gbogbo tí mo ti ṣe rí fún mi, èyí a lè jẹ́ Kristi náà. Nígbà náà ni wọ́n ti ìlú jáde, wọ́n sì tọ́ wá. Èyí ni a ń sọ fún wa wípé kí a ní ìgbóná ọkàn. Bí ó bá jẹ́ bí ohun kan bá wà lónìí tí Ọlọ́run bá ìjọ wí lé lórí, òun ni wípé ó dàbí ẹni wípé ọ̀pọ̀lọpọ̀ nínú ìjọ ni kò gbóná, kò tutù, kò sí ìtara, kò sí ìgbóná ọkàn láti jẹ́ ìrànwọ́ nínú iṣẹ́ Ọlọ́run, yálà gẹ́gẹ́ bí adènà, yálà gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ akọrin, yálà gẹ́gẹ́ bí àwọn afàdúrà jagun, yálà gẹ́gẹ́ bí àwọn tí ó ń darí ìdàpọ̀ ojú ilé, tí wọ́n ń kọ́ àwọn ẹlòmíràn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, yálà gẹ́gẹ́ bí ajẹ̀rí ọkàn, yálà gẹ́gẹ́ bí ẹni tí yóò ka Bíbélì fún àwọn ẹlòmíràn tí kò lè ka Bíbélì, tàbí gẹ́gẹ́ bí ẹni tí yóò gbàdúrà, tàbí níbikíbi tí a ti lè ṣeṣẹ́ fún Ọlọ́run, tàbí ó ṣeéṣe. À ń sọ fún wa lónìí wípé ìjọ ní èdè Yorùbá, ìsìn wa ní èdè Yorùbá yóò bẹ̀rẹ̀. Ó ṣeéṣe ẹlòmíràn kò ní ìtara tàbí ìgbóná ọkàn láti sọ fún àwọn ẹlòmíràn bí ohunkóhun bá wà tí Jésù tó jẹ́ ọkọ lórí ìjọ, olórí lórí ìjọ, tí ó ń bá ìjọ wí sí lónìí, òun ni wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó jókòó takáwọ́ gbéra, tí wọn kò mọ̀ wípé wọ́n ní ojúṣe láti ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ ìsìn sí Ọlọ́run, sí ìdílé wa, sí àwọn ènìyàn tí ó wà nínú ayé, àti sí àwọn ènìyàn tí ó wà nínú ìjọ. Èyí ni Jésù fi ń sọ ní orí kẹta ìfihàn. Ẹ jẹ́ kí a wo ìwé ìfihàn láti orí ìkẹta ìfihàn. Orí kẹta láti ẹsẹ̀ 15. Èmi mọ iṣẹ́ rẹ̀ pé ìwọ kò gbóná, bẹ́ẹ̀ ni ìwọ kò tutù. Èmi ìbá fẹ́ pé kí ìwọ kúkú tutù, tàbí kí ìwọ kúkú gbóná. Ǹjẹ́ nítorí tí ìwọ ṣe ìlọ́wọ́wọ́ tí o kò sì gbóná, bẹ́ẹ̀ ni o kò tutù, èmi ó pọ̀ ọ́ jáde kúrò lí ẹnu mi. Èyí ni ìdájọ́ tí Jésù pàápàá fi lélẹ̀ fún àwọn kò gbóná kò tutù, àwọn akaogbera, àwọn tí ó wà láìríṣe fún Ọlọ́run, àwọn tí kò ní ìtara, àwọn tí kò ní ìgbóná ọkàn, àwọn tí kò mọ̀ wípé lákòókò tí a ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, lákòókò tí iná ẹ̀mí ń jó nínú ìjọ, tàbí ní ọkàn wa, tàbí ní àyíká wa, ní irú àkókò bẹ́ẹ̀ ni ó yẹ fún olúkúlùkù wa láti fi ìtara tàbí ìgbóná hàn. Ó ń sọ fún wa wípé bí a bá wà gẹ́gẹ́ bí onílọ́wọ́wọ́, tàbí a wà bí ẹni tí kò gbóná tí kò tutù, ó ń sọ wípé òun kọ̀ wá gẹ́gẹ́ bí ọmọ, yóò pọ̀ wá jáde kúrò ní ẹnu rẹ̀. Èyí jẹ́ pé yóò ya àwa àti òun, a kì yóò jẹ́ tirẹ̀ mọ́. Ṣùgbọ́n ó ń sọ fún wa wípé ẹ wo ẹsẹ̀ 21, gbogbo àwọn tí èmi bá
fe ni mo ba wi ti mo se na nitori na ni itara nitori na ni itara o so fa wi pe bi a ba ti ba ara wa ni ipo ti ko gbona ti ko tutu ni ipo ti o se ilowowo o so fa wi pe oun ba wa wi oun sin fe ki a jigiri se awon ojuse ti o nbe ilowo wa o fe ki a ni itara ati igbona okan o si so fun awe pe ki a ronu pada e je ki a tun pada si romu ori kejela romu ori kejela ese kokanla ni ti ise sise bi a ba n so nipa ise sise apostoli sise fun olorun evangelist sise fun olorun awon ti a yan gege bi alore gege bi woli ni majemo titun ti won so ona igbala fun awon araye won sise fun olorun awon ti a mo gege bi olusho agutan tabi eni tin koni ninu ijo won sise fun olorun awon ti won sin ba wa toju ile olorun ti won se ti won je ki ile olorun ki o wa ni imototo won sise fun olorun awon ti won korin awon ti won se adena awon ti won te iwe ihinre jade awon ti won pin iwe ipolongo ihinre eyi ti a ma n pe ni track ni ede oyinbo awon ti won pin iwe ipolongo ihinre fun awon eniyan won se ise fun olorun awon ti won fi moto sile lati ma ko ero sinu re lati ma mu owa sinu ijo olorun won sise fun olorun o n so fun a wipe nigba ti ise po to be ti a le se ninu ogbajara olorun e se ti iwo fi n kawo gbera o n so wipe ni ti ise sise asa ri awon elomiran ti won sise fun olorun ari awon akorin ari awon adena ari awo ni wasu ari eni to n ko wa nisinsin gege bi oro olorun ari awon elomiran ti won mu nkan tabi omiran se ninu ise olorun e wa ti se ti a fi joko lai ri kan se fun olorun nipa ise sise e ma se se ole ki a ma se awa wiwi pe omo lo di mi lowo oko lo di mi lowo iyawo ni o je ki n raye sise fun olorun tabi ise ti mo n se ni o je ki n se ise fun olorun e ma se ole e ni igbona okan ki e si ma sin olowa mo n gbadura wipe gbogbo awa ti a wa loni iru itara be iru igbona be olorun yio fi fun wa a o si ri opolopo ninu wa ti a o fi akoko ati aye wa sile ati owo ati dukia ati awon ini ti a ni ti a o fi sile lati le sise fun olorun e je ki a dide lati gbadura si olorun wipe ibi ti a ti n se ole tele tele ibi ti ilowowo ti wa ni igbesi aye wa tele ibi ti ole abi imele wa ni igbesi aye wa tele pelu ina emi mimo olorun yio gba ogbon kuro ni igbesi aye wa a o si fi aye wa akoko wa ohun gbogbo ti a ni a o fi sile lati se ise fun olorun pelu itara pelu igbona okan a o sise fun olorun o ti gbọ́ nípa ti ìgbàlà ṣe o ti onípò ọ̀dà a sì ti gba ọkàn rẹ là o ti gbọ́ nípa ti àtúnṣe ṣe o ti mú ọ̀nà rẹ tọ́ níwájú olúwa o sì ti ṣe àtúnṣe tí ó yẹ tí ó sì tọ́ o ti gbọ́ nípa ti ìsọdí mímọ́ ṣe o ní ìtara ọkàn ìgbóná ọkàn láti gbàdúrà láti kúnlẹ̀ ní ẹsẹ̀ àgbélébòó láti ṣe ohun tí ọlọ́run béèrè lé ọwọ́ rẹ o ti gbọ́ pé bí a bá ní ìsọ̀rí mọ́ a ní láti tẹ̀síwájú láti ní agbára ẹ̀mí ọlọ́run kí ó kún wa ní àkúnwọ́ sílẹ̀ o a ti ṣe ohun tí ọlọ́run béèrè lọ́wọ́ rẹ o ti gbá nípa àti ìjèrè ọkàn láti lọ láti ilé dé ilé láti sọ fún àwọn ẹni tí a bá pàdé nípa jésù kristi olùgbàlà ǹjẹ́ o ní ìtara tàbí ìgbóná ọkàn láti ṣe ohun tí ọlọ́run béèrè lọ́wọ́ rẹ o ti gbọ́ nípa iṣẹ́ ìsìn wa nípa àdúrà gbígbà wípé kí a máa gbàdúrà lé àìsinmi lé àìṣàárẹ̀ o a ní ìgbóná ọkàn láti gbàdúrà títí ọlọ́run yóò fi dáhùn láti gbàdúrà fún àwọn ẹlẹ́ṣẹ̀ kí wọn kí ó lè ní ìgbàlà ní ti iṣẹ́ ṣíṣe ẹ má ṣe ṣe ọ̀lẹ ẹ ní ìgbóná ọkàn.
ema si olowa.

0: He abari ni ti o ni ibere ninu ohun ti olukoko wa ninu oro Olorun a le fi han nipa gbegbe owo wa soke.
1: Mo fe bere ninu ibere ninu eko wa ti aro yi won so fun wa wi pe awon mo Israeli won kun ge ba se pa ninu eko yen ti awa papa gege bi onigbagbo nigbati aba ni awon wahala kan ti a si nbere ati gbadura nipa e a si tun tenumo ibere ya nbere lowo Olorun pe Olorun o de ri gbogbo awon kini yi mo de so fun Oluwa saanu fun mi nje sese la kun si Olorun ni eleyi ni tori ko ye mi dara dara nbe yen sa
0: a so fun won ninu iwe mimo we pe o ye ki a ma gbadura lai si ma ati lai share bi a ba wo ihinre ti loko ori keje dini ogun lati ese kini o se pa owe kan fun won nitori eyi yi pe o ye ki a ma gbadura ni igba gbogbo ki a ma se se share we pe onidajo kan wa ni ilu kan ti ko beru Olorun ti ko si se oju saju eniyan opo kan si wa ni ilu na o si to wa we pe gbesan mi lara ota mi ko si suja ko susi nigba osa kan sugbon nikehin o wi ninu ara re pe ki bi emi ko ti le beru Olorun ti emi ko si se oju saju eniyan sugbon nitori ti opo yi yo mi lenu emi o gbesan re ki o ma ba fi wewa re nigba kogba dami lagara Oluwa se wo pe egbo bi alaisoto onidajo yi ti wi Olorun ki yo ha si gbesan awon ayan fe re ti n fi osan aturu ki gbe pe ti o si mu soro fun won awon ese Olorun ti a ka yi o je ki o ye wa daradara we pe o ye ki a ma gbadura lai simi ati lai share we pe bi a ba ni isoro tabi a ni ongbe okan ninu okan wa a si mo ileri Olorun gege bi omo Olorun a si lo siwaju Oluwa pelu ileri ti o se fun wa we pe ki o saanu fun wa ki o gbo adura wa ki o pese ni kikun fun ini wa bi a ba so lekini ti o dabi eni we pe adura o ti gba ayo wa o si ti kun o ye ki a tun lo lekeji tabi leketa titi Oluwa yo fi gbo ti wa bi a ba se be pelu okan imore pelu okan to n dupe eyi ki se we pe a n kun eyi ki si se we pe a n share sugbon o ye ki o fiyesi ohun ti mo so we pe bi a ba gbadura be ni igba gbogbo laikun pelu okan idupe eyi ni je we pe ki se we pe a n kun tabi soro ti tan wa ni Filipi ori kerin Filipi ori kerin lati ese ikerin e ma yo ninu Oluwa ni igba gbogbo mo si tun wi e ma yo e je ki ipamora yin di mimo fun gbogbo eniyan Oluwa nbe nitosi e ma se aniyan ohunkohun sugbon ninu ohun gbogbo nipa adura ati ebe pelu idupe e ma fi ibere yin han fun Olorun eyi n so fun wa wi pe nitooto ni a le ni isoro nitooto ni o le dabi eni wi pe ati je ati mu ati sise ati gbo bokata ati toju omo tabi ati to egbe tabi ogba o le soro die fun wa o n so wi pe ni ipo kipo ti a ba wa e ma yo ninu Oluwa nigba gbogbo nitori adari ese wa je wa nitori akoroko wa ninu iwe iye Lorun nitori we pe ati pese ade ogo sile fun wa nitori ere ayeraye to n duro de wa nitori alaafia Olorun ti o wa le okan wa nitori igbala ti Olorun fun wa ti owo ko le ra ti o si ju dukia tabi ohun ni aye yi lo e ma yo ninu Olorun ni gbagbogbo o sese boya ari ohun to le pani lekun o sese ari ohun ti o le da okan laamu o sese a le ni aini tabi wahala ninu ebi wa ti awon ara ita ti won ko mo igbala Olorun idariji Olorun ti a ni ti won le ma ro we pe eni ti a so kun fun sugbon ti o rerin ni wa sugbon Olorun so fun a wi pe ki a ronu awon ibokun ti a ni lodo Olorun ki a ma yo ninu Olorun ni igba gbogbo bi a ba lo siwaju Olorun lati gbadura a n bere nkan lowo Olorun se won ki se ohun ti o je edun okan wa yi gẹ́gẹ́ bí oúnjẹ gẹ́gẹ́ bí aṣọ gẹ́gẹ́ bí ilé gẹ́gẹ́ bí ìtọ́jú ọmọ tàbí àwọn nǹkan mìíràn kì í ṣe èyí ni ó yẹ kí a fi ṣáájú ohun tí ó yẹ kí a fi ṣáájú ni ìdúpẹ́ ayọ̀ wípé àjẹ ti Olúwa kí ó ba lè yé wa dáradára kí ó ba lè dàbí ẹ kí ó má ṣe dàbí ẹni wípé abójúfò nítorí ohun tó ń ta wá lára lábẹ́ aṣọ ó ń sọ ó ní mo tún wí fún yín ó sọ fún wa lẹ́ẹ̀kíní ó tún wá sọ wípé mo tún wí ẹ máa yọ̀ ó wá tún sọ fún wa ní ẹsẹ̀ karùn-ún ó ní ẹ jẹ́ kí ìpamọ́ra yín kí ó di mímọ̀ fún gbogbo ènìyàn ìpamọ́ra tí a ń sọ níhìn-ín ni ìwọ̀ntúnwọ̀nsì wípé nínú àdúrà wa ó yẹ kí a lè fi ẹ̀mí ìpamọ́ra ìwọ̀ntúnwọ̀nsì kí a lè fi hàn kí o má dá dàbí ẹni pé àdúrà wa dúró lórí ojú kòkòrò wípé kò sí ohunkóhun tí Ọlọ́run lè ṣe fún wa síbẹ̀síbẹ̀ ohun tí a tún máa wí ni pé mo ń fẹ́ èyí fún mi ní tibí fún mi ní tọ̀hún ó ní kí a ní ìwọ̀ntúnwọ̀nsì pẹ̀lú àdúrà wa ó ní Olúwa ń bẹ nítòsí ohun tó ń wí ni pé bíbọ rẹ̀ ó súnmọ́ tòsí ó wá sọ wípé ẹ má ṣe àníyàn ohunkóhun àníyàn ni ó máa mú ìrẹ̀wẹ̀sì ọkàn wá àníyàn ni ó máa mú kí ìṣòro kí ó tán wa àníyàn ni ó máa mú ìdáyàpọ̀ wá sínú ọkàn wa àníyàn ni ó máa jẹ́ kí ó dàbí ẹni wípé a ń fi wèrè pe Ọlọ́run lẹ́jọ́ àníyàn ni ó máa jẹ́ kí ó dàbí ẹni wípé àìgbàgbọ́ pàápàá ó fi ọkàn wa ṣe ilé àti ṣe ibùgbé ṣùgbọ́n ó sọ fún wa wípé bí a ti ní Ọlọ́run lókè ọ̀run bí a ti ní jésù kristi tó ń gbàdúrà fún wa bí a ti ní ẹ̀mí mímọ́ tó jẹ́ olùtùnú fún wa bí a ti ní ọ̀rọ̀ ọlọ́run àti ìlérí rẹ̀ tí kì í yẹ̀ tí ó wà fún wa àti bí a ti ní àwọn oore tí ọlọ́run ti ṣe fún wa nígbà tí a ti gba jésù kristi gbọ́ ó ń sọ fún wa wípé kí a má ṣe àníyàn ohunkóhun bí ó jẹ́ ilé ọlọ́run ti pèsè ilé fún àwọn ẹlòmíràn ó lè ṣe fún wa bí ó jẹ́ ọmọ fún àwọn tó yàgàn ó ti ṣe fún àwọn ẹlòmíràn ó lè ṣe fún wa bí ó jẹ́ oúnjẹ la fẹ́ jẹ ní odindi 40 ọdún ni Ọlọ́run fi bọ́ àwọn ọmọ Ísírẹ́lì láìná kọ́bọ̀ tàbí náírà láti àpò wọn tó jẹ́ wípé lójoojúmọ́ láràárọ̀ ni wọ́n lọ ń kó mánà bí ó jẹ́ ti àtiráṣọwọ̀ mélòó-mélòó ni kí a sọ nípa èyí tí Ọlọ́run ṣe fún wọn bí ó sì jẹ́ pé kí ó pa àwọn ọ̀tá wa lẹ́nu mọ́ gbogbo rẹ̀ pátápátá ni Ọlọ́run lè ṣe bí ó jẹ́ pé kí ó tọ́jú wa ní ayé yìí kí ó tún lọ tọ́jú wa ní ayé tí ń bọ̀ ọwọ́ Ọlọ́run ló wà ó ní nítorí bẹ́ẹ̀ níwọ̀n tí a ti mọ̀ wípé kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe àti pé ó ti ń tọ́jú wa gẹ́gẹ́ bí a ti wà lónìí òun ló pa á mọ́ dé ibi tí a wà ó ní ẹ má ṣe àníyàn ohunkóhun ṣùgbọ́n nínú ohun gbogbo nínú ẹbí nínú ilé nínú àgọ́ ara wa ní ibi iṣẹ́ wa fún àwọn ọmọ fún àtijẹ fún àtimu fún gbogbo èròǹgbà tí ó wà ní ọkàn wa ó ní nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́ wípé bí a bá ń gbàdúrà bí a bá sì ń bẹ Ọlọ́run wípé kí ó ṣàánú fún wa kí ó fún wa ní ohun kan tàbí ohun mìíràn ó ní kí a rántí wípé kí a máa dúpẹ́ nígbà gbogbo nínú ìdúpẹ́ yìí ni a máa fi ìbéèrè wa hàn fún Ọlọ́run nítorí bẹ́ẹ̀ bí a bá ní kí a sọ kí ó lè yé ni kini a n pe ni wepe eyan kun kikun ni wepe nigba ti a ba n so fun olorun wepe ori bi mo ti ri ojojumo ni mo ti n gbadura kilode wo nkan to fun lagbaja wo nkan to fun tamedu wo gba awon to n jeri ni ojobo ni ojo alamisi ti won so ore to se fun won besi ni mo ti ronpo ada mo je ti re mo lojojumo ma ka bibeli ma gbadura kini mo se kikun ni yen nitori pe gbogbo ti a so yi ko si idupe ko si imore wo awon mo israeli ti a so nipa re bi ki ba se wi pe olorun gba won lowo farao ati lowo awon omo ogun egypt eru ni won ibaje lati iran de iran abati gbagbe won sugbon nitori anu olorun o ran mose si won wi pe mo ti ri awon eniyan mi ti o njiya o dabi eni wi pe won wa ninu ina ile eru nitori ibanuje ati isoro ti o doju ko won nitori be so fun farao wi pe ki o je ki awon eniyan mi ki o lo owo agbara ni olorun fi mu awon eniyan wonyi kuro ninu oko eru egypt ko si idupe won o fi igba kankan so fun olorun wi pe o se nitooto ni o dabi eni pe won korin iru orin wo ni won ko nigba ti won de eti bebe okun kopa bi won ti ri ota gbogbo ise iyanu ti olorun ti se fun won ti o se lori won ni egypt won gbagbe patapata won be si ni kigbe a le so wepe won gbadura adura ti o lope adura ti o nireti adura ti o duro lori ileri olorun adura won ni wepe oba ti fi wa sile ni egypt aba ti kodanu bi eranko aba ti ku bi eni ti o niya ti o ni baba ti o ni eni to n bere e oba ti fi wale aba ti ku gege bi eru adura awon niyen ni olorun so fun mose wepe awon wonyi o madura agba bi aba joko titi won aba je ki awon ara egypt ki o pa won run sugbon mose nitori ileri mi ati majemu mi fun abrahamu na opa re omi okun o ya si meji awon wonyi lai duro wepe ah olorun ko se awi be se be eni ti ki jani tile won koja ni olorun so fun mose wepe na opa re omi tun pada o gbogbo awon mo egypt mole awon alagbara awon akikanju awon omiran awon jagunjagun pelu ofa won pelu awon esin won pelu agbara won pelu gbogbo nkan ti won ti ro tele tele lati se si won won pare patapata igba yi ni awon ara wa ni won mo wepe o ye ki a korin won korin orin tan ko ko lo titi nitori pe ni ori ti o tele ni a ri wepe ounje o tete de awon agbalagba to je wepe gba ti won wa ni oko eru farao ko ba won mo wepe won jeun tabi won o jeun ko to ran won si oko lati lo ma won briki to ma fi ko ile sugbon nisisiyi ebi die se amo awa ti a je onigbagbo nisisiyi to je pe ki a to mo olorun bi a ba lo si ile adahun se ni abule aniran ti jeun aro a ma kaakiri lati ileto de ileto pelu owo wa pelu gbogbo won so wa di alakisa patapata aso ti o dara ju ni apoti wa ni adahun se ma bere gbogbo e patapata la fi sile gbata ti de waju olorun ko bere aso ko bere eran ko bere ounje bi ki se won iba kekere ida mewa lati le fore han wepe o pese fun mi je ki fi han pe mo ranti re o pari bi ebi ba pa wa laaro kan soso o di pe ka ma ba olorun ka ma lu tabili e pe olorun ki lo nwo mi o ti jeun gba to wa labe isu to jeun ojo meta to nsunkun asunrin ekun losan ekun loru lodo adaun se pelu adiye lowo pelu eran talakigbe bamba na sugbon nsin isoro die airije die airasowo die airisese die wahala die latodo ebi o di pe ki a ma fi wore pe olorun lejo bi a ba se be e je wo pe an kun nitori bi ari awon mo israeli won yi ni asiko ti won kun yi won gbagbe wi pe laaro ojo na won je mana won dupe lowo olorun ni ojo ti a nso yi owon ina ti o wa pelu won o se wa sibe sibe ati owon ojiji ti o wa pelu won o se wa sibe sibe ati bi a ti pa won mo ti ko si wi pe enikeni le segun won arabirin wa bi abawo ori ikokanlelogun ti aka wa ri wi pe ni ese ikini si ese iketa numeri ori ikokanlelogun ese kini si ese keta eni ara kenani oba aradi ti n gbe iha gusu gbọ pe israeli gba ona amiyo nigba naa leoba israeli ja o si mu ninu won ni igbekun israeli si je eje fun oluwa we pe bi iwo ba fi awon eniyan yi lemi lowo nitoto nje emi ohun ilu won patapata oluwa si gbo ohun israeli o si fi awon ara kenani tore won si run won patapata ati ilu won o si so oruko ibe na ni homa ni ipari ese iketa yi ohun ti a ro we pe o ye ki omo oluwa bi se eni ti o more eni ti ko ni bu ika ti o nbo ti ko ni bo san ohun ti o ye ki won se ni pe ki won ki o tile to bere ohun miran rara o ye kan ki o be si ndupe lowo olorun opeda pe olorun sore fun won o segun ota won kini won fi san fun olorun ohun ti a ri ni ese ikerin ni wi pe won si rin lati oke hori lo li ona okun popa lati yi ile edomu ka suru si tan awon eniyan na popo nitori ona na won si awon eniyan na si ba olorun ati mose so ko si ope gbogbo ti olorun se fun won ko si wi pe ki a tile so wi pe loni a ko ni bere ohunkohun lowo olorun wo mana to fi n bo wa wo aso ta ti n lo lati odun mewa odun meedogun ti olorun pamo wo bata ti a n lo ninu aginju ti ko gbomo wa lese wo awon bi olorun se sogba yi wa ka ti awon ota ko le kolu wa wo lai lagbara lai ni ofa lai ni ibon wo bi a se segun awon ota wa wo bi olorun se se fun wa ki won ti le so wi pe loni ko si ebe ko si pe a n bere se le fun wa se ton fun wa ki a ma dupe lowo olorun ohun ti a ri ni wi pe idayafo itoni ni soro ati irewesi okan de ba won won si bere si ni so fun olorun wi pe ki lo ti e se na toju orire mana to so wa ta mo boyo dun abi odun ki lo se tawon orisa o se fawon to nsin orisa ni olorun so pe awon wonyi ko ye lati wa laaye lorun ejo amobe na si won pe kan ma pa won gba ton si be si ni pa won tun wo won madura gba won le ke pe olowa mose ni won tun lo sare ba wo pe mose o de o gba wa wo anu olorun lori won olorun so fun mose wo pe oged de dudu ko se boshan omo boruko se lupa ro ide fun won bi won ba wo won aye olorun tun lana igbala sile fun won bi olorun ba nsami ese tani ibaduro gbogbo ore tolorun ti se fun wa bi ki ba se anu olorun lori wa opolopo bi a ti n gbadura tabi bi a ti n so edun okan wa fun awon elomiran o ma n ja si kikun nitori pe gbogbo n ta n so ko mu idupe lowo nitori be arabirin wa bi a ba ni ohun ko ti o je edun kan fun wa ohun ti o ye ki a se ni wo pe ki a lo ba olorun sugbon ki a to so fun olorun ki a to ba olorun soro nipa awon isoro ti a ni nipa awon wahala ti a ni o sese lori awon omo o sese ni igbese aye ti wa o sese ko je wo pe boya ko si oko to le toju wa ti a se wa lowo olorun oni baba fun wa oni oko fun wa oni olopese fun wa oni alaanu fun wa sugbon ki a to bere we pe se bayi ki a kokko ma dupe we pe a wa laaye amo kristi aka bibili oye wa ani ireti orun o fun wa ni idariji o fun wa ni igbala ohun to seye biye jo ohun ta le ri ninu aye lo nitori be bi a ko ba dupe be gbogbo adura wa a ja si we pe a n kun iwaju olorun arabirin se oye yin
1: oye mi sa e se pa
0: e se
1: popo warin lowo
0: e se o e je ki a dede duro lati gbadura se oni okan ope si olorun ohun to ti se fun o abi ki a ma kun lojojumo ni iwa igbesi aye re

Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, a tún wá síwájú yín nísinsìnyí láti gbọ́ ọ̀rọ̀ yín. A bẹ̀bẹ̀ wí pé ìka ọwọ́ yín fún ara yín yóò kọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí sí wa lé ọkàn ní orúkọ Jésù. À ń bẹ̀ yín wí pé ẹ̀mí tí máa múni sùn tàbí tí máa múni tògbé lásìkò tí a ń ka ọ̀rọ̀ Ọlọ́run, tí ẹ ń fi ìran ọ̀run hàn ni, a ń bẹ̀bẹ̀ wí pé irú ẹ̀mí bẹ́ẹ̀ ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí, bí a ti ń gbọ́, bí a ti ń gbà, bí a ti ń dúró lé lórí, bí a ti ń fẹ́ láti ṣe, kí ó mú ìyípadà ọ̀tún wá sí ìgbésí ayé olúkúlùkù wa lórúkọ Jésù. A dúpẹ́ pé ẹ ti gbọ́, ẹ là wá lójú láti rí ohun ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀ yín. Ẹ fà wá súnmọ́ ọ̀dọ̀ ara yín ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wá sí Matthew orí kẹtàlá, ẹsẹ̀ 38. Oko lé ayé, irúgbìn rere lé àwọn ọmọ ìjọba, èpò sì lé àwọn ẹni búburú ni. Irúgbìn rere lé àwọn ọmọ ìjọba. Lónìí, a ń fẹ́ sọ̀rọ̀ nípa ọmọ ìjọba ọlọ́run tàbí ìjọba ọ̀run, ìkan náà ni. Àwọn ẹlòmíràn, bí a bá ń sọ nípa ọmọ ìjọba ọ̀run tàbí ọmọ Ọlọ́run, kì í yé wọn. Wọ́n máa ń rò wí pé bí a bá jẹ́ ẹni tí a ti sàmì fún láti kékeré, bí a bá jẹ́ ẹni tí a ti sọ ní orúkọ Kristiẹni, orúkọ àwọn onígbàgbọ́, tàbí ẹni tí a ti máa mú lọ sí ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi láti kékeré, tàbí ọmọ tí a ti ka Bíbélì fún láti kékeré, tàbí bí a bá wá láti àwọn tí a máa ń pè ní agboolé ìgbàgbọ́, tó jẹ́ wípé lóòrọ̀ kùtùkùtù, bàbá alago, àsìkò gbogbo àjọ pé a ka Bíbélì, a máa ń rò pé nítorí bẹ́ẹ̀ a jẹ́ ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n Bíbélì jẹ́ kó yé wa ẹni tí ń ṣe ọmọ Ọlọ́run tàbí ẹni tí kì í ṣe ọmọ Ọlọ́run. Àwọn ẹlòmíràn, wọ́n máa ń rò wípé ọmọlúàbí àti ọmọ Ọlọ́run wípé ìkan náà ni. Bí a bá rí ẹni tó ń rìn jẹ́jẹ́, ẹni tó ń sọ̀rọ̀ jẹ́jẹ́, ẹni tó lawọ́, ẹni tó máa ń ṣàánú àwọn alágbe, ẹni tí ó dàbí ẹni pé kì í nìkan jẹun, a máa pe àwọn ẹlòmíràn láti pín nínú àwọn ohun tí ó ní. A máa ń rò wípé irú àwọn bẹ́ẹ̀ wọ́n jẹ́ ọmọ Ọlọ́run, tàbí a máa ń rò wípé àwọn tí wọ́n ń lọ sí ilé ìsìn, ó ṣeéṣe kó jẹ́ ilé ìsìn àwọn tí wọ́n ń ka Bíbélì, tàbí àwọn tí wọ́n ju Bíbélì sílẹ̀, tí wọ́n ń gbé nǹkan mìíràn lọ́wọ́ nínú ẹ̀sìn wọn, tàbí ẹni tí ń gbàdúrà, ẹni tí ń gbà ààwẹ̀, tàbí ẹni tó tilẹ̀ jẹ́ wípé ó jẹ́ òṣìṣẹ́ ní àwọn ẹlẹ́yàmẹ̀yà ìjọ. A máa ń rò wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wípé wọ́n ti di ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n Bíbélì ni amọ̀nà atọ́ka láti jẹ́ kí a mọ̀ wípé ẹni báyìí ni a ń pè ní ọmọ Ọlọ́run, tàbí ẹni báyìí ni kì í ṣe ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n níbi tí mo ti kà fún ọ, ó sọ fún wa wípé àwọn kan wà tí a pè ní irúgbìn rere, àwọn kan wà tí a ti sọ di rere nípa orí ọ̀fẹ́, tí a ti sọ di rere nípa ìwẹ̀ ìnùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì. Àwọn kan wà tí a ti yí wọn padà, tí wọ́n ti di rere, tí a ti mú nǹkan tí ó jẹ́ wípé ẹ̀dá àbínibí, tí ó jẹ́ kí a hu ìwà tí kò dára, tí a ti mú kúrò. Àwọn wọ̀nyí lè a pè ní ọmọ ọ̀run, ọmọ ìjọba ọ̀run. Kí ẹ̀kọ́ yìí kí ó lè yé wa dáradára, mo pín in sí ọ̀nà mẹ́ta. Ọ̀nà kínní, ọmọ Ọlọ́run. Àwọn wo ni Bíbélì pè ní ọmọ Ọlọ́run? Ìkejì, ọmọ nínú agboolé ìgbàgbọ́. Ó yẹ kí a mọ̀ wípé Bíbélì fi yé wa wípé àwọn kan wà tí wọ́n jẹ ọmọ nínú agboolé ìgbàgbọ́. Ìkẹta, ìfarajìn àti ìfaraẹnirúbọ àwọn ọmọ Ọlọ́run. Ẹni tí ó bá jẹ ọmọ Ọlọ́run ní tòótọ́, kì í ṣòro mọ̀. A máa ń rí ní ìgbésí ayé wọn, a máa ń rí ìgbọràn wọn, a máa ń rí ìfaraẹnirúbọ wọn, a máa ń rí ìjólóòtọ́ wọn,
ati ifarajin ti won ni ninu ijoba olorun wo lati akori kini awon wo ni omo olorun wo orin dafidi ori ketale ni ogorun ese ikejila ati ese iketala bi ila orun ti jina si iwo orun be li o mu ire koja wa jina kuro lodo wa bi baba ti se iyonu si awon omo be li oluwa nse iyonu si awon ti o beru re ese meji ti mo ka fun yi o dabi awon ese ti o kuru popo ṣugbọn won je awon ese ti o kun fun ijile itumo be ba nso nipa ore ofe olorun anu olorun idariji olorun be ba nso nipa ore ofe tin so wa di omo olorun lakoko o so fun wa wi pe ke a to le di omo olorun olorun ni se nkan kan nipa ese ati ire koja ti o wa ni igbese aye wa mo mo wi pe bi o ba je eni tin ka bibeli o mo wi pe ohun ti o ya wa ya olorun ni ese ti o wa ni igbese aye wa nitori olorun wa ni oke a wa ni isale ohun to wa laarin eni to wa loke ati eni to wa ni isale ohun ni ese ti o je idena tabi idabo laarin wa tabi ke a so wi pe enikan wa lori oke ikan wa ninu ogbun ohun ti o ya wa nipa ohun ni ese ti o wa ni igbese aye wa ke a lo gege bi apere ni ede miran ohun wa ninu imole awa wa ninu okunkun nitori be idabo wa laarin olorun ati eniyan gba ti a ba mu idabo yi kuro ti a ba mu awon ese won yi kuro igba na gan ni a mo wi pe a di omo olorun o wa so fun wa wo le kan si ni ese ikejila bi ila orun ti jina si iwo orun be ni o mu ire koja wa jina kuro lodo wa bi o ba foju inu wo ohun ti a pe ni ila orun o je ibi ti orun ti n yo laaro bi o ba foju inu wo iwo orun o je ni asale nigba ti orun ba wo bi o ba wo lati ila orun si iwo orun o ri wipe won jina sira won popo e je wipe bi a ba mu nkan kan si iwo orun eni to wa ni ila orun ko le ri iru nkan be e ni onisamu fi wa wepe je o je mo wepe o sese ki olorun sanu fun wa ki olorun ki o we ire koja wa nu ki olorun ki o mu aise dede wa ire koja wa awon ese wa ki o mu jina si wa gege bi ila orun ti jina si iwo orun bi o ba je be o je wepe awon ese wonyi won ko si ni odo wa mo awon elomiran ojojumo ni won fi n jewo ese e je wipe ese yi wa ninu won ese yi wa ninu ago won ese wa ni igbese aye won sugbon a so fun a wipe bi a ba ti ni idariji olorun ti mu awon ese won yi kuro o ti mu ojina rere o dabi iwo orun bi o se jina si ila orun be ni a mu awon ire koja won e jina kuro lodo wa eyi ni o fi ri wipe ninu ijo wa nihin a ki fi ojojo isimi ojo aiko bayi ki a fi ma jewo ese a ki fi gbogbo ipade oju ile ka fi ma jewo ese a ki fi gbogbo akoko adura ki a fi ma jewo ese ki lo de nitori pe ati mu awon ese won yi ati mu jina si wa o wa so fun ani ese iketala oni bi baba ti se iyonu si awon omo be li oluwa nse iyonu si awon ti o beru re gba ti o ba gbo oro olorun a mu iberu wo inu okan re iberu olorun iberu idajo olorun bi olorun ba ti n so fun o wi pe ese o ma mu ijiya wa wi pe ese ma mu idajo wa bi o ba je eni ti o fe sumo olorun o ri wi pe bi olorun ti n so fun o ti o n fi awon ese re han o be ni iberu wo inu okan re iberu lo ma mu o lo gbadura iberu lo ma so mu o ke pe olorun wi pe olorun dariji mi olorun sanu fun mi olorun mu ese mi kuro
Olorun ma je ki awon ese won ki o je iparun mi oni bi o ba ti je eni to beru be eni to nwariri ni waju Olorun nitori awon ese re oni yo mu ese won yi kuro yo dariji o idariji yi ni o so wa di omo Olorun nitori be je ki o ye wi pe ki se gbogbo eni tin pe mi le Oluwa Oluwa ni o wo ijoba Orun ki se gbogbo eni tin ki gbe pe Oluwa Oluwa ni a pe ni omo Olorun kiki awon ti ati dari ese won ji kiki awon ti ati mu ire koja awon kuro kiki awon ti o je wi pe ese otun ma joba ni igbese aye won mo awon ni a npe ni omo Olorun bawo ni a se le segun ese bawo ni a se le bori ese iwe mi mo je ki o ye wa galatia ori keta lati ese ikeji le logun sugbon iwe mimo ti se gbogbo nkan ti se gbogbo nkan mo sabe ese ki a le fi ileri nipa igbagbo ninu Jesu Christi fun awon ti o gbagbo ohun ti a so fun anihin o je ohun ti a ti so fun ninu Rome ori keta bakan na we pe gbogbo eniyan le o sa ti se ti won si ti kuna ogo Olorun eni a fi so pe iwe mimo ti se gbogbo nkan mo sabe ese we pe iba se funfun iba se dudu iba se kuruntu iba se omowe iba se awon ti won wa ni oko ni abule tabi awon ti won wa ni ilu oni gbogbo eniyan patapata le ati fi si abe ese ti ese njoba ninu won ti ese njoba lori won oni sugbon a fi ileri pamo fun wa ninu igbagbo ninu Jesu Christi we pe be oba kepe Oluwa we pe a o gba wa la a o dariji wa a o mu iyi pada otun wa si igbesi aye wa we se ikerin din logbon nitori pe omo Olorun ni gbogbo yin nipa bawo nipa igbagbo ninu Christi Jesu oni bi a se ndi omo Olorun ni we pe gbati a ko ese sile gbati a ko isu sile gbati a ko okunkun ati ise okunkun sile gbati a ko awon ere koja wa gbati a ko won sile gbati a so fun Olorun we pe ki o saanu fun wa we pe ki o wo ese wa nu ti a si fi oju igbagbo wo oke Calvary bi a ko tile ri ni oju iyara sugbon ti a mo we pe a mo pe Jesu Christi ku fun wa gbati a ti ri Jesu Christi pelu igbagbo ti a ri pe o da o ta eje re sile fun wa oni nipa be nipa igbagbo ninu Jesu Christi adi omo Olorun ninu Johanu ori kini lati ese ikewa oun si wa le aye nipase re li asif ti da aye ko si mo o to awon ti re wa awon ara ti re ko si gba sugbon iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo Olorun ani awon na ti o gba oroko re gbo e je ki o ye wa wi pe gbati Jesu Christi wa ki se fun awon Jew nikan soso ni Jesu wa fun won ni o wa le aye nipase re le a si ti da aye ko si mo o seese ki o ti ba awon elomiran pade awon ojiyan awon ti won ma n tako oro Olorun awon ti o je wi pe ninu iwa ailoye aikeko oro Olorun won ma n so wi pe Jesu ko wa fun awon eniyan dudu wi pe esin iborisa esin ibile esin abalaye wi pe eyi ni ni ti awa eniyan dudu wi pe awa ti a tun lo gba esin kristiani ti an ka bibeli wi pe ajeji esin ni fun eniyan dudu wi pe patapata ni gbogbo aye gbogbo eniyan dudu ni o ye ko ma borisa sugbon oye ti o ye won ni wi pe nipa Jesu le ati da gbogbo aye ati Nigeria ati Africa ati alawo dudu ati alawo funfun wi pe nipa re le ati da ko si ohun kan ti a da leyin Jesu Christi nitori be je ki o yi o ki o fi awon ojiyan awon eleke ki o fi won sile
o wa so wi pe o to awon ti re wa awon ti re ko si gba o wa so fun ani ese kejila wi pe sugbon iye awon ti o gba ibi kibi ti a ti le ri won iye awon ti o gba iba ase ni ile alawo dudu ni tabi awon alawo funfun iba ase awon Jew iba ase awon keferi ibi kibi ti ibaje iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo olorun ko sese fun o lati di omo olorun lai gba Jesu Kristi gbo awon elomiran ma nso wi pe kasa ti jolo oto ninu esin kesin ta ba wa iba ase esin igbagbo iba ase esin miran ohun ti olorun be lowo won ni pe kawon sa ti je olufokansin olooto wi pe awon mo wi pe ni ojo ikehin ati on tele Jesu ni o ati on tele elomiran ni o wi pe gbogbo wa patapata la o lo si ijoba orun ki se be o o ni awon ti o gba awon nikan le a fi agbara fun lati di omo olorun ani o tun tenumo awon ti o gba awon na ti o gba oruko re gbo nigba ti a ba ti je wose wa ti a ti ko sile eyi ni o mu wa di omo olorun eni o mu wa di ajumo jogun pelu Jesu Kristi wo ninu Romu ori kejo Romu ori kejo lati ese ikerinla nitori iye awon ti an se amona fun lati odo emi olorun wa awon ni se omo olorun o sese ki o ti gbo eri awon elomiran nigba ti won wa ninu esin miran o sese ki won joko sori awo ki won si ma so fun olorun wi pe olorun fona han mi adura awon lojojumo ni pe olorun fona han mi pe bi ibi ti mo wa ti ki ba se ona ona ti mo rin ti ki ba se ona Olorun sa fona han mi o sese ki awon wonyi ma mo ijile iru adura be sugbon o ri wi pe lesese Olorun a ma mu oloka bibeli lesese emi Olorun a ma lu won ni kumo ese ti won da ni igbese aye won won a sa ma so pe Olorun fona han mi titi a o fi to won si ona ihinrere awon won ti a se amona fun lati odo emi Olorun ti a mu won wa sinu irere ti oye waye won nisinsin wi pe ko si igbala ninu elomiran afi ninu Jesu Kristi nikan soso awon wonyi ni o di omo Olorun nipa igbagbo nipa ewenumo ese won ati nipa pe ati dariji won wese kedogun nitori eyin ko tun gba emi eru lati ma beru mo sugbon eyin ti gba emi isodomo eyin ti gba emi isodomo nipa yi ti a wa fi nke pe aba baba bi ki ba se wi pe emi isodomo yi wi pe olorun fi ta wa lore a ki ba pade lopopo ona a ki ba pade ninu ahere a ki ba pade nibi ti won tin jo ti won tin korin ti won lago a ki ba pade nibi esin olorun fun ara re nigba ti o ba ri ogbe okan wa olorun fun ara re nigba ti o ba ri wi pe a n wa ojubo olorun a n fe ri olorun a n fe sin olorun oun lo ma fun ani emi isodomo bi o ba je eni ti olorun ti fi oye ese ye eni ti olorun ti je ki o kunle ki o gbadura ki o je wese ki o ko sile ti o si ri pe alaafia olorun ti de ti o ri wi pe isegun lori ese o ti de si igbesi aye re o ri wi pe olorun se oni olori re o fun ni emi isodomo je ki o yo wi pe ati ri awon ti o lo si ile ikeko bibeli ti won le ka bibeli lati ibere de opin sugbon ti okan won o te okan won o lo sile okan won o gba fun olorun lati le dari ese won ji won bi won tin jade o sese a le pe won ni oruko koruko a le pe won ni bishop a le pe won ni alufa sugbon emi isodomo ko je ti won awa ni olorun se lori lori re wi pe nigba ti a mo ese gege bi ese a se ko ese sile a ke pe oluwa agba ise ori igi agbelebu ti Jesu Kristi agba agbo nigba yi gan ni olorun fun ani emi isodomo wo ese ikerindinlogun emi ti kara re emi ti kara re le o n ba emi wa jeri pe omo olorun le awa ise emi ti kara re ni o n ba emi wa jeri wi pe omo olorun le awa ise awon elomiran wa akonisina da n pe won to je wi pe bi enikan ba tin denu ijo won ma gba lo won so pe ah gba to ti wonu ijo o ti di omo olorun ki se ipo alufa ki se ipo adari
kìí ṣe ipò àdarí ìdàpọ̀ ojúlé láti sọ ẹnikẹ́ni di ọmọ ọlọ́run. A ò lè sọ ẹnikẹ́ni di ọmọ ọlọ́run. A ò tilẹ̀ lè sọ ara wa pàápàá di ọmọ ọlọ́run bí ò bá jẹ́ wípé a ronúpò àdá. A kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, a gba ìdáríjì látòkè wá. Ó ní ẹ̀mí fún ara rẹ̀ má gba ẹṣẹ́ ọlọ́run ṣe. Àlùfáà tí ó bá ń sọ fún ẹnìkan wípé ìgbà tó ti wá sínú ìjọ wa ó ti di ọmọ ọlọ́run. Láì ní àwọn ohun tí a ń retí lọ́wọ́ ẹni tí ó jẹ́ ọmọ ọlọ́run. Láì ní àwọn àmì ìyípadà ọkàn, ìyípadà ìgbésí ayé ẹni, láì ní irú nǹkan bẹ́ẹ̀, kí àlùfáà kan kí ó kàn sọ pé ó ti di arábìnrin o, ó ti di arákùnrin o, ó ti di onígbàgbọ́ máa wá dédé o, ọmọ ọlọ́run ni ó nísinsìnyí o. Kí àwọn ènìyàn kó sì pàtó pé lágbára ti di ọmọ ọlọ́run, kì í ṣe bẹ́ẹ̀. Àwọn ẹlòmíràn wọn ni tó bá ti forúkọ sí

Iwọ ṣe onígbàgbọ́ ló máa sọ fún Ọlọ́run pé Ọlọ́run dáríjì mi o, bí ọmọ pé bẹ́ẹ̀ ni o. Wá lẹ́sẹ̀kẹsẹ̀ ló ti ṣe àtúnṣe ìgbésí ayé rẹ. Bí o bá jẹ́ ọmọ Ọlọ́run, bí o ti ń gbọ́ nípa wípé kò dára láti jẹ́ akóbìnrin jọ, wípé ọkọ kan, aya kan, lẹ́sẹ̀kẹsẹ̀ ló ti ń sọ fún Ọlọ́run wípé Ọlọ́run fún mi lóore ọ̀fẹ́ o, kí n lè ṣe ohun tó fẹ́ kí n ṣe. Àwọn yìí ni à ń pè ní ọmọ Ọlọ́run. Yorùbá, ẹni tó ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó ń gún èjìká, ẹni tó ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó ń dágun lá, ẹni tó ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó ń ṣe bẹ́ni pé èyí ni kò kàn mí. Àmì ọmọ Ọlọ́run dà ní ìgbésí ayé rẹ. Bí a bá jẹ ọmọ Ọlọ́run, ìwà tútù, ìwà mímọ́, èso ti ẹ̀mí yóò wà ní ìgbésí ayé wa. Ó ní bí a ti jẹ ọmọ Ọlọ́run, ṣé a mọ̀ wípé mímọ́ lé Ọlọ́run? Ṣé a mọ̀ wípé ẹ̀ṣẹ̀ kò sí lọ́wọ́ Ọlọ́run? Ó ní torí bẹ́ẹ̀, gẹ́gẹ́ bí ẹni tí ó pè yín ti jẹ́ mímọ́, àwọn ẹlòmíràn kò mọ ẹni tí ó pè wọ́n. Wọ́n kò mọ̀ wípé Ọlọ́run ọ̀run òun ni ó pè wá sínú agbo, òun ni ó pè wá láti ṣe wá lólóríire, òun ni ó pè wá láti jẹ́ ẹni bí ẹni tinú rẹ̀. Ó ní bí a bá jẹ́ ẹni ti Ọlọ́run, ọmọ Ọlọ́run, bí ẹni tí ó pè wá ti jẹ́ mímọ́, bẹ́ẹ̀ ni kí àwa pàápàá kí a jẹ́ mímọ́ nínú ìwà wa gbogbo, nínú ohun gbogbo tí a ń ṣe. Yẹ kí a wo Hebrew orí 12 láti ẹsẹ̀ 6, nítorí pé ẹni tí Olúwa fẹ́, òun ni ibà wí, a sì máa na olúkúlùkù ọmọ tí ó gbà. Yẹ kí a dúró níbẹ̀ ara mi. A máa ń rí àwọn ẹlòmíràn, wọ́n máa wá sí inú ilé ìsìn wa níhìn-ín. Bí o bá sì rí wọn nígbà mìíràn tí wọn ò bá wá, tó bá bi wọn pé kí ló dé, arábìnrin a ò rí yín mọ́, a ní òun ò wá síbẹ̀ yẹn mọ́, ṣé ò sí o? Ó ní kò sí ìfẹ́ ń bẹ̀ ni. Báwo ló ṣe mọ̀? Ibi tí Jésù ń jọba, ibi tí ọ̀rọ̀ Ọlọ́run ti fẹsẹ̀ múlẹ̀, ibi tí ẹ̀mí Ọlọ́run kò fi wá sílẹ̀ ní ìgbà kankan rí, ibi tí ó jẹ́ wípé bí a ti ń kúnlẹ̀ wẹ́rẹ́ báyìí, bẹ́ẹ̀ ni Ọlọ́run gbàdúrà wa. Ibi tí ìwà mímọ́ tí ó jọba sí, báwo ló ṣe sọ pé kò sí ìfẹ́ níbẹ̀? Ó ní ojoojúmọ́ tí ń bá ti wá. Ṣé ló máa dàbí ẹni pé wọ́n ti lọ ròyìn mi fún olùṣọ́ àgùntàn? Gbogbo ìwà léèbù ọwọ́ mi pátápátá a kàn máa là wọ́n lẹ́sẹsẹ ni. Ojoojúmọ́ ló dàbí ẹni pé kò yé mi. Bí wọ́n bá ti ń sọ̀rọ̀ Ọlọ́run, bí ìgbà tán ń nà mí lẹ́gba nínú ẹ̀mí ni. O mọ̀ pé ìfẹ́ Ọlọ́run nìyẹn, òun la kà yìí. Ó ní nítorí pé ẹni tí Olúwa fẹ́, òun ní bá wí. Bí ọ̀rọ̀ Ọlọ́run bá ń nà wá lẹ́gba, bí ọ̀rọ̀ Ọlọ́run bá ń lù wá ní kùmọ̀, bí ọ̀rọ̀ Ọlọ́run bá ń sọ fún wa wípé ọ̀nà wa ò dáa tó, ọ̀rọ̀ ẹnu wa ò dáa tó, ìṣe wa ò dáa tó, aṣọ wíwọ̀ wa kò dára tó, ìlọ́kọláya wa kò dára tó, àti jíjẹ mímu kò dára tó, ọ̀nà tí a ń gbà ṣiṣẹ́ wa kò dára tó. Bí Ọlọ́run bá ń bá wí, ìfẹ́ Ọlọ́run ni. Àwọn ẹlòmíràn máa ń sọ pé ìjọ tí wọ́n wà ń sìn, ìgbà táwọn ti kúrò ní dípà, ìjọ dáadáa, wọn kì í bẹ́nikẹ́ni wí. Òbá àkóbìnrin jọ, òbá jẹ́ òmùtí, òbá máa jalè, nǹkan kí nǹkan tó ń wọ̀ tó òbá máa ṣe, wípé wọn kì í bẹ́nikẹ́ni wí ń bẹ̀. Kò sí ìfẹ́ Ọlọ́run ńbẹ. Ìfẹ́ Ọlọ́run wà níbi tí a ti ń báni wí, nítorí pé ẹni tí Olúwa fẹ́, òun ní bá wí, a sì máa na olúkúlùkù ọmọ tí ó gbà. Ẹ máa mú sùúrù lábẹ́ ìbá wí. Ọlọ́run ń bá yín lò bí ọmọ ni, nítorí pé ọmọ wo ni ń bẹ tí bàbá kì í bá wí? Ẹlòmíràn, bí a bá ti bá wí díẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, a máa káàkiri, a máa rojọ́, a máa ti ojúlé kan dé ojúlé kejì wípé wọ́n ti ṣílé mi o, wọ́n ti dojú sọ mí o, nínú àdúgbò wa, ní àdúgbò wa wọ́n jẹ́ ń sinmi, nítorí àṣìṣe kékeré kan tí mo ṣe. Tí o bá rí ìbáwí tán fún mi, kò sí ìfẹ́ nínú ìjọ, kò sí eléyìí nínú ìjọ, ó yẹ kán máa bá ni kẹ́dùn, ṣùgbọ́n torí àṣìṣe kan tí mo ṣe, wọ́n ti dá mi dúró. Bí o bá mọ ìfẹ́ Ọlọ́run, ó mú sòrò lábẹ́ ìbáwí, nítorí Ọlọ́run ó máa ń bá ni wí gẹ́gẹ́ bí ọmọ. Ó ní ta ni ó jẹ ọmọ Ọlọ́run tòótọ́ tí Ọlọ́run kì í bá wí? Wẹsẹ̀ ìkẹjọ. Ó ní ṣùgbọ́n bí ẹ̀yin bá wà lé àìsí ìbáwí, bí ẹ̀yin bá wà lé àìsí ìbáwí, nínú èyí tí gbogbo ènìyàn ti jẹ́ alábàápín, ǹjẹ́ ọmọ àlè ní? Ẹ kì í ṣe ọmọ. Wò ó dáradára, wo Bíbélì. Bí ó bá jẹ́ èmi gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn ni mo lo irú èdè báyìí, ó ṣeéṣe kí ẹlòmíràn kí ó jáde nínú ìjọ, kí ó sọ wípé báwo ni olùṣọ́ àgùntàn, èèyàn Ọlọ́run, báwo ni ó ṣe lè pe èèyàn ní ọmọ àlè nígbà tí ó jẹ́ wípé a fẹ́ sin Ọlọ́run ni a ṣe wá sínú ìjọ? Ó rí ohun tí Ọlọ́run ń sọ fún wa.
ori bi emi olorun bi o se jolo to si to nso wi pe gbogbo eniyan patapata ni o ye ki o wa labe ba wi bi a ba se on ti o dara oni sugbon o bi a ba nse on ti o dara ton ba so fun pe ah ejule o ma kan ni o ma fowo kan o bo su sori aga ejule o bo n pariwo lasiko lasiko ti a nse ijosin ejule o bi o je pe ani ko korin ko korin daada ton so pe ah lagbaja o kan ah ejule o e ma fowo kan ma kan ni o a ki ba wi o bi won so wi pe ah lagbaja o ma ji owo ijo ejule o e ma fo okan o idajo ti owo olorun lo wa o gba to ba de orun apadi a ma bo lo yanju e iru nkan te lo mi fe niyan mo gbadura we pe ki eni keni ninu wa ki o ma je makan ki o ma je eni ken eni ti ani le ba wi eni ti ani le so pe ah arakunrin yi ni o dara o arabirin eyi ni o da baba feran ara wa bi a ba je omo olorun bi a ba je ile ti omo o ye ki a le ma ba ni wi nigba ti a ba se on ti ko dara o ni pelu pelu ni ese ikesan awa ni baba wa nipa ti ara ti nto wa awa si nbu ola fun won awa ki yo kuku teri ba fun baba awon emi ki a si ye nitori won to wa fun ojo die bi o ba ti dara loju won sugbon ohun fun ere wa ki awa ki o le se alabapin iwa mimo re iyi ni olorun so fun awe pe bi a ba je eni bi tinu olorun bi a ba je omo olorun a o fiyan ninu iwa wa ami omo olorun yo wa ni igbese aye wa pelu je ki a wo akori keji omo ninu agbo ile igbagbo o ye ki a mo we pe ohun kan wa ti a npe ni agbo ile igbagbo yi ki se ibi ti a ngbe ni ile wa an so nipa ijo nihi nibi ti a wa we pe aje agbole igbagbo bawo ni o se ye ki a se ninu agbole igbagbo bawo ni a se le mo we pe aje omo olorun ni agbole igbagbo wo galatia ori kefa ese ikewa nje bi a tin ri akoko e je ki a ma sore fun gbogbo eniyan ati paapa fun awon ti se ara ile igbagbo awon wonyi bawo ni a se mo we pe enikokan wa a je omo ninu ile omo ninu ijo awon ami wo la fi mo we pe ati ni isodomo o ye ki o ye wa we pe awon elomiran o ma ya mi lenu bi mo ba n gbo ede ti awon elomiran ti won lo lenu nigba ti won ba binu to ba n gbo bon se n soro won so wi pe awon ko gba enikeni gege bi baba ninu igbagbo awon ko gba enikeni gege bi alufa jesu nikan la won gba o ye ki a mo wi pe bi a ba wa ninu ijo a je omo fun alufa ni bi a ba wa ninu ijo a je omo fun oluso agutan aba hiwu lori aba darugbo gba ti a ti wa ninu ijo eni to je oluso agutan iba kere ju mi lo iba si dagba ju mi lo bi a ba ti pe eniyan ni oluso agutan o je bi baba fun wa a si lati ni iteriba ani lati ni igboran bi a ba so fun a wi pe nkan to n bere yi oluso agutan ti fun a ni idahun ni igba kan wi pe bayi lori gba to ba ti gbo wi pe oluso agutan baba lo je fun o ninu igbagbo oni lati teriba oni lati gbo oro olorun sugbon ki se wi pe ka so wi pe oluso agutan ma ti so fun wa dara o ti si ti laye wa ninu olorun wi pe oko kan aya o ti e si bibeli fun wa o la wa loye daada ti e lo so mi o gba enikeni ti baba ninu igbagbo mi o sin enikeni temi ni mo wa jeje mi ni mo wa mo sin olorun ni o le sin olorun lai teriba fun oro olorun o le sin olorun la to ba ndaga la ma sa si oro olorun ka so fun wi pe ati so bayi ati ko ni bayi ko so pe o gba iru eni be ko le je omo olorun wo galatia ori kerin ese ikokandilogun eyin omo mi kekeke eyin ti mo tun robi eyin ti mo tun robi titi a o fi se eda kristi ninu yin mo fe bi o ni awon ibere se gbogbo awon ti won wa ni ijo ni ekun galatia se gbogbo won ni won je ipere awon mo kekeke rara arugbo wa ninu won agbalagba wa ninu won awon to le fori ko forun ko fese ko fowo ko awon ti won mo we de bi ta mo we de o sese kan wa laarin won
awon to je pe won ni ise lowo won lowo won ni nkan popo won wa laarin won o je mo gbogbo won patapata atomode atagba atarugbo awon ti Paul apostle to ti se wahala le lori nipa ti ijoba Olorun o ni eyin omo mi kekeke nitori be o ye ki igbega ki o kuro lokan wa bi a ba wa ninu ijo aje omo lowo oluso agutan aje omo lowo eni tin dari aje omo lowo eni tin koni ni oro Olorun o ye ki ani iteriba bi a ba je omo ni toto a fi han nipa irele a fi han nipa iwa ti ani ati nipa bi a se ko ara si oro Olorun ninu Korinti kini ori kerin Korinti kini ori kerin lati ese ikedogun nitori bi eyin ti le ni egbarun olukoni ninu Kristi sugbon eyin ko ni baba popo nitori pe ninu Kristi Jesu ni mo ti fi ihirere bi yin nihin ni Paul tun so fun awon elomiran a ri apere nihin awon elomiran ti oye oye won ma so fun wa wi pe ah gbogbo yin se oluso agutan na ni gbogbo yin ni ni ekun ketu ni ekun alimoso ni ekun agege ni ekun mushi ni ekun isolo gbogbo yin na oluso agutan kan soso ni gbogbo yin ni ah ti yi o tun ma le gba kan a oye oye won se ori awon ara Galatia awon wa ni bomiran Paul n so fun wi pe o nje baba fun won gba to tun ba awon ara Korinti soro awon ti won wa ni ilu miran gedegede to yato si Galatia o tun so wi pe won le ni egbarun awon olukoni sugbon ohun nikan soso o nje baba fun awon ara Korinti o nje baba fun awon ara Galatia awa ti an tele bibeli bi a ba n ka bibeli inu wa ma n dun a ma n so fun Olorun pe a dupe wipe o je ki dipa o je ki aba bibeli pade o fun wa ni o fun wa ni eko eko ti bibeli bi a ba tin wa so bibeli enikeni lo mo wipe a ki se amulumala a ki gbo jege pelu enikeni gege bo ti ri gan la ma so fun wa o ye ki iwo papa to wa je olori re ti Olorun mo wa to wa ni iru ijoba yi ijo ti a tin koni ni oro Olorun ijo ti a ti joko ninu oro Olorun ti a ki se amulumala ti a ki fi boko boyo fun enikeni o ye ki inu re ki o le ma dun ki o ma bi lowo Olorun pe ki Olorun ki o fun o lori ofe ki o je omo omo ti gboran omo ti se gege bi oro Olorun omo ti duro gege bi eko ihinrere wipe ohun gbogbo ti a ti so fun wa ohun gbogbo ti a ti la wa loye nipa re wipe a o duro gege bi oro Olorun kini o ye ki o je ifaraji ati ifarani rubo awon omo Olorun kini o ye ki o je ifaraji ati ifarani rubo awon omo Olorun awon elomiran ti won wa ninu ijo o se wala nu wipe won ko se gbekele awon elomiran ti o wa ninu ijo o se wala nu wipe won ko je ni ti o ni ifaraji bi se bi baba bi o ba se ohunkohun ba je agbe ni baba bi ohun ba tin de lati ile iwe to ba je omo to gbon omo to se daada bo be lo mu oko be lo mu ada bo wa ni nbo lo nlo ah a lo nfe lo ba baba ninu oko bi baba ba je bi gbenan gbenan bi omo ti n de lati ile iwe ni omo mu bo je sobiri bo je nkan kan to fe mu a be si ni mu mo ni kilo de ah a lo nfe ran baba lowo ni bi a ba ri enikeni boya iya lo n taja loja ni bi omo ba ti n de lati ile iwe bo se n boso ile iwe bo se n jeun bo se n se nkan be lo n lo ba mama loja wipe oun fe lo ba mama iru awon be la n pe ni omo omo toto omo rere ninu ebi sugbon iwo ti o je omo ijo o gbo sisun o gbo sise ise wa ninu ijo o se ijo looto ari lowo re ko si ohun ti won se ninu ijo to n da si te ni pe ko de ko jeun te ni pe ko de ka gbadura fun o te ni wipe to ba ti wa nkan ki nkan to ba ti nfe mo fe ri oluso agutan ko ri oluso agutan mo fe adura ka gbadura fun o mo fe eko bibeli ko se ka se fun o mo fe iwe wa inu iwe mimo o ti e lowo to ma fi ra ka ra fun o ka kan ma bo lojojumo ewo ni ise isin ti re ewo ni ifaraji ti re ewo ni ifa eni rubo ti re se o kan fe ma wa ko ma wa ko ma jade ko ma wa ko ma jade lai ri nkan se fun Olorun o ye ko gba yewo ninu odun titun yi wipe o fe je omo ti o ni ifaraji
ifa eni rubo eni ti o je oloto eni ti o ngboran si gbogbo ife oro olorun ki a si je gege bi omode akoko si fun lati ka ese olorun popo sugbon ki a wo Matthew ori keji dilogun Matthew ori keji dilogun lati ese iketa o si wi pe looto ni mo wi fun yin bi ko se pe eyin ba pada ki e si dabi omo kekere eyin ki yo le wole ijoba orun opolopo ni o dabi eni wi pe obo le aki won lojo idajo a si ya opolopo lenu awon ti won tin ro wi pe tara ijoba olorun la nlo jesu nso fun wi pe ka mo soro wi pe awon wonyi papa awon aposteli o ni aposteli awon ti won jiyan laarin ara won wi pe ta le eni ti o poju ninu ijoba orun wo lati ese ikini lakoko na le awon omo ehin jesu to wa won bi pe ta le eni ti o poju ni ijoba orun nje yi ki se ibere igberaga ibere mo ti totan ibere wi pe mo daraju awon elomiran lo ta le o poju ninu ijoba orun jesu si pe omo kekere kan sodo re o mu duro laarin won o si wi pe looto ni mo wi fun yin bi ko se pe eyin ba pada ki e se dabi awon omo kekere eyin ki o le wole ijoba orun nitori be o ye ki a gbadura o ye ki a so fun olorun wi pe an pe eniyan ni omo olorun o gba ore ofe popo o gba ami omo olorun ni igbese aye wa ami rele ami ka woso bi onigbagbo ka rin bi onigbagbo ka soro bi onigbagbo ka se gbogbo nkan gege bi onigbagbo ki a pada lati ni okan to te okan to ro okan to se ko okan to se dari okan to je pe bi atile bani wi a o gba gege bi omode ife wa koni diku ijoloto wa koni diku elomiran bi a ba ti ba wi o di ki o wu o di ki o ma le ba eni keni soro o di ki o ma le wa sinu ijo ki ani kilode ka tun ma be pe pa fe ko wo ijoba olorun ipe ma gba nkan yi sodi olukso ago ton fe ire re ni awon adari nfe ore re ni won fe se olore ni ma gba nkan won yi sodi eh bon se ba mi soro yen ko temi lorun ewo ni o te olorun se be lese ni wa tolorun mu akuro lati oko aginju to si mo wa si ijoba olorun to nwe wa mo lojojumo to nfo wa mo lojojumo to nsoro oro won yi oro ijoba olorun to nso so lojojumo ka ba le se wa pe ma se gba oro olorun sodi je ki a dabi omo kekere eni ti o ni okan ti o rele eni ti o nfe se ife olorun e je ki a dide duro e je ki a dide duro ki a so fun olorun wi pe a fe je omo olorun ni toto bi o ba ti ni idariji ese ati ntenu mo lojojumo gbadura titi o firi pe ati dari ese re je o so fun olorun wi pe o fe je ile ti omo o si nfe ni ami awon omo olorun o nfe ki emi olorun ki o ma ba emi re jerin ni igbagbogbo wi pe o ti di omo olorun dide duro lati gbadura ma se lo si lai ri wi pe o ti ni ore ofe o ti di atunbi o ti gba idariji o ti di omo olorun o si ti ni agbara isodomo emi isodomo ni igbese aye re so fun olorun ki o so gbadura titi emi olorun yo fi ba emi re jerin wi pe o ti di omo olorun.

a ní ọwọ́ àìmọ́, a ò sì múra sílẹ̀ láti bá Ọlọ́run rìn àti láti jẹ́ ẹni pípé àti mímọ́ níwájú Olúwa. Ó sì ń ṣe ìtumọ̀ ìgbéraga fún wa wípé wọ́n rìn pẹ̀lú ọrùn gíga àti ojú ìfẹ́kúfẹ́, ojú àgbèrè, tí wọ́n rìn, tí wọ́n sì ń yan bí wọ́n ti ń lọ, tí wọ́n sì ń jẹ́ kí ẹsẹ̀ wọn ró wóró. Nítorí náà, Olúwa yóò fi èépá lu àtàrí àwọn ọmọbìnrin Sioni. Olúwa yóò sì fi ìhòhò wọn hàn lé ọjọ́ náà. Olúwa yóò mú ògo ṣáwòrò wọn kúrò àti àwọn ọ̀ṣọ́ wọn àti ìwérí wọn bí òṣùpá. Ẹsẹ̀ 21, òrùka àti ọ̀ṣọ́ imú. Ẹsẹ̀ 20, àkẹtẹ̀ àti ọ̀ṣọ́ ẹsẹ̀ àti ọ̀já orí àti ago olóòórùn dídùn àti òrùka etí. Ẹsẹ̀ 22, ìpààrọ̀ aṣọ wíwọ̀ àti aṣọ ìlékè àti ìbòòrùn àti àpò. Ní ẹsẹ̀ 24, ni ó ń sọ wípé yóò sì ṣe pé òórùn búburú yóò wà dípò òórùn dídùn àkísà, ni yóò sì dípò àmùrè orí pípá. Rántí pé ó ń sọ̀rọ̀ nípa àwọn obìnrin, ó sì ń sọ nípa orí pípá, ni yóò sì dípò irun dídì dáradára. Sísán aṣọ ọ̀fọ̀ dípò ìgbayà, ìjóná yóò sì dípò ẹwà. Èyí ń sọ ìwà ìgbéraga. Rántí pé a ń ṣe àlàyé lórí níní ọwọ́ tí kò mọ́. Ìwé òwe 4:17, ojú ìgbéraga, ètè èké. Èké ni à ń pè ní irọ́. Èké ni à ń pè ní ìjẹ́rìísí ohun tí ojú ẹ̀ ò tó. Èké ni à ń pè ní kí a máa fi ọwọ́ sí ìwé pé nǹkan kan ṣe ojú wa nígbà tí a kò mọ ohunkóhun nípasẹ̀ rẹ̀. Àti ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, ìpànìyàn. Ọmọ tí ó wà ní inú tí a kò tí ì bí, ó jẹ́ aláìṣẹ̀. Kò ṣe orílẹ̀-èdè, kò ṣe bàbá, kò ṣe ìyá tí ó rú sí inú, kò sì ṣe àwọn ẹ̀gbọ́n tí ó ṣáájú rẹ̀, kò ṣe ìjọba. Ọmọ tí ó wà ní inú tí a lóyún rẹ̀, kò ṣe sí òfin ìjọba tàbí òfin orílẹ̀-èdè. Ọmọ yìí kò tí ì ṣe Ọlọ́run, kò mọ nǹkan tí a ń pè ní ẹ̀ṣẹ̀. Àwọn wọ̀nyí ni Ọlọ́run pè ní aláìṣẹ̀. Ọwọ́ tí ó sì ta ẹ̀jẹ̀ wọn sílẹ̀ ni ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ó ṣeéṣe kí ó jẹ́ ọkọ obìnrin tí ó jẹ́ aboyún ni ó ní ipá nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ yìí sílẹ̀. Ó ṣeéṣe kí ó jẹ́ ẹni tí ó ń gbé oyún yìí rù káàkiri fúnra ara rẹ̀ ni ó ní ọwọ́ nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ó sì ṣeéṣe kí ó jẹ́ àwọn dókítà oníṣègùn ti òyìnbó ni ó ń fẹ́ jẹ́ ìrànlọ́wọ́ láti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, tàbí àwọn obìnrin tí ó ń ṣiṣẹ́ ní ilé àwọn aláìsàn ni ó ní ọwọ́ nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, tàbí ó lè

0: jẹ́ ọmọléèwé tí kò mọ̀ wípé eré ẹ̀ṣẹ̀ pẹ̀lú obìnrin wípé ó lè di nǹkan mọ́ òun lọ́wọ́ ni ó wọ́n sáré káàkiri tí ó sì ní ọwọ́ nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ ṣùgbọ́n ní ọ̀nàkọ́nà tí ó fi lè ṣẹlẹ̀ yálà ìwọ tí ó jẹ́ abiyamọ nínú ilé ti bímọ bí mẹ́fà tàbí méje tàbí mẹ́jọ tàbí mẹ́wàá ni ó wá rí wípé o tún lóyún fún ọkọ rẹ ni ó wá rò wípé kò sí owó láti tọ́jú ọmọ mìíràn kò sí ilé láti fi ọmọ yìí sí ó dàbí ẹni pé bí a bá gba ọmọ yìí láàyè láti wá sáyé ẹ̀yà yóò jẹ ọmọ yìí yóò sì jẹ àwa pàápàá ó ṣeéṣe kí ó jẹ ìrònú bẹ́ẹ̀ ni ó sún ọ sí wípé kí o ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ ṣùgbọ́n òun kàn ni ó dájú àti obìnrin àti ọkùnrin àti oníṣègùn àti àwọn agbẹ̀bí tàbí ẹnikẹ́ni tí ó ní ọwọ́ nínú irú ohunkóhun bẹ́ẹ̀ wọ́n lè fi orí sìn kí wọ́n fi ọrùn sìn wọ́n lè ka bíbélì láti ìbẹ̀rẹ̀ dé ìparí ní ọdọọdún wọ́n lè lọ sí orí òkè nínú ayé tàbí kí wọ́n kí ó wẹ̀ ní òkun ó ṣeéṣe kí wọ́n tiẹ̀ máa tan àbẹ́là tàbí kí wọ́n máa wọ aṣọ funfun ó sì ṣeéṣe wípé kí wọ́n rò pé wọ́n máa lọ sí ìjọ oníhìn rere bí wọ́n bá ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ ọlọ́run sọ fún ọ wípé bí o bá fẹ́ dé ọ̀run rere ìrònú pòwàdà ni ó yẹ kí o ní kí o sọ fún ọlọ́run pẹ̀lú ẹkún kíkorò pẹ̀lú omijé pẹ̀lú ọkàn tí a fàya pẹ̀lú ìrònú pòwàdà tí ó jinlẹ̀ tòótọ́ wípé o ti jẹ́ ẹni tí ọwọ́ rẹ̀ ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ ṣùgbọ́n àwọn tí ọwọ́ wọn kò mọ́ ní ọ̀nà wọ̀nyí ó ṣeéṣe o fẹ́ ilẹ̀ o fẹ́ kọ́lé ohun tá a máa ní nínú ayé tí a kì í mú lọ sọ́run ilẹ̀ ilé mọ́tò tàbí obìnrin ó ṣeéṣe o fẹ́ gba ìyàwó lọ́wọ́ ẹlòmíràn ó wá di pé ẹ ń ja àjàkadì lórí obìnrin yìí tàbí lórí ilẹ̀ tàbí lórí okóhun ó wá di wípé kí a máa wá oògùn káàkiri kí wọ́n ti sọ fún ọ wípé ẹni tí ó wà ní ìdílé lágbájá òun ni kò jẹ́ kí ilẹ̀ yìí kí ó bọ́ sí ọ lọ́wọ́ ó wá sáré títí yálà nípa oògùn dúdú tàbí nípa ẹgbẹ́ awo tàbí nípa gbígbé àdá tàbí ìbọn tàbí nípa ṣíṣe àdéhùn pẹ̀lú àwọn onímọ́tò láti pa ẹnìkan tàbí nípa fífi májèlé sí inú oúnjẹ fún ẹni tí ó jẹ́ ẹni tí o pè ní ọ̀tá rẹ ni o ta ẹ̀jẹ̀ ẹni yìí sílẹ̀ tí o sì pa á gbà tí o pa á tán ilẹ̀ wá di tìrẹ o wá jókòó lórí ilẹ̀ wípé nínú ayé bó o bá mọ láti sáré láti nílẹ̀ láti ní mọ́tò bó o bá mọ ibi tó yẹ kó rìn àwọn bàbá ìsàlẹ̀ tó yẹ kó lọ rí àwọn balógun ní ìlú tí ó yẹ kí o bẹ̀wò láti fún ọ ní oògùn àwọn tí ọwọ́ wọn gbó o ní lè ní nkankan o sì ti nílẹ̀ nípa bẹ́ẹ̀ o ti ní ohun ìní nípa bẹ́ẹ̀ nípa títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ ọlọ́run sọ wípé òun dúró dè ọ́ wípé ọwọ́ rẹ kò mọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú orílẹ̀-èdè wa ni wọ́n ti pa àwọn ẹlòmíràn nítorí ìgbéyàwó tàbí nítorí à ń gba obìnrin ó ṣeéṣe pé ọkùnrin kan ti lọ sí ìdílé kan láti fẹ́ yàwó ó wá jẹ́ ẹni yìí gan-an lóhùn ọ́ láti fẹ́ obìnrin pọ̀ ní ìlú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ eni yi gan ti a ti e tin se owo ori lori re sugbon ti o si je afesona o nikan lohun o lati fe igba miran o ti e ma sele wi pe o ti ni iyawo kan sile o ti e tun ti fi afowo fa mu eni keji obirin keji wale o sese iketa papa tin bimo fun o sugbon sibe sibe eyo obirin kan ti elomiran fe fe ohun gan lo wo loju lo tun so wi pe mo meta to wa nile e to ti lalaafia ten parija losan loru to le toju ikini tabi ikeji to mo ro njeje siga to ti o si je ko gbadun iwo funra are ori buburu ati alakala ko je ko mo ibi ti wa fi ori aye ti re ti si sugbon sibe sibe o tun ja fun obirin kerin pelu ogun tabi ija tabi ada tabi ibon to pa alaise nitori eyawo sugbon iwo ko ni akoko lati se be awon iran kan ti saaju to je pe ipa eja ati ipaniyan ni won fi ma ni ohun ni ti won lara won ni a so fun wa ni iwe awon oba kini ori ikokan le ni ogun awon oba kini ori ikokan le ni ogun lati ese kini o si se leyin kan wonyi ni Naboti ara Jezreeli ni ogba ajara ti o wa ni Jezreeli ti o sumo afin Ahabu oba Samaria gidigidi Ahabu si ba Naboti so wi pe fun mi ni ogba ajara re ke mi ki o le fi se ogba ewebe nitori ti o sumo ile mi emi o si fun o li ogba ajara ti o san ju lo dipo re bi o ba dara le oju re emi o si fi iye owo re fun o Naboti si we pe se we fun Ahabu pe Oluwa ma je ki emi ki o fi ogun awon baba mi fun o Ahabu se wa se ile re o wugbo inu re si baje nitori oro ti Naboti ara Jezreeli so fun nitori ti ohun ti wi pe emi ki o fun o ni ogun awon baba mi ohun si dobule lori akete re o si yi oju re pada ko si fe jeun Jezebeli ikan ninu won niyan o Jezebeli iran awon apaniyan aya re si to wa o si wi fun pe e se ti inu re fi baje ti iwo ko si jeun o si wi fun pe nitori mo ba Naboti ara Jezreeli so mo si wi fun pe fun mi ni ogba ajara re fun owo tabi bi o ba wu o emi o fun ni ogba ajara miran ni ipo re o si dahun wi pe emi ki o fun ni ogba ajara mi Jezebeli aya re si wi fun o pe iwo ko a joba lori Israeli nisisiyi dide jeun ki o si je ki inu re ki o dun emi o fun o ni ogba ajara Naboti ara Jezreeli beni o kowe le oruko Ahabu o si fi edidi di ready o si fi iwe na sowo sowo sodo awon agbagba ati awon olola ti nbe ni ilu re ti o si n ba Naboti gbe o si ko sinu iwe na pe ekede awe ki esi fi Naboti si pola laarin awon eniyan eyi ni Yoruba ma npe ni ogbon ewe ogbon ipaniyan ogbon ki a jeni lese ogbon ki a gba ohun ti o je ti elomiran ki a si se bi eni wipe alara mimo ni wa ki a paniyan lai gbe ada funra wa lai gbe ibon funra wa ki a pa eniyan lai ti eri loju koju funra ara wa o n so fun wa nisisin wipe Jezebeli da ogbon yi o wa n so ni ese ikewa ki e si fi eniyan meji eni buburu Jezebeli mo awon egbe re awon apaniyan awon eleri eke awon eni buburu bi ti re o mo won pe won wa o ni ki won fi si iwaju re lati jeri pa wipe iwo bu olorun ati oba e mu jade ke se so le okuta ki o le ku won so fun wa wipe won se be o so fun wa ni ipari ese iketala wipe nigba na ni won mu jade kuro ni ilu won si so le okuta o si ku ese ike dogun o si se nigba ti Jezebeli gbo pe aso Naboti le okuta o si ku Jezebeli so fun Ahabu pe dede ki o si jogun ogba jara Naboti ara Jezreeli ti o ko lati fi fun o fun owo nitori Naboti ko si laaye sugbon o ku o si se nigba ti Ahabu gbo pe Naboti ku ni Ahabu dide lati sokale lo si ogba jara Naboti ara Jezreeli lati jogun re oro Olorun si to Elijah ara Tishbi wa pe wepe dide sokale lo ipade Ahabu Olorun ri o ohun ti a n se ni ikoko Olorun ri awon ti a n pa awon ti a n ta eje won sile laise nitori a fe gba iyawo lowo won tabi nitori wipe a ro pe awon ni won di wa lowo igbega nibi ise tabi aro wipe awon ni won ko je ki a gba ise contract ti a fe gba nitori be a ti so pe bi a ba yanju ti lagbaja bi a ba mu kuro bi a ba ran lo si orun egbe ni pajawiri ile moto owo yo je ti wa tabi o sese nipa ti o le ki o je pe iwo nti e o ma nda awon eyan lona awon ti won sise ti won lagun odun kan odun meji odun marun ti won ko owo jo lati ra moto ohun ti won se ni odun marun ale ojo kan ni won fe ni bawo ni won si se fe ni ti re pelu ibon pelu ada lati duro loju ona wepe ki moto oni moto ko sa je ti re bi atile pa omode ti o wa ninu moto ti a pa obinrin ti a pa okunrin ti o wa ninu moto bi ata eje alaise sile ki moto ki o le je ti wa Olorun ri o owo eje ko ni se na bo jeun aisan ade nipa ounje to je nitori owo to fi ra ounje yi ki se owo eto bo je yawo lo fi fe iru owo be awon ti won fe yawo be pelu owo eru won ki gbadun yawo won ohun ko to ni bo je moto bo je ile to ba mo iru awon eyan be lo bere lowo won won ki le gbe iru ile be ile ti won ta eje sile lati ra tabi lati ni won ki le lo iru ile lori ile be pelu alaafia oju olorun wo ni bi kibi ti o ba nlo oro olorun to elija wa wi pe dide sokale lo ipade ahabu oba israeli ti o wa ni samaria wo o wa ni ogba ajara naboti nibi ti o sokale lo lati jogun re iwo si we fun pe bayi ile oluwa wi iwo ti pa iwo si ti jogun pelu iwo si we fun pe bayi ile oluwa wi pe ni ibi ti aja bela eje naboti ni awon aja yo la eje re ani ti re Ahabu si we fun Elijah pe iwo ri mi iwo ta mi o si dan pe emi ri o nitori ti iwo ti tara re lati se buburu ni waju Oluwa awon ti owo won ko mo ni an se alaye re gege bi oro Olorun ninu iwe owe ni an pada si nisisiyi Iwe owe ori ikefa ese iketa dini ogun wipe oju igberaga ete eke ati owo tin ta eje alaise sile aya tin humo tabi tin gbero tabi tin se asaro ohun buburu ese ti o yara ni resisa si iwa eka eleri eke tin so eke jade ati eni tin da eja sile laarin awon arakunrin eyi so nipa awon tin won ma nfo ile onile awon tin mo ma ngbo ti eku so fun eye gege bi ede wa awon tin won ma da eja sile laarin oko ati aya awon ana yala ni ti obinrin tabi ni ti okunrin ton ma nya iyawo pelu oko re tabi awon oludani ni imoran awon alufa ton ma npe iyawo wi pe ah oko re nfi yaje oni o je ma gbaru be fun ti won si da ija sile tabi ti won so fun iyawo wipe tabi ti won so fun oko wipe mo nri ijade iyawo re o da be ni pe gbogbo owo eko te ni aso le fe fi ra tan iyawo apa to gbe sile onje aso nikan lo mo ra o si so fun ru iyawo yi wipe eni to ba mowo dele ni won ma yin ko si boju to daada gba ti oludamoran yi oluda ija sile laarin oko ati iyawo ti o ba ti so be o di ki oju oko ki o wa loke nile ko ma gbo ti iyawo mo ko si ohun ti iyawo be le se leyin igba ti oludamoran oluda ija sile ti ba soro ti o ma gbo si iyawo re lenu ṣùgbọ́n àwọn olùdá ìmọ̀ràn bẹ́ẹ̀ ni a ń sọ wípé wọ́n ní ọwọ́ àìmọ́ inú ọlọ́run kò sì dùn sí wọn nínú Isaiah ìwé wòlíì Isaiah orí ìkíní à ń kà á láti ẹsẹ ìkẹwàá gbọ́ ọ̀rọ̀ Olúwa ẹ̀yin olórí Sodomu fi etí sí òfin Ọlọ́run wa ẹ̀yin ènìyàn Gomorrah àwọn ọmọ Israeli ni Ọlọ́run bá sọ̀rọ̀ níhìn-ín ṣùgbọ́n ó ń pè wọ́n ní Sodomu àti Gomorrah nítorí ìwà ìkà ìwà èérí ìwà àìmọ́ tí ó wà lọ́wọ́ wọn Olúwa ní kí ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bọ̀ yín já sí fún mi èyí ni a ń pè ní iṣẹ́ ìsìn lásán ọ̀pọ̀lọpọ̀ ẹbọ, ọ̀pọ̀lọpọ̀ ìsìn. Ọlọ́run wípé kí ni ó já sí fún mi? Èmi kún fún ọrẹ sísun àgbò àti fún ọ̀rá ẹran àbọ́pa. Bẹ́ẹ̀ni, èmi kò sì ní inú dídùn sí ẹ̀jẹ̀ akọ màálù tàbí sí ti ọ̀dọ́ àgùntàn tàbí sí ti òbúkọ. Nígbà tí ẹ̀yin wá láti fi ara hàn níwájú mi, ta ló bèrè yìí lọ́wọ́ yín láti tẹ àgbàlá mi? Ó yẹ kí o bi ara rẹ léèrè wípé bí Ọlọ́run bá wò ọ́, tí ó ń sọ wípé ta ni ó ní kí o tẹ àgbàlá òun nínú ayé, tí ó ń sọ wípé ilé tí a fi ọwọ́ kọ́, tí a ń pè ní tẹ́ḿpìlì tàbí tí a ń pè ní ilé ìsìn, tí Ọlọ́run rí ọ níbẹ̀, tí ó sọ wípé ẹ lè jáde, wípé ta ni ó pè ọ wá? O gbọ́ wípé wọ́n ń pe orúkọ Olúwa. Ìwọ náà pẹ̀lú ọwọ́ ẹ̀tẹ̀, ọwọ́ ẹ̀tẹ́, ọwọ́ ẹ̀ṣẹ̀, ò ń gbé Bíbélì, ìwé Ọlọ́run tó ní àfara, ẹgbẹ́ jáde kúrò nínú ilé ayé, ilé tí a fi ọwọ́ kọ́. Mélòó mélòó ni ilé ọ̀run? Bí ó bá jẹ́ wípé Jésù gbà tí ó wà nínú ayé, ó rí àwọn tí wọ́n wà ní tẹ́ḿpìlì, àwọn tí wọ́n sọ wípé wọ́n fẹ́ sin Ọlọ́run, bí ìwọ náà ti wá ní òní tó sọ pé o gbọ́ wípé wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ pẹ̀lú ògùn nínú àpò rẹ, pẹ̀lú ìgbàdí nídi rẹ, pẹ̀lú òrùka ẹ̀rẹ lọ́wọ́ rẹ, ìwọ náà gbọ́ pé wọ́n ní gbé, ìwọ náà bá gbé Bíbélì, ò ń sáré bọ̀, bó ló ń lọ? A fẹ́ lọ sin Ọlọ́run ni? Àwọn dípà wọ́n gbé tuntun dé o, wọ́n ní kí a ká lọ, èmi náà ń tẹ̀lé wọn lọ pẹ̀lú ògùn dúdú lápò ẹ, èyí tó fi sẹ́nu, èyí tó fi sídìí, èyí tó fi sọ́rùn, èyí tó fi sápò. Ìwọ náà gbé Bíbélì, ò dé. Ọlọ́run wá ní ta nìyí? Èwo ló ń ṣe níhìn? Ẹ lè jáde. Bọ́lọ́run ò tiẹ̀ sọ bẹ́ẹ̀ fún wa. Àwọn áńgẹ́lì wà ń bí wọ́n mọ̀ ọ́, Jésù wà ń bí. Ayé àtijọ́ ẹgba ló fi lé irú yín jáde. Àwọn tí wọ́n rò pé wọ́n fẹ́ sìn, ṣùgbọ́n tí ìwà ẹ̀ṣẹ̀ tí ò kúrò lọ́wọ́ wọn ni Jésù mú ẹgba. Jésù tó fẹ́ràn ọmọdé, tó tiẹ̀ fẹ́ràn àwọn ẹlẹ́ṣẹ̀ pẹ̀lú, tó sì ní ẹ wá sọ́dọ̀ mi, gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́, tí a sì di ẹrù wúwo lé lórí, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí ó rí àwọn kan, àwọn àgàbàgebè, tó lé wọn jáde. Bí Jésù bá lé àwọn kan jáde nínú ilé tó wà ní ayé, tí a ń pè ní tẹ́ḿpìlì, mélòó mélòó ní ọ̀run? Bọ́lọ́run bá mú tó bá mú sùúrù fún ọ, tí ò tí ní kí àwọn adènà kí wọ́n gbé ọ, kí wọ́n dì ọ tọwọ́ tẹsẹ̀ láti gbé ọ jáde, ó ṣe bẹ̀rù. Èyí tó wà lọ́wọ́ ẹ, èyí tó wà lápò ẹ, kò jù ú lẹ̀. Ó sọ fún ọ ní ẹsẹ̀ kejìlá wípé nígbà tí ẹ̀yin wá láti fi ara hàn, láti fi ara hàn, èyí tí àwọn ẹlẹ̀sìn ṣe lọ́jọ́ òní nìyí, láti fi ara hàn, láti fi aṣọ hàn, léèsì tuntun tó ṣẹ̀ jáde, ká lè mọ̀ wípé àwọn ni wọ́n kọ́kọ́ jẹ gbèsè ẹ̀, wọ́n á kó wọ̀. Gbà tó wọṣọ tó ló ń bọ̀ nílé Ọlọ́run, gbèsè wà lórí gèlè tó wé, lórí bàtà ẹ gbèsè, ìró ẹ gbèsè, bùbá ẹ gbèsè. Ó wá ń sin Ọlọ́run pẹ̀lú gbèsè lọ́rùn. Aṣọ Kérésìmesì a ń ṣe ìjáde, Jésù Kristì tá a bí, Jésù onírẹ̀lẹ̀, a ń ṣe ìjáde ìrántí bíbí ẹni tó ní ìrẹ̀lẹ̀, a ń ṣe ìrántí onírẹ̀lẹ̀ pẹ̀lú ìgbéraga. won la nse kore igberaga igbese won la nse basa igbese afesiku igbese abimo igbese lati farahan lati fi aso han asin so wipe aje onigbagbo onigba to wa lati fi ara han ni waju mi tale o bere yi lowo yin se olorun so fun o wipe ko to wa si ohun ki o ko sinu igbese aso igbese golu igbese yeti ki o to le sin olorun oni tani o bere yi lowo yin lati te agbala mi e ma mu ore asan wa mo ewo lore asan owo to wa lapo e naira marun mo fe fun olorun oji 100 naira iwo na gbo pe onigbagbo ma san ida mewa eyi ta gba lowo eni eleni loju titi eyi ta ri he to e ka da pada fo ni nkan olowo nsokun iwo nyo ninu ile isin owo mu lara owo ole o fe se itore anu won enikan tun ti bimo e wa o eyin ti eyin amuludun eyin tinu yin dun wipe lagbaja bimo e wa sanwo gbogbo owo ole e to je pe sina lo nse to nfi okunrin bara re je gbogbo owo agbere ti won ko wa lati ile awon oniregbe ma ko wa si ile olorun owo tete ma ko wa si ile olorun owo contract e ta fi owo eyin ti a fi gba a ko wa si ile olorun owo ta fi ebi pa iyawo wa ti iyawo mu gari ta wa muti owo oti to seku a ko wa si ile olorun ijo ye o lapejuwe ilu atewo gbogbo e lo wa nbe awa wa afẹran olorun a san da mewa a dawo ore ninu owo ole owo jibiti owo eru se olorun la nsin ni abi a nsin ara wa oni ta ni o bere yi lowo yin o ni e ma mu ore asan wa mo torari jasi ohun irira fun mi se awon elesin torari o ka bibeli debi ni se awon ti won le emi olorun jade pelu efin se won ko ka bibeli ti won de Isaiah ori kini abi won si gege bi ironu won torari jasi ohun irira fun mi osu titun ati ojo isimi ipe ajo emi ko le roju gba ese ni ani apejo owo ni o wa nso ni ese ke dogun wipe nigbati eyin na owo yin jade emi o pa oju mi mo fun yin ese na po ti olorun fi so wipe bi ohun ti feran adura toni bi ohun ti feran ki awon eniyan ki o ma ke pe ohun toni wipe nigbati awon wonyi ba na owo won jade owo pa oju ohun mo fun won ni toto nigbati eyin ba gba adura pupo emi ki yo gbo asan gba awe asin yira nile asin se isoru sibe sibe adura ogba o se wa titi de ibi ti gba ta gbadura titi tolorun o gbo la ba di Saul keji la ni tolorun o ba gbo awon ajeku ni gboro awon osho ti ikutan Tori be e ba mi wa won kaakiri. Awon ti owo won gbo nitori pe Olorun so pe onko adura. Pe ohun o gbo mo nitori be awon oso ati aje toku ati awon elebo logun toku e ba mi wa won. O ba nsare kaakiri. Nibo ni wo mo ni oko abekuta tan. Bi to tin sare. Nibo lo mo. Ni agbegbe Ijebu nitori pe ota okuro o de ti gbadura o ti gba awe omi adura o ti mumumu bo je wi pe o ma han lara ni be eyan ba ma yokun lori omi adura o ba ti yokun sugbon sibe sibe adura ogba o wa ni ti samu o ba lagbara mo ti adura o si je awon baba asale awon balogun awon elebo logun won ku bi solu sese niyan nigbati ojo ati lo to sumo to si eyi ti ba fi ronupo ada ko ronupo ada o pari ireje re sinu wiwa awon oso ati aje o ku sinu ese eni ti olorun fun ara re yan loba eni ti o ti ni iyipada okan tele tele bi o ba fi ohunkohun igbagbo aba eto ni lowo aba aje a ki fi ohunkohun kun hirere oni ni ese ike dogun pe owo yin kun fun eje se mo so fun o eyi ni olorun ki fi gbo adura awon ti owo won kun fun eje sugbon ko mo nibe ni Isaiah ori kokan din ni ogota Isaiah ori kokan din ni ogota lati ese ikini si ese ikerin kiyesi owo oluwa kokoro lati gbani be ni eti re ko wuwo ti ki yo fi gbo sugbon aise dede yin lo ya yin kuro lodo olorun yin ati ese yin le o po oju re mo kuro lodo yin ti ohun ki yo fi gbo nitori owo yin di alaimo fun eje owo yin di alaimo fun eje ati ika yin fun ase dede ete yin so eke ahan yin so ibi jade ko si eni tin wa eto beni ko si eni tin dajo ni otito won gbekele ohun asan won so eke won loyun ika won bi iparun ese ikefa okun won ki yo di ewu eyi n so wipe okun alantakun ni gbogbo wahala ati ere sisa ti eni ti o ni owo aimo ti o se pe okun won a ki yo le se di ewu ti awon be ni won ki yo fi ise bo won bo ara won o so wipe ko si bi elese bo ti le sare to bo ba raso ko ni bo bolowo ko ni ka wahala to wa nle bo ni moto moto yo ni le debi ti alaafia e wa oni ise won ni ise ika ise ipa nbe li owo won ese won sare si ibi won si yara lati ta eje ala ise sile emi olorun tenu mo fun wa ero won si ero won ero ibini ibaje ati iparun nbe ni ipa won ona nafia ni won ko mo ko si idajo kan ninu irin won won se ipa ona wiwo fun ara won eni keni ti o ba to ki o ma lafia nje bi o ba ri be o ni pada lati wa olorun nigba ti o le ri lati ke pe nigba ti o wa ni tosi bi o ba jewo ese re anu wa nitori ojo anu ati ojo ore ofe ni a wa loni sugbon bi o ba se ti agaba gebe bi o ba gbadura bi ore re ti o wa ni iwe luku ori ikejidinlogun bi o ba gbadura bi elesin yi ti a fe ka nipa re o daju wipe ni ojo ikeyin abamo ati ose ni o gbeyin fun iru eni be sugbon bi o ba je mara re gege bi elese ati elebi ti o si n fe so fun olorun wipe o ni owo aimo ati okan ti ko funfun bi o ba ni se awawi le kan si loni bi o ba ke pe oluwa yo gbo ti re ni luku ori ikejidinlogun lati ese ikewa pe awon okunrin meji goke lo si tempili lati gbadura okan je farisi ekeji si je agbowo ode eyi farisi dide o si n gbadura ninu ara re bayi pe eyi farisi o dide o si n gbadura ko je gbadura sita sugbon gbadura ninu ara re bayi pe olorun mo dupe lowo re nitori ti emi ko ri bi awon iyoku o n se awawi o n bo ese re mole o ni emi ko ri bi awon iyoku awon aloni lowo gba awon alaisooto panshaga tabi emi ko ti le ri bi agbowo ode yi emi n gba awe esin awon elomiran ko ju eyi lo emi n gba awe ni erin meji le ose mo n san ida mewa ohun gbogbo ti mo ni ese kerinla mo wi fun yin okunrin yi okunrin keji eyi ti o je agbowo ode sokale lo si ile re ni idalari ju ekeji lo ekeji yi ni farisi mo totan mo ti josin tan ile isin la bi mi si baba mi alufaa ni awa la mu ihin rere esin igbagbo lo sabule abule wa awa ni apa ibori sarun ni ojo kini ni abule wa sugbon sibesibe iro kuro lenu e eke sise ko kuro lenu e siseyun ko kuro lowo e owo eyin ko kuro ninu owo e sibesibe ajo ara re loju nitori iwe owe so fun wa ori ogbon ese kejila wipe iran kan wa iran awon eniyan kan wa ti o mo le oju ara re sugbon a ko ti we nu kuro ninu eri re eje Jesu Kristi nikan lo ma nwe eri gbogbo nu kuro ni igbese aye wa bi oko ba ni idani loju wi pe eje Jesu Kristi ti we o oni ohun to le se awon miran saju wa won ti gbo iru oro yi won si ti se ohun ti o ye lati se bi iwo papa ba tele apere rere be o daju wi pe eje Jesu o si wa sibe sibe lati wa lati we eri ati aba won gbogbo nu kuro owe ori ikeji din logbon ese ketala eni ti o bo ese re mole ki o se rere sugbon eni keni ti o jewo ti o si ko sile yo ri anu ebokun ni fun eni ti o beru ni igba gbogbo sugbon eni ti o ba se aya re le ni yo subu sinu ibi bi o ti gbo oro Olorun loni ti o si mo wipe eje Jesu ko ti we ese renu nitori pe iwo na ri pe owo re je alaimo sibe o si setan lati tu okan re paya fun Olorun wipe bibo ese mole ko ni je iwa re mo o si nfe jewo ki o si ko gbogbo ese re sile ileri Olorun ni wipe anu ati ore ofe yo je ti re o nso ni Isaiah ori ikarun dini ogota ese ikefa ati ese ikeje wipe e wa Oluwa nigbati e le ri e pe nigbati o wa nitosi je ki eniyan buburu ko ona re sile eniyan buburu ko ona re sile o sese ki awon eyan ti ma so lehin re pe a lagbaja eyan to buru to laye kosi o sese awon to ti ba ni sepo ki won ti ma so laarin ara won pe o ba lagbaja sise o wo wahala lagbaja eni buburu ni sugbon won ni so ni oju re o sese ko je aya to te ori re ba ninu ile to sunkun to nikan da sunkun ni inu iyara re ni o so fun awon omo wipe mo fe kan yi na eyan buburu won so leyin e sugbon laaro yi Olorun o so leyin e awon to so leyin e pe eyan buburu ni o eru n ba won tori won le so ku o loju bon ba so be iwa ika iwa agbara iwa ipa won ri wipe o po lowo e ogbon ti a fi se eyan ni jamba won ri pe o po lowo e nitori be won o je so doju e sugbon Olorun lati enu woli re o so kan loju lo woro wipe eyan buburu ni o eni ti a o ti we ninu eje Jesu Kristi o je eniyan buburu wa so wipe bi eni buburu yi bi o ba ko ona re sile ati ki elese ki o ko ironu re sile si je ki o yi pada si Oluwa je ki o yi pada si Oluwa ohun o si saanu fun ati si Olorun wa yo si fi ji lopo lopo bi o ba ke pe Olorun loni mo gbagbo wipe yo dariji o owo to je alaimo Olorun a fo ninu eje Jesu a si di mimo ni Isaiah ori kini ni o tin fun ani ileri wipe Oluwa wipe ese ikeji dini ogun wọn nísinsìnyí kí o sì jẹ́ kí a sọ àsọyé pọ̀. Bí ẹ̀ṣẹ̀ yín bá rí bí òdòdó, wọn ó sì fún bí òjò dídì. Bí ó bá sì pọ́n bí àlàárì, wọn ó dàbí irun àgùntàn. Bí Ọlọ́run bá na ọwọ́ ìpè jáde, wípé bí ó tilẹ̀ jẹ́ pé ajé aláìmọ́, aláìyẹ, àti eléèrí, àti ẹlẹ́ṣẹ̀, wípé ṣùgbọ́n òun ti ṣe ìpèsè sílẹ̀ fún ìwẹ̀nùmọ́ gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá. Bí a bá gbá ọwọ́ àánú yìí mú, a ó jẹ olóríire púpọ̀. Ìlérí rẹ̀ yóò sì ṣe sí wa lára. Nígbà tí ó bá gba ọkàn wa là, tí ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù, tí ó mú ẹ̀ṣẹ̀ wa lọ, ohun tí ó ṣẹlẹ̀ ni wípé a sọ wa di ẹ̀dá titun. A ṣe ọwọ́ wa ní mímọ́, a sì jẹ́ kí ìwà wa kí ó yí padà. Ìyípadà tí ó dé bá wa ni wọ́n sọ fún wa ní orin Dáfídì orí 15. Bí irú ìyípadà bá ti dé bá ọ, bẹ́ẹ̀ ó jẹ́ pé o ti di olóríire. Ó jẹ́ pé o ti múra ìrìn àjò lọ sí ìlú ọ̀run rere.
1: Ìwàásù ìtẹ̀síwájú nínú.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a tún wá síwájú yín nísinsìnyí láti kọ́ ẹ̀kọ́. Ẹ̀kọ́ tí ó ṣe iyebíye, bí a ti lè gbé ìgbésí ayé wa tí yóò fún yín ní inú dídùn, tí ó sì fi hàn wípé a ní oore ọ̀fẹ́ láti ọ̀dọ̀ yín. Bí a ti ń gbọ́ nísinsìnyí, ẹ ṣe wá lélé ti ọmọ, kí ẹ sì fún wa lóore ọ̀fẹ́ láti jẹ́ ẹni tí ń gbọ́ràn. A dúpẹ́ wípé ẹ ti gbọ́. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wa sí orin Dáfídì orí 43. Orin Dáfídì orí 43. 1:3. Kíyèsí, ó ti dára, ó sì ti dùn tó fún àwọn ará láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀. Ó dàbí òróró ìkunra iyebíye lé orí, àní tí ó ṣàn dé irùngbọ̀n, irùngbọ̀n Aaroni, tí ó sì ṣàn sí etí aṣọ rẹ̀, bí ìrì Amoni tí ó ṣàn sórí òkè Sioni. Nítorí níbẹ̀ ni Olúwa gbé pàṣẹ ìbùkún àní ìyè láéláé. Lónìí, mo fẹ́ sọ̀rọ̀ lórí ìṣọ̀kan láàrin àwọn ará nínú Olúwa. Ìṣọ̀kan láàrin àwọn ará nínú Olúwa. Bí a ti péjọ lónìí nínú ìjọ kan náà, bí a ti péjọ lónìí gbogbo wa lẹ́sẹ̀ àgbélébò, ohun tí ó yẹ wá ni wípé bí a ti wà ní ìrẹ́pọ̀, kí a tún wà ní ìṣọ̀kan. Bí a ti ń jọ́sìn papọ̀, kí a rí wípé ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan àwọn ènìyàn mímọ́ wípé a fún un láàyè, ó sì jọba láàrin wa. Gẹ́gẹ́ bí ará nínú Olúwa, ó yẹ kí a mọ̀ wípé ìṣọ̀kan ni ohun tí Ọlọ́run fẹ́. Àti wípé bí Ọlọ́run bá ń gbé inú wa, tí Ọlọ́run sì wà láàrin wa, ó dájú wípé Ọlọ́run tí kìí ṣe olùpilẹ̀ṣẹ̀ orúdurùdu, Ọlọ́run tí kìí fọ́n àwọn ènìyàn rẹ̀ tòótọ́, tí kìí fọ́n wọn ká, ó dájú wípé Ọlọ́run yìí bó bá wà nínú wa láàrin wa, ó dájú wípé yóò jẹ́ kí ìṣọ̀kan wà láàrin wa. Bí a bá ń pe ẹnìkan ní onígbàgbọ́, tí a pe ẹlòmíràn náà tí a pè ní onígbàgbọ́, bí wọ́n tilẹ̀ jẹ́ àlejò síra wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí bí wọ́n tilẹ̀ jẹ́ ọ̀tá pàápàá sí ara wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó dájú wípé nígbà tí ẹ̀jẹ̀ Jésù Kristì ti wẹnimọ́, ti yí ni padà, bí ó bá ti wẹ àwọn wọ̀nyí mọ́, tí ó sì ti yí wọn padà, ó dájú wípé wọn kì í ṣe ọ̀tá mọ́, wọn kì í ṣe àlejò sí ara wọn mọ́, ṣùgbọ́n wọ́n jẹ́ ará nínú Olúwa. Nítorí wípé a ti gba ọkàn wọn là, awon to ti jina si ara won tele tele yala nipa ibi yala nibi ti won ti jade wa awon to je pe boya awon kan wa lati ila orun awon miran wa lati iwo orun nigba ti ore ofe ti gbanila nigba ti o ba ti wo inu enikankan won ohun ti a ma ri ni wo pe o ma nso won sokan papo nitori be o ye ke a le gbe ninu ife olorun ati ninu idapo irepo ati isokan awon eniyan mimo isokan je ohun ti o se yebiye o si je ibokun ti o je wi pe awon ti o wa ninu aye yi won ko ri nitori ohun ti a ri ninu aye ni ija ohun ti a ri ninu aye ni isota ohun ti a ri ninu aye ni wi pe a ma ri iyapa laarin aladugbo si aladugbo a ma ri ikosile laarin oko si aya a ma ri wi pe omo papa a di asunta koni ni irepo tabi isokan pelu awon obi awon nkan wonyi ni o nje ki ibanu je ki o po ninu aye sugbon bi abati di omo olorun bi abati gba omo alade alaafia lati wa fi okan wa se bogbe ti o si wa ninu okan wa ti o nto wa to nsakoso oro ti a nso irin ti a rin ohun ti a nse ati ise si wa si awon elomiran a o ri we pe isokan ni yo je abayori si iru iriri be ni igbese aye ni kankan wa isokan pelu Kristi o ma nfa isokan laarin awon ara loni bi ati nwo oro yi o ye ki a wo kini eredi isokan awon ara kini eredi isokan awon ara ara ninu oluwa ki lo si ma nfa eni ikeji ki lo ma nfa iyapa isota laarin awon ti won jo ngbe papo tabi ki a ko so wi pe laarin awa ti a je omo olorun iketa kini awon ibukun ti o ro mo isokan laarin wa ikini ki a wo idi tabi awon eredi fun isokan awon onigbagbo ki a wo orin dafidi nibi ti a ti ka ori keta le ni adoje okan eta eta ke wo ese ikini kiyesi o ti dara o si ti dun to fun awon ara lati ma jimo gbe ni irepo bi dafidi bi o ti ri awon eniyan olorun ti o ri wi pe won wa ni isokan papo ti o si mo awon ere ti yo ba awon ti o wa ni irepo ati isokan o wo won bayi o ni o ti dara to o si ti dun to fun awon ara lati ma jimo gbe ni irepo je ki n se alaye fun o ki o le mo eredi ti dafidi ti o fi so bayi nitori awon ti o ti ka bibeli daadara ti won si loye bi bibeli ti ri won je ki a mo wi pe dafidi lo ko orin yi ti anka loni se o mo wi pe dafidi o mo itan awon omo israeli itan omo israeli o be lati odo abrahamu se o ranti wi pe ninu idile abrahamu papa aini isokan o farahan se o ranti wi pe agai ati sarai won ni wahala aini isokan o farahan se o ranti wi pe abrahamu ati loti papa aini isokan o tun farahan ki se be nikan nigba ti won ti tedo si ile Egypt ti a si so fun Mose wi pe ki o da won sile se o ran ti wi pe nigba ti awon mo Israeli meji ti won ja ni Mose so wi pe se bi ara niyin e se ti e fi n ja nihin ni a tori gbolohun ti okunrin yi ti o pe si Mose e tun so fun wa wi pe won aiwa bi olorun ati aini isokan o farahan ki se be nikan nigbati Mose tun pada wa lati ibi Midiani ti o ti sa lo ti o wa lati da won sile lati tun won sile gba to se atun won sile bi o ba wo irin ajo won ninu aginju o ri wi pe opolopo igba ni ikunsinu ma jade wa opolopo igba ni aini isokan ni o ma farahan ki se be nikan bi won ti tedo si ile Kenani gba to ya won be si ni yan oba gba ti won yan Saul oba akoko a ri àwọn kan tí wọ́n pè ní ọmọ Beliali wọ́n ní àwọn ògbà kí irú ẹni báyìí kí ó jọba gbà tó yá a rí wípé ọba Saul ó papòdà awanyan dapidi gba ti akoko yan dapidi o to iwon bi odun meje abo ti o je wi pe awon kan won gba dapidi awon kan won ko gba dapidi sugbon gba to wa ya ni ari wi pe olorun mi si gbogbo.